0: Orin ìkọkànléláàádọ́rin 71. Olúwa, ìwọ ni mo gbẹ́kẹ̀ mi lé, láì má ṣe jẹ́ kí á dààmú mi, gbà mí nípa òdodo rẹ, kí o sì mú mi yọ̀, dẹ etí rẹ sí mi, kí o sì gbà mí, ìwọ ni kí o ṣe ibùjókò àpáta mi, níbi tí èmi ò gbé máa rì nígbà gbogbo, ìwọ ti pàṣẹ láti gbà mí, nítorí ìwọ lé àpáta àti odi agbára mi, gbà mí Ọlọ́run mi, lé ọwọ́ àwọn ènìyàn búburú, lé ọwọ́ aláìṣòdodo àti ìka ọkùnrin, nítorí ìwọ ni ìrètí mi, Olúwa Ọlọ́run, ìwọ ni ìgbẹ́kẹ̀lé mi láti ìgbà èwe mi. Ọwọ́ rẹ ni a ti fi gbé mi dúró láti inú wá, ìwọ ni ẹni tí ó mú mi jáde láti inú ìyá mi wá, nípasẹ̀ rẹ ni ìyìn mi wà nígbà gbogbo. Èmi dàbí ẹni ìyanu fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ṣùgbọ́n ìwọ ni ààbò mi tí ó lágbára. Jẹ́ kí ẹnu mi kí ó kún fún ìyìn rẹ àti fún ọlá rẹ ní ọjọ́ gbogbo. Má ṣe ṣámi tì ní ìgbà ogbó, má ṣe kọ̀ mí sílẹ̀ nígbà tí agbára mi bá yẹ̀, nítorí àwọn ọ̀tá mi ń sọ̀rọ̀ sí mi, àwọn tí ń ṣọ́ ọkàn mi sì gbìmọ̀ pọ̀. Wọ́n wí pé Ọlọ́run ti kọ̀ ọ́ sílẹ̀, ẹ lépa kí ẹ sì mú un, nítorí tí kò sí ẹni tí yóò gbà á. Ọlọ́run, má ṣe jìnà sí mi, Ọlọ́run mi, yára sí ìrànlọ́wọ́ mi. Jẹ́ kí wọn kí ó dààmú, kí á sì ran àwọn tí ń ṣe ọ̀tá ọkàn mi, kí á sì fi ẹ̀gàn àti àbùkù bu àwọn tí ń wá ìfarapa mi. Ṣùgbọ́n èmi ó máa retí nígbà gbogbo, èmi ó sì máa fi ìyìn kún ìyìn rẹ, ẹnu mi yóò máa fi òdodo rẹ àti ìgbàlà rẹ hàn ní ọjọ́ gbogbo. Èmi kò ṣáà mọ iye rẹ. Èmi ó wá lé agbára Olúwa Ọlọ́run, èmi ó máa dá ọ̀rọ̀ òdodo rẹ sọ, àní tirẹ nìkan. Ọlọ́run, ìwọ ti kọ́ mi láti ìgbà èwe mi wá, àti di ìsinsìnyí ni èmi ti ń sọ̀rọ̀ iṣẹ́ ìyanu rẹ. Pẹ̀lúpẹ̀lú, nígbà tí èmi di arúgbó tán tí mo hewu, Ọlọ́run, má ṣe kọ̀ mí títí èmi ó fi fi ipá rẹ hàn fún ìran yìí àti agbára rẹ fún gbogbo àwọn ará ẹ̀hìn. Ọlọ́run, òdodo rẹ ga jọjọ pẹ̀lú ẹni tí ó ti ń ṣe nǹkan ńlá. Ọlọ́run, ta ni ó dàbí ìwọ, ìwọ tí ó fi iṣẹ́ ńlá àti kíkan hàn mí, ni yóò sì tún mi jí, yóò sì tún mi sọ sí òkè láti ọ̀gbun ilẹ̀ wá. Ìwọ sọ ọlá mi di púpọ̀, ìwọ sì tù mí nínú níhà gbogbo, èmi ó sì fi ohun èlò orin yìnyín pẹ̀lú àní òtítọ́ rẹ, Ọlọ́run mi. Ìwọ ni èmi ó máa fi dùrù kọrin sí, ìwọ ẹni mímọ Ísírẹ́lì. Ètè mi yóò yọ̀ gidigidi nígbà tí mo bá ń kọrin sí ọ, àti ọkàn mi tí ìwọ ti rà padà. Ahọ́n mi pẹ̀lú yóò sì máa sọ̀rọ̀ òdodo rẹ títí ní ọjọ́ gbogbo, nítorí tí wọ́n dààmú, a sì dojú ti àwọn tí ń wá ìfarapa mi.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Orin ìkejìléláàádọ́rin 72. Ọlọ́run, fi ìdájọ́ rẹ fún ọba àti òdodo rẹ fún ọmọ ọba. Òun máa fi òdodo ṣe ìdájọ́ àwọn ènìyàn rẹ, yóò sì máa fi ẹ̀tọ́ ṣe ìdájọ́ àwọn tálákà rẹ. Àwọn òkè ńlá yóò máa mú àlàáfíà fún àwọn ènìyàn wá, àti àwọn òkè kéékèèké nípa òdodo. Òun máa ṣe ìdájọ́ àwọn tálákà ènìyàn, yóò máa gba àwọn ọmọ aláìní, yóò sì fa aninilárayá pẹ́rẹpẹ̀rẹ. Wọn ó sì máa bẹ̀rù rẹ níwọ̀n bí oòrùn àti òṣùpá yóò ti pẹ́ tó láti ìrandíran. Òun ó rọ̀ sí ilẹ̀ bí òjò sí orí koríko ìtẹ̀mọ́lẹ̀, bí ọwọ́ òjò tí ó rin ilẹ̀, bí ọjọ́ rẹ̀ lé àwọn olódodo yóò gbilẹ̀, àti ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà níwọ̀n bí òṣùpá yóò ti pẹ́ tó. Òun ó sì jọba láti òkun dé òkun, àti láti odò òní dé òpin ayé. Àwọn tí ó jókòó lé aginjù yóò tẹríba fún un. Àwọn ọ̀tá rẹ̀ yóò sì láìrùpẹ́ lẹ̀. Àwọn ọba Táṣíṣì àti ti àwọn erékùsù yóò mú ọrẹ wá. Àwọn ọba Ṣébà àti Ṣébà yóò mú ẹ̀bùn wá. Nítòótọ́, gbogbo àwọn ọba ni yóò wólẹ̀ níwájú rẹ̀. Gbogbo àwọn orílẹ̀-èdè ni yóò máa sìn ín, nítorí yóò gba aláìní nígbà tí ó bá ń ké. Tálákà pẹ̀lú àti ẹni tí kò lé olùrànlọ́wọ́, òun ó dá tálákà àti aláìní sí, yóò sì gba ọkàn àwọn aláìní là. Òun ra ọkàn wọn padà lọ́wọ́ ẹ̀tàn àti ìwà agbára. Iyebíye sì ni ẹ̀jẹ̀ wọn ní ojú rẹ̀. Òun ó sì yè, òun ni a ó sì fi wúra Ṣébà fún, a ó sì máa gbàdúrà fún un nígbà gbogbo. Lójoojúmọ́ ni a ó sì máa yìn ín. Ìkúnwọ́ ọkà ni yóò máa wà lórí ilẹ̀, lórí àwọn òkè ńlá ni èso rẹ̀ yóò máa mì bíi Lẹ́bánónì, àti àwọn ti inú ìlú yóò sì máa gbá bíi koríko ilẹ̀. Orúkọ rẹ̀ yóò wà títí láé, orúkọ rẹ̀ yóò máa gbilẹ̀ níwọ̀n bí oòrùn yóò ti pẹ́ tó. Wọ́n sì máa bùkún fún ara wọn nípasẹ̀ rẹ̀. Gbogbo àwọn orílẹ̀-èdè ni yóò máa pè é ní alábùkún fún. Olùbùkún ni Olúwa Ọlọ́run, Ọlọ́run Ísírẹ́lì. Ẹnìkan ṣoṣo tí ń ṣe ohun ìyanu. Olùbùkún ni orúkọ rẹ̀ tí ó ní ògo títí láé, kí gbogbo ayé kí ó sì kún fún ògo rẹ̀. Àmì, àmì. Orin ìkẹtàléláàádọ́rin 73. Nítòótọ́, Ọlọ́run ṣeun fún Ísírẹ́lì, fún irú àwọn tí ṣe aláyà mímọ́, ṣùgbọ́n bí ó ṣe ti èmi ni, ese mi fere yetan, irin mi fere yotan, nitori ti emi se ilara si awon ase fefe nigba ti mo ri alaafia awon eniyan buburu nitori ti ko si irora ninu iku won agbara won si po won ko ni ipin ninu iyonu eniyan be ni a ko si wahala won pelu elomiran nitori na ni igberaga se ka won lorun bi ewon oso iwa ipa bo won mole bi aso oju won yo jade fun isanra won ni ju bi okan won ti nfe lo won se sin won si nsoro buburu ni ti ni lara won soro lati ibi giga won gbe enu won le orun aha won si rin leja nitori na ni awon eniyan re se yi pada si hin opolopo omi ni a si npon jade fun won won si wi pe olorun ti se mo imo awa ninu oga ogo kiyesi awon won yi ni alaiwa bi olorun eni ti aye san won po le oro nitooto bi asan ni mo we aya mi mo ni mo si we owo mi ni ailese nitori pe ni gbogbo ojo ni a nyo mi lenu a si nna mi li oro owuro bi emi ba pe emi o fo bayi kiyesi emi o se si ran awon omo re nigba ti mo ro lati mo eyi o soro li oju mi titi mo fi lo sinu ibi mimo olorun nigba na ni mo mo igbeyin won nitooto iwo gbe won ka ibi yiyo iwo ti won subu ninu iparun bawo ni a ti mu won lo sinu idakoro yi bi eni pe ni iseju kan iberu le a fi run won patapata bi igba ti enikan ba ji li oju ala be ni oluwa nigba ti iwo ba ji iwo se abuku aworan won bayi ni inu mi baje egun si gun mi le okan be ni mo siwere ti emi ko si mo nkan mo dabi eranko niwaju re sugbon emi wa pelu re nigba gbogbo iwo le o ti di owo otun mi mu iwo fi imo re to mi le ona ati nigbeyin iwo gba mi sinu ogo tani mo ni le orun bi ko se iwo ko si ohun ti mo fe le aye pelu re eran ara mi ati aya mi di are tan sugbon olorun ni apata aya mi ati ipin mi lailai sawo awon ti o jina si o yo segbe iwo ti pa gbogbo won run ti n se agbere kiri kuro lodo re sugbon o dara fun mi lati sumo olorun emi ti gbeke mi le oluwa olorun ki emi ki o le ma soro ise re gbogbo
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Loni bi a ti gbo eri ti awon elomiran je wo pe olorun da won nide o gba okan won la o pese fun won o mu won lara da awa paapa bi a ti wa loni o ye ki a gbagbo wo pe ni agbara olorun ko si ohun to soro lati se e je ki a gbo won wa soke lati gbadura lati so fun olorun ebe yowo ki a ni ki a so fun olorun ki o le gbo ti wa ki o le da wa ni ide ki o si le sanu fun wa.

Ni orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kì í bà á tì. Wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ̀mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀yìn wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yìí ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yìí ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ ìkẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlá, nítorí tí èmi ó la ilẹ̀ Egypti já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypti ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypti, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíptì. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí, mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára, ní ẹsẹ̀ ìkẹtàlá ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì, ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí, tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, òun ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Íjíptì jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronicle keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wipe bi awon mo Israel won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wipe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wipe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu owa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eti iba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se n soro Olorun yi je ki o ye wipe opolopo ti won wa sihin ni won ma n padanu ori ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o wepe nigba ko gba ti o ba ri ninu oro Olorun wepe Oluwa si so pe yala o nba Mose soro tabi o nba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o nba soro tabi Davidi tabi Danieli tabi enikeni bi o ba tin ri wepe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wipe oro ti Olorun ba so yo seye biye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt eyi so wipe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìṣèrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt yẹ kí o ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeé ṣe wípé ìdílé tí o ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeé ṣe wípé kí wọn kí ó jẹ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí wo ní sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeé ṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeé ṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ israeli wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọlóògùn ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ israeli ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sì ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá wa mú o kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ jésù ò ní ìyè láìmọ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni Olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fi to ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewe be kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a npe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se ite ogba ni waju Oluwa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mo da won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun pe e jade lo imo odo agutan fun ara yin gege bi idile yin ki e se pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awo koto e o fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara aterigba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun Olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti Olorun pa lase fun won ki ibukun won yi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi akoba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi pamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iku re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun won ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Corinthi kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara ti jo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi irekoja wa ani Kristi robo fun wa ye ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile ohun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yin ni lati wa ni alai labuko odo agutan ti a nso nipa re yi ni lati wa lai ni aibuko kankan rara to pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun oni ailabuko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti Olorun be lọwọ ọmọ Israel ni wo pe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew n toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be li o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wipe
ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bíi ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábùkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú, a ṣe yìí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodu orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodu orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ́ ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ́ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí a wo Jòhánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ tí ó wípé a kì yóò fọ́ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú tuntun tí ó ń tọ́ka sí Jésù Kristi, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà, mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábùkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ́ egungun rẹ̀, ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibìkan, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run, bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ, síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe gbé pátápátá. Wo Exodu orí kejìlá, Exodu orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlélógún. Ẹ̀yin ó sì mú ìdì ewé hisopo, ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò, ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà.
ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fidi oworo nitori ti oluwa yo koja lati kolu awon ara ijiti nigbati o ba si ri eje na lara aterigba ti lara opo iha mejeji oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wi pe ni toto ni Jesu Kristi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla Heberu ori kokanla ese ikeji din logbon ni a so wi pe nipa igbagbo le o da ase irekoja sile ati ibo won eje ki eni tin pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le a da nkan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise won yi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si ja si fun wa wi pe awa paapa ni won gba ti ati mo wi pe ati pa Jesu Kristi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Kristi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wi pe bi ki ba se wi pe o gbadura o je wa awon esere fun olorun o si so fun olorun wi pe o se olaanu wi pe o ti je elese ti o boruju o si so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Kristi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti atasile fun o logan ni eje yi o we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ran ti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo exodu ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe kikoro ni ki won ki o fi je kini itumo yi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Kristi o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na wo Johanu ori kini lati ese kini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese ikerinla oro na le o di ara o si n ba wa gbe awa si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun fun ore ofe ati otito itumo wi pe ki a je odo agutan na ni wi pe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wi pe ki a gba awon oro wonyi sokan nitori pe o so ni ori kefa Johanu ese ketaleni ogota ori kefa ti Johanu ese ketaleni ogota emi ni nso ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni
iye si ni oro olorun ti an so fun wa lati enu Jesu Christi oro olorun ti o ranse si wa onu ye ki agba si okan wa eyi ni o n toka si wi pe bi ati wa labe ami eje Jesu Christi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun be ni an lati fi oro olorun se odiwon igbesi aye wa o n so fun wi pe oro na ti emi so fun yin iyi ni o ni emi si ni pelu ikefa ni we pe won ni lati je akara aiwo pelu re gbogbo yi ni ati ka fun wa ni exodo ori kejela a si ti ka fun wa ninu korinti kini ori karun korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo korinti kini ori karun lati ese ikeje nitori na e mu iwokara atijo kuro ninu yin ki eyin ki o le je iye fun titun gege bi eyin ti je aiwokara nitori ti ati fi ire koja wa ani Kristi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwokara atijo be ni ki se pelu iwokara aran kan ati iwa buburu bi ko se pelu aiwokara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje Jesu sugbon iwa buburu eti an pe ni iwokara atijo o wa ni igbese aye won aran kan tabi ki a ma hu ati ko ba bibeli ti ko ba ro olorun mu eyi si wa ni igbese aye won sugbon so fun wi pe bi a ba fe je anfani ti a si fe ni ibukun ti o wa ninu ire koja ti a n ko nipa re loni wi pe ani lati je eni ti o ko ese sile wi pe aiwokara aran kan iwa boboro agbere panshaga ole ofofo oju kokoro awon nkan wonyi ko gbodo si ni igbesi aye wa bi a ba ti se awon afiyesi wonyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi a ba wa labe eje odo agutan ni kiakia je ki a wo exodo ori kejila lekan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Christi ti ata sile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypti eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wepe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wepe bi o ba si labe eje Jesu Christi ole tabi apanirun ni e ti a pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbesi aye re yo ma da o laamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Christi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi
ejo laila eni iyi ni esho yo ma wole ni igba gbogbo pelu awon emi esho yo ma wole bi a ba ri eni ti o n gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni perese ti o je wipe awon eye awon eye ojo orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o n gbe ile ti ko ni orule tabi ti ko ni perese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe ejodo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan onja ni ile iru eni be bi arabasan ti o n gbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o n gbe ile ti ko ni perese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lo nka eje ki a wo Dafidi ori Dafidi ori kejidini ogorin ori Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini adota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafa fun mi awon ti ko si labe eje odo agutan na so wipe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je tire ikeji ni wipe awon wonyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo exodus so fun wa ninu ori keji lati ati kale kan o so wipe idajo yi o ba awon omo Egypt wipe a o pa akobi gbogbo awon ile won nitori be bi o ba wa si abe abo ti o wa ninu eje Jesu abo kuro ninu idajo ninu aye yi ati idajo ninu aye raye yo le je tire bi a se le bo lowo idajo Olorun ni pe ki a gba Jesu Kristi gbo ki a ba le bo lowo ibinu Olorun opolopo ni won se wahala ninu aye yi ti o dabi eni wipe nkan o to ra won ni igbesi aye won erede eyi ni wipe idajo Olorun ti aye isinsin yi o wa lori won bi won ba si ku siru ipo be idajo aye raye ni o je ipin won pelu iketa a fi yato si aarin awon omo Israeli ati ti Egypt nipa wipe eje odo agutan na o je abo fun won ninu aye wahala wa iponju wa aisan wa ese jamba popo lo wa sugbon bi o ba fe ki iyato ki o wa laarin igbesi aye tire ati igbesi aye awon ti o wa ninu aye iyato ti o le ni ni wipe ki o wa se abe abo
ti o wa ninu eje Jesu Christi nipa be ni awon nkan tin sele si awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu Exodo rike edogun ese ikerin dilogbon o si wi pe bi iwo ba teti sile gidi gidi si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o to li oju re iwo ti iwo ba peti si opin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mu wa sara awon ara Egypt si o lara nitori emi le olowa ti o mu o lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara won aisan ko gbogun aisan ti pani lo wa lara won bi iwo paapa ko ba fe ma jiya bi iwo paapa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje Jesu Christi ikerin iwosan je ti awon omo Israeli won yi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin Dafidi le kan si orin Dafidi ori karun dini adofa orin Dafidi ori karun dini adofa

pé bí ìwọ pàápàá bá fẹ́ ní ìwòsàn kúrò nínú gbogbo àrùn, ohun tí o ní láti ṣe ní láti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀. Rántí pé àǹfààní tàbí ìbùkún tí ó wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ni wípé a ó gbà ọ́ lọ́wọ́ ìparun, wípé o ó bọ́ lọ́wọ́ ìparun láti ọwọ́ apanirun ni. Ìkejì, o ó bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Ìkẹta, a ó fi ìyàtọ̀ sí àárín rẹ àti àwọn tí ó wà nínú ayé. Ìkẹrin, ìwòsàn pípé kúrò nínú gbogbo àrùn yóò jẹ́ tirẹ. Nísinsìnyí, a ó tọ Ọlọ́run lọ. A ó sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ wípé fún wa ni Jésù Kristì kú, wípé Jésù Kristì ni ọ̀dọ́ àgùntàn tí a pa nítorí ẹ̀ṣẹ̀ wa, tí a ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tiwa, àti wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Bí o bá ti ń fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ náà tí ó ń sọ fún Ọlọ́run tí ó ń kó ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, bẹ́ẹ̀ ni ìgbàlà Ọlọ́run, ìwòsàn látòkè wá, ìdáǹdè tòótọ́ yóò jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí a dìde dúró láti bá Ọlọ́run sọ̀rọ̀. Rántí pé Jésù Kristì nìkan ṣoṣo ni ọ̀dọ́ àgùntàn tí a pa fún wa. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè gbà á kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìgbàlà. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìdáǹdè. Sọ fún Ọlọ́run, àwọn ìwúkàrà tí ó wà ní ìgbésí ayé rẹ mọ kúrò, ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ, àrán kan tí ó wà ní ìgbésí ayé rẹ, ojú kòkòrò tí ó wà ní ìgbésí ayé rẹ, àgbèrè tàbí panṣágà tí ó wà ní ìgbésí ayé rẹ, àwo ohun àìtọ́ tí ó wà ní ìgbésí ayé rẹ. Bí o bá ti ń jẹ́ ó ti ń kàn wọ́n sílẹ̀, bẹ́ẹ̀ ni ó mú ìwúkàrà kúrò ní ìgbésí ayé rẹ, tí o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ wípé a ta ẹ̀jẹ̀ Jésù Kristì sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé. Kí o bá lè bọ́ lọ́wọ́ apanirun tí ń káàkiri ayé lóde òní. Kí ìyàtọ̀ kí ó bá lè wà láàrin ìwọ àti àwọn tí ó wà nínú ayé. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà tí a ta sílẹ̀ fún ọ. Bí o bá ní àìsàn ní àgọ́ ara rẹ, ẹ̀jẹ̀ yìí kan náà tí a ta sílẹ̀ ni yóò wọ̀ ọ́ sàn. Ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ lé ọwọ́ rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Bí iṣẹ́ búburú, ìwà búburú, ìrìnkúrìn, ìfẹ́kùfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kì yóò lè jẹ́ tirẹ. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá ké pe Olúwa, bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, a ó gba ọkàn rẹ là, ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ, àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá. Àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. Ọlọ́run yóò máa tọ́jú rẹ. Bí apanirun ti ń kọjá ní ìgboro, bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ, bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá.

nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristi. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yóò wù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò re yín kọjá. Àìsàn yóò re ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristi. Lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́, ìpọ́njú yóò re ọ kọjá. Wàhálà ayé yìí yóò re ọ kọjá. Ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò re ọ kọjá. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò re yín kọjá.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún oore yín, fún àánú yín lórí wa. A dúpẹ́ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A dúpẹ́ wípé nígbà tí a ti rí ọ̀nà ìgbàlà yìí, tí a sì ti wọ inú rẹ̀, wípé lójoojúmọ́ lẹ ń tọ́ wa. Lójoojúmọ́ la ń gbàdúrà sí tẹ̀sìn gbàdúrà wa. Lójoojúmọ́ la ń ké pè yín tí ẹ̀sìn dá wa lóhùn. A dúpẹ́ ẹ gba pé àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ bí a ti wá síwájú yín lónìí, a ń béèrè wípé kí ọ̀rọ̀ tí a ó gbọ́ kí ó mú kí ayọ̀ ìgbàlà kí ó tún sọjí lọ́kàn wa lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù. Kí ayọ̀ olúwa kí ó lè jẹ́ okun àti agbára wa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì olúwa wa. Nehemiah orí kẹjọ, ìwé Nehemiah orí kẹjọ ẹsẹ ìkẹwàá. Nígbà náà ni ó wí fún wọn pé ẹ lọ ẹ jẹ ọ̀rá, kí ẹ sì mu ohun dídùn, kí ẹ sì fi apá kan ìpín ránṣẹ́ àwọn tí a kò pèsè fún, nítorí mímọ́ ni ọjọ́ yìí fún Olúwa. Ẹ má ṣe bànújẹ́, nítorí ayọ̀ Olúwa òun li agbára yín. Níhìn-ín ni a rí tí Nehemiah ènìyàn Ọlọ́run tí ó ń bá àwọn ọmọ Israẹli sọ̀rọ̀, gbà tí wọ́n wo àwọn tí ó yí wọn ká àti àwọn àjálù tí ó ti dé bá wọn láti ẹ̀yìn wá, àti bí Ọlọ́run ti ṣàánú fún wọn nísinsìnyí, gbà tí wọ́n wo àìjólóòtọ́ wọn tí wọ́n sì fi díwọ̀n ìjólóòtọ́ ti Ọlọ́run, gbà tí wọ́n wo àìṣedédé ti wọn tí wọ́n fi díwọ̀n oore ọ̀fẹ́ látòkè wá, wọ́n rí wípé ọkàn wọn bàjẹ́. Inú bíbàjẹ́ yìí ni Nehemiah rí tí ó wá sọ fún wọn wípé ó yẹ kí òní jẹ́ ọjọ́ ayọ̀, nítorí a ti mú ìbìnújẹ́ wọn àti ìfọ́jú ọkàn wọn, a sì ti mú àròdùn tí ó wà nínú ọkàn wọn àti mú u kúrò, àti àwọn ohun ẹ̀gàn tí àwọn kèfèrí fi ń pẹ̀gàn wọn, wípé a ti mú nǹkan wọ̀nyí kúrò lórí wọn. Nítorí bẹ́ẹ̀ kò tún yẹ kí wọn kí ó máa banújẹ́, ó yẹ kí wọn kí ó máa yọ̀ níwájú Olúwa. Nehemiah wa ń sọ fún wọn ìdí tí ó yẹ kí àwa onígbàgbọ́ kí ó máa yọ̀, ó ní nítorí ayọ̀ Olúwa òun ni agbára yín. Lónìí a ń sọ̀rọ̀ lórí ayọ̀ Olúwa. Ayọ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì, ó sì jẹ́ ohun tí ó máa mú nǹkan púpọ̀ bá ẹni tí ó ní ayọ̀ tàbí ìdùnnú nínú Olúwa. A rí wípé nínú ìwé òwe ni a ti kà á, ìwé òwe orí 17 ẹsẹ 22. Ìwé òwe orí 17 ẹsẹ 22. Inú dídùn mú ìmúláradá rere wá, ṣùgbọ́n ìbànújẹ́ ọkàn mú egungun gbẹ. Ó sọ fún wa wípé bí a bá ní ayọ̀ nínú wa, bí a bá ní ayọ̀ Olúwa tàbí inú dídùn, wípé ó máa ń fúnni ní okun, ó máa ń fúnni ní agbára, ó máa ń ṣiṣẹ́ bí oògùn ìwòsàn nínú ìgbé ayé ẹnì kọ̀ọ̀kan wa. Ó máa mú ìmúláradá wá. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, bí a bá ní ayọ̀ tàbí inú dídùn, èyí tún máa ń ran àwọn tí ó wà nítòsí wa, àwọn tí ó yí wa ká. Ó máa ń jẹ́ kí ìmọ́lẹ̀ là fún wọn, ó máa ń jẹ́ kí ìgbàgbọ́ wọn kí ó rúyọ sókè, ó máa ń jẹ́ kí ìbànújẹ́ kí ó kúrò ní àrọ́wọ́tó, ó sì máa mú kí ìlera, ó máa mú kí ìmúláradá, ó máa mú kí ọkàn tí ó ti rẹ̀wẹ̀sì kí ó lè fò sókè pẹ̀lú ayọ̀, ó sì máa mú ìrètí wá fún ẹnì kọ̀ọ̀kan wa. Èyí ni ó fi yẹ kí a mọ̀ wípé ó dára láti ní ayọ̀ nínú Ọlọ́run.
o dara lati ni ayo olowa ni igbese aye wa ayo ti an so yi ki se ayo ti awon elese ma ni fun igba die ki se ayo ti awon eniyan buburu tabi awon agabagebe eniyan ti won ma ni fun igba die ayo ti an so nipa re o je ayo ti awon omo olorun je ki awo ti bibeli so nipa ayo tabi inu didun ti awon alaigbagbo ninu jobu ori ogun jobu ori ogun lati ese ikarun pe orin ayo eniyan boboru igba kokoro ni ati pe ni iseju kan ni ayo agabagebe o sese ki ohun kan sele ni igbesi aye elese

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà.
2: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a ní yín gẹ́gẹ́ bí balógun lójú ogun. A ní yín gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì. A ní yín gẹ́gẹ́ bí agbára ayérayé tí ó wà lábẹ́ wa láti mú wa dúró, láti fún wa lókun. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùpèsè, ẹni tí ń pèsè fún gbogbo àìní wa ní kíkún nítorí Kristi láti inú ọ̀rọ̀ rẹ̀ nínú ògo. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí a lè ké pè lọ́jọ́ ìpọ́njú wípé ẹ ṣí wa lójú, wípé ẹ ṣí wa níyè, ẹ sì jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ kò jẹ́ kí a wà pẹ̀lú àwọn tí ó wà nínú ayé, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láìní ìrètí, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láìní ìfọkàntẹ̀ ìlérí Ọlọ́run tí ẹ fún wa látòkè wá, àwọn tí kò mọ ọ̀nà ìgbàlà yìí. Ṣùgbọ́n àwa ni ẹ dá lọ́lá, àwa ni ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ lónìí bí a ti wá, lónìí bí a ti ń gbẹ́kẹ̀lé yín, lónìí bí a ti wá kí ẹ lè ṣí wa lójú, ẹ ṣe ojú ẹ̀mí wa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó rí ibi gbé nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé yín, ẹ sì jẹ́ kí ìgbẹ́kẹ̀lé tí a ní nínú yín kí ó lè mú èrè fún wa gẹ́gẹ́ bí ìlérí yín nínú Bíbélì. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, à ń wo inú Bíbélì fún àkókò ìsọjí wa àti àkókò iṣẹ́ ìyanu. À ń wo ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú. Ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú. Ọ̀pọ̀lọpọ̀ tí ó wà nínú ayé lónìí ní òye àwọn àmì ìgbà ìkẹyìn ni kò yé ní ìgbésí ayé tiwa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, ní ìdílé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, àti ní àgbájọpọ̀ ayé lápapọ̀. A rí wípé ó ṣeéṣe kí àkókò ìdààmú, àkókò ebi, àkókò ìyàn, àkókò àìní kí ó wà lé ayé. Jésù Kristì ti sọ èyí fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé nígbà tí òpin ayé bá ń súnmọ́ tòsí, wípé àwọn nǹkan wọ̀nyí yóò máa ṣẹlẹ̀. Ọkùnrin tàbí obìnrin tí kò fetí sí Kristì tàbí tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ohun tí Kristì ti làyé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dáradára, nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí yóò máa ṣẹlẹ̀ ní àkókò ìgbà ìgbẹ̀yìn ọjọ́, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìdáyàpò, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìrẹ̀wẹ̀sì ọkàn, ọkàn wọn a máa pòrúurù, nítorí wípé òye kò yé wọn nípa àsọtẹ́lẹ̀ ti Bíbélì nípa ti ìgbẹ̀yìn ayé. Nítorí ẹni tí ó bá ń rí ohun tó ń ṣẹlẹ̀ lónìí wípé àwọn ènìyàn nínú ayé, nínú ọ̀làjú wọn, wọ́n lè ṣe ohun ìjà láti pa ara wọn run, àti nínú ìjìnlẹ̀ ẹ̀kọ́ ti ìmọ̀ sáyẹ́ǹsì ní ọ̀pọ̀lọpọ̀ tí ó wà lórílẹ̀-èdè ayé ni wọ́n ti gbọ́n tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ wípé wọ́n lè pa ọ̀kẹ́ àìmoye àwọn ènìyàn run ní ìṣẹ́jú kan. Ẹni tí ó bá ń rí nǹkan wọ̀nyí, bóyá ó ń gbọ́ nínú rédíò tàbí ó ń kà á nínú ìwé ìròyìn, a máa ṣe é ní kàyéfì wípé èwo ló tún dé bá ayé yìí. Á dàbí ohun àjèjì lójú irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù Kristì ọmọ Ọlọ́run, ó ti sọ tẹ́lẹ̀ wípé àwọn nǹkan kan yóò máa ṣẹlẹ̀ ní ìgbà tí ìgbẹ̀yìn ayé tí ó bá súnmọ́ tòsí. Kí ni àwọn nǹkan tí Jésù Kristì tí ó sọ gege bi asotele ye ki a wo ninu iwe mimo ki o ma je we pe o ro pe a nso fun o lati ogbo ori eniyan ninu Matthew ori 24 ese ikejo gbogbo nkan wonyi ni ipilese iponju nihin ni Jesu Kristi nso fun wa wi pe akoko igbeyin aye yo je akoko iponju bi a ba nso nipa oda bi a ba nso nipa eyan bi a ba nso nipa ebi bi a ba nso nipa aisan bi a ba nso nipa gbogbo nkan o je gbogbo nkan wonyi o je iponju sugbon Jesu nso fun wa wi pe eyi ni ipilese tabi ibere iponju ki se be nikan ninu ese ikefa eyin o si kuro ogun ati idagiri ogun ekiyesi ke eyin ki o ma se jaya nitori gbogbo nkan wonyi ko le se ki o ma se sugbon opin ki se isinsin yi Jesu tun lago mo o tun so fun awon omo ehin re wi pe ogun ati idagiri ogun yo ma sele ni ibo miran wi pe won o si ma gboro re o n so fun a wi pe gba ti awa papa bi a ba nka ninu iwe iroyin wi pe ni apa kan ninu aye wa yi ni akoko ti wa yi wi pe ogun be sele wi pe awon eniyan pelu ohun ija oloro ti won ti se pelu imo ti olaju ti o mu wa se aye nisisin wi pe won fi pa opolopo awon eniyan won si fi dogbe si opolopo awon eniyan lara o ye ki o ye wa wi pe gbogbo nkan wonyi ni Jesu Kristi ni o ti so tele tele ri ninu ese ikeje nitori pe orile ede yo dide si orile ede ati ile oba si ile oba eyan ati ajakale arun ati isele yo se wa ni ibi pupo ise ni ibi die ise ni ibi kan soso sugbon eyan ajakale arun ati isele yo se wa ni ibi pupo bi a ba nso wi pe a o ri ounje je to bi a ba nso wi pe oda tabi iyan o de si orile ede popo awon nkan wonyi ni Jesu Kristi ti so tele bi a ba so pe Jesu Kristi so nkan tele ki se wi pe Jesu Kristi ni o fe ki o sele tabi o ni o je ki o sele sugbon gege bi omo Olorun o ti ri nkan wonyi eyi je ebun ti o ni gege bi omo Olorun wi pe o ti ri saaju wi pe awon nkan wonyi yo sele lati kilo fun awon omo ehin lati mu ki awon omo ehin ki won ki o le ni idakoro ati igbekele ninu Olorun eyi ni o fi so tele wi pe awon nkan wonyi n bo wa sori ile aye ti o si je ki o ye wa wi pe bi a ba n ri nkan wonyi ke a ma se jaya ke a ma se je ki okan wa ki o daamu nitori awon nkan wonyi ko le salai sele ti ki igbeyin aye ki o to de ninu Matthew ori 24 yi kan na ni ese ikesan nigba na ni won o fi yin fun ni lati je ni iya won o si pa yin a o si korira yin lodo gbogbo orile ede nitori oruko mi bi a ba ni idayapo inu ni bi ni lati odo awon eniyan nitori wipe agba Jesu gbo ki eyi ki o ma se wa ni kayefi nitori eyi ni omo Olorun ti so fun wa tele tele wi pe a o fi wa fun iya je bi eniyan ba tin di omo Olorun bi eniyan ba tin ko ise sile ti o tin ni igbala be ni ari wi pe awon ti o wa ninu aye won a ma fitina iru eni be won a ma je iru eni be niya won a ma pon iru eni be loju e a se wi pe o se eyin Olorun e a se wi pe Olorun ko mo nipa re e a se wi pe igba ti a di onigbagbo ti o ye ki Olorun ki o ma toju wa wi pe o fi wa sile fun ipinu awon elese rara ni Jesu Kristi ti so tele wi pe ninu aye e o ri iponju sugbon e tuju ka nitori pe mo ti segun aye ninu Marko ori 13 ese 12 arakunrin yo si fi arakunrin fun pepa ati baba yo fi omo re han awon omo yo si dide si obi won won o si mu ki apa won o ma ye awa lenu nigbati a ba ri awon isele miran ti a ri won ka ninu iwe iroyin bi awon ara ile bi won o ti dide si ara ile won ti o je wipe o sese ki o je omo ni yo dide si baba tabi si iya re o sese ki o je awon obi ni yo dide si awon omo o sese nigba miran bi a ba gbo inu ni bi ni ti awon omode ti won ma nri ni owo obi won o sese ki won se awon nkan miran ti a ma ro wipe bawo ni baba tabi iya se le laju sile ki a se iru iwo si be si omo lati inu re wa awon nkan won ni Jesu Kristi ti je ki o di mo fun wa wipe ija tabi aran kan tabi inu ni bini o le sele laarin ebi ninu ese iketala gbogbo eniyan ni yo si korira yin nitori oruko mi sugbon eni ti o ba kori ti titi de opin ohun na le o gbala awon elomiran ti oye bibeli oye tetin sile dara dara ohun ti o ma nfa ipada seyin won ni yi won ma so wipe ki lo de ti o je wipe nigbati a ti de ni igbala ki lo de nigbati a ti di omo olorun ni a tun wa ri idujuko iponju ati iya ati inu ni bi ni bayi won ma ro wipe igbati awon fi aye won fun Kristi awon ro wipe koni si inu ni bi ni awon ro wipe koni si iponju o ye ki o ye wa iwo ti o ti wa lodo isu tele tele iwo ti o ti nsin isu tele tele iwo ti o ti nbo orisa tele tele nigbati o ba fi orisa ati awon emi okunkun ati isu fun ara re nigbati o ba kon won sile o seese isu ni lati binu nitori wipe o padanu eni ti o je iranse re nitori pe o padanu iwo ti o ti nsin tele tele iwo ti o ti nbo orisa tele tele nitori be ni inu fi ma bi esu ati awon omo ogun re nitori be ki o ma se ya wa lenu wipe ari iponju elomiran won ma so ni aimo kan okan won wipe bi eniyan ba je onigbagbo tooto pe ki o ni aisan lara ki se be aisan ko fi han wipe a ko mo olorun ko fi han wipe a ko ni olorun eyi je idojuko awon ota nitori wipe ati ni olorun elomiran ma so wipe ko ye ki ebi tun pa wa ko ye ki a tun wa ni airije airimo ko ye ki a wa gege bi alaini nigba ti a je ti olorun Jesu ti so fun wa o ni a ori iponju o ni iya le de ohun ko le sele o ni sugbon ki a tujuka ohun ti segun aye eyi ni o ma mu wa lati lo gbadura oranti awon omo Israeli nigba ti a mu won lo si ile Egypt lati odo Joseph ti Jacob ti o wa pelu awon baba nla mejila ti won tedo si Egypt Olorun fe mu won kuro ni Egypt o fe mu won lo si ile Kenani petisimi dara dara nigba ti won tedo si Egypt ti ara tu won won ran ti wipe Kenani wa won ran ti wipe Egypt ki se ibi itedo tabi ile won ara tu won won be si ni kole won be si ni gbadun won ro wipe awon ton fe jade mo eyi ni Olorun fi gba Pharaoh ti ko mo Joseph lo fi gba alaye gba ti inu ni bi ni de gba ti iya de gba ti iponju de ni won be si ni gbadura wipe Olorun ran ti wa o Olorun ran ti ileri re Olorun ran ti wipe Egypt ki se ile wa Olorun ran ti ileri to ti se fun Abraham baba nla wa wipe o mu wa jade kuro ni Egypt eyi ni Olorun wa fi so wipe igbe awon omo Israeli o de eti ohun ohun wa sokale nisisin yi lati gba won la lati mu kuro ni

a kì í rántí wípé ayé kì í ṣe ilé wa ṣùgbọ́n nígbà tí ọlọ́run bá gba ìpọ́njú díẹ̀ láàyè inú níbí ni díẹ̀ láàyè àti nǹkan wọ̀nyí tó ń débà nínú ìgbésí ayé wa tí ó bá gba díẹ̀ díẹ̀ láàyè nínú wọn ìgbà yìí gan la máa ráyè gbàdúrà ìgbà yìí la máa ń súnmọ́ ọlọ́run ìgbà yìí la máa ran ọlọ́run létí àwọn ìlérí rẹ̀ èyí ni ọlọ́run fi máa ń gba àwọn nǹkan bẹ́ẹ̀ láàyè ní ìgbà kọ̀ọ̀kan ṣùgbọ́n tí mo ń sọ ni wípé Jésù Kristì ó ti sọ fún wa wípé àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀ nínú ayé ó sì bọ́ sí àkókò tiwa wípé àwọn nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀ nítorí bẹ́ẹ̀ kí a má jẹ́ kí ó yà wá lẹ́nu nítorí wípé kò lè ṣaláìṣe ṣùgbọ́n òpin kì í ṣe ìsinsìnyí jẹ́ kí a wo máàkù yìí orí kẹtàlá ẹsẹ̀ ìkẹtàlá gbogbo ènìyàn ni yóò sì kórira yín nítorí orúkọ mi ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin òun náà ni a ó gbàlà èyí jẹ́ kí ó yé wa wípé bí a bá ti fi ayé wa fún Jésù Kristì bí a bá ti gba ọkàn wa là èyí kò jẹ́ wípé ìgbà tí a sì ti gba ọkàn wa là a lè padà sínú ẹ̀ṣẹ̀ a lè padà sínú ayé nítorí pé a ti di ọmọ ọlọ́run láéláé ọmọ ọlọ́run làwọn máa jẹ́ Jésù Kristì ní rárá kò rí bẹ́ẹ̀ àwọn ẹlòmíràn wọ́n ti rò wípé ìgbà tí àwọn ti nígbàlà lẹ́ẹ̀kan bí àwọn tilẹ̀ padà sọ́dọ̀ èṣù bí àwọn tilẹ̀ bọ́hùn tí wọ́n padà lọ sínú ayé wípé a ó gbà wọ́n là síbẹ̀síbẹ̀ rárá ni ẹni tí ó bá forí tì í títí dé òpin òun náà ni a ó gbàlà àwọn ẹlòmíràn wọ́n máa ní ẹ̀kọ́ èké ẹ̀kọ́ ìtànjẹ wọ́n máa ń sọ wípé bí ènìyàn bá ti di ọmọ ọlọ́run nígbà kan rí títí láé ni ó máa di ọmọ ọlọ́run wọ́n máa ń sọ wípé bí ènìyàn bá ti jẹ́ ẹni tí ó wà nínú oore ọ̀fẹ́ nígbà kan tí ó ti jẹ́ ẹni ìgbàlà tí ó ti jẹ́ ẹni tí a dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ẹni tí a kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè lọ́run wípé títí láé ni yóò máa jẹ́ ọmọ ọlọ́run bíbélì ní rárá kò rí bẹ́ẹ̀ ó ní ẹnikẹ́ni tí ó bá forí tì í títí dé òpin òun náà ni a ó gbàlà ṣùgbọ́n Jésù Kristì ń sọ ó ní ìgbà tí a bá rí àwọn nǹkan wọ̀nyí àwọn ìpọ́njú tí ó wà nínú ayé àwọn ìdáyàpò tí ó wà nínú ayé àwọn tí ó lè mú kí ọkàn rẹ̀ wẹ̀sì tí ó wà nínú ayé àwọn àìní ebi èèyàn tí ó wà nínú ayé wípé kí a má ṣe jẹ́ kí ọkàn wa kí ó dààmú kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí kò lè ṣaláìrí bẹ́ẹ̀ wípé ó tilẹ̀ ju bẹ́ẹ̀ lọ bí a bá wo Lúkù orí kọkànlélógún ẹsẹ̀ ìkọkànlá ìṣẹ̀lẹ̀ ńlá yóò sì wà káàkiri àti ìyàn àti àjàkálẹ̀ àrùn ohun ẹ̀rù àti àmì ńlá yóò sì ti ọ̀run wá ní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n àmì yóò sì wà lé oòrùn àti lé òṣùpá àti ní ìràwọ̀ àti lórí ilẹ̀ ayé ìdààmú fún àwọn orílẹ̀-èdè nítorí ìpáàyà tí ariwo àyà àwọn ènìyàn yóò máa já fún ìbẹ̀rù àti fún ìrètí nǹkan wọn ni tí ń bọ̀ sórí ayé nítorí àwọn agbára ọ̀run lẹ́ ó mìtìtì èyí ni Jésù Kristì sọ kí àwọn ọmọ ẹ̀yìn kí ó ba lè mọ̀ ṣáájú wípé ìgbà ìpọ́njú wípé yóò wà nínú ayé ṣùgbọ́n a jẹ́ kí ó yé wa wípé kí a tujú ká a jẹ́ kí ó yé wa wípé kí a gbẹ́kẹ̀lé ọlọ́run èyí ni a fi ń bèèrè lọ́wọ́ ara wa wípé kí ni bíbélì sọ wípé ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú ní àkókò ìpọ́njú ní àkókò ebi ní àkókò èèyàn ní àkókò àìríjẹ ní àkókò àìrímu ní àkókò àìríṣẹ́ṣe ní àkókò tí ó jẹ́ wípé a ò tiẹ̀ lè rówó ilé san ní àkókò tí ó jẹ́ wípé a ò lè tọ́jú ọmọ dáadáa ní àkókò àìsàn ní àkókò àjàkálẹ̀ àrùn kí ni ó yẹ kí a ṣe nígbà tí a bá rí àwọn ìdààmú wọ̀nyí kí n tó sọ ohun tí ó yẹ kí a ṣe jẹ́ kí n fi tó ọ létí wípé àwọn tí kò lọ́lọ́run àwọn tó jẹ́ aláìgbàgbọ́ nígbà tí wọ́n bá rí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ayé àti ní àrọ́wọ́tó wọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n máa ń ṣe ní àkókò ìdààmú ní àkókò àìsàn ní àkókò inúnibíni ní àkókò tó jẹ́ wípé ìpọ́njú pọ̀ fún àwọn ènìyàn ìkan àwọn ẹlòmíràn wọn a máa pokùnso jẹ́ kí a wo Sámúẹ́lì kejì orí kẹtàdínlógún láti ẹsẹ̀ ìkẹtàlélógún nítorí Ahitofeli sì rí i pé wọn kò fi

0: Orin kejidinlogorin 78. Feti sile eyin eniyan mi ti ofin mi. De ti yin sile si oro enu mi. Emi o ye enu mi li owe. Emi o so oro atijo ki o sokunkun jade. Ki awa ti gbo, ki a si ti mo. Ki awon baba wa si ti so fun wa. Awa ki yo pa won mo kuro lodo awon omo won ni fifi eyin Oluwa ati ipa re ati ise iyanu ti o ti se han fun iran ti nbo. Nitori ti o gbe eri kale ni Jakobu, o si so ofin kan ni Israeli. Ki o ti pa ni ase fun awon baba wa pe ki won ki o le so won di mimo fun awon omo won ki awon iran ti nbo ki o le mo ani awon omo ti a o bi ki yo si dide ki yo si so fun awon omo won ki won ki o le ma gbe ireti won le Olorun ki won ki o ma si se gbagbe ise Olorun sugbon ki won ki o pa ofin re mo ki won ki o ma se dabi awon baba won iran lagidi ati olote iran ti ko fi okan won le otito ati emi eni ti ko ba Olorun duro shinshin. Awon omo Ephraim ti o famora ogun ti won mu orun won yi pada ni ojo ogun won ko pa majemo Olorun mo won si ko lati ma rin ninu ofin re won si gbagbe ise re ati ohun iyanu re ti o ti fi han fun won ohun iyanu ti o se ni waju awon baba won ni ile Egypt ani ni igbe Suani o pin okun ni iya o si mu won laaja o si mu omi duro bi bebe bi osan pelu o fi awosan mo se amona won ati ni oru gbogbo pelu imole ina o san apata ni aginju o si fun won ni omi mimu lopolopo bi eni pe lati inu ibu wa o si mu isan omi jade wa lati inu apata o si mu omi san sile bi odo nla won si tun se si ni sisote si oga oko le aginju won si dan Olorun wo le okan won ni bi bere ounje fun ife kufe won won si soro si Olorun won wi pe Olorun a le te tabili ni aginju wo o lu apata omi si tu jade isan omi si kun pupo wa le fun ni akara pelu wa le pese eran fun awon eniyan re nitori na Oluwa gbo eyi o binu be ni naran ni Jakobu ibinu siru ni Israeli nitori ti won ko gba Olorun gbo won ko si gbekele igbala re o pase fun awosanmo lati oke wa o si si ilekun orun sile o si rojo mana sile fun won ni jije o si fun won ni oka orun eniyan je onje awon angeli o ran onje si won ni ajeyo o mu afefe ila orun pele orun ati nipa agbara re o mu afefe gusu wa o rọjò ẹran sí wọn pẹ̀lú bí erùpẹ̀ ilẹ̀ àti ẹyẹ adìyẹ bí iyanrìn òkun ó sì jẹ́ kí ó bọ́ sí àárín ibùdó wọn yí àgọ́ wọn ká bẹ́ẹ̀ ni wọ́n jẹ wọ́n sì yó jọjọ nítorí tí ó fi ìfẹ́ wọn fún wọn wọn kò kúrò nínú ìfẹ́kùfẹ́ wọn nígbà tí oúnjẹ wọn sì wà lé ẹnu wọn ìbínú Ọlọ́run dé sí orí wọn ó pa àwọn tí ó sanra nínú wọn ó sì lu àwọn ọ̀dọ́mọkùnrin Israẹli bolẹ̀ nínú gbogbo wọ̀nyí wọ́n ń ṣẹ̀síwájú wọn kò sì gba iṣẹ́ ìyanu rẹ̀ gbọ́ nítorí náà ni ó ṣe rún ọjọ́ wọn ní asán àti ọdún wọn ní ìjayà nígbà tí ó pa wọn nígbà náà ni wọn wá kiri wọn sì padà wọn béèrè Ọlọ́run lákòókò wọn sì rántí pé Ọlọ́run lé àpáta wọn àti Ọlọ́run ọ̀gá ògo ní olùdáǹde wọn ṣùgbọ́n ẹnu wọn ni wọn fi pọ́n wọn sì fi ahọ́n wọn ṣèké sí i nítorí ọkàn wọn kò ṣe déédé pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ ni wọn kò sì dúró ṣinṣin ní májẹ̀mú rẹ̀ ṣùgbọ́n òun ó kún fún ìyọnú ó fi ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n kò sì rún wọn nítòótọ́ nígbà púpọ̀ ni ó yí ìbínú rẹ̀ padà tí kò sì ru gbogbo ìbínú rẹ̀ sókè nítorí tí ó rántí pé ènìyàn ṣàní wọn afẹ́fẹ́ ti ń kọjá lọ tí kò sì tún padà wá mọ́ ìgbà mélòó mélòó ni wọ́n ṣọ̀tẹ̀ sí ilé aginjù tí wọ́n sì bà á nínú jẹ́ nínú aṣálẹ̀ nítòótọ́ wọ́n yí padà wọ́n sì dán Ọlọ́run wò wọ́n sì ṣe àròpin ẹni mímọ́ Israẹli wọn kò rántí ọwọ́ rẹ̀ tàbí ọjọ́ ọ̀nì tí ó gbà wọ́n lọ́wọ́ ọ̀tá bí ó ti ṣe iṣẹ́ àmì rẹ̀ ní Egypt àti iṣẹ́ ìyanu rẹ̀ ní ìgbẹ́ Suani tí ó sì sọ odò wọn di ẹ̀jẹ̀ àti omi ṣíṣàn wọn tí wọn kò fi lè mú ó rán eṣinṣin sínú wọn tí ó jẹ wọn àti ọ̀pọ̀lọ́ tí ó rún wọn ó fi èso ilẹ̀ wọn fún kòkòrò pẹ̀lú àti iṣẹ́ wọn fún èésú ó fi yìnyín pa àjàrà wọn ó sì fi yìnyín ńlá pa igi síkámórè wọn ó fi ohun ọ̀sìn wọn pẹ̀lú fún yìnyín àti agbo ẹran wọn fún mọ̀nàmọ́ná ó mú kíkorò ìbínú rẹ̀ wá sí wọn lára ìrunú àti ìkánú àti ìpọ́njú nípa ríran áńgẹ́lì bí sínú wọn ó ṣínà sílẹ̀ fún ìbínú rẹ̀ kò dá ọkàn wọn sí lọ́wọ́ ikú ṣùgbọ́n ó fi ẹ̀mí wọn fún àjàkálẹ̀ àrùn ó sì kọlu gbogbo àwọn àkọ́bí ní Egypt olórí agbára wọn nínú àgọ́ Hamu ṣùgbọ́n ó mú àwọn ènìyàn tirẹ̀ lọ bí àgùntàn ó sì ṣe ìtọ́jú wọn ní ìjù bí agbo ẹran ó sì ṣe amọ̀nà wọn ní àlàáfíà bẹ́ẹ̀ ni wọn kò sì bẹ̀rù ṣùgbọ́n òkun bo àwọn ọ̀tá wọn mọ́lẹ̀ ó sì mú wọn wá sí etí ibi mímọ́ rẹ̀ àní sí òkè yìí tí ọwọ́ ọ̀tún rẹ̀ ti rà ó ti àwọn kèfèrí jáde pẹ̀lú kúrò níwájú wọn ó sì fi títa ọkùn pínlẹ̀ fún wọn ní ilẹ̀ ìní ó sì mú àwọn ẹ̀yà Israẹli jókòó nínú àgọ́ wọn ṣùgbọ́n wọ́n dán wò wọ́n sì ṣọ̀tẹ̀ sí Ọlọ́run ọ̀gá ògo won ko se pa iri re mo sugbon won yi pada won se alaisotito bi awon baba won won si penda si apa kan bi orun etan nitori ti won fi bi giga won bi ninu won si fi ere fifin won mu jowo nigba ti olorun gbo eyi o binu o si korira israeli gidigidi be ni o ko ago silo sile ago ti o pa ninu awon eniyan o si fi agbara re fun igbekun ati ogo re le owo otari o fi awon eniyan re fun ida pelu o si binu si ile ini re ina run awon odomokunrin won a ko si fi orin sin awon ounje awon ni iyawo awon alufa awon ti oju idasubu awon opo won ko si po orere ekun nigba na ni oluwa ji bi eni pe loju orun ati bi alagbara ti o nko nitori oti waini o si kolu awon ota re leyin o so won di egan titi aye pelu pelu o ko ago josefu o si yan eya efraimu sugbon o yan eya juda oke si oni ti o fe o si ko ibi mimo re bi oke orun bi ile ti o ti fi idi re mule lailai o si yan dafidi iranse re o si mu kuro lati inu agbo aguntan wa lati ma to awon aguntan leyin ti o tobi fun oyun o mu lati ma bo jakobu eniyan re ati israeli ile eni re be ni o bo won gege bi iwa tito inu re o si fi ogun owo re se amona won.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Orin kọkàndínlọ́gọ́rin 79. Ọlọ́run, àwọn kẹfẹ́rí wá sí ilẹ̀ ìní rẹ, tẹ́ḿpìlì mímọ́ rẹ ni wọ́n sọ di èérí, wọ́n sọ Jerusalem di òkìtì àlàpà, òkú àwọn ìránṣẹ́ rẹ ni wọ́n fi fún ẹyẹ ojú ọ̀run lé oúnjẹ, ẹran ara àwọn ènìyàn mímọ́ rẹ fún ẹranko ilẹ̀, ẹ̀jẹ̀ wọn ni wọ́n ta sílẹ̀ bí omi yí Jerusalem ká, kò sì sí ẹni tí yóò gbé wọn sin. A wá di ẹ̀gàn sí àwọn aládùúgbò wa, ẹlẹ́yà àti ìyọṣùtì sí àwọn tí ó yí wa ká. Yóò ti pẹ́ tó Olúwa, ìwọ bínú títí láéláé, owó rẹ yóò a máa jó bí iná. Da ìbínú rẹ sí orí àwọn kẹfìrí tí kò mọ̀ ọ́ àti sí orí àwọn ìjọba tí kò képe orúkọ rẹ, nítorí tí wọ́n ti mú Jákọ́bù jẹ, wọ́n sì sọ ibùjókòó rẹ̀ di ahoro. Má ṣe rántí ẹ̀ṣẹ̀ àwọn aṣáájú wa sí wa, jẹ́ kí ìyọnú rẹ kí ó ṣáájú wa ní ìsinsìnyí, nítorí tí a rẹ̀ wá sílẹ̀ gidigidi. Ràn wá lọ́wọ́ Ọlọ́run ìgbàlà wa nítorí ògo orúkọ rẹ, kí o sì gbà wá, kí o sì wọ ẹ̀ṣẹ̀ wa nù nítorí orúkọ rẹ. Nítorí kí ni àwọn kẹfìrí yóò ṣe wí pé níbo ni Ọlọ́run wọn wà? Jẹ́ kí a mọ ìgbẹ̀san ẹ̀jẹ̀ àwọn ìránṣẹ́ rẹ tí a ta sílẹ̀ lójú wa nínú àwọn kẹfìrí. Jẹ́ kí ìmí ẹ̀dùn òǹde nì kí ó wá síwájú rẹ, gẹ́gẹ́ bí títóbi agbára rẹ, ìwọ dá àwọn tí a yàn sí pípa sílẹ̀, kí o sì san ẹ̀gan wọn nígbà méje fún àwọn aládùúgbò wa lé àyà wọn. Nípa èyí tí wọ́n gan ọ́, Olúwa, bẹ́ẹ̀ ni àwọn ènìyàn rẹ àti àgùntàn pápá rẹ yóò máa fi ọpẹ́ fún ọ láéláé, àwa ó máa fi ìyìn rẹ hàn láti ìrandíran. Orin ọgọ́rin 80. Fi etí sí ni olùṣọ́ àgùntàn Ísírẹ́lì, ìwọ tí ó ń da Jósẹ́fù bí ọ̀wọ́ àgùntàn, ìwọ tí ó jókòó láàrin àwọn kérúbù tan ìmọ́lẹ̀ jáde. Níwájú Efraimu àti Benjamini àti Manasse, ru ipá rẹ sókè kí o sì wá fún ìgbàlà wa. Tún wa yí padà, Ọlọ́run, kí o sì mú ojú rẹ tan ìmọ́lẹ̀, a ó sì gbà wá là. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ìwọ ti bínú pẹ́ tó sí àdúrà àwọn ènìyàn rẹ. Ìwọ fi oúnjẹ omijé bọ́ wọn, ìwọ sì fún wọn ní omijé mu ní ọ̀pọ̀lọpọ̀. Ìwọ sọ wá di ìjà fún àwọn aládùúgbò wa, àwọn ọ̀tá wa sì ń rẹ́rìn nínú ara wọn. Tún wa yí padà, Ọlọ́run àwọn ọmọ ogun, kí o sì mú ojú rẹ tan ìmọ́lẹ̀, a ó sì gbà wá là. Ìwọ ti mú àjàrà kan jáde ti Íjíbítì wá. Ìwọ ti ti àwọn kẹfìrí jáde, ìwọ sì gbìn-ín. Ìwọ ṣe ààyè sílẹ̀ fún, ìwọ sì mú un ta gbòǹgbò jinlẹ̀, ó sì kún ilẹ̀ náà. A fi òjìji rẹ bo àwọn òkè mọ́lẹ̀, àti ẹ̀ka rẹ dàbí igi kédarí Ọlọ́run. Ó yọ ẹ̀ka rẹ sínú òkun, àti ọwọ́ rẹ sí odò ńlá ni. Èé ṣe tí ìwọ fi ya ọgbà rẹ bẹ́ẹ̀, tí gbogbo àwọn ẹni tí ń kọjá lọ ní ọ̀nà ń ka. Ìmàdò láti inú igbó wa ń bà á jẹ́, àti ẹranko ìgbẹ́ ń jẹ ẹran. Yí padà, àwa ń bẹ̀ ọ́, Ọlọ́run àwọn ọmọ ogun. Wulẹ̀ láti ọ̀run wá, kí o sì wò ó, kí o sì bẹ àjàrà yí wò, àti àgbàlá àjàrà tí ọwọ́ ọ̀tún rẹ ti gbìn, àti ọmọ tí ìwọ ti mú le fún ara rẹ. Ó jóná, aké lulẹ̀, wọ́n ṣègbé nípa ìbáwí ojú rẹ. Jẹ́ kí ọwọ́ rẹ kí ó wà lára ọkùnrin ọwọ́ ọ̀tún rẹ ni, lára ọmọ ènìyàn tí ìwọ ti mú le fún ara rẹ. Bẹ́ẹ̀ ni àwa kì yóò padà sẹ́yìn kúrò lọ́dọ̀ rẹ. Mú wa yé, àwa ó sì máa pe orúkọ rẹ. Tún wa yí padà, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, mú ojú rẹ tan ìmọ́lẹ̀, a ó sì gbà wá là.
1: This CLM Radio, Your spiritual welfare is our concern.
0: Okalilogorin 81. Korin soke si Olorun ipa wa. E ko ipa yo si Olorun Jacobu. E mu orin mimo ke si mu ilu wa. Duro didun pelu ohun elo orin mimo. E fun ipe ni osu titun ni igba ti alana sile ni ojo ajo wa ti o ni ronu. Nitori eyi ni ase fun Israeli ati ofin Olorun Jacobu. Eyi le o da sile ni eri fun Josefu nigba ti o la ile Egypt ja nibi ti mo gbe gbo ede ti ko ye mi mo gbe ejika re soke ninu eru mo si gba agbon ni owo re iwo pe ninu iponju emi si gba o emi da Olorun nibi ikoko ara emi ridi re nibi omi ija egbo eyin eniyan mi emi o si jeri si o Israeli bi iwo ba feti si mi ki yo si Olorun miran ninu yin be ni wo ki yo si Olorun ajeji emi ni Oluwa Olorun re ti o mu o lati ile Egypt jade wa ya enu re gboro emi o si kun sugbon awon eniyan mi ko fe gbo ohun mi Israeli ko si fe ti emi be ni mo fi won sile fun lile aya won won si rin ninu iru ara won iba se pe awon eniyan mi ti gbo ti emi ati ki Israeli ki o ma rin nipa ona mi emi ba ti se awon ota awon logan emi ba si ti yi owo mi pada si awon ota won awon akorira Oluwa iba ti fi ori won bale fun igba won iba si duro pe titi alikama daradara ni ohun iba ma fi bo won pelu ati oyin inu apata ni emi iba si ma fi te Olorun. Orin kejile logorin 82. Olorun duro ninu ijo awon alagbara o nse idajo ninu awon Olorun eyin o ti se idajo aise otopeto ti o si ma se ojusaju awon eniyan buburu se idajo talaka ati ti alaini baba se otito si awon olupanju ati alaini gba talaka ati alaini yo won ni owo awon eniyan buburu won ko mo be ni won ko fe ki oye ki o ye won won rin ni okunkun gbogbo ipile aye ye ni ipo won emi ti wi pe Olorun ni eyin awon omo oga ogosi ni gbogbo yin sugbon eyin o ku bi eniyan eyin o si subu bi okan ninu awon omo alade Olorun dide se idajo aye nitori iwo ni yo ni orilede gbogbo.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Orin ketalelogorin 83. Ma se dake Olorun, ma se pa enu re mo, ki o ma si se duro je Olorun. Sawo, awon ota re nro keke, awon ti o korira re ti gbe ori soke. Won ti gbimo arekereke si awon eniyan re. Won si ti gbero si awon eni ikoko re. Won ti wi pe e wa, e je ki a ki won kuro lati ma wa le orilede. Oruko Israeli ki o ma se si ni iranti mo nitori ti won ti gbimo po sokan won ti dimo lu si o ago Edomu ati ti awon omo Ishmaeli ti Moabu ati awon omo Hagari Gebali ati Amoni ati Amaleki awon ara Filistia pelu awon ara Tire Asuri pelu dapo mo won won ran awon omo Lot lowo se won bi o ti se awon ara Midiani bi Sisera bi Jamini li odo Kishoni eni ti o segbe ni Endori won di atan fun ile se awon olola won bi Orebu ati bi Sebu ani gbogbo awon omo alade won bi Seba ati Salmuna awon ti o wi pe e je ki a gba ibugbe Olorun won ni fun ara wa ni ni Olorun mi se won bi aja bi akeku koriko ni waju afefe bi ina ti ijo egbo ati bi owo ina ti mu oke nla gbina be ni ki o fi efufu re senu ni bini si won ki o si fi ijire deruba won fi tiju kun won ni oju ki won o le ma se afere oruko re Oluwa ki won o damu ki a se pon won loju lailai ni toto ki a doju ti won ki won ki o segbe ki awon eniyan ki o le mo pe iwo oruko enikan soso ti je Jehova iwo ni oga ogo lori aye gbogbo.
2: E je ki a gbadura. Baba wa alaanu ati olore ofe adupe wo pe awa nihin awa sihin lati wa gboro yin anbe yin wo pe ki emi mimo yin ki o tan imole si oro yin ti a oka ati oro yin ti a o gbo ki abale fese mule ninu igbagbo toto ninu Kristi anbe yin wo pe okun ati agbara lati simile yin lati je ti yin ni toto ati lati ni ore ofe lati ma rin gege bi ilana yin e fi fun olokoloko wa bi a o ti ma wo oro Olorun a nbe yin wo pe ki e je ki a je ele ti omo ti yo gbo ti yo si se awon ti en bere lowo wa adupo ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa adupo lowo Olorun ti o tun fun wa ni anfani lati wa papo ninu isin awa elede Yoruba adupo wipe gege bi Olorun ti se ilana yi sile o je ohun ti o je anfani fun wa o si se oju o wa ki abale je oro ti o nbe ninu iru isin be oye ki a so fun awon elomiran ti o dabi eni we pe boya ko ti de eti igbo won tabi ti won lora lati wa si isin Yoruba sugbon ti a mo we pe isin Yoruba yi ni o je ohun ti o se won lanfani popo loni mo nsoro lori pataki esin Christiani toto pataki esin Christiani toto awon ile ijo ati awon apejo popo lo wa sugbon opolopo le o dabi koriko igbe eyi ti o wa loni ti a si gbe so sinu ina lola ohun ti a so ni wipe iru awon ipejo be o sese ki won ki o rewa lode o sese ki o dabi eni wipe won dara sugbon nitori wipe won ko ni gbongbo won ko fe se mule won ko mo kini o je pataki igun ile ti o ye ki o wa ninu ijo tabi ninu esin Christiani toto a gbe won so sinu ina laipe ojo awon ojise Olorun ni iru ijo be won dabi awon alagbase tin toju igi ti o dabi eni pe o siji bo won bi igi ti o siji bo Jonah sugbon ti o rorun fun kokoro alailagbara lati bi awon igi won yi sebo lati pa won run patapata esin Christiani ti ko ni gbongbo ti ko si ni ipele o le tete gberu sugbon ko ni pe lati dojubole eyi ni Jesu so fun wa ninu Luke ori kefa ese ikokan di laadorun oni sugbon eni ti o gbo ti ko si se o dabi okunrin ti o ko ile si ori ile lai ni ipele nigbati igbe omi bilu logan o si wo iwo ile na sipo eyi ni Jesu nje ki o da wa loju wipe bi abako ile igbagbo wa tabi esin Christiani wa ti ko ni ipele ti ko ni gbongbo ki o le seso ki o le pe lo titi wipe ni ojo idajo awon kan won yi yo je ohun ti a wo pale ti o si dabi eni wipe afi ina sun won iru esin Christiani be ti o gbode kan lojo oni ni opolopo ibi ti ati man josin o dabi labalaba eyi ni ni iru esin Christiani ti ko legun ti ko ni isan ti ko ni agbara labalaba le farahan bi ohun ti o rewa nigbati o ba nfo kaakiri sugbon nigbati owo omode ti nsere ti o ba te o je ohun alailagbara ati alaiwolo ko ni ipa lati sa ko ni ipa lati daabo bo ara re ko ni ipa lati gbe ara re ro be ni esin Christiani ti ko ni eko ninu o dabi Christiani ti ko lagbara ti ko legun ti ko ni isan tabi ti ko ni awon ohun ti o le pese wa sile fun orun rere awon iwaasu ti a si ma gbo ni opolopo ibi ti a ti ma nlo o je awon iwaasu ti ko le gbe niro ti ko le mule lokan le ti ko le dari wa sibi a o ti mo Kristi gege bi olugbala wa ati gege bi idakoro wa ati gege bi eni ti yo le se ategun fun wa lati aye lo si orun opolopo awon ti a si ma nri ni ibi gbogbo wonyi won dabi awon ti a nfi afefe eko keko gba kaakiri sugbon eyi ni o fi ye fun wa lati gbaro ohun ti esin Christiani ti o duro le lori a wo ikoko meta ninu oro ti a o so fun wa ikini ipele esin Christiani toto ipele esin Christiani toto ikeji itan esin Christiani toto iketa ipenija lati pa esin Christiani toto mo ipenija lati pa esin Christiani toto mo ikini ipele esin Christiani toto bi abawo Peteru kini ori keji ese kefa Peteru kini ori keji ese ikefa an so fun wa on ti o je tabi eni ti o je ipile Christiani toto ninu Peteru yi Peteru kini ori keji ese kefa nitori o nbe ninu iwe mimo pe kiyesi mo fi pataki okota egun ile asayan iyebiye lele ni sioni eni ti o ba si gbagbo oju ki yo ti an so fun anihin we pe Christi ni ipele oni pataki okota egun ile bi aba fe kole bi akoba mo pataki egun ile a ko ni le ko ile yi ki o dara tabi ki o joju awon ara ju bi won ba fe kole ni igba ti won won mu pataki okota egun ile won a koko fi lele eyi ni o ma topase won lati mo bi won o se ma gbe awon okota tabi biriki ti o ba ku le ibi ti o ye ki o wa be na ni Christi je bi aba fe se isin Christiani toto bi aba fe se ti o je eto gba ni waju Olowa ani lati fi ipile Christi ani lati fi lele nitori pe o ni ipile kan soso ti o je otito ninu Korinti kini ori keta Korinti kini ori keta ese ikokanla nitori ipile miran leni keni ko le filele ju eyi ti ati filele lo ti se Jesu Christi ipile yi ni ipile ti o daju bi abari eni ti o fe ko ile ti ko fe ki iji ki o wo ile yi pale o daju wi pe o ni lati koko se ipile nitori pe bi ki ba se be ile ti o ba ko ki o je ile ti o le duro pe lo titi nitori be bi aba fe sin Olorun ni toto o ye ki a mo we pe Christi ni ipile kan soso yi ti a le fi lele o si ni ipile toto a tun pe Christi ni gbongbo gbongbo igi eyi ni a fi Christiani we igi ti o ni ewe tabi ti o ni eka tabi ti o ni awon eso popo sugbon ki a ranti we pe gbongbo ni o gbe igi yiro ninu Romu ori kokanla Romu ori kokanla ese ikerindinlogun nje bi akoso ba mo be ni akopo bi gbongbo ba si mo be si ni awon eka re na anfi Jesu Christi we gbongbo nihi we pe bi abari daju we pe agba Jesu gege bi gbongbo igi awa ti a je eka lara igi na awa paapa a o le gba ore ofe lodo re bi o nba mo amo we pe o mo amo we pe o je olooto amo we pe o je eni rere amo we pe o je olugbala o je alailese bi o n paapa ba mo yo fi ore ofe re je ki a je mimo pelu ninu Efesu ori karun ese iketa lilogun Efesu ori karun ese iketa lilogun nitori pe oko ni se ori aya gege bi Christi ti se ori ijo eniyan re o n si ni olugbala ara nihin ni a fi Jesu we oko nitori we pe o ni se ori o lo ma n dari o lo ma n ko ni o lo ma n to ni sona nitori be ninu ijo o ye ki a mo we pe Jesu Christi ni adari o ni olutoni sona o n si ni agbara ti n gbe ni ro bibeli tun so fun awe pe o ni olugbala ati oluso agutan rere ninu Johanu ori kewa Johanu ori kewa ese ikokanla emi ni oluso agutan rere oluso agutan rere fi emi re lele nitori awon agutan awon ese Olorun ti a ka yi o mu da wa loju wi pe ipile esin christianity to to ni christi wi pe christi ni okuta igun ile pe christi ni ipile kan soso ti o je otito wi pe christi ni gbongbo igi ti igi ti a fi we christiani wi pe oni ori ati agbara ti ngbe niro o nsi ni oludari fun ijo o ni olugbala ati oluso agutan o ni olufuni ni iye nitori be bi christiani bi ijo tabi bi enikeni ba fe ni iye ani lati mo wi pe christi gan o ni olugbala ati olufuni ni iye lai si re apejopo wa yo je isin lasan ti ko ni iye ninu yo je isin lasan ti ko ni agbara olorun yo dabi awon oku ti won ko ara won jo ti won duro de idajo olorun ti o bani lero lojo ikehin awon ti aso won yi nipa Jesu Christi o ye ki agba won ro o ye ki a ronu le won lori o ye ki a mo we pe bi e ba nwa si lesin we pe Jesu Christi ni okota yebiye o ni ipele fun ise isin wa o ni ipele fun igbese aye wa o ni ipele fun gbogbo ijo patapata lapapo je ki a koko wo gege bi oniwaasu bi oniwaasu ba ndari awon eniyan si odo ara re bi o ba nsoro bi eni wi pe o ni olutoni sona bi oniwaasu ba nfi ara re fun awon eniyan gege bi eni ti o je olugbala won iru ile isin be a o ri wi pe won ko ni le duro lori eko ti o ye koro ninu bibeli tabi bi awon adari ninu ijo bi awon osise ninu ijo bi won ba nfi ara won han gege bi awon ti yo mo awon eniyan lo sorun gege bi awon ti yo le se ase pe ni igbese aye awon eniyan o daju wi pe iru awon osise be won je asini lona nitori wi pe okota iyebiye okota igun ile ati ipile ti o daju ti se otito oni Jesu Christi bi awa ti an wasu bi awa ti an koni bi awa ti an se ojuse ninu ijo bi abe fe je otito si olooto si ohun ti olorun fi pe wa o ye ki a mo wi pe ani lati ma toka awon eniyan si Jesu Christi awa ti an wasu awa ti an koni o ye ki o ye wa wi pe ani lati ma fi han ni igba gbogbo wi pe Jesu Christi oni olugbala nitori pe bi awon eniyan ba nwa si inu ijo bi a ba nsoro olorun fun won lai fi Jesu Christi han won gege bi olugbala a dabi eni ti o n gbiyanju lati ko ile sugbon ti o dabi eni wi pe a ko fi ipele lele a dabi eni ti o n sise sugbon ti a ko mo wi pe a ni lati fi igun ile lele ki a to ma ba ise lo nitori be awon ti o n wa sinu ijo ohun ti a koko lati ma so fun ni wi pe won ni lati ni igbala won ni lati ko ise won sile won ni lati gba Jesu Christi gbo gege bi oluwa ati olugbala won bi awa ti an wa su awa ti an koni ninu wiwa inu iwe mimo bi aban fira wa han gege bi eni tin toni sona bi aban fira wa han gege bi imole ti a ko si fi won mo Jesu Christi ti o je imole aye tin toni sona imole tin fi ona han wa gege bi eni ti o je imole ti o le mu wa lo si odo baba bi a ko ba fi Christi lele gege bi imole oluso agutan ati olugbala ati eni tin dari wa sodo baba o je we pe a nsi awon eniyan na lona bi a ko ba fi Christi lele gege bi olufuni liye bi a ko ba ko awon eniyan olorun ni eko ti o ye koro wi pe Jesu Christi ni kan soso le o le fun oku okan wa niye o je wi pe a ko to won sona daradara a n so nipa awa ti an wasu tabi awa ti an koni tabi awa ti an se ojuse kan abi ojuse miran ninu ijo je ki a so nipa ti awa ti an wa sinu ile isin awa ti an josin awa ti a so wi pe a je omo ijo dipalai o ye ki o ye wa wi pe okota igun ile ipele ti o daju ati gbongbo ti n gbe niro ati ori ati agbara isin ati agbara ijo olugbala ati oluso agutan olufuni ni iye ni Jesu Christi je awon elomiran bi won ba wa si ile isin won a gbiyanju lati mo awon eniyan ti o wa ni ile isin won a gbiyanju lati mo awon adari ti o wa ni ile isin won agbonju lati mo awon nkan miran ti o wa ni lesin bi ati ewoso bi ati ekorin bi ati egbadura bi ati se opolopo nkan sugbon won ko mo Jesu gege bi olowa ati olugbala won o da bi eni tin ko ile lai fi ipele lele eni tin wa si lesin sugbon ti ko koko yanju ati ni igbala ati jewo ise ki o si ko sile ati gba Jesu gege bi olowa ati olugbala re ati ni Jesu oludande ni igbese aye re eni tin wa si lesin sugbon ti ko mo Jesu gege bi eni ti o fi fi ara re robo fun wa ke ba le ko ise wa lo o je eni tin ko ile lai ni ipele nitori be o ye ke amo wi pe ohun akoko lati se oni ke amo Jesu a le mori ko bi a ko ba mo Jesu a o ti ni igbala a le ma sowo bi a ko ba mo Jesu a ko ni igbala a le mo bibeli ka bi a ko ba mo Jesu a ko ni igbala o ti le sese ke amo awon die ninu awon eko oro olorun bi a ko ba mo Jesu a ko ni igbala o da bi eni tin ko ile lai koko fi ipele ile lele nitori be ohun ti o se pataki ti o se dandan fun olukuluku wa ni pe bi ati n wa bi ati n gbo oro olorun ke akoko ri wi pe amo Jesu gege bi olowa ati olugbala wa ani lati gbe Jesu soke gege bi odo agutan olorun ti o ko ese aye lo wo Johanu ori kini Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo eyi ni ohun akoko ti Jesu ni lati se ni igbese aye wa eyi ni ohun akoko ti ani lati mo Jesu Kristi fun ni igbese aye wa bi o ba je olooto o mo wi pe ninu ese le abio ninu ese le asiloyun re bi o ba je olooto o mo wi pe ese re po to be ti a ko le ka won ni iye bi o ba je olooto o mo wi pe emi olorun da olebi ninu okan re wi pe o je elese nipa oro enu re nipa ise owo re nipa awon nkan ti o ma nso tabi ti o ma nse o mo wi pe o je elese a si so fun a wi pe elese ko le ri ogo olowa ko le ri oju olowa wi pe bi awon ese yi ba wa sibe ti o ko ni idariji ti o ko ni igbala ko se se fun o lati ba olorun gbe ni aye raye nitori be ohun ti o se ohun ti o se pataki ohun ti o je ohun akoko aigbodo ma se ni wi pe ki o mo Jesu gege bi eni ti o dariji o gege bi eni ti o ra o pada gege bi eni ti o ko ese re lo gege bi eni ti o ti mo awon ese won jina rere si o ti a ko ni ranti won nipa re mo nitori be o ye ki a teju mo Jesu ki a mo wi pe ohun ni eni ti o je olugbala ati olurapada wa o ye ki a ma je ko ye wa nigba gbogbo wi pe olorun deniyan ni Jesu Kristi o ti wa pelu olorun baba lati atete ko se lati aye baye lati aye raye sugbon o wa o deniyan nitori ti wa o gbe ago eniyan wo o si wa je olurapada fun wa o ye ki a mo wi pe nipa irubo re ati nipa ilaja ti o se laarin eniyan ati olorun ni a fi le ba olorun laja o ye ki a tenu mo wi pe iku Jesu Kristi oni o gba iya wa je oni o gba iko wa ku oni o sese irubo ti o je itewogba fun wa ati wi pe nipa iku re yi lori igi agbelebo ati eje re yebiye ti o ta sile fun wa ni a fi le da wa lari nipa igbagbo ninu re bi a ko ba mo nkan wonyi o je wi pe ilese ti a nwa a ko ti fi ipele lele bi a ko ba mo nkan wonyi o je wi pe isin ti a nsin ko ni gbongbo ko si ni itakun ti o le gbe waro ni ojo ikeyin gbogbo wa ni ese ti parun ni ese ti ba aye re je sugbon nigba ti Kristi wa ti o ku fun wa eyi ni o fi se ona ati eto lati ra wa pada nigba ti a ba ronu pada ti a si gbagbo ninu Jesu Kristi ki se be nikan a gbodo ma kede re lorekore wi pe Jesu Kristi ni olugbala kan soso ki a mo wi pe oni o wa lati gba wa kuro ninu ese wa nigba gbogbo ni o ye ki a ma so nitori kini nitori wi pe awon ti o wa sinu ijo gege bi eni ti o wa ni akoko o ye ki won ki o mo wi pe ani lati gba wa la kuro ninu ese wa ninu Matthew ori kini ẹsẹ̀ kọkànlélógún. Matthew orí kìíní ẹsẹ̀ kọkànlélógún yóò sì bí ọmọkùnrin kan. Jésù ni ìwọ ó pe orúkọ rẹ̀, nítorí òun yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ìgbà gbogbo ló yẹ kí a máa kéde èyí, ló yẹ kí a máa sọ létí àwọn tí ó ń wá sínú ìjọ wípé a ní láti ní ìgbàlà, a ní láti gbà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, a ní láti ní ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run, a ní láti lè gbé ìgbésí ayé tí ó borí ẹ̀ṣẹ̀. Ó yẹ kí a sì tún máa kéde rẹ̀ ní ìgbà gbogbo wípé Jésù ni ẹni tí ń sọni di mímọ́, wípé nípa ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀, wípé nípa ikú tí ó kú fún wa. Bí a bá gbàdúrà, ìgbà yìí ni a ó rí wípé yóò mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa nínú ọkàn wa yóò mú kúrò, yóò sọ wá di mímọ́. Irú Ádámù tí ó wà nínú ọkàn wa yóò fàtú, yóò yọ wọ́n kúrò pátápátá. A ó sì rí wípé ìfẹ́ pípé àti ọkàn tí ó ń sin Ọlọ́run pẹ̀lú ọkàn pípé yóò wá sínú ayé wa nígbà náà. Nínú Hebrew orí 13:12, nítorí náà pẹ̀lú Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Àwọn ẹlòmíràn máa ń rò wípé bí a bá ń wá sí ilé ìsìn nígbà gbogbo wípé èyí tó láti sọ wá di mímọ́, wípé bí a bá ń ka bíbélì nígbà gbogbo wípé díẹ̀ díẹ̀ a ó máa sọ wá di mímọ́. Àwọn ẹlòmíràn rò wípé bí a bá ń ṣe ojúṣe nínú ìjọ wípé nígbà tí ó bá yá a ó sọ wá di mímọ́. Rárá, ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristì ni ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, òun ni ó kú fún wa, òun ni ó jìyà fún wa, kí a bá lè sọ wá di mímọ́ nípa ikú tí ó kú fún wa. Bí o bá ti ní ìgbàlà tí o ti jẹ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o ti kọ̀ sílẹ̀, tí a ti sọ ayé rẹ di ọ̀tún, tí o ti jẹ́ ẹni ọ̀tún níwájú Ọlọ́run, ó yẹ kí o tún lọ bá Ọlọ́run wípé kí o sọ di mímọ́, kí o mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ nínú ọkàn rẹ, kí o fà á tu, kí o yọ kúrò. Ẹ̀dá Ádámù, ẹ̀dá àbínibí tí ó wà nínú rẹ, wípé kí o yọ wọ́n kúrò. Bí o bá ṣe bẹ́ẹ̀, ó dájú wípé yóò sọ di mímọ́. Bí o bá fara rẹ róbọ, bí o bá gbé gbogbo ohun tí ó wà ní ìgbésí ayé rẹ síwájú Olúwa wípé ti Olúwa ni wọ́n máa jẹ́, ọkàn rẹ, ayé rẹ, gbogbo ohun tí ó wà láyìíká rẹ tí o lè tọ́ka sí pé ó jẹ́ tirẹ̀ wípé fún ògo Olúwa ni o máa lò wọ́n. Bí o bá sì gbàgbọ́ nínú Jésù Kristì tí ó kú láti sọ di mímọ́, ó dájú wípé yóò sọ di mímọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, òun ni ẹni tí ń baptisi wa nínú ẹ̀mí mímọ́, ẹni tí ó fi agbára ẹ̀mí Ọlọ́run kún wa. Nítorí nínú Matthew orí 3 lè a ti kà á, tí Johanu tí ó fi yé àwọn ènìyàn wípé nítòótọ́, nínú Matthew orí 3:11, ó wípé nítòótọ́ lí èmi ń fi omi baptisi yín fún ìrònúpìwàdà, ṣùgbọ́n ẹnìkan tí ó pọ̀ jù mí lọ, èyí ń tọ́ka sí Jésù Kristì, ń bọ̀ lẹ́yìn mi, bàtà ẹni tí èmi kò tó gbé, òun ni yóò fi ẹ̀mí mímọ́ àti iná baptisi yín. Ó yẹ kí a mọ̀ wípé gẹ́rẹ́ tí a bá ti ní ìgbàlà, ohun tí ó yẹ kí a máa gbàdúrà fún, ohun tí ó yẹ kí a máa lépa ni wípé kí a làkàkà, kí a gbàdúrà, kí a ṣe ohun tí ó yẹ kí a ṣe níwájú Olúwa, kí a dúró níwájú Olúwa láti sọ wá di mímọ́. Bí a bá ti ní ìsọdi mímọ́, ó yẹ kí a tún làkàkà, kí a gbàdúrà, kí a ṣe ohun gbogbo tí ó yẹ tí Ọlọ́run pa láṣẹ fún wa, kí a ba lè ní agbára ẹ̀mí Ọlọ́run onírètí wa ní àkókò ikú. Bí a bá ń sọ nípa ikú, ẹlẹ́ṣẹ̀ tí kò ti mọ̀ Ọlọ́run a máa bẹ̀rù, ó sì yẹ kí ó bẹ̀rù, nítorí pé bí ó bá kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀, ó dájú wípé ìdájọ́ ìbínú Ọlọ́run yóò bà lé lórí, yóò sì jìyà títí ayérayé. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ẹ̀rù kí ó ba aláìgbàgbọ́, kí ó ba ẹlẹ́ṣẹ̀, nítorí pé kò ní ìdákọ̀rọ̀, kò ní ìrètí bí ikú bá dé. Ṣùgbọ́n bí o bá ti gba Jésù Kristì gbọ́, ó yẹ kí o mọ̀ wípé Jésù Kristì ó ní ìrètí wa ní àkókò ikú. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, òun ní ilẹ̀kùn kan ṣoṣo tí ó lọ sí ọ̀run, tí a ṣí sílẹ̀ láti darí wa sí ọ̀run. Òun sì ní alágbàwí ńlá níwájú onídàájọ́ òdodo. Bí o bá di ọjọ́ ìkẹyìn, nígbà tí ọjọ́ ìdájọ́ bá dé bí a kò bá ní Jésù ó dájú wípé a ó dá wa lẹ́jọ́ a ó sì rán wa lọ sí ibi tí àwọn tí kò ní Jésù tí wọ́n ó wà títí ayérayé nínú ìpayín keke àti nínú ìṣẹ́ àti nínú ìdánilóró ṣùgbọ́n bí a bá ní Jésù a ti mọ̀ wípé òun ni olùgbàlà wa òun ni alágbàwé wa òun ni ẹni tí ó ti fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé tí ó yàtọ̀ sí èyí tí a ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ jẹ́ kí ó yẹ wípé ẹ̀kọ́ yìí tí ó ń sọ nípa Jésù gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí ẹni tí ń sọ nídìí mímọ́ gẹ́gẹ́ bí ẹni tí ń batisí wa nínú ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí ìrètí wa ní àkókò ìkó gẹ́gẹ́ bí ilẹ̀kùn kan ṣoṣo tí ó wà láti tọpa wa sí ọ̀run àti gẹ́gẹ́ bí alágbàwé ńlá níwájú onídàájọ́ òdodo wọ́n jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì tí ó jẹ́ pé bí a kò bá wàásù rẹ̀ bẹ́ẹ̀ bí a kò bá fi kọ́ni ní ìgbà gbogbo irú ìjọ bẹ́ẹ̀ irú ẹ̀sìn bẹ́ẹ̀ ó jẹ́ ẹ̀sìn tí kò ní ìdákọ̀rọ̀ tí kò ní gbòǹgbò tí kò ní ìpìlẹ̀ jẹ́ kí a wo ìkejì ìtàn ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́ láti àtètèkọ́ṣe tí Jésù fún ara rẹ̀ tí ó ti fún wa ní ẹ̀sìn kìrìsìtẹ́nì yìí tí ó sì ti jẹ́ kí ó yé wa wípé nípa ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni a lè fi ní ìdáǹdè láti ìgbà yìí gan-an ni a ti ń tọpinpin tí a sì jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni olùgbàlà ẹ̀kọ́ yìí ni ó jẹ́ ìdákọ̀rọ̀ fún gbogbo ìjọ láti àkókò náà títí di àkókò yìí jẹ́ kí a wo Matthew orí 16 ẹsẹ̀ 18. Èmi sì wí fún ọ pẹ̀lú pé ìwọ ni Pétérù orí àpáta yìí lèmi ó kọ ìjọ mi lé ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Jésù ń jẹ́ kí ó dá àwọn ọmọ ìhìn rẹ̀ lójú wípé òun ní òkúta iyebíye òun ní ìpìlẹ̀ òun ní àpáta tí a ó kọ ìjọ lé lórí àti wípé bí a bá kọ ìjọ lé Jésù Kristì lórí gẹ́gẹ́ bí ìpìlẹ̀ gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí ẹni tí ń dáni ní ìdè gẹ́gẹ́ bí ẹni tí mú wa wá sí ọ̀dọ̀ Ọlọ́run wípé àwọn ipò òkú tàbí àwọn ẹ̀mí kẹ́mí àti èṣù pàápàá pẹ̀lú wọn kì yóò lè borí ìjọ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́ ti fi gbòǹgbò múlẹ̀ lórí ìpìlẹ̀ ìhìn rere tí kò lábòlà tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé gbogbo àwọn ìránṣẹ́ sàtánì àti àwọn ìránṣẹ́ ọ̀run àpáàdì wọn kò lè ṣẹ́gun rẹ̀. Àkókò yóò kùnà fún wa láti jẹ́ kí n lè sọ fún ọ àwọn inú ni bí ni tí ó dìde sí ìjọ láti àtètèkọ́ṣe àti láti ọ̀pọ̀lọpọ̀ ọdún ṣùgbọ́n tí ó jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé ìjọ àkọ́kọ́ kì í ṣe ìjọ tí ó lówó ìjọ tí ó ní àwọn gbajúmọ̀ tàbí ìjọ tí ó ní àwọn dúkìá ìjọ tí ó ní ohun ìní tàbí ilẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nítorí wípé Jésù Kristì ni ó jẹ́ ìpìlẹ̀ nítorí pé Jésù Kristì ni ó jẹ́ àpáta nítorí bẹ́ẹ̀ àwọn inú ni bí ni tí a ṣe sí ìjọ wọn kò lè ba ìjọ jẹ́ tàbí kí wọn kí ó da ìjọ rú tàbí kí wọn kí ó pa ìjọ run pátápátá síbẹ̀síbẹ̀ gẹ́gẹ́ bí a ti ń ṣe inú ni bí ni wọ̀nyí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìjọ lágbára sí gbogbo àkójọpọ̀ ìtàn ìtẹ̀síwájú àti ìkéde ìrere ní ìgbà àwọn apọ́stẹ́lì títí di àkókò yìí wọ́n jẹ́ kí ó yé wa wípé ìwàásù Jésù Kristì gẹ́gẹ́ bí olùgbàlà kì í ṣe gẹ́gẹ́ bí olùkọ́ni nìkan ṣoṣo tàbí bí wòlíì tàbí bí oníwà rere tàbí bí ẹni ńlá kan tàbí àpẹẹrẹ kan lásán kì í ṣe èyí ni ó jẹ́ kí ìjọ kí ó lágbára tí ó sì jẹ́ kí ó gbèrú ṣùgbọ́n ìwàásù Jésù Kristì gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣe àṣekágbá ìgbàlà wa tí a fi ní ìdáríjì ẹ̀ṣẹ̀ ìwàásù yìí gan ni ó jẹ́ kí ìjọ kí ó lágbára ó sì yẹ kí ó yé wa wípé ohun yìí kan náà ló yẹ kí a máa tẹnu mọ́ títí di òní kí a sì máa tọ́ka àwọn ènìyàn tí ń wá síhìn sí Jésù Kristì olùgbàlà àti olùdáǹdè wa nínú Kọ́rìntì 1:3 ẹsẹ̀ 11 kí a tún wò lẹ́ẹ̀kan sí i nítorí ìpìlẹ̀ mìíràn ní ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ tí í ṣe Jésù Kristì ìpìlẹ̀ mìíràn ní ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ tí í ṣe Jésù Kristì ó yẹ kí ó yé wa wípé ìpìlẹ̀ yìí kan ṣoṣo ni o le gbe wa ro isegun ti esin christianity ni o je ohun ti a ni nipa ilana ti a fi le wa lowo lati inu bibeli nitori wepe ilana yi ni o fi jesu han gege bi eni ti a ko ile igbagbo wa le lori bi awa pelu bi abamo nkan woyi yo je ki isin wa ki o je ohun ti o je etewogba ni waju olowa ki o si je pe awa paapa a o je eni ti o je etewogba ni waju olowa ki a mo we pe awon eko ihin rere ti o gbe jesu kale gege bi oluso agutan ati gege bi olugbala awon ni awon wonyi ni o wulo fun wa lati je ki ijo ki o duro ni waju olorun bi o ba je pe oludasile ijo le an fi han awon eniyan bi o ba je pe oluso agutan eleran ara le an fi han awon eniyan bi o ba je pe awon oluko le an fi han awon eniyan bi o ba je pe awon eniyan kan ti a ka si pataki ninu ijo le an fi han awon eniyan ijo be ki o le duro ijo be ki o le fun awon eniyan wonyi ni ohun ti o se koko lati le dari won si odo olorun lati le ni igbala nitori be o ye ki a mo we pe ohun ti a ko ninu itan Christiani ni wepe lati ibere ni won ti fi ontete oro yi wepe Jesu Kristi nikan ni wo ma soro re gege bi olugbala ati olufuni ni iye apere yi ni o ye ki a wa pelu ki o tele je ki a wo Heberu ori keji ese keta Heberu ori keji ese keta awon ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi ti atete ko bere si so lati odo olowa ti a se fi mule fun wa lati odo awon eni ti o gbo oni awa o ti se la awa o ti se bo ninu idajo olorun awa o ti se bo ninu ijiya ayeraye bi aba bi a ko ba nani igbala nla bi iru eyi nitori be o ye ki o je ohun ti a nso ni igba gbogbo fun awon ti o wa si inu ijo we pe won ni lati gbadura titi won o fere we pe ati gba okan won la ati dari ese won ji won ati yi igbesi aye won pada si rere nipa igbagbo ninu Jesu Kristi nikan soso ninu Peteru keji ori keta Peteru keji ori keta ese keji ki eyin ki o le ma ranti oro ti ati enu awon woli mi mo so saju ati ofin oluwa ati olugbala wa lati odo awon apostle yin we pe eko yi ti awon apostle fi lele ti won je ki o da wa loju we pe Jesu Kristi ni olugbala oni eni ti so ni di mimo oni eni ti fi agbara e mimo kuni oni ireti wa ni akoko iku o si ni idakoro wa o ni alagbawe wa ni waju olorun o ni ki a ma ranti awon eko yi nitori pe eyi ni yo je idakoro wa ni akoko iku ikoni ti o ye koro nipa Kristi ni o fun ni ni igbagbo lati le dojuko iku nigbati iku ba de eyi ni yo je ki a ma rin ajo wa nigbati rin ajo ba nlo sopin gege bi eni tin ri ohun ti a ko ri ti se ti ayeraye eko Kristi gege bi onilaja laarin awa ati olorun gege bi aropo wa ti o gba iya wa je ti o si ku fun wa gege bi eni tin sipe fun wa ati gege bi olurapada wa eni ti o ku fun ese wa ti o si jidide fun idalare wa eko yi ni o le fun wa ni igboya lati dojuko iku nigba ti akoko yi ba to eyi ni o je ki a so wi pe iku oro reda isa oku isegun reda nitori be je ki o ye owe pe bi o ba ni Jesu gege bi olowa ati olugbala re nigba na ni o le ni idakoro ni esin christianity o sinsin yo je itewogba ni waju olowa ki se eyi nikan a npe wa nija we pe ani lati pa esin christianity yi ani lati pamo ni toto titi a o fi ri olowa je ki a wo epistle ti juda si eniyan gbogbo epistle ti juda si eniyan gbogbo ese keta olufe nigba ti mo fi aisi mi gbogbo kowe si yin ni ti igbala ti se ti gbogbo eniyan ko gbodo sai ma kowe si yin kin si gba yin niyanju lati ma ja gidi gidi fun igbagbo ti afile awon eniyan mimo lowo le kan sosho eyi ni ipenija ti bibeli fun wa we pe ki a ma ja gidi gidi fun igbagbo ti afile awon eniyan mimo lowo le kan sosho ki a ma je ki awon ti won waasu iwaasu eke tabi eko eke ki won ki o fi afefe eko keko gba wa kaakiri Kristi ati awon aposteli re won ti so tele saju wi pe ni igba ekehin awon eleko eke yo po awon woli eke yo po awon Kristi eke papa won yo po jojo wi pe yo si rorun fun awon eniyan lati sipo pada ati lati kuro ninu eko ti o ye koro ati lati lo si ibi etan nitori be ma se je ki awon egan aladugbo re ma se je ki eleya ti awon ara aye ti won fi o se nitori wi pe o je eni tin sin olorun nipase igbagbo ninu Jesu Kristi tabi iyosho ti si ti awon alariwi si awon apeinda ti won yosho ti si o ma se je ki awon nkan wonyi ki o da o pada ma se je ki awon nkan wonyi ki o mu ogbojege tabi ki o mo kuro lori ipile ti ati filele fun o eyi ti se Jesu Kristi je ki o ye o wi pe gbogbo awon oro Olorun ti o ti gbo nipa Jesu nipa wi pe ani lati ni igbala wi pe o je ki awon nkan wonyi ki o duro ninu okan re o si simi le won o si duro ti won o si nse asimi lati ri wi pe o je eni ti a ti gba okan re la nipa ewenu mo eje Jesu Kristi wo Heberu ori kerin ese ikini nitori na eje ki a beru bi ati fi leri ati wo inu isimi re sile fun wa ki enikeni ninu yin ki o ma bada bi eni pe o kuna re bi abakuro lori ipile bi abakuro ninu eko bibeli bi abakuro lori eko ti o so fun wa nipa Jesu gege bi olugbala gege bi eni tin so ni di mimo gege bi eni tin fi agbara emi mo kuni gege bi eni ti o je oluso agutan wa oluso agutan rere ati gege bi eni ti o je ipile eko Kristi atabi eko ihin rere bi abakuro lori nkan wonyi a ko ni le de ijoba orun a ko ni le ri olorun ni ikeyin nitori be e je ki a beru ki a ri wi pe bi ati fun ani ileri ati wo inu isimi re wi pe enikeni ninu wa ko padanu iyi aini pekun ati anfani lati ba Jesu joba ni ikeyin e je ki a dide duro ki a gbadura ki a so fun olorun wi pe eyi ti a ti fi le wa lowo gege bi Jesu olugbala eyi ti a ti fi le wa lowo Jesu eni ti so ni di mimo eyi ti a ti fi le wa lowo Jesu Kristi eni ti yo fun wa ni agbara emi mimo ati eni ti o ndari wa ti o je ilekun si ayeraye si odo Olorun wi pe a o di mu shinshin titi di ojo ekeyin a ko ni je ki enikeni ki o fi eko eke ki o fi tan wa je tabi ki o fi gba wa kuro lodo Olorun dide duro ki o diju re ki o si gbadura si Olorun ki ori wi pe o pa igbagbo to tomo bi o ko ba ti ni igbala eyi ni ohun akoko ti oni lati se oni lati so fun Olorun wi pe o fe ni igbala bi o ko ba ti ni isodi mimo o ye ki o so fun Olorun bi o ba ni idaniloju pe o ti ni igbala wi pe o fe ni isodi mimo ti a fi fo okan re mo ti o si funfun laulau bi ojo didi bi o ba si mo wepe o ti ni agbara o ti ni isodi mimo o ye ki o gbadura ki a le fun o ni agbara emi mimo ki o ri wepe eko ihin rere ti a ti fi le olowo o di mu ti a o fi ri Jesu olowo ati olugbala wa.

0: fún àgbàlá Olúwa. Aya mi àti ara mi ń kígbe sí Ọlọ́run alàyè. Ní tòótọ́, ológun ṣẹ́rí ilé àti alápáǹdẹ̀dẹ̀ tẹ́ ìtẹ́ fún ara rẹ̀ níbi tí yóò gbé máa pa àwọn ọmọ rẹ̀ mọ́ sí, àní ní pẹpẹ rẹ̀ wọn ni. Olúwa àwọn ọmọ ogun, ọba mi àti Ọlọ́run mi. Ìbùkún ni fún àwọn tí ń gbé inú ilé rẹ, wọ́n máa yìn ọ́ síbẹ̀. Ìbùkún ni fún ènìyàn náà, ipa ẹni tí ó wà nínú rẹ, bí ọkàn ẹni tí ọ̀nà rẹ wà. Àwọn tí ń la àfonífojì omijé lọ, wọ́n sọ ọ́ di kànga, àkọ́rọ̀ òjò sì fi ìbùkún bò ó. Wọ́n ń lọ láti ipa dé ipa. Ní Sioni ni àwọn yọ̀ níwájú Ọlọ́run. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, fún àdúrà mi, kí etí sí Ọlọ́run Jákọ́bù. Kíyèsí Ọlọ́run àsà wa, kí o sì ṣíjú wo ojú ẹni òróró rẹ. Nítorí pé ọjọ́ kan nínú àgbàlá rẹ sàn ju ẹgbẹ̀rún ọjọ́ lọ. Mo fẹ́ kí n kúkú máa ṣe àdènà ní ilé Ọlọ́run mi jù láti máa gbé àgọ́ ìwà búburú. Nítorí Olúwa Ọlọ́run ní oòrùn àti àsà. Olúwa yóò fúnni ní oore ọ̀fẹ́ àti ògo. Kò sí ohun rere tí yóò fà sẹ́yìn lọ́wọ́ àwọn tí ń rìn déédé. Olúwa àwọn ọmọ ogun, ìbùkún ni fún Olúwa rẹ̀ náà tí ó gbẹ́kẹ̀lé ọ.
1: Kí o bi ara rẹ léèrè wípé bí Ọlọ́run bá wò ọ́, tí ó ń sọ wípé ta ni ó ní kí o tẹ àgbàlá òun nínú ayé, tí ó ń sọ wípé ilé tí a fi ọwọ́ kọ́, tí a ń pè ní tẹ́ḿpìlì tàbí tí a ń pè ní ilé ìsìn, tí Ọlọ́run rí ọ níbẹ̀, tí ó ń sọ wípé ẹ lè jáde, wípé ta ni ó pè ọ wá? O gbọ́ wípé wọ́n ń pe orúkọ Olúwa. Ìwọ náà, pẹ̀lú ọwọ́ ẹ̀tẹ̀, ọwọ́ ẹ̀tẹ́, ọwọ́ ẹ̀ṣẹ̀, ò ń gbé Bíbélì, ìwé Ọlọ́run, tó ní àfara ẹgbẹ́ jáde. Kúrò nínú ilé ayé, ilé tí a fi ọwọ́ kọ́, mélòó mélòó ni ilé ọ̀run. Bí ó bá jẹ́ wípé Jésù, gbà tí ó wà nínú ayé, ó rí àwọn tí wọ́n wà ní tẹ́ḿpìlì, àwọn tí wọ́n sọ wípé wọ́n fẹ́ sin Ọlọ́run. Bí ìwọ náà ti wá ní òní tí ó sọ pé o gbọ́ wípé wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú ògùn nínú àpò rẹ, pẹ̀lú ìgbàdí nídi rẹ, pẹ̀lú òrùka ẹ̀rẹ lọ́wọ́ rẹ. Ìwọ náà gbọ́ pé wọ́n ní gbé, ìwọ náà bá gbé Bíbélì, ò ń sáré bọ̀, bo ló ń lọ, a fẹ́ lọ sin Ọlọ́run ni, àwọn dípà wọ́n gbé tuntun dé o, wọ́n ní kí a ká lọ, èmi náà ń tẹ̀lé wọn lọ, pẹ̀lú ògùn dúdú lápò ẹ, èyí tó fi sẹ́nu, èyí tó fi sídìí, èyí tó fi sọ́rùn, èyí tó fi sápò. Ìwọ náà gbé Bíbélì, òde, Ọlọ́run wá ní ta nìyí? Èwo ló ń ṣe níhìn-ín? Ẹ lè jáde. Bọ́lọ́run ò tiẹ̀ sọ bẹ́ẹ̀ fún wa. Àwọn áńgẹ́lì wà ń bí wọ́n mọ̀ ọ́. Jésù wà ń bí. Ayé àtijọ́ ẹgba ló fi lé irú yín jáde. Àwọn tí wọ́n rò pé wọ́n fẹ́ sìn, ṣùgbọ́n tí ìwà ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ wọn ni Jésù mú ẹgba. Jésù tó fẹ́ràn ọmọdé, tó tiẹ̀ fẹ́ràn àwọn ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú, tó sì ní ẹ wá sọ́dọ̀ mi, gbogbo èyí ti ń ṣiṣẹ́, tí a sì di ẹrù wúwo lé lórí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó rí àwọn kan, àwọn àgàbàgebè tó lé wọn jáde. Bí Jésù bá lé àwọn kan jáde nínú ilé tó wà ní ayé tí a ń pè ní tẹ́ḿpìlì, mélòó mélòó ní ọ̀run? Bọ́lọ́run bá mú tó bá mú sùúrù fún ọ, tí ò tí ní kí àwọn adènà kí wọ́n gbé ọ, kí wọ́n dì ọ tọwọ́ tẹsẹ̀ láti gbé ọ jáde, ó ṣe bẹ̀rù. Èyí tó wà lọ́wọ́ ẹ, èyí tó wà lápò ẹ, kò jù ú lẹ̀. Ó sọ fún ọ ní ẹsẹ̀ kejìlá wípé nígbà tí ẹ̀yin wá láti fi ara hàn, èyí tí àwọn ẹlẹ̀sìn ṣe lọ́jọ́ òní nìyí, láti fi aṣọ hàn, léèsì tuntun tó ṣẹ̀ jáde, ká lè mọ̀ wípé àwọn ni wọ́n kọ́kọ́ jẹ gbèsè ẹ̀, wọ́n á kó wọ̀. Gbà tó wọṣọ tó ló ń bọ̀ nílé Ọlọ́run, gbèsè wà lórí gèlè tó.

Sia vuole mo, se vuoi chi ta e già la esce sile, se roati e che ti curo lienure. Àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀, láti ní ilé, láti ní owó, láti ní ìyàwó. Bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ Ọlọ́run, jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́. Ẹ̀jẹ̀ Jésù yóò sì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá. Má ṣe jẹ́ aláfara, kí o má bàa pòfo, kí o má bàa pàdánù ìjọba ọ̀run. Jẹ́ o gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀.

0: jẹ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí ó rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí ó ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ bí wọ́n tilẹ̀ ń fà ọ́ tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá ó ní padà. Bí àwọn ẹlẹ́sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ tí wọ́n sọ pé kò burú jù náà pé rárá pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí ọ, ó mọ ọkàn rẹ, ó mọ ọ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí o bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́ púpẹ̀ aláàánú ni, olóore ọ̀fẹ́ sì ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ipé o ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́. Nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò yẹ ṣèké. Ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́ àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ̀ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ, torí Ọlọ́run tí kì í ṣe kéni ọ. Gbàgbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronú pọ̀àdà jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè a fi gbàgbọ́, ẹnu lè a fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́,
1: àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti di ọmọ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bójú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ́ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ní ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò sèso. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí, kìí ṣe ọkàn ìdíbàjẹ́, kìí ṣe ọkàn tí ó ń dágunlá, kìí ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kìí sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà, tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́, tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́ tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀ àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, àbẹ̀ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú snow lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jílẹ̀, bí wọ́n ti dídò tó, wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí ó bá kan ọkàn kan níbikíbi, wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí ẹ̀rùn áńgẹ́lì ti won teriba fun iwo ti o sekeri iwo to je pe bi o ba pa ko sani to le so di aye iwo ti agbara re ko lopi abe wi pe agbara re bi pa awon ese ti o wa ni igbese aye awon ti o ti ronu po ada ti awon ese won ki o le gberi mo ni oruko Jesu se se agbara re ni okan won je ke ese ki o di rira fun won je ki iwa mimo ki o joba ninu okan won abe wi pe gege bi won ti gbagbo e pe won ti je oko si ti dariji je ki ori fun eni kokan ati olukuluku ti o ni iru igbagbo be bi igbagbo won lesen kese nisisin ni oruko Jesu je bi asiti nlo je ki e wa re ki o han lara wa ogo re je ki o han lara wa e wa iwa mimo re je ki o han lara wa ninu oro wa ninu irin wa ninu ise wa ninu gbogbo ibi ti o ma lo je ki awon eniyan ki o mo pe ni tooto eje Jesu ti we wa oro Jesu ti so wa dotun agbara Jesu ti yi wa pada asin be o wi pe emi re emi mimo ni je ki o ma jeri ninu okan wa wi pe ati di omo Olorun asin be o wi pe ihirere tooto ni bikibi ti a ba lo je ki o wa ni enu wa ni ojojumo je ki a ma kede ihirere ke a si ma so fun awon elomiran ti o n bo leyin wipe ona igbala wa bi a ba si ti n so fun won ti a si n gbadura pelu won ti a n to won sona a n be wipe emi kan naa ti o sise ninu okan wa agbara eje kan naa ti o se yipada nigbesi aye wa oro kan naa ti o bu yipada rere de ba wa je ki o sise ni okan won pelu adupe ko ti gbo je ibukun ti a ti n padanu re lati eyin wa nitori aimo kan wa nitori aigbo ti re nitori aiju ese sile tele tele gbogbo awon ibukun bi ilera bi iwosan anu re ti o ti jina si wa tele tele nisisiyi bata ti ba Jesu dore ti a ti ko ese sile ti a ti di omo ero ijoba run a n be wi pe gbogbo ibukun ti o ti fa seyin kuro lodo wa tele tele je ki won ki o je ti wa ni oruko Jesu gbogbo alakala orunkorun ise asekara lairi ere ni die owo ti a n gba si ajade apo ona to n le wa ile to na wa abe o wi pe gbogbo e patapata le won kuro leyin wa ni oruko Jesu lati sin lo je ki alaafia re ki o wa ni okan wa je ki ilera re ki o wa ni ago ara wa ati iwa mimo ati alaafia je ki o ma ba wa gbe adupe lowo re wi pe o ti gbo ti wa nitori agbadura ni oruko Jesu Kristu Oluwa wa.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: E je ki a gbadura. Adupe iwo Olorun wi pe iwo le o ma n fi esimi fun okan esimi. O si ma

Jacob padà sí Israeli, àwọn wọ̀nyí tẹ̀dó ní ìpínlẹ̀ Gosheni ní ti ilẹ̀ orílẹ̀-èdè Egypt. Ṣùgbọ́n nígbà tí ó yá, ìyá ń jẹ wọ́n, ojú ń pọ́n wọn, wọ́n di ẹrú. Ní inú ìsìnrú yìí ni wọ́n wà, ni wọ́n fi ké pe Olúwa, ni Ọlọ́run rán Mose sí wọn, ó sì ń sọ wípé òun fẹ́ yọ wọ́n jáde. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni Ọlọ́run ní láti ṣe kí ó tó yọ wọ́n jáde. Nígbà tí wọ́n jáde tán ni a wá ń sọ fún wa nísinsìnyí wípé ó sì ṣe lé ọjọ́ náà gan-an. Olúwa mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Íjíptì. Ilẹ̀ Íjíptì ni a fi ṣe àpẹẹrẹ fún wa wípé ó jẹ́ ilẹ̀ ẹrú ìsìnrú. Ó sì jẹ́ àpẹẹrẹ ilẹ̀ tó wà tí àwọn ènìyàn wọ̀nyí tí wọn ò lè ṣe bí wọ́n ti ń fẹ́. Ó jẹ́ àpẹẹrẹ ayé. Gbogbo ni a ti wà nínú ayé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú èṣù tí a sì ń sin Olúwa òǹrorò òní tí a ń pè ní Sàtánì. Ṣùgbọ́n nígbà tí ó wo Olúwa, ẹni tí ó fẹ́ wa, ẹni tí ó mọ̀ wá, ẹni tí ó sì mọ̀ wípé òun ò fẹ́ kí a ṣègbè nítorí ọkàn wa ṣe iyebíye ní ojú rẹ̀, ó yọ wá jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ tí a wà, nítorí wípé a ti fi Jésù Kristì rúbọ fún wa. Èyí ni a sì fi hàn wípé èyí yìí ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Èyí ni ó túmọ̀ sí ìgbàlà bí a bá mọ ẹ̀ṣẹ̀ wa, tí a ké pe Olúwa, tí a sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọ̀nyí fún Ọlọ́run tí ó dáríjì wá, a di ẹni ìgbàlà. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti di ẹni ìgbàlà ní ayé wa, ìfẹ́ wa, ọkàn wa, ara wa, iṣẹ́ wa, ètò ìṣiṣẹ́ wa níṣiṣẹ́ ń tẹ̀lé, ni a kó gbogbo rẹ̀ pátápátá ni a kò lé Ọlọ́run lọ́wọ́. Àwọn tí kò ní òye ìgbàlà àti òye ọ̀nà ìgbàgbọ́, wọ́n a máa rò wípé mo ti di onígbàgbọ́, èyí jẹ́ wípé mo ń lọ sí ìjọba ọ̀run. Ṣùgbọ́n nípa ìpinnu, ìṣiṣẹ́ àti ètò ìgbésí ayé mi, ìyẹn wà lọ́wọ́ tèmi. Nǹkan tí n bá fẹ́ màá ṣe, ohun tó bá wù mí màá dáwọ́ lé e. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ mọ kí ni inú Ọlọ́run, kí ni ìfẹ́ Ọlọ́run, bí a bá ti ní ìgbàlà ni a jẹ́ kí Ọlọ́run kí ó di adarí ọkọ̀ tí a wọ̀. Òun ló máa ń fi ètò sí ìgbésí ayé wa, òun ló máa ń tọ́ wa, kì í ṣe tiwa mọ́, láti máa darí ìgbésí ayé wa. Àwọn olùkọ́ wa ń kọ́ wa nípa ètò ìgbéyàwó fún onígbàgbọ́. Nínú ayé, a kì í pe ẹnikẹ́ni jókòó wípé báyìí ni a ṣe ń gbéyàwó. Kò sí ìtọ́ni, ó ní ìṣìnà púpọ̀ ṣe wà ní ìgbéyàwó àwọn ọ̀pọ̀lọpọ̀, tó sì ń jẹ́ wípé ṣe àwa náà ti mọ̀ ní ilẹ̀ Yorùbá, wọ́n sọ wípé ìyàwó tí a fi ijó fẹ́, ìran ni ó wò lọ. Àwọn ìyàwó wọ̀nyí tí a ń fẹ́, tí a ò sì mọ̀nà bí a ti ń fẹ́ ìyàwó, ilé ijó la ti ń bá wọn pàdé, tàbí ìdí tẹ́tẹ́ ni a ti ń bá wọn pàdé, ó sì ṣeé ṣe nínú ọjà kí a bá wọn pàdé. Àwọn tá a bá pàdé bẹ́ẹ̀, wọn kì í lè dúró nílé, nítorí wípé àwọn pàápàá a ò fi pánìtàn fún wọn. Bàbá àti wọn ó fẹ́ púpọ̀ ni, ìyá àti wọn náà ó ṣeé ṣe kó jẹ́ ìkarùn-ún tàbí ìkẹfà nínú ilé. Bí àwọn náà sì ti ń dàgbà ni wọ́n ń wo àrọ́wọ́tó wọn gẹ́gẹ́ bí ọkàn òmùgọ̀ wọn bó bá ṣe darí wọn, bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé. Ṣùgbọ́n àwa ni Ọlọ́run ṣe ní olóríire. Bí o bá wà níbí ní àṣálẹ̀ yìí tí o ń gbọ́ àwọn ẹ̀kọ́ wọ̀nyí, a ò pa ní ìtàn fún wa wípé àwọn bàbá wa kí wọn kí ó tó gbéyàwó, wípé ẹnìkan pè wọ́n jókòó, ó bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn gẹ́gẹ́ bí a ṣe ń gbéṣẹ̀. Kò rí bẹ́ẹ̀,
tàbí kí a sọ fún wa wípé ìgbà tí a ń ka ìwé ìròyìn tí àwọn orílẹ̀-èdè tí wọ́n máa ń tẹ̀ jáde wípé mo máa ṣe alárìbápàdé ètò ìgbéyàwó wọ́n sì ń sọ fún wa nínú ìwé ìròyìn wípé bá a ṣe ń gbéyàwó nìyí ṣé ẹ máa ń rí kà nínú ìwé ìròyìn tàbí ní ìtàn àlọ́ tí a máa ń pa ní àṣáálẹ́ ẹtí abájòkó sí ìdí ẹmu àti ìdí ọtí tàbí tí a ń ta ayò bó sì jẹ́ ludo ni a tan nọ́mọ́rí tí a ń ta a ò pa ní ìtàn fún wa wípé níbi tí a ti ń ta ayò tàbí ludo tàbí níbi tí a ti ń mu ọtí ni wọ́n wá ń ṣí wa létí tí wọ́n sọ fún wa wípé bí a ṣe ń gbé ìṣísẹ́ nìyí rárá ò kì í rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwa ni ọlọ́run dìídì jókòó ni ó kọ bíbélì fún àwa ń ṣe fún wa láti ojú ewé kan dé ojú ewé mìíràn wípé kí a má ba ṣe ẹsẹ̀ gbé kí ayé wa kí ó má ba dàrú kí ó má ba dàbí ẹni wípé a ò lè kẹsẹ̀ járí ní ọ̀nà tí ìgbàgbọ́ ọlọ́run wa ń sọ fún wa wípé ìtọ́ni wà mo sì kú ọkú oríire kó wá láṣáálẹ̀ yìí àbí inú ọ̀dùnba tó ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àwọn tí ọlọ́run darí ni a fẹ́ kà nípa wọn yìí mo sì ń bẹ ọlọ́run wípé bí ó ṣe ń jẹ́ kí a gbọ́ kí ó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe kí a lè ṣe ìfẹ́ ọlọ́run títẹ ọ̀fìrí jésù lójúkojú nígbà tí a bá dé ọ̀run àwọn wọ̀nyí lẹ́yìn tí ọlọ́run gba ọkàn wọn là tí ó yọ wọn kúrò nínú oko ẹrú àti tí ó yọ wọn kúrò nínú ipò ẹ̀ṣẹ̀ tí wọ́n wà ni a ń sọ fún wa ní orí ìkẹtàlá exodus ẹsẹ ìkẹta mose sì wí fún àwọn ènìyàn náà pé ẹ rántí ọjọ́ òní nínú èyí tí ẹ̀yin jáde kúrò ní íjíbítì kúrò lé oko ẹrú nítorí ọwọ́ agbára lé olúwa fi mú yín jáde kúrò níhìn-ín a kì yóò jẹ àkàrà wíwú ó ń sọ fún wa ó ní ìwọ tí a ti gba ọkàn rẹ là ìwọ tí o ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o ti kọ̀ ọ́ sílẹ̀ ìwọ tí a ti fi ẹ̀jẹ̀ jésù wẹ̀ tí o ti di ènìyàn ọ̀tún ẹ̀dá titun ó ní ẹ̀ran tí ọjọ́ òní ọjọ́ tí a gbà ọ́ là ọjọ́ tí a fi ìmọ́lẹ̀ hàn fún ọ ọjọ́ tí ọ̀rọ̀ ọlọ́run tí ó là ọ́ lóye tí ó jẹ́ kí o mọ̀ wípé ọ̀nà àbáyọ kúrò nínú ẹ̀ṣẹ̀ wípé ó wà ó ní ẹran ti ọjọ́ òní nínú èyí tí ẹ̀yin jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé kúrò nínú ìfẹ́ ti ara ẹni kúrò nínú ìwà oríkunkun ti àtijọ́ ó ní àní láti rántí èyí ló yẹ kí o rántí nígbà tí o bá fẹ́ gbé ìgbésẹ̀ bóyá o fẹ́ gbéyàwó ni ó ṣeéṣe kí èṣù kí ó lúgọ sí ẹ̀yìn ìpàkọ́ rẹ kí o máa sọ fún ọ wípé kí o máa tì ọgbọ̀n ọgbọ̀n wípé kí o ṣe èyí tàbí kí o ṣe èyí nì mo fẹ́ kí o rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là ó ní ọjọ́ ńlá ni ọjọ́ náà tí jésù tí ó gbà mí ọjọ́ tí a fi ẹ̀jẹ̀ jésù wẹ ọkàn rẹ mọ́ ọjọ́ ńlá ni ọjọ́ náà kò sì yẹ kí o gbàgbé ó ṣeéṣe níbi tí o ti ń wá owó níbi tí o ti ń fẹ́ ṣòwò kí àwọn ènìyàn kí wọn kí o fẹ́ kí o ṣe fàyàwọ́ rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là wípé o tún ní sáré bí ayé ṣe ń sáré o ní jẹ bí ayé ṣe ń jẹ o ní wọṣọ gẹ́gẹ́ bí ayé ṣe ń wọṣọ o sì ní gbéyàwó tìrẹ gẹ́gẹ́ bí ayé ṣe ń gbéyàwó bí o bá fẹ́ jẹ aṣẹ́gun o ní láti máa rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là ọjọ́ tí a sọ wípé a mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò ṣùgbọ́n ohun tí mo fẹ́ kí o yí ọ ni wípé gẹ́rẹ́ tí a gba ọkàn àwọn ènìyàn wọ̀nyí là ni kì í ṣe wípé ọkàn wọn nìkan ni ọlọ́run gbà ó gba ètò ìgbésí ayé wọn ó gba ẹ̀mí wọn ó gba ọkàn wọn ó wá bẹ̀rẹ̀ sí ní darí wọn ó bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso wọn ní exodus orí ìkẹtàlá láti ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkejì lé ní ogún wọ́n sì mú ọ̀nà àjò wọn pọ̀n
láti Sukkoti lọ, wọ́n sì dó sí Etamu létí ijù. Olúwa sì ń lọ níwájú wọn. Olúwa sì ń lọ níwájú wọn. Ìwọ tó ṣáájú Ọlọ́run, níbo ló ń sáré lọ? Bó bá sáré ṣáájú Ọlọ́run, wà á pòfo. Gbà tó bá sáré, ibi tọ́lọ́run ò bá ẹ dé, wà á kan ìdí nínú iyọ̀. Ilẹ̀ iyọ̀ níbi tí ẹnikẹ́ni kì í gbé ilẹ̀ aṣálẹ̀, wà á débẹ̀. Ó sì mọ̀ pé ní aginjù, o mọ bi ti omi wà. Wà á kan àpáta, báwo ló ṣe fẹ́ mu omi jáde nínú àpáta? Ìwọ tó fẹ́ gbéyàwó, tó ti gbé kan rí, tó sì béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tó lágbára tó bẹ́ẹ̀, tó sì ní òye àti ìmọ̀ tó bẹ́ẹ̀, tó gbéyàwó fún Ádámù. Ẹni tó sì ṣe amọ̀nà irú ènìyàn bí Enoki, ẹni tó ṣe amọ̀nà ènìyàn bí Noa, àwọn ènìyàn tó ti ṣáájú wa nínú ìgbàgbọ́, ẹni tí ó yẹ kí a gbẹ́kẹ̀lé, níbo ló ń sáré lọ? Àwọn wọ̀nyí, gbà tí wọ́n jáde kúrò ní Íjíbítì, ó yẹ kí wọ́n kánjú. Ó yẹ kí wọn kí ó bẹ̀rẹ̀ sí ní sáré, ṣùgbọ́n wọ́n dúró de Olúwa. Wọ́n sì sọ fún wa wípé Olúwa sì ń lọ níwájú wọn. Nínú ọ̀wọ̀n àwọsánmọ̀ lé ọ̀sán láti máa ṣe amọ̀nà wọn. Amọ̀nà ni ẹni tí ó mọ ọ̀nà, tí ó sì ń lọ síwájú, tí ó ń sọ fún wa wípé ibi ni kí o gbé ẹsẹ̀ rẹ sí, kí o lọ sí ìhà ìhín, tàbí kí o lọ sí ọ̀run. Láti àti ilé òru ni ọ̀wọ̀n iná láti máa fi ìmọ́lẹ̀ fún wọn, láti máa rìn lé ọ̀sán àti ilé òru. Ọ̀wọ̀n àwọsánmọ̀ náà kò kúrò lé ọ̀sán tàbí ọ̀wọ̀n iná lé òru níwájú àwọn ènìyàn náà. Ẹ dúró. Ṣé bí Mose ti wà lé aginjù ṣáájú àkókò yìí fún 40 ọdún, tó sì máa ń kó àwọn ẹran Jethro, tó máa ń kó wọn rìn láti jẹun, láti momi, irú olùdarí bẹ́ẹ̀, alákòóso bẹ́ẹ̀, tó ti wà ní aginjù yìí kan náà fún 40 ọdún, Ọlọ́run ò ṣe fi wọ́n sílẹ̀ kó sọ wípé ṣé bí Mose ti mọ̀nà? Àwa tí a wá wòlíì káàkiri, wòlíì ò tí ì fètò sí ìgbésí ayé tiẹ̀. Ìyàwó tiẹ̀ sá lọ, kò mọ bó ṣe máa pè é padà. Àwọn ọmọ tiẹ̀, wọ́n ya igi, wọ́n ya kògbọ́kan alágídí sínú ilé tiẹ̀. Ohun ò tí ì fètò sí ilé tiẹ̀, ìwọ náà tún lọ kó tiẹ̀ bá. Ó fẹ́ ṣìnà nìyẹn. Mose tó ti lo 40 ọdún nínú aginjù, Ọlọ́run ò fi ètò àti mọ ọ̀nà àmọ́ Ísíráẹ̀lì lé e lọ́wọ́. Ọlọ́run fúnra ara rẹ̀, ó tún ṣáájú wọn. Jẹ́ kí n bí ọ nínú ìgbéyàwó tirẹ̀, ṣé Ọlọ́run ṣáájú ẹ? Ṣó ń sọ ọ̀nà? Ṣó ń sọ fún ọ? Nínú ìṣòwò rẹ, nínú ọjà rẹ, níbi tí o máa ń lọ, ṣé Ọlọ́run ṣáájú rẹ lọ? Àwọn tó ń lọ sílé ọtí, tí wọ́n gbé bíbélì sílẹ̀, tí wọ́n sì ń ka bíbélì, wọ́n lè ka sáàmù ju kíni lọ, ó yẹ kí a bí wọ́n. Ṣé Ọlọ́run ló ṣe amọ̀nà wọn lọ sílé ọtí? Àwọn tí wọ́n lọ sí ilé sinimá, tí wọ́n lọ ń wo àwòrán ara ògiri, àwòrán tí ó máa mú ènìyàn láti ronú ìfẹ́kúfẹ̀ẹ́, ṣé Ọlọ́run ló lọ ṣáájú wọn, ló tẹ́lẹ̀ dè wọ́n síbẹ̀ wípé ẹ máa bọ̀wọ̀ ẹ̀yin ọmọ mi, ẹ wá wo nǹkan àràmàǹdà láti India? Ṣé Ọlọ́run ló ń tọ́ wọn, àbí ẹ̀mí òkùnkùn, àbí ẹ̀mí èṣù? Àwọn tí wọ́n lọ sí ilé tẹ́tẹ́ńkọ́ṣe, Ọlọ́run ló ṣéwájú wọn lọ, tó sì ń roko sílẹ̀, tó ń lànà sílẹ̀ fún wọn wípé ó ya nílé tẹ́tẹ́, ilé ọtí ńkọ́, ilé ìjó ńkọ́, àbí àwọn tí wọ́n ń fi ẹsẹ̀ ṣeré ti bọ́ọ̀lù, tó di pé ìgbà tí eré bá dójú ẹ̀, wọn bẹ̀rẹ̀ sí ní ju ìgò fúnra wọn. Ṣé Ọlọ́run ló ṣe amọ̀nà tiẹ̀ lọ síbẹ̀, tó sọ pé ó yá o? Kò rí ìwàásù gbélé ẹ lọ́wọ́, ìran wíwò ló gbélé ọ lọ́wọ́. Ṣùgbọ́n bó ṣe ti àmọ́ Ísíráẹ̀lì ni, wọ́n sọ fún wa wípé Olúwa sì ń lọ ṣáájú wọn.
ẹwo numeri ori ikewa numeri ori ikewa eje ki a wo asise ti amo israeli wonyi ti won se nipa itoni olorun numeri ori kewa ki a wo lati ese kokandini ogbon Mose si we fun Hobabu omo Ragueli ara Midiani ana Mose pe awan shilo si ibi ti Oluwa ti wi pe emi o fi fun yin wa ba wa lo awa o se ole ore nitori pe Oluwa soro rere nipa Israeli ran ti wi pe Oluwa ni o ti ndari awon Israeli olo shamona won owon ina ni oru ati ikuku ti awo samo gege bi owon pila ni anpe ni owon ni osan gangan o si nlo ni waju won angeli oluwa paapa nlo ni waju won sugbon o to akoko kan eto ni olorun dabe ni wo pe o fe su awon eniyan won yi ka ma duro di olorun o fe su won ka so wipe a o mona ki ka se ma so pe ko olorun sa mona wa o fe su won ni Mose ba so fun o babo omo Ragueli ana re wipe wa ba wa lo a san wo fun e e to ngba lofe bi owo nla ni won san ni tafun ewo san lofe to olorun wo wa san baba beri ninu awon to wa ninu aye owo pupo ni won san iwo to je wipe lati igba ti o ti di onigbagbo atun bi ti olorun ti gba okan re la bi ori ba nfo Jesu ori nfo mi o asimukuro binu run oni Jesu ewo ni mo tun ri ba mukuro a mukuro bo da bi eni wipe o wa nipo iloyun ni bo ba se ati bo ti jeun to be si ni je ewo ton ka fun e tele tele se o mo pe awon elese bi efo wa loko won Ejo a so pe won gbodo fenu kan efo bo je agbalumo ni bo je osan ni Ejo a so wi pe o gbodo je bo ba je ara ya funfun bi la jade o gbodo je bo je ewa lo jade loko e o gbodo je bo je osan ni a kan ma wo dan bo je ibepe ko gbodo je o si le wa ni pe iloyun gbogbo awon nkan to je wi pe ara nilo niru ipo be bo ya bi eyin ni won ti ma ka ewo fun wi pe orisha eni o gbodo je yin o orisha o fe rere fun e o fe ko ku sinu oyun yen ni o ti e sese kan won le so de bi wi pe kan tun ma ka ewo mi mimu fun e o pari foluwa e sugbon gba ta ti di onigbagbo gbogbo ewo tele tele osan ni ibepe ni gbogbo nkan patapata la wa nje tara ndan sugbon ko si po tun sanwo mo be na ni pe o nfe imoran lati odo olorun o nfe itosona ko ni pe o nsanwo nkan to je pe ninu aye awon ti won pe ni counselor awon ti won gba ni imoran owo pupo ni won san fun won eyi ni isina ti Mose ati omo Israel ti won tun fe wonu re lo won san fun o babo yi pe a se olore a san fun o bo ba le ba wa lo ninu ese ogbon o si wi fun pe emi ki yo lo sugbon emi o pada lo si ile mi ati sodo ara mi o si wi pe ma se fi wa sile emi be o iwo sa mo pe ni ijule awa do si iwo si ma se oju fun wa esina pupo ni eyi won ti ri owo olorun agbara olorun itoni olorun saaju akoko yi sugbon won fe gbekele ara ti won won fe gbekele eni ti won foju re eni ti won mo tani won fe gbekele ta lo fe ko yan iyawo fun o e to tin duro di olorun to olorun tin to nko oran ti igba to fe sise ni se bi olorun lo dari re oran ti ko to wa se ko se bo olorun lo dari re oran ti ile to n gbe ni se bi olorun lo dari re gba ti se to ti se won pupo ti o se ni to ri se se bi olorun lo dari re sibi ti o ti ri se
gba to da be ni wipe eyin kan won ni ta se bi olorun lo tin dari re o wa fi olorun isile o wa da bi eni wipe e ko ni to omo o wa lo ba awon eniyan wipe ah e jowo eyin ni asise ti mose ati awon agba israel ti won se ni akoko yi sugbon o ba bu so wipe rara o mo fe lo ba awon ara mi won ni ma se be to ba ba wa lo wa je oju fun wa Mose fe fi ipo re gege bi adari gege bi oju awon eniyan o fe fi sile o fe fi fun o babu sugbon adupe lowo olorun we pe o ri ijati e lodo eniyan bo ba ri ijati le lodo awon eniyan anu olorun ni fun o olorun fe ki o le teju mo o ni o se je ki ru eje kule be ki o wa aye ni ese kejilelogbon ni ese iketalelogbon won si si kuro ni oke oluwa ni irin ojo meta apoti majemu oluwa si siwaju won ni irin ajo ojo meta lati wa ibi isimi fun won olorun lo wa ibi isimi se won mo pe igba to ba fe gbeyawo o nso pe mo ti e fe isimi bi n ba gbeyawo nsin ile eni tin ba wa ma le mo wi pe mo debi ti mo nlo olorun lo ma wa ibi isimi ori ti won so wi pe apoti majemu oluwa si siwaju won ni irin ojo meta lati wa lati se awari ibi isimi fun won olorun lo ma se awari ibi isimi fun wa ile ti a o gbe oko ti a o fe iyawo ti a o fe olorun lo ma wa to si ma ri to si ma je ki o di mo fun wa wi pe ohun ti ri ni ese kerin le logbon awo samo oluwa nbe lori won le osan nigba ti won ba si sikuro ni ibodo o nso fun wa ni exodus ori ikerinla igba miran a ma nse asise pupo awon onigbagbo ki mo kini se ti a ma ni isoro ma so wipe to ba je se wipe olorun lo ndari mi ewo ni mo tun wa ba pade yi je ki a ko eko ki a si ko ogbon lara awon omo israeli mo fe so fun o wipe bi isoro ba wa le ona re ohun to ye ko wadi ni wipe wadi ara re bere lowo olorun wipe eyi to de ba mi yi kini eredi re ohun kun lo le sele boya ni igbeyawo re bere lowo olorun oluwa kini de tele ide ba mi alaye o bo ba je wipe isoro yi de ki a le fi agbara olorun han ni igbesi aye re bo ba je pe isoro yi wa nibe ki ise iyanu ki o le sele ni igbesi aye re afihan o ba si je pe afowofa re afihan o bo ba je wipe o ye ki o ronu pe wada afihan bakan na ranti wipe olorun dari awon omo israeli o si nto won o si nto won won lo ni jesus tele won tele olorun won wo awon ikukuni ati awon inani won o je ki oju won ki o kuro oro olorun ni olorun fun ani ojo oni bi o ba je ki oju re ki o kuro ninu oro olorun yo ma dari re sugbon wa wo ibi ti olorun dari won lo ni exodus ori ikerin la lati ese ikewa nigba ti farao si sunmo to si awon omo israeli gbe oju soke won si kiyesi awon ara egypt n bo leyin won eru si ba won gidigidi omo israeli si ki gbe pe oluwa o sese nigba ti o ti n wa ti a ti n to sona gege bi oro olorun ti a ti n ko gege bi oro olorun ti a laaye o ni kinikini gege bi oro olorun o si bere si tele oro olorun yi ni igbeyawo re tabi ni ise re tabi ni bo se n ka bibeli bo se n gbadura sugbon o sese gege bi a ti n dari re ti a n to sona o wa gboju soke o wa ri eto ti bo ninu e tele ta n pe ni farao o le je farao aisan o le je farao aini o le je farao airisese o le je farao aiti niyawo o le je ohun lo tele o okun pa wa niwaju awon oke won si wa ni egbe otun ati egbe osi o si n so wipe ah sebi won so fun wa wipe baba gboto lohun
won so fun aye pe baba tele ona ti olorun pe alaafia ni ipese ni ati ore ofe ni ewo ni mo ri yi se bi farao ta ko sile ni jelo ni mo ri ton tele mi abi ki se aisan to to fi mi si e lojo ti mo ri gbala o nko lo tun de yi kini kin se won ba ki gbe gba ti farao de ranti o baba so nkan kan fun o gege bi oro olorun nipa igbeyawo re boya pe ko se atunse nta so fun aye pe ori ofe olorun yo to fun o pe bo ba ti ni iyawo meji dandan ni o n lati se atunse bo ba fe wo ijoba olorun tabi bo ba ti ni kankan o n lati duro de akoko ati igba ti olorun yo yan fun o pe o si n lati duro de itoni olorun o si je wi pe o ti n gboran bo ti n gboran yi tolorun si n to tinu re n dun to n korin ayo to n so pe ah gbangba ijoba olorun a jo debe ni binonjo bojo nro amajo dejoba olorun ni iso wa ni ko foko ni so we so nkorin ni o so po bo lowo mi ah mi o ti ku mo lo sabule ni mo lo sise labule ni mo tun ti densin aya waja biru e ba sele lojo monday wa ma so pe nje ma le lo ni ojo isegun lojo tuesday ba je ma le lo seko beli yen pe awon so pe ah o se bere ni awon ara ile won so pe ah mi o so fun e igbagbo en to ko se en to ka bibeli bi ti eyi ti ki daran bibeli ah e tan wo yin bo kakaka ti o gbe won iwo na wa gbe iwo eyan dudu ifa na fi ko wa ninu le ti wa oju orisa ti wa le o gbe bibeli ah o di nkan mi ma e lowo abere bo lowo adete o dete aye wa ja oni kini kin se eyi ni o de ba mo israeli ni won gboju soke na ri farao lo wa nbo na wa kigbe wo ese kokanla won si wi fun mose pe nitori isa ko si ni jiti ki iwo se mu wa wa lati kule agiju lati kuniju e se ti iwo fi se wa be lati mu wa jade ti jiti wa bo ba je ni to ni igbagbo wa bohun gbato ba dele iwo to wa seko ibeli ta korin ta patewo ta gbadura ta ko eko oro olorun to si se ipinu wipe ah ko si nkan na gbangba ijoba olorun a ma jo debe ni bo ti dele na ti lekun abi ere ni o kan lekun won dahun o si n gbo radiogram o n korin ninu ile o n gbo boya oko eni o n korin ti e o si pe awon mo ni e ma ju iya e ju iya were iya je ejule olohun nkan to wa kaki loru yi o tun kan lekun ko se en to dahun o pe omo e pe ade o to ba dahun to ba silekun ade na joko le abo mo mi ko yi ni iso a ma so pe se bo fe ka bibeli ni e o ti ka bibeli ibeli na o gbe e nsin igbagbo na o gbe e daada o ti mo nkan oju a ri nkan aya be si nija àmọ israeli náà bá bẹ̀rẹ̀ sí ní kígbe náà sọ pé mose ṣé kò sí isa òkú ní íjíbítì ò bá ti fi wálẹ̀ ká kú àkúdànù sínú oko ẹrú sínú ẹ̀ṣẹ̀ kakun lọ sọ́run àpáàdì ju èyí tó mú wa jáde wo èyí tó wá dé bá wa ń sìn náà wá ń kígbe wo ẹsẹ̀ ìkẹtàlá mose sì wí fún àwọn ènìyàn náà pé ẹ má bẹ̀rù ẹdúró jẹ́ ní sùúrù mose fún ara ẹ̀ kò tí gbàdúrà ó ní ẹdúró jẹ́ máa ṣe àlàyé fún ọ yékéyéké èyí tí ó fi jẹ́ wípé ẹdúró jẹ́ tó wí ni kò yẹ kó wí bẹ́ẹ̀ ó ní ẹ má bẹ̀rù ẹdúró jẹ́ kí ẹ sì rí ìgbàlá olúwa tí yóò fi hàn yín léòní nítorí àwọn ara ẹjíbítì tí ẹ̀yìn rí léòní yìí ẹ̀yin kì yóò tún rí wọn mọ́ láéláé nítorí tí olúwa yóò jà fún yín kí ẹ̀yin kí ó pa ẹnu yín mọ́ olúwa sì wí fún mose pé èé ṣe tí ìwọ ń ké pè mí sọ fún àwọn ọmọ ìsírẹ́lì kí o sì sọ fún ọmọ ìsírẹ́lì kí wọn kí ó dúró jẹ́ àbí kí wọn kí ó ṣe kí ni ọlọ́run ò ní ká dúró ẹ̀kọ́ bíbélì torí ìṣòro ọlọ́run ò ní ká dúró pé a ò gbọ́dọ̀ ṣiṣẹ́ sí òun nítorí ìṣòro
nítorí wípé ẹgbà tí mo dẹ̀ fẹ́ gbéyàwó náà wọ́n dẹ̀ sọ fún mi ọ̀ká gbàdúrà ká gbàdúrà mo sì gbàdúrà wo ìṣòro tí mo ń rí èyí tí ọlọ́run sì yàn fún mi mo dẹ̀ ti gbéyàwó sàn ọdún kan kọjá ọdún méjì ń kọjá a ò bímọ ọlọ́run ni kò tẹ̀síwájú ni tẹ̀síwájú àdúrà ni kò tẹ̀síwájú ẹ̀kọ́ bíbélì ni kò tẹ̀síwájú àti máa kọrin yan ọlọ́run lógo ni kò tẹ̀síwájú àti máa jẹ́rìí káàkiri pé jésù ń gbàlà jésù sọ di mímọ́ jésù fi agbára ẹ̀ mọ́kún ni jésù wó ọ̀sán jésù sì máa ń pèsè jésù máa ń fi ọmọ fún àgàn ìwọ ni tó sì yàgàn o sì tí ì bímọ èṣù a máa sọ pé dúró jẹ òye tó ti ń wàásù tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn pànùmọ́ dúró jẹ ọlọ́run ní ó tì ọlọ́run ní bó tiẹ̀ tí ì bímọ tẹ̀síwájú láti máa sọ pé ọlọ́run máa ń fún àgàn ní ọmọ ìwọ tó tí ìgbéyàwó táwọn òbí ẹ̀ tán sọ fún ẹ wípé ó tó sú ẹná àwa padà kò sí ni òun láti padà àbí òun náà ní í sìn ó ti tó ọmọ ọgbọ̀n ní òsì tí ìlọ́kọ òsì tí ìgbéyàwó àwọn èèyàn á sì máa sọ fún ẹ pé tẹ jẹjẹ tiẹ yìí náà ti pọ̀ ju ìwọ ló pa jésù ni ewo ni tiẹ báwo ni tiẹ ti wálé ó ti ń gba wèrè mẹ́sìn o tiẹ yìí ti pọ̀ jù wọ́n á máa sọ fún ẹ pé ẹdúró jẹ́ ọlọ́run sì sọ fún ọ wípé èyí tán bọ́n ṣe ń sọ̀rọ̀ sí yẹn tán ṣe nínú bí ní iṣẹ́ sí yẹn ó ní kó tún tẹ̀síwájú kó máa lọ ó sì òòrí ní ẹsẹ̀ ìkẹrìndínlógún ṣùgbọ́n ìwọ gbé ọ̀pá rẹ sókè kí ìwọ kí ó sì na ọwọ́ rẹ sí ojú òkun kí o sì yá méjì àwọn ọmọ ísírẹ́lì yóò sì la àárín òkun náà kọjá ní ìyàngbẹ ilẹ̀ àárín ìṣòro tó wà níwájú ẹ̀yìn òun náà la fẹ́ rìn kọjá òkun pupa tó wà níwájú yẹn àárín ẹ̀ náà la máa gbà kọjá àwọn tí ò mọ ọ̀nà ọlọ́run ṣé o mọ̀ pé àwa báyìí ni iṣẹ́ ọlọ́run àwọn tí wọn ò ní ìgbàgbọ́ àfọ́jú ni wọ́n gbà tí òkun wà níwájú tá a sọ pé ó yẹ ẹ múra o a fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò wa o tán sọ pé afárá tá a ṣe síbẹ̀ dà kò nílò afárá àwọn ọkọ̀ bàálù tó máa ń fò lófurufú tó máa gbé wa kọjá òkun dà wọ́n ní kò nílò wọ́n sá sọ pé ẹ múra o ẹ jẹ́ ká tẹ̀síwájú o ẹ jẹ́ ká lọ o ìwọ tó ń rí ìṣòro nígbèsè ayé ẹ tá a sọ pé ó yá o ẹ jẹ́ tẹ̀síwájú afẹ́ iṣẹ́ fọlọ́run èyí tó wà lẹ́gbẹ́ akọrin tó jẹ́ pé ìṣòro ló bá débí ní àṣálẹ̀ yìí tí a sì sọ pé ó yá o ẹ jẹ́ ká tẹ̀síwájú o tún láti wá akọrin ní ọ̀la èyí tó jẹ́ pé ó ti gbàdúrà àti lè rí ìyàwó àti lè rí ọkọ fẹ́ tó ta sì ń kọ ní ọ̀nà ọlọ́run ìṣòro sì dé màmá kígbe màmá sunkún màmá sọ pé bó o bá lọ́kọ mi ò ní súre fún ẹ bí mo kú nínú sàárè bó ń ṣèpè lọ́run màmá ṣèpè fún ẹ ni ó sì wá ó ń sọ pé ẹ jọ ẹ bá mi gbàdúrà ọkọ ni mo ń wà ìyàwó ni mo ń wà kí ni ká sì sọ fún wa sọ pé sá tẹ̀síwájú ni tẹ̀síwájú àdúrà tẹ̀síwájú àti máa ka ọ̀rọ̀ ọlọ́run tẹ̀síwájú àti máa gbọ́ràn sí ọlọ́run lẹ́nu tẹ̀síwájú àti gbogbo ìgbésí ayé rẹ àti ọkàn rẹ àti gbogbo ọ̀nà rẹ fi lé ọlọ́run lọ́wọ́ pátápátá mójú kò ní ìṣòro tó ní tẹ́jú mọ́ jésù kò sì máa tẹ̀síwájú ìṣẹ́gun dájú mo sọ pé kí ni dájú ìṣẹ́gun dájú àwọn apadà sẹ́yìn àwọn ni wọ́n ń pàdánù àwa tá a fẹ́ tẹ̀síwájú ìṣẹ́gun ni fún wa lónìí ni ọlọ́run béè lọ́wọ́ wa pé èwo ló fẹ́ ṣe òkun pa ló wà níwájú ẹ̀yìn fara ọ wà lẹ́yìn bó o bá padà ọlọ́run ò ní bẹ́ẹ̀ padà o ọlọ́run ò ní bẹ́ẹ̀ kò ní bá nìkẹ́ni padà sí íjíbítì bó o bá padà ọwọ́ fara ò ní wàá kó sí ẹ̀gbẹ́ ò ṣe é sá lọ òkè wà ń bẹ̀ tí bí ò ṣe é sá lọ òkè wà ń bẹ̀ iwájú nìkan ni ọlọ́run wà ó sì ń ṣíwájú wa lọ bọ́lọ́n bá wọ òkun pa mo rò pé ó yẹ ká ní ìgbà láti wọ òkun pa bọ́lọ́n wà nínú iná ṣé iná kì í ju ọlọ́run àbó máa ju ọlọ́run iná tí ò bá ju ọlọ́run kò gbọ́dọ̀ ju ọmọ ọlọ́run ṣe bí àwọn sedraki mesaki àti abednego àti ṣe ìfẹ́ ọlọ́run ni ó wà nínú ọkàn wọn ni nebukadnezar wá pè wọ́n pé ẹ tẹ̀ jẹ́jẹ́ o ẹ má jẹ́ kí ìgbàgbọ́ yìí kó di nǹkan mí mọ́ yín lọ́wọ́ bó bá jẹ́ wípé ẹ lè yí ọkàn padà nígbà tẹ bá ti ń gbọ́ fèrè àti dùrù àti gbogbo ohun èlò orin tẹ bá tẹríba díẹ̀ òtítọ́ àdá ṣùgbọ́n bẹ́ ẹ bá kọ̀ ta ni ọlọ́run náà tí yóò gbà yín lọ́wọ́ mi wọ́n ní bá jẹ́ bẹ́ẹ̀ ọba èyí tó sọ yẹn o ti sọ kọjá èyí téèyàn ń sọ bó bá jẹ́ bẹ́ẹ̀ nìṣó iná náà lọ́dà álẹ̀ ọlọ́run yẹn àfẹ́sìn a sì ń fẹ́ kó yẹ ọba wípé ọlọ́run tí àwa ń sìn ó lè gbà wá
inu ba bi Nebukadnesari awon elomiran won ma se igbagbo won so pe ah ma je kinu bi awon agba o batelese o ba binu ta lo ma binu kon binu dada awon iya agba to wa nle awon baba agba to wa nle awon ko lolohun fi kan setan wa nle o ye kinu bi won abi o ye be inu ba bi Nebukadnesari o ba dano okun men to nda ko men to dano fun awon omo odo ti e lo dano fun lati pa okosimo o ba de awon omo olorun a ki de omo olorun owo to ba fi de omo olorun ma nro ni o ba de won won ba ni o ya o won ni ta lo ma le gbe awon eyan won ju sinu na awon ti won mo wepe ojo ton ma lo keyin lojo aye won awon ton fe sise fun esu fun Nebukadnesari won ba bo si waju gbe awon eyan won ba ju won sinu na ina to owo owo ina to mi o ko pa won re patapata na bo se laju won ba ina run apadi na tun jade si lohun awon Sedraki Mesaki ate Abednego ton so pe bi na njo ma debi ton tin keke oro olorun bojo nro bi o so umbrella ma debe bo je pe fara on bo leyin okun po wa waju mo lati sin olorun ti won se ipin meta ni won won opo o won opo rarara bo ba ton denu na okun ta fi de won ojo rau rau irun won aso won bata won ko si nkan tojo ni Jesu ba Jesu latoke orun Olorun wa lo ba so pe awon omo mi ni mo ri yen o ye ki n lo ba won lo no ba rin kakiri ni una no ba soro o le mo nkan tan so o le mo gba ti wo ba se tan lati la ina ti e koja ni wa mo nkan ti won so tori pe baba wa ninu una baba wa ninu wahala igba ni Jesu ma wa iru oro to ba won so ninu una yen a ba wa so ru e iwo ta ya nja to debe o le gboru oro be a ki kan gbo ni ni ara ofosa ka kan ma lo ko si isoro ko si wahala a o fe gba igbagbo to wa pelu ninu bi ni oke o ni gboru oro be gba ti wo ba wo inu na ti e koja lo ti Nebukadnesari ti esu ti awon iya agba awon baba agba awon baba asale ti won da sile fun wa ta si so pe ko si nkan na ko si nkan to mi mi laya mo nlo ninu na yen Jesu wa pade e nbe on wa soro Nebukadnesari ba taju kan pe emo kini mo ri ninu na won rin won ni ipalara kankan o wa so pe eyin omo olorun eyin omo oga ogo o ni ejade na ba jade ah won ni ko siru olorun to le gba yan bi iru eyi awon ton fe tele ona to olorun niyan ki la ti ri si ko pe na gba ti Nebukadnesari to ti ku ti omo e na to ti ku ni Darius yen tun gori oye lawon kan ba fi ofin kale na ba so pe ofin ma gbadura ati egbo ofin pe ounje won ofin wo pe eni to ba fe ra omi ni agbegbe gara wa kan kobo mewa ati egbo yen ofin ma gbadura ofin ipaniyan niyan gbata ba gbadura ku lo patapata ni abi ki se be ofin to nwo oko loko le gbele ninu ile ofin pe kin to jade nile wan je fun mi ofin daada ni ofin wi pe ta so mi ba doti ni satide ba mi koko fo ofin daada ni sugbon ofin ma lo seko bibeli iyen ti koja ofin pe nile bi o ni gbadura si olorun o tara tun fa gbadura si sesu la fe sin ni Daniel ba so pe mo gbo ti gbogbo ofin ile te tun wa gbe kale yi o ti koja o ba be sin ni gbadura awon otele muye ti won so lowo lese nobody won so pe aha ati mu o ti gbadura ese to da niyan o loju awon okunrin mi ninu ile to n ba yawo ja e pe won jo ki lese yawo e o nka bibeli ni ese na niyan ki lese oko e aha ese oko mi ni pe tele tele bode jo ba wa ajo ma nlo bode ode ebo jije bo ba wa ajo ma lo njeje kuje ni sugbon sin o wa lo nti ri kan ije kuje ko je mo imukumu ko mu mo bale bale bi o ba je pe o lo seko bibeli ile e lo njo ko sinsin iyen gan lo nta mi lara pe oju esu sile ko si fe sin esu ba se nsin tele tele won si gbe ofin kale pe nitori be o ninu le bi ko sadura ko si oro olorun kika o si gbodo ka bibeli o gbogbe bibeli wale iwe ton ma nfun lati keko olo o gbodo mu wale iro

0: bi bẹ́ẹ̀ a máa ń re kọjá ni.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá síwájú yín gẹ́gẹ́ bí ọmọ. Àdúrà wà ní wípé bí ẹ ó ti máa bá wa sọ̀rọ̀ láti inú ìwé mímọ́, pẹ̀lú ìrànwọ́ ẹ̀mí yín, ẹ fún wa ní etí ọmọ. Kí a jẹ́ ẹni tí ń gbọ́, kí a jẹ́ ẹni tí ń gbà, kí a jẹ́ ẹni tí ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ yín, kí ọ̀rọ̀ yìí kí ó ba lè ṣe wá láǹfààní

bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo tí í ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀ nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ́. Àwọn ẹsẹ ọ̀rọ̀ Ọlọ́run méjì tí a kà yìí ni wọ́n là wá lóye ohun tí ó jẹ́ dídùn inú Ọlọ́run àti ọ̀pọ̀lọpọ̀ ìpèsè Ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan wa. Kí ìlànà ti ra padà kí ó ba lè jẹ́ tiwa. Ìfẹ́ Ọlọ́run ni wípé kí a bọ́ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé àti wípé kí ẹ̀dá Ọlọ́run, àwòrán Ọlọ́run àti ìwà Ọlọ́run kí ó lè jẹ́ tiwa. Nítorí èyí ni ohun tí a jogún láti ọ̀dọ̀ Jésù Kristì nítorí ikú tí ó kú fún wa. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ ìdí rẹ̀ tí Ọlọ́run bàbá tí ó fi rán Ọlọ́run ọmọ sínú ayé tí ó sì fi fún wa ní Ọlọ́run ẹ̀mí láti máa bá wa gbé, láti máa tọpasẹ̀ wa, láti máa jẹ́ kí ìwé mímọ́ kí ó yé wa. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lọ sí ilé ìsìn ni wọ́n ti pàdánù àwọn ohun iyebíye àti ogún èyí tí a pèsè sílẹ̀ fún wa nípasẹ̀ Jésù Kristì Olúwa wa. Ṣùgbọ́n ó jẹ́ ayọ̀ ọkàn tiwa wípé a wá síhìn lónìí kí èyí tí a fẹ́ wò nínú ìwé mímọ́ àti èyí tí a fẹ́ gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣírí àti ọ̀rọ̀ ìyànjú kí ó ba lè jẹ́ ohun tí ó jẹ́ kí a jẹ́ alábápín ohun tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Àwọn ẹsẹ méjì tí a kà yìí, èyí ni Pétérù kejì orí kìíní ẹsẹ ìkẹta àti ìkẹrin. Àwọn ni ó fi nǹkan wọ̀nyí hàn wá. Ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń rò wípé a rán Jésù Kristì wá sínú ayé yìí kí a ba lè gbà wá kúrò lọ́wọ́ ìdájọ́ ayérayé, ìbínú àti ìrunú Ọlọ́run ní ìyà ayérayé ti ọ̀run àpáàdì. Nítòótọ́ ni wípé ó jẹ́ ìfẹ́ Ọlọ́run wípé kí ẹnikẹ́ni nínú wa kí ó má ba ṣègbé, kí a má ba lọ sí inú ìyà ayérayé ti ọ̀run àpáàdì, ṣùgbọ́n kò mọ níbẹ̀ nìkan ṣoṣo. Àwọn ẹlòmíràn wọn a tún máa rò wípé a rán Jésù Kristì láti fi rú ẹbọ fún wa àti wípé kí ó ba lè fún wa ní àwọn ìbùkún bí ìwòsàn, bí ìpèsè àti àwọn ìbùkún mìíràn tí kò kọjá ayé yìí. Ó yẹ kí a mọ̀ wípé kìí ṣe àti lówó, àti lọ́rọ̀, àti níwòsàn, àti ní ìdáǹde nìkan ni a ṣe rán Jésù Kristì wá sínú ayé. Ó dàbí ẹni wípé àwọn ènìyàn tí wọ́n lọ sí ilé ìsìn wọ́n rò wípé Ọlọ́run fi ẹ̀tẹ̀ sílẹ̀ láti máa pa làpálàpá. Nítorí ohun tí ó mú Jésù Kristì wá sínú ayé, òun ni wípé ayé dì bàjẹ́, ayé kún fún ẹ̀ṣẹ̀, àti wípé nínú agbára tiwa a ò lè borí ẹ̀ṣẹ̀, a ò lè bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ àti ti èṣù èyí tí ó dè wá ní ìgbèkùn. Èyí ni a fi rán Jésù Kristì wá sínú ayé. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ tí ó ń wá sí inú ìjọ, ohun tí wọ́n ń wá kìí ṣe ohun tí ó jẹ́ kí Jésù Kristì kí ó kú lórí igi àgbélébòó. Ìbùkún ti ara, kí la ó jẹ, kí la ó mu, báwo ni a ó ṣe ní ìwòsàn, báwo ni a ó ṣe bọ́ lọ́wọ́ ọfà àwọn ẹni ibi, àwọn ọ̀tá, wọn ò ronú ayérayé, wọn ò ronú bí

0: a ṣe le jere iye nipekun won oronu bi a ṣe le bo lowo ese ke asi ma gbe igbese aye iwa mimo ati ododo ṣugbọn eyi ni owo olorun lati je ke awo ninu iwe mimo loni o ti a soro lori re ni alabapin aworan olorun alabapin aworan olorun a le so wi pe alabapin iri olorun tabi ewa olorun ṣugbọn poro wi pe oye gbogbo wa bi aba so wi pe alabapin aworan olorun nkan ti olorun fe lowo enikankan wa ni wi pe ke a fi ewa ati ise ke a fi jo eni ti o da wa bi omo ba jo baba ninu ohun gbogbo inu baba ma n dun bi baba ba je eni ti o logbon eni ti o lagbara eni ti o le rin dara dara eni ti o ja fafa bi omo yi ti abi ninu ebi bi o ba fi ohun gbogbo jo baba bi baba ba ti n ri inu baba a ma dun o ye ke mo we pe bakan na ni pelu olorun o n fe ke a fi iwa irisi isesi ati gbogbo nkan ti a n lepa o n fe ke a fi jo ohun bi a ba le jo olorun ninu iwa ninu ise ninu irin ninu oro ninu ohun gbogbo ti a dawole inu olorun yo dun popo eyi ni a fi n so nipa jije alabapin ninu aworan olorun tabi ninu iwa olorun je ke a tun wo ese ikerin ti a ka leekan ke a tun ka leekan si nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa pe nipa iwonyi eyi ni nipa awon ileri wonyi ni ki eyin ki o le di alabapin ninu iwa olorun o n fe ki a je alabapin ninu iwa re tabi ninu aworan re nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti n be ninu aye nipa ife ko fe ife ko fe wa ninu aye ibaje si wa ninu aye ṣugbọn olorun ko fe ki a fara ko eri olorun ko fe ki a je alabapin ninu awon ibaje ati ife ko fe ti o wa ninu aye o n fe ki a je eni mimo olododo eni pepe eni ti o je alabapin ninu iwa ati aworan olorun ibeli so fun awe pe lati enu eni meji tabi enu eni meta ni a o ti fi idi otito mule ibere wa ni wi pe se ese oro kan yi lo so fun wa nipa wi pe ife olorun ni yo je inu didun olorun bi a ba le je alabapin ninu aworan ati iwa re ki se ese oro yi nikan je ke a wo iwe Romu ori kejo ese ikokandinlogbon Romu ori kejo ese ikokandinlogbon nitori awon eni ti o ti mo tele li o si ti yan tele lati ri bi aworan omo re ki ohun le je akobi laarin awon arakunrin popo nihin ni aposteli ni o so fun wa nipa imisi emi mimo we pe o je ohun ti olorun ti gbero tabi ti o ti gbimo tele tele ki aye ki o to wa ti o si je we pe ileri ati ilepa ati ife yi ni o si wa ninu okan re sibe sibe eyi ni ni we pe ki eni kankan wa ki o le ri bi aworan omo olorun ati wi pe ki Jesu Christi ki o ba le je akobi láàrin àwọn arákùnrin púpọ̀. Yẹ kí a ṣe àlàyé díẹ̀ lórí èyí. Bí a bá wá láti inú ẹbí tí bàbá àti ìyá ti bí ọmọ púpọ̀, tí àkọ́bí ọmọ sì jẹ́ ọlọ́gbọ́n, oníwà tútù, ẹni jẹ́jẹ́, ọmọ tí kìí jalè, ọmọ tí kìí purọ́, ọmọ tí kìí rìnrìn ìdọ̀tí, tí ó sì jẹ́ irú àkọ́bí yìí ni Ọlọ́run fi ta wá lọ́rẹ. Ó máa ń jẹ́ dídùn inú wa wípé àwọn ọmọ tí wọ́n tẹ̀lé irú àkọ́bí rere bẹ́ẹ̀, wípé kí àwọn ọmọ wọ̀nyí kí wọn kí ó rìn nípa ìṣísẹ̀ ọmọ àkọ́kọ́ yìí. Ohun tí a mọ̀ nípa Jésù Kristì ni wípé ó jẹ́ ẹni tútù, ó jẹ́ ọlọ́gbọ́n, ó jẹ́ olódodo, ó jẹ́ ẹni mímọ́, ó jẹ́ ẹni tí a kò rí ìwà ẹ̀ṣẹ̀ kankan nínú rẹ̀ tàbí lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kan rí. Ó jẹ́ ẹni tí ó wu Ọlọ́run. Ǹjẹ́ mo fẹ́ kí o máa yẹ̀ ẹ́ wò. Ìhà ṣe ìlépa yìí ló wà nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan tí ó ń wá sí ilé ìsìn. Ìhà ṣe ìlépa yìí láti dàbí Jésù nínú ọkàn, nínú èrò, nínú ìlépa, nínú ìfẹ́, nínú ìṣe, ní ìkọ̀kọ̀, ní gbangba, ní abúlé, ní ìlú, nínú ọjà, tàbí ní ibi ìṣòwò wa. Ìhà ṣe ìlépa yìí ni ó wà nínú ẹnì kọ̀ọ̀kan láti rí bí Jésù, láti rìn bí Jésù, láti ṣe bí Jésù, láti sọ̀rọ̀ bí Jésù, àti láti wu Ọlọ́run gẹ́gẹ́ bí Jésù. Èyí ni ìlépa Ọlọ́run, èyí ni ìfẹ́ Ọlọ́run, èyí ni èròǹgbà Ọlọ́run, èyí ni ohun tí Jésù Kristì fi wá, tí ó fi kú fún wa lórí igi àgbélébùú. Nítorí bẹ́ẹ̀, bí ó bá jẹ́ èrò ọkàn rẹ ni wípé ìlépa rẹ tàbí èrèdí tí o fi ń wá sí ilé ìsìn ni àti ní ìwòsàn nìkan, ìlépa tirẹ ni àti ní dúkìá ayé yìí, Jésù pàápàá sọ fún wa. Ó ní kí ni èrè tí ó jásí fún ènìyàn bí a bá jèrè gbogbo ayé yìí ṣùgbọ́n tí a sọ ẹ̀mí wa nù? O mọ̀ wípé ìdí tí a fi rán Jésù ni kí ó bá lè gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ nípa ti òde ara, ẹ̀ṣẹ̀ nípa ti inú, kí ó bá lè jẹ́ olùgbàlà wa kúrò nínú ẹ̀ṣẹ̀ pátápátá. Yẹ kí a wo Pétérù kìíní, Pétérù kìíní, orí kìíní, ẹsẹ̀ ìkẹrìndínlógún. Nítorí àti kọ́ pé ẹ jẹ́ mímọ́, nítorí tí èmi jẹ́ mímọ́. Nítorí àti kọ́ pé ẹ jẹ́ mímọ́, nítorí tí èmi jẹ́ mímọ́. Bí o bá jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run, o mọ̀ wípé kí a tó kọ ìwé mímọ́ ni Ọlọ́run ti ro dáradára ohun tí a fẹ́ kọ sílẹ̀. Ó sì ń sọ fún wa nísinsìnyí wípé kí a rántí o àti kọ ọ́ sílẹ̀. Ohun tí Ọlọ́run kọ kò sí ẹni tí ó lè yí padà. Yẹ kí n rán ọ létí wípé nínú orí tí ó kẹ́yìn nínú Bíbélì ni a ti fi ègún lé ẹni tí ó bá yí ohunkóhun tí a ti kọ, ẹni tí ó bá yí padà. Ni a ti sọ wípé bí ẹnikẹ́ni bí ó bá yọ kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, a ó yọ orúkọ rẹ̀ kúrò nínú ìwé ìyè. Bí ẹnikẹ́ni bá sì fi kún, a ó fi kún àwọn ìyọnu àti ìpọ́njú tí yóò débá. Rántí wípé àti kọ́ pé ẹ jẹ́ mímọ́ nítorí tí èmi jẹ́ mímọ́. Jó jẹ́ mọ̀, ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn ni ó ti yọ ìwà mímọ́ kúrò nínú ẹ̀kọ́ wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ ni ó ti yọ ìwà mímọ́ kúrò nínú ìlépa wọn, nínú àdúrà wọn. Jẹ́ kí n bi ọ́ léèrè, ǹjẹ́ o ti yọ ìwà mímọ́ kúrò nínú àdúrà tó ń gbà? Kì í ṣe àdúrà fún mi lówó, fún mi lọ́mọ, fún mi lóúnjẹ, fún mi ní ìwòsàn, fún mi ní ìdáǹdè láǹgbà? Ǹjẹ́ a ò ti yí èyí tí a kọ sílẹ̀, a ò ti yí padà? Ǹjẹ́ a ò kì í mú ègún Ọlọ́run wá sórí ara wa nígbà tí a sọ wípé nítorí a ti kọ́ pé ẹ jẹ́ mímọ́, nítorí tí èmi jẹ́ mímọ́? Nínú ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn ni a máa ń rí tí àwọn ìgbìmọ̀ nínú ìjọ tó máa ń sọ fún olùṣọ́ àgùntàn wípé ó tó gẹ́ẹ́, ìwàásù wípé kí a máa wàásù lòdì sí ẹ̀ṣẹ̀, kí a máa wàásù lòdì sí àwọn ọ̀ṣọ́ ayé, kí a máa wàásù lòdì sí àwọn ìbàjẹ́ tí ó wà nínú ayé, wípé ó tó. ohun ti an fe ni wi pe sa ma gbadura fun wa sa ma ko wa bi a se le ma ni awon kan aye yi sugbon nipa ti ke a ko ise sile nipa ti ke a ni igbala nipa ti ke a wa ni iwa mimo yen na to iyo lenu to ti fun wa o ti poju nitori be bo ba se fe je oluso agutan fun wa alufa ninu ijo yi ohun ti an fe ni wi pe danu duro ti iwa mimo won yi iwe mimo pada egun si wa lori awon ti o ba yi eyi ti a ti ko sile ti o ba yi pada egun wa lori won o sora ki egun olorun ki o ma ba wa sori re oni nitori a ti ko pe e je mimo nitori ti emi je mimo o ye ki a tun fiye si ohun ti an ka ko so wi pe ki a tele apere awon ti o je mimo awon elomiran bi won ba wa si inu ijo won ma toko si lagbaja won ma toka si elomiran won ma so pe ah o setan en lagbaja to saju mi denu ijo o na o sa je mimo won ma so wi pe arakunrin arabirin ti o ti le nse ojuse ninu ijo ko sa je mimo panomo ko so wi pe ki a je mimo nitori ti awon elomiran je mimo o ni nitori ohun ti o yi pada nitori lati aye baye lati aye raye titi di aye raye ni on fi je mimo nitori pe ko si akoko kan ko si iseju kan ko si ojo kan ti ohun ko fi je mimo oni nitori be ohun ti ohun je baba fun wa ni ohun je apere wa oni nitori emi je mimo ki eyin paapa ki e je mimo ye ki a wo Matthew ori karun ese ikeji dini adota nitori na ki eyin ki o pe bi baba yin ti nbe le orun ti pe eyi ni oro ti Jesu Christi so fun wa awon elomiran won ti gbagbe we pe eyi ni oro Jesu Christi nitori be bi won ba wa ninu ese tabi won ni ailera nipa ti ara tabi o dabi eni we pe iwa won ko ba bibeli mu bi a ba so fun won wi pe arakunrin o gbadura ki obo le ma ba ki o ni ojo ikeyin nigba ti ipe ba dun nigba ti a gba awon ayan fe soke nigba ti a pa awon ayan fe larada o gbadura ki o ba le wa ni iwa mimo ani oto ko seni to pe nitori be bi won ti e pe bi won ti e je mimo olorun mo we pe labe orun ko seni to pe iru eni be yo ya o lenu lojo ikehin o gbo ti Jesus so pe nitori na ki eyin ki o pe bi baba yin ti nbe le orun ti pe nitori be ife olorun ni pe ki eni kokan ninu wa ki a ba le je alabapin iwa olorun alabapin aworan olorun alabapin ise olorun awon oro won ti a ti ka lati nu petero lati nu romo ati lati petero kini petero keji ati lati Matthew oni o nje ki o ye wa wi pe ife inu olorun ni we pe ki a ba le ni aworan olorun fun ara wa o si fun ni awon ileri ti o tobi awon ileri ti o se yebiye ati agbara re ni o fi ti awon ileri won yi leyin we pe bi a ba nfe ni toto bi a ba fe lati gbadura si olorun bi a ba fe lati kepe olorun ohun setan o si lagbara to lati je ki a je mimo lati je ki a de pepe ati lati je ki a ni aworan olorun ninu okan wa ki ise wa iwa wa irin wa ki o ba le wo olorun lorun ki o ba le je ki o ba le wo olorun ki o ba le je wi pe ni igba gbogbo ni ibi kibi ti a ba wa a o le ma gbe igbese aye ti yo ma mu inu olorun dun oro yi bi a ti n wo ninu bibeli ni a o ma wo ilasile olorun tabi ete olorun ife olorun a o si ma wo ikeji agbara olorun lati le mu ete tabi ife inu re lori wa yi lati le mu se ati iketa ipa ti awa ko ki alabapin ti olorun fe ki a je yi ki o ba le je ti wa je ki a wo ife olorun ete olorun ohun ti olorun fe ohun ti olorun fe se ni igbese aye wa ki a ba le je alabapin iwa ati aworan olorun ninu peteru keji ti a ti ka mo tun fe wo lekan si peteru keji ori kini lati ese iketa si ẹsẹ̀ ìkẹrin, bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo, tí ṣe ti iyè, àti ti ìwà bí Ọlọ́run, yẹ kí a dúró níbẹ̀ náà. Ó ní pẹ̀lú agbára Ọlọ́run ni ó ti fún wa ní ohun gbogbo, tí ṣe ti iyè, èyí ni tí ṣe ti iyè ẹni pẹ̀kún, àti tí ṣe ìwà bí Ọlọ́run, bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí kò ní iyè ẹni pẹ̀kún, bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí kò ní iyè nínú Jésù, bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí ìwà ìgbésí ayé rẹ̀, ìrìn rẹ̀ tí kò yí padà, èyí kì í ṣe wípé Ọlọ́run ò tí ṣe ohun tí ó yẹ kí ó ṣe. Ọlọ́run ti ṣe ohun gbogbo tí ó yẹ kí ó ṣe. A sọ fún wa wípé ó ti fún wa lé ohun gbogbo. Nígbà tí ó ti ran Jésù Kristi láti kú lórí igi àgbélébùú, nígbà náà ni ó ti fún wa ní ohun gbogbo tí ó yẹ kí ó fún wa, kí a ba lè jẹ́ alábàápín nínú iyè ayérayé, iyè tí kò ní pẹ̀kún, àti kí a ba lè jẹ́ alábàápín ìwà bí Ọlọ́run. Ó ní nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀, nípa ìmọ̀ ẹni tí ó pè wá, èyí ni a fi rí pé àwọn ẹlòmíràn wọn kò ní ìmọ̀ nípa Jésù. Èyí ni ó fi dàbí ẹni wípé wọ́n wà nínú òkùnkùn, wọn ò mọ̀ bí a ti lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn ò mọ̀ gẹ́gẹ́ bí a ṣe lè di ọmọ Ọlọ́run, wọn ò mọ̀ bí a ṣe lè ní ìdáríjì àti ìwẹ̀nàmọ́. Ó ní nígbà tí a bá ní ìmọ̀ ti ẹni tí ó pè wá, ẹni tí ó pè wá kúrò nínú ayé wá sínú ìjọba Ọlọ́run, gbà tí a bá ní ìmọ̀ ẹni tí ó pè wá kúrò nínú òkùnkùn wá sínú ìmọ́lẹ̀, nígbà tí a bá ní ìmọ̀ ẹni tí ó pè wá kúrò nínú ìbàjẹ́ ayé tí ó pè wá sínú òdodo àlàáfíà Ọlọ́run, nígbà tí a bá ní ìmọ̀ ẹni tí ó pè wá kúrò lábẹ́ ìsìnrú èṣù láti wá sí abẹ́ agbára olùdáǹdè àti olùgbàlà olùṣọ́ àgùntàn wa. Ó ní nígbà tí a bá ní ìmọ̀ yìí ní iyì àìnípẹ̀kún àti ìwà bí Ọlọ́run yóò jẹ́ tiwa. Nítorí bẹ́ẹ̀, nígbà tí a bá dé inú ìjọ, ohun tí ó yẹ kí ó máa jẹ́ ẹ̀dùn ọkàn wa ni láti ní ìmọ̀ bí a ti di àtúnbí, bí a ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, bí a ti di ènìyàn Ọlọ́run, bí a ṣe lè gba Jésù Kristi gbọ́, tí ó jẹ́ wípé a ó kọ orúkọ wa nínú ìwé ìyè. Ìyè ẹni pẹ̀kún yóò sì jẹ́ tiwa, ìwà bí Ọlọ́run yóò sì jẹ́ tiwa. Jẹ́ kí n bí ọ́ jẹ́ oní ìmọ̀ wípé gbogbo ènìyàn ni ó sáà ti ṣẹ̀, tí ó sì ti kùnà ògo Ọlọ́run. Ǹjẹ́ o ní ìmọ̀ wípé kò ṣeé ṣe nínú agbára tìrẹ, nínú agbára tèmi láti bọ́ lọ́wọ́ èṣù àti láti bá ẹ̀ṣẹ̀ jà kí a sì ṣẹ́gun nínú agbára tiwa? Ǹjẹ́ o ti ní ìmọ̀ wípé ikú Jésù Kristi lórí igi àgbélébò nìkan ṣoṣo ló lè gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀? Ǹjẹ́ o ti ní ìmọ̀ wípé oore ọ̀fẹ́ ti ọ̀dọ̀ Ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristi, èyí ni a fi lè ní ìdáríjì, èyí ni a fi lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, èyí ni a fi lè di òmìnira, lè a fi lè di àtúnbí? Ǹjẹ́ o ti ní ìmọ̀ wípé ẹnikẹ́ni tí a bá wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ó ní láti mọ́ ni, ó ní láti mọ́ funfun ju snow lọ? Ìmọ̀ yìí, òun ni ó máa ń fún wa ní ìyè ẹni pẹ̀kún. Nígbà tí a bá gbàdúrà, tí a kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tí a rọ̀ mọ́ Ọlọ́run, tí a sọ fún wípé kí ó jẹ́ kí ohun tí Jésù Kristi wá ṣe lórí igi àgbélébò kí ó lè jẹ́ èrè fún ẹnìkọ̀ọ̀kan wa. Wẹ́sẹ̀ kẹrin, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa, àwọn ìlérí tí ó tóbi, àwọn ìlérí tí ó ṣe iyebíye, àwọn nǹkan wọ̀nyí ni ó fi fún wa wípé kí a ba lè jẹ́ alábàápín nínú ìwà Ọlọ́run. Ṣùgbọ́n ohun tí a máa ń rí nínú àdúrà ọ̀pọ̀lọpọ̀, ohun tí a máa ń rí ní ìlépa ọ̀pọ̀lọpọ̀ ni wípé ìlérí ìwòsàn nìkan ni wọ́n máa ń rọ̀ mọ́. O mọ̀ wípé ènìyàn lè ní ìwòsàn bí kò bá ní ìwà mímọ́, kò lè dé ọ̀run. O mọ̀ nǹkan tí ìwé mímọ́ wí ni, ó ní ẹ máa lè pa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́, láìsí èyí ni kò sí ẹni tí yóò rí Ọlọ́run. Kí ni túmọ̀ èyí? Èyí já sí wípé láìsí ìwà mímọ́, láìsí ìwà mímọ́, láìsí ìwà mímọ́, kò sí ẹni tí yóò lè rí Ọlọ́run. Ènìyàn lè ní gbogbo owó ayé yìí, bí ò bá ní ìwà mímọ́, kò lè rí Ọlọ́run. Ènìyàn lè ní ìwòsàn, ki o si wa fun ojo pipe fun odun popo lai saisan bi ko ba ni iwa mimo ko le ri olorun eniyan le bo kuro lo labe lowo agbara okunkun agbara esu ki o si ma sogo nipa wipe esu le bori ohun ati pe alakara ko si mo bi ko ba ni iwa mimo ko le ri olorun eniyan le so wipe ohun je afadura jagun eni ti o je pe nipa adura ni o fi segun oso o segun aje bi o segun aje ati oso bi o ba ni iwa mimo o le ri olorun elomi a ma so fun a wipe bi o ba gbadura o ma le emi esu jade o ma gbowo de awon alaisan ara won a ma da bi o ba ni gbogbo nkan wonyi lai si iwa mimo o le ri olorun eni a fi so wipe ileri ti o fun wa awon ileri ti o se ye biye awon ileri ti o tobi popo ki se lati ni iwosan nikan ki se lati ni owo nikan sugbon lati ni ohun ti o gaju owo ohun ti o gaju iwosan ohun ti o gaju awon kan aye wonyi lo lati je alabapin iwa olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye ohun ti o se wa laanu ni wo pe ibaje ti a ri ninu aye atun ma ri ninu ijo ibaje ikobirin ijo ti o wa ninu aye nje ko si ninu opolopo ijo loni ibaje wipe ki a ma gba owo eyin ti o wa lowo awon eni aye awon ti o mo olorun nje a ki ri lowo awon ti o wa si ilesin ibaje ilesin ni manko ibaje ki omo kekere ti a omode ti a ran lo si ileiwe omo odun 14 omo odun 15 ki o ma gboyun wa lati ta ki o gbe wa sinu ile ibaje ti a ri ninu aye nje a o ri ninu ijo ibaje pe ki a ma seyun ti o po ninu aye nje o kiri ninu ijo ibaje wipe ke ma poro ibaje o le jija ibaje fayawo ibaje awon kan aye wonyi ibaje isoso aye ibaje wipe ki a ma rin irin kunrin ke a ma je eje kuje ke a ma mu imukumu ti o wa lowo awon ti o wa ninu aye nje ko si lowo awon ti won wa sinu ijo opolopo ijo leni ni ati baje ese ti ba won je ikobirin jo nko ti ba won je a ke a ma yan ale ni ita ke a ma se pasaga ke a ma se awon nkan wonyi ti ko dara nje bi a tin ri ninu aye nje a kirin nu opolopo ijo ke a fi ijo awon mi ijo miran sile laarin wa nko awa ti a wa ninu ijo nibi ti a tin wa so iwa mimo nibi ti a tin je ki o ye wa wipe ani lati je mimo nje iru awon ibaje wonyi nje ati bo lowo won nje iwo ti bo kuro ninu ibaje ti o wa ninu aye eni an so fun wa oni nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ku fe nitori be isise akoko fun wa ni wipe ani lati di atunbi ani lati je wo ise ke ako sile ke a ba le di ti olorun ke a ba le bo lowo ibaje ke a bo kuro ninu ibaje ti o wa ninu aye nipa ife ku fe ke a le so fun olorun we pe a fe bo lowo ise ke awon nkan ije ku je ti awon aye nje imukumu ti awon aye mu irinkunrin ti won rin iborisa ti won lo sinu re owo eyin owo riba ti won gba ati awon nkan miran ti won se ti o je bi ese ki o ma ba si ni aarin wa ke a bo kuro ke a yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ku fe nitori be eni kokan wa ni o ye ki a wo dingi oro olorun ke a ri we pe aje ti olorun nje gba ti olorun da eniyan bawo ni o se da ki se ninu aworan olorun ninu iwa mimo olorun ni o da eniyan ni ibere pepe ni akoko je ki a wo Genesis ke a wo ife olorun ke a wo bi olorun se bere nkan wonyi Genesis ori kini ese ikerindinlogbon olorun si wipe je ki a da eniyan le aworan wa gege bi iri wa je ki a menu duro nbe ife olorun ni wipe ki eniyan ki o ba le jo ohun ni iwa ni iro ni irin ni ise ni ohun gbogbo nitori be nigba ti olorun da adamu ati efa o ni je ki a da eniyan li aworan wa gege bi iri wa
1: DCLM Radio, your spiritual welfare is our concern.

0: ni oruko Jesu Kristi Oluwa wa Olorun alagbara adupe fun awon eri ti a ti gbo adupe fun ise iyanu meri iri ti en se amo we pe bi e ti se fun awon elomiran e o se fun enikokan wa ni asale yi loruko Jesu amo we pe ko si ko se se pelu eyin Olorun nitori be ni a se ni igbagbo igbagbo ti ko gbo ti ko ye wi pe lasale yi e o se ti enikokan wa loruko Jesu gbogbo awon arun ti aye pe ni ko gbogun ni an bebe wi pe ni asale yi bi aba tin daruko Jesu bi aba tin gbekele oruko Jesu bi aba tin gbadura loruko Jesu bi aba tin fi eyin ti eyin Olorun alaye be ni o mu gbogbo won kuro loruko Jesu nje awa bi awon ti igbani bi won ti wa awa bi awon ti o wa lana bi won ti ri ise iyanu won gba awa na wa loni an be yin we pe e o fi owo kan ni kokan wa loruko Jesu gbogbo aisan gbogbo arun ko gbogun gbogbo arun ajogunba gbogbo egun idile gbogbo won ni o mu kuro loruko Jesu bi oro wa yo ti ma lo iwasu an be yin we pe e ran oro na jade yo se ise idande ise itusile ise iwosan ni ara enikokan loruko Jesu eje ki aro ki o fo fayo ki oju apoju ki o la ki awon aditi ki won ki o gboran ki awon alaisan ki won ki o de alara dida sasa agbagbo wo pe e ti se of oju wa ri of eti wa gbo awon ise iyanu ti e o se nitori wi pe agbadura loruko Jesu Kristi Oluwa wa ejoko ninu Jeremiah ori kejele logbon ni Oluwa nbere ibere kan lowo wa sugbon bi o ti nbere be ni o fun ara re ni o tun fun wa ni idahun ninu Jeremiah ori kejele logbon ese iketa di logbon wo emi le Oluwa Olorun gbogbo eran ara ibere ti Olorun bi o lasale yi ni yi we pe o won ka wa ti o soro fun mi bi o ba wo igbesi aye re bi o ba wo wahala to dojuko bi o ba wo aisan ti aye pe ni ko gbogun to wa ni igbesi aye re bi o ba wo oke soro tabi oke tiju ti o wa ni aye re Olorun wa bi o wi pe ni asale yi ohun kan ha wa ti o soro fun mi bi ye ki a wo idahun ti Olorun fun woli Jeremiah ni ese iketa di logun oni a Oluwa Olorun wo iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re oni ko si ohun kohun ti o soro fun o ninu aye mi ko si ohun kohun ti o soro fun Olorun ninu aye re ko si ohun ti o soro fun Olorun ninu ebi re tabi lara awon omo re mo gbagbo wi pe ni asale yi ko si ohun ti yo soro fun Olorun lati se loruko Jesu bi aba mo enikan ti o mo Olorun baba duju duju ti o mo ohun ti Olorun le se ti o mo ohun ti Olorun pinu lati se ti o mo ohun ti Olorun fe se mo gbagbo wi pe Jesu Kristi omo bibi Olorun kan soso o mo Olorun o mo agbara re o mo ti tobi to re oni o wa nso fun wa ninu Matthew ori ikokan de logun ese ikerin de logbon Matthew ori kokan de logun ese ikerin de logbon Jesu so fun wa oni sugbon Jesu wo won o si wi fun won pe eniyan li eyi soro fun eniyan ni eyi soro fun sugbon fun Olorun ohun gbogbo ni sese fun olorun ohun gbogbo ni sese bi o tin wo awon isoro awon aisan ko gbogbo ti o wa ni aye re ni ara re ni asale yi ma fi okan ba oro olorun lo ki o si ma ranti wi pe bi o ti le je pe o soro fun awon eniyan sugbon fun olorun ohun gbogbo ninu aye re yo di sise loruko jesu ninu Marko ori kesan ese iketa lelogun loju kan na baba ese iketa lelogun jesu si we fun pe bi iwo ba le gbagbo ohun gbogbo ni sise fun eni ti o ba gbagbo bi o ba gbagbo ni asale yi o daje we pe ohun gbogbo yo di sise ni igbese aye re loruko jesu nitori wi pe oluwa le wo gbogbo arun ko gbogun gege bi olorun ti le se gbogbo ko sese pelu eniyan ko sese ni oran arun ete namani sugbon namani gba iwosan ati iwenomo lese kese nigbati o te ara re bo inu odo jordani le meje ni igboran si oro olowa ohun ti a o so fun ni asale yi bi o ti le je wi pe ohun to rorun ni bi a ba ti n so fun gege bi elisha bi o ti so fun namani gbo ki o si gba ki o si se lese kese bi o ba ti n fi si oju ise ni o ri wi pe arun to wa lara re aisan ojo pipe to wa lara re yo di ohun igbagbe loruko jesu mi o mo boya o ti ka itan batimio afoju nitori wi pe awon eniyan won ti fi ainireti lu agogo ko sese lori batimio afoju yi sugbon kristi ti ko mo ohun ti a n pe ni ko sese o wo san ni waransesa mo si gbagbo wipe lese kese loju ogan bi a ba ti gbadura ni asale yi ni gbogbo eyi ti satani to ko si o lara to ko si o ninu to ko si olopolo lese kese bi a ba ti n daruko jesu ni won o pora loruko jesu mo kan nipa okunrin alarun egba kan ti ijo city iwo na ti kan nipa re ti esu ti o ti so di edun arinle ti ko se le ran ara re lowo fun odun meje din logoji gbako o ri iran lowo gba iran lowo nla o si ri iwosan awoseha o ri igba lodo jesu christi eni ti n ji oku dide were bi eni ti n ji ni loju orun jesu yi kan na o wa loni agbara re ko si yi pada obirin kan ti oni ti emi ailera to ti de loko to teba fun odun mejedilogun o di eni ti o gba idande laarin iseju aya pelu agbara kristi ti ki kuna ti ko si le kuna laye mo gbagbo we pe kristi pelu agbara nla re o wa nihi lasale yi bi o ti se ti awon wonyi yo se ti re pelu loruko jesu gbogbo wa ni atika ti obirin onisun eje ti o jiya jiya to si na ohun gbogbo ti o ni tan to se we pe kaka ki ewe agbon re ki o de nse lo nle si eni ti esu foju re gbole ninu isun eje fun odun meji lagbako sugbon nigbati o se alabapade jesu o gba iwosan lese kese lati fi idi re mule we pe awotan wa fun gbogbo arun ti awon eniyan n pe ni ko sese okunrin were ara gadara ti awon emi esu legioni ti won roro ti won fi inu re se ibogbe ni awon ara ile ati aladugbo re ti won ti tanu ti won so wipe oran eleyi koja sesese sugbon nigbati jesu de ibe ti kristi so oro ase oro agbara logan ni atu okunrin na sile
1: o ti wa da wa loju gbangba bayi wi pe ni waju olorun ko si aisan tabi arun kankan ti o nje ko sese mo si gba wi pe asale iyanu tire o ti de mo ni ise iyanu tire o de lasale yi loruko Jesu ama sare wo koko meta ti a o gbe yewo ninu iwasu yi bi abati npari lese kese lo dide to gba ise iyanu tire arun a so wo pe o de bo se gbogbo awon nkan to de o nisisiyi won so fun o wi pe o di gbo se a o so di ominira loruko Jesu koko kini awon akanse ise iyanu ti olowa se awon akanse ise iyanu ti olowa se koko keji awotan awon aisan gbogbo ti olowa se awotan awon aisan gbogbo ti olowa se koko keta ategun akaso sinu iwosan ti olowa nse ategun akaso sinu iwosan ti olowa nse ikini awon akanse ise iyanu ti olowa se ninu exodus ori kerinla ese ikokan le logun ati ikeje le logun exodus ori kerinla ese ikokan le logun ati ikeje le logun mose sina owo re si oju okun Oluwa si fi afefe lile ila orun mu okun bi seyin ni gbogbo orun na o si mu okun gbe omi na si pinya awon omo Israeli si lo ninu aarin okun ni ile gbigbe omi si se odi si won li owo otun ati li owo osi ori ohun ti Olorun se nihin nigbati o fi ara re han ti o je wara re wi pe o ni Olorun alagbara ninu aye ti awon bi o ba ni igbagbo to lagbara yo se ohun meriri ni igbesi aye re ohun ara oto ni igbesi aye re loruko Jesu nihi yi ni a ri wi pe o se ohun to je kayefi fun awon ti o ni igbagbo to gbopon opa lasan bi a se ma nso ni ede wa ni Mose na soju okun ti okun yi ti o si pinya opa lasan yi na ti ano si okun popa ti o pin niya agbagbo we pe ki se omi pese pese ti a ro we pe boya ko se nkan kan ni apin niya nitori odo yi je to be ti o je we pe o gba gbogbo ogun farao lo to n telesi ati gbogbo awon ti o n koju ja si awon mo Israeli sibe sibe bi okun yi se jeto ti o si fe ti o si ni ijilile loju agbami re to kiki opa ti ana soju re ni igbagbo ni igboran si ase Oluwa lo pin odo yi niya opa yi na ni a fi lu apata ti omi jade fun oke aimoye eniyan lati mu je ki o yi o wi pe won ko nilo lati lu apata yi nigba oke aimoye ki omi ki o to tu jade fun oke aimoye awon eniyan fifi opa lu apata le kan soso ti to lati ba aini opolopo pade eni o je ki o da wa loju wi pe bi a ba wo iwe mimo ko nilo wi pe a n gba awe ni oke aimoye igba ki isoro wa ki o to tan ko nilo wi pe a n gbadura fun opolopo odun tabi osu tabi ojo ki awon ko se se ninu igbesi aye wa ki won ti o ki o to kase nile ni asale yi bi o ba ti n gbo ti a n gbadura soki àdúrà ṣókí yìí ni yóò lé gbogbo àwọn àrùn, gbogbo àwọn àìsàn, gbogbo wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, yóò lé wọn lọ lórúkọ Jésù. Nínú Matthew orí kẹjọ, Matthew orí kẹjọ ni a ti rí ohun tí ó yani lẹ́nu kà. Bí balógun ọ̀run bí ó ti ń sọ fún Jésù, yẹ kí n kà á sí ọ létí. Nínú Matthew orí kẹjọ láti ẹsẹ ìkarùn ni a rí wàhálà tí ó dojúkọ ilé balógun ọ̀run yìí, ṣùgbọ́n nínú ẹsẹ ìkẹjọ balógun ọ̀run náà dáhùn, ó sì wí pé, Olúwa, èmi kò yẹ tí ìwọ ìbá fi wọ abẹ́ òrùlé mi, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, kìí ṣe ọ̀rọ̀ púpọ̀, sọ́kìkì ọ̀rọ̀ kan, kìí ṣe àdúrà tá ń gbà tá ń lami lójú, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò nílò wípé a ń yíra nílẹ̀ kí Ọlọ́run kí ó tó gbọ́, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò dìgbà tí a bá gbàdúrà títí àfẹ̀mọ́júmọ́ kí Ọlọ́run kí ó tó mú kò ṣeé ṣe ìgbésí ayé wa kí ó tó mú kúrò, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ń sọ fún Olúwa ní àṣálẹ̀ yìí, wípé kìkì ọ̀rọ̀ kan, bí a bá ti ń dárúkọ Jésù, bí a bá ti ń gbàdúrà, bí o bá ti ń gbọ́ àmì tí àwọn ènìyàn Ọlọ́run ń ṣe, bẹ́ẹ̀ ni gbogbo àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, bẹ́ẹ̀ ni wọ́n máa gbàgéré lórúkọ Jésù. Wo ohun tí Jésù wa sọ fún wa nípa ìgbàgbọ́ ọkùnrin yìí. Ó ní ní ẹsẹ̀ ìkẹwàá nígbà tí Jésù gbọ́ ẹnu yà á, ó sì wí fún àwọn tí ó ń tọ̀ lẹ́yìn pé, lóòótọ́ ni mo wí fún yín, èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ọmọ Ísíráélì. Ẹsẹ̀ ìkẹtàlá, Jésù sì wí fún balógun ọ̀run náà pé, máa lọ, bí ìwọ ti gbàgbọ́ bẹ́ẹ̀ ni kí oore fún ọ. Èyí ni Olúwa ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, bí ìwọ ti gbàgbọ́, ṣé o gbàgbọ́ pé afọ́jú yóò ríran, ṣé o gbàgbọ́ wípé adití yóò gbọ́ràn, ṣé o gbàgbọ́ wípé ẹni tó yarọ yóò dìde, yóò rìn, yóò fò, yóò sáré. Ó ní kí o dìde, kí o máa lọ, kí o rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ, bí a ti ń sọ̀rọ̀, kí o máa wo àwọn ohun tí ó wà ní àgọ́ ara rẹ, nítorí wípé òní ni ọjọ́ tirẹ. Mo ní òní ni ọjọ́ tirẹ. Gbogbo àwọn tí a ti kà sílẹ̀ wọ̀nyí tí ó gba iṣẹ́ ìyanu láti ọwọ́ Olúwa, ẹni tí ó ń sọ kò ṣeé ṣe di ṣíṣe, tí ó sì ń wo ìgbà àrùn lọ́fẹ̀ẹ́, òun ló ní oògùn àwòtán fún ohun tí aráyé pè ní àrùn kò gbóògùn. Olúwa yìí kò yí padà, nítorí ó sọ fún wa nínú Málákì orí kẹta ẹsẹ̀ kẹfà, ó ní nítorí èmi ni Olúwa, èmi kò yí padà, èmi ni Olúwa, títí di ọjọ́ òní tí a fi ń sọ̀rọ̀ yìí, Olúwa ò yí padà, agbára ẹ̀ kò kùnà, kò sì ní kùnà láé lórúkọ Jésù. A kà á nípa Jésù wípé Jésù Kristi ọ̀kan náà ni lé àná àti ní òní àti títí láé. Ní kókó kejì ni a ti ń wo àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe, àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe. Mo fẹ́ kí o máa fi ojú ba lọ bí a ó ti máa kà á láti Matthew orí kẹjọ, Matthew orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní, Matthew orí kẹjọ ẹsẹ̀ ìkíní. Nígbàtí ó ti orí òkè sọ̀kalẹ̀, ọ̀pọ̀ ènìyàn ń tọ̀ ọ́ lẹ́yìn, sì wò ó, adẹ́tẹ̀ kan wá, ó tẹríba fún un, ó wí pé, Olúwa, bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí di mímọ́. Adẹ́tẹ̀ yìí, ó sọ wípé, mo mọ̀ wípé o kì í bàátì, agbára rẹ kò kùnà rí, mo sì mọ̀ wípé bí ìwọ bá fẹ́, ìwọ lè mú ẹ̀tẹ̀ mi kúrò, ìwọ lè sọ mí di mímọ́. Jésù sì na ọwọ́ rẹ̀, ó fi bà á, ó wípé, mo fẹ́, ìwọ di mímọ́. Lójú kan náà, mo fẹ́ kí o fàlà sí di lójú kan náà, nítorí wípé lálẹ́ yìí lójú kan náà a mọ àrùn rẹ kúrò, lójú kan náà ojú afọ́jú yóò ríran, lẹ́sẹ̀ kẹsẹ̀ bí a bá ti ń ké pé orúkọ Olúwa lójú kan náà ẹ̀tẹ́ rẹ̀ sì mọ́, èyí ni Olúwa yóò ṣe láṣáálẹ̀ yìí. Ní Matthew orí ogún láti ń kà á nísinsìnyí, Matthew orí ogún láti ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n, Jésù sì dẹsẹ̀ dúró, ó pè wọ́n, ó sì wí pé, kí ni ẹ̀yin ń fẹ́ kí èmi kí ó ṣe fún yín? Wọ́n sì wí fún un pé, Olúwa, kí ojú wa kí ó là. Bẹ́ẹ̀ ni Jésù ṣàánú fún wọn, Jésù yóò ṣàánú fún ọ, yóò mú àìsàn rẹ kúrò, ó sì fi ọwọ́ tán wọn lójú lọ́gán. Bí o bá jẹ́ ẹni tí ó gbọ́ èdè wa dáadáa, ó rí wípé bí a bá ń sọ wípé lójú kan náà, bí a bá ń sọ wípé lọ́gán, bí a bá ń sọ wípé lẹ́sẹ̀kẹsẹ̀, gbogbo rẹ̀ túmọ̀ sí ohun kan náà. Nígbà tí ó sọ wípé lọ́gán, ó ń sọ fún wa wípé lójú kan náà, lẹ́sẹ̀kẹsẹ̀, ojú wọn là, ojú rẹ̀ yóò là. Wọ́n sì tọ́ lẹ́yìn bí Matthew ti ń sọ fún wa wípé iṣẹ́ ìyanu Jésù ó máa ń ṣẹlẹ̀ lójú kan náà. Bẹ́ẹ̀ ni Mark pàápàá ló ń sọ fún wa wípé iṣẹ́ ìyanu Jésù kì í ṣe wípé ká lọ ká bọ̀ ká tó rí. Ní Mark orí kejì, Mark orí kejì, jẹ́ kí n rán ọ létí wípé ẹni tí a ń kà nípa rẹ̀ níhìn-ín, ó jẹ́ ẹni tí ó ní àrùn ẹ̀gbà. Wò ó láti ẹsẹ̀ ìkẹta, wọ́n sì wá sọ́dọ̀ rẹ̀, wọ́n gbé ẹnìkan tí ó ní ẹ̀gbà tọ́ wá, ẹni tí àwọn mẹ́rin gbé. Ṣùgbọ́n kí a wò ó nísinsìnyí ohun tí Ọlọ́run ṣe, ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹwàá, ṣùgbọ́n kí ẹ lè mọ̀ pé ọmọ ènìyàn lé agbára lé ayé láti dáríji ni. Ó wí fún ẹlẹ́gbà náà pé, mo wí fún ọ dìde, gbé àkété rẹ, kí o sì máa lọ ilé rẹ. Ó sì dìde, kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé? Ẹ sọ fún mi kí n gbọ́. Ó ní ó sì dìde lójú kan náà, ó sì gbé àkété náà, ó sì jáde lọ lí ojú gbogbo wọn, tó bẹ́ẹ̀ tí ẹnu fi ya gbogbo wọn. Wọ́n sì yin Ọlọ́run lógo wípé, àwa kò rí irú èyí rí. Èyí ni à ń pè ní iṣẹ́ ìyanu Mary yìí rí, àwa kò rí irú èyí rí. Wo Mark orí keje, Mark orí keje, ohun tí mo fẹ́ kí ó yí ọ ni wípé, nígbà tí Jésù bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìyanu lójú kan náà lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, bí a ti ń gbàdúrà tí a ń ké pe orúkọ rẹ̀, bẹ́ẹ̀ ni yóò máa dábìrà ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Nínú Mark orí keje, Mark orí keje láti ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n, wọ́n sì mú ènìyàn kan wá sọ́dọ̀ rẹ̀ tí etí rẹ̀ di, tí ó sì ń kólòlò, wọ́n sì bẹ̀ẹ́ pé kí ó fi ọwọ́ rẹ̀ lé e, ó sì mú un kúrò láàrin ìjọ ènìyàn lọ sí apá kan, ó sì tẹ ìka rẹ̀ bọ́ lé etí. Nígbà tí ó tutọ́, ó sì fi ọwọ́ tọ́ lé ahọ́n, ó sì gbé ojú sókè wo ọ̀run àti òkẹ́dùn, ó sì wí fún ọ pé, Efata, èyí ni ní ìwọ ṣí. Nínú ẹsẹ̀ ìkarùndínlógójì, kí ni ọ̀rọ̀ tó ṣáájú? Lójú kan náà, etí rẹ̀ sì ṣí, okùn ahọ́n rẹ̀ sì tú, ó sì sọ̀rọ̀ kété. Mo gbàgbọ́ wípé Ọlọ́run fi àwọn nǹkan wọ̀nyí hàn wá kí ó lè dá ọ lójú wípé, lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti ń gbàdúrà, lójú kan náà lọ́gán bí a bá ti ń gbàdúrà, Ọlọ́run yóò fọwọ́ kàn ọ, yóò mú àrùn àìsàn rẹ, yóò mú kúrò lórúkọ Jésù. Yẹ kí a wo Luke orí ìkẹjọ, Luke orí kẹjọ láti ẹsẹ̀ ìkẹtàlélógójì, Luke orí kẹjọ ẹsẹ̀ ìkẹtàlélógójì, obìnrin kan tí ó sì ní ìsun ẹ̀jẹ̀ láti ìgbà ọdún méjìlá, tí ó ti ná ohun gbogbo tí ó ní fún àwọn oníṣègùn, bẹ́ẹ̀ ni a kò lè mú un lára dá láti ọ̀dọ̀ ẹnìkan wá. Ó wá lẹ́yìn rẹ̀, ó sì fi ọwọ́ tọ́ ìṣẹ́tí aṣọ rẹ̀ lọ́gán lójú ẹsẹ̀, lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà lọ́gán ni ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ. Mo gbàgbọ́ wípé bí a ti ń ka nǹkan wọ̀nyí, ìwọ náà mọ̀ wípé Ọlọ́run yóò ṣe fún ọ. Agbára Ọlọ́run yóò lé àwọn àìsàn wọ̀nyí jáde kúrò ní ìgbésí ayé rẹ, kúrò ní àgọ́ ara rẹ, lọ́gán lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀, bí a bá ti ń gbàdúrà láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nínú Lúkù orí kẹtàlá láti ẹsẹ̀ ìkọkànlá, Lúkù orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlá, bí a ti ń kà nípa ọkùnrin, bẹ́ẹ̀ni à ń kà nípa obìnrin, wípé lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán tí agbára Ọlọ́run tí ó kọlu ìgbésí ayé wọn, bẹ́ẹ̀ni wọ́n gba ìmúláradá àti ìdáǹdè. Lúkù orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlá, sì kíyèsí obìnrin kan wà níbẹ̀ tí ó ní ẹ̀mí àìlera láti ọdún 18 wá, ẹni tí ó tẹ̀ tán, tí kò lè gbé ara rẹ̀ sókè bí ó ti wò kí ó ṣe. Nígbàtí Jésù rí i, ó pè é sí ọ̀dọ̀, ó sì wí fún un pé obìnrin yìí, àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. Obìnrin yìí, bó bá wà ńbẹ̀ láṣáálẹ̀ yìí, àtú ọ sílẹ̀. Ìwọ ọkùnrin yìí tí ayé ti dè lókun àìfojúrí, ó sọ wípé ọkùnrin yìí, àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. Bó jẹ́ wípé ọmọdé ni ọ́, láti inú oyún láti dè ọ́, gbàtà àti bí ọ ò lè rìn, ó ń sọ fún ọ wípé ọmọdé yìí láṣáálẹ̀ yìí, àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ. Ó sì fi ọwọ́ rẹ̀ lé ní ẹsẹ̀ kẹtàlá, ó sì fi ọwọ́ rẹ̀ lé. Kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé? Ẹ pè é sókè. Lójú kan náà a sì sọ ọ́ di títọ́, ó sì yin Ọlọ́run lógo. Ìwọ náà ó yin Ọlọ́run lógo láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nínú Jọ́hánù nísinsìnyí láti ń ka o, Jọ́hánù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ àti ìkẹsàn, a ń kà nípa ọkùnrin tó jẹ́ wípé láti ọdún 18 ló ti wà nínú àìlera, tó jẹ́ wípé kò lénìyàn kò lára, kò sì ní nkankan. Ṣùgbọ́n nígbà tí Jésù débẹ̀, a rí ohun tí Olúwa ṣe. Ní ẹsẹ̀ ìkẹjọ, Jésù wí fún un pé dìde, gbé àkété rẹ, kí o sì máa rìn. Kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé ní ẹsẹ̀ ìkẹsàn? Ó ní lọ́gán, jẹ́ kí ó yé ọ wípé bí Matthew bó ṣe ń ṣe àkọsílẹ̀ rẹ̀, bí Matthew ṣe ń kọ, bẹ́ẹ̀ ni Mark ń kọ, bẹ́ẹ̀ ni Luke ń sọ fún wa, bẹ́ẹ̀ ni Johannes sọ fún wa, wípé gbogbo àwọn wọ̀nyí tí Olúwa fi ọwọ́ kàn, lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà, ó ní lọ́gán a sì mú ọkùnrin náà láradá, ó sì gbé àkété rẹ̀, ó sì rìn. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi, ọjọ́ ayọ̀, ọjọ́ ìmúláradá, ọjọ́ ìbùkún, ọjọ́ tìrẹ ti dé lónìí lórúkọ Jésù. A ò ní fi àkókò ṣòfò rárá. Mo fẹ́ wo kókó kẹta nísinsìnyí, nítorí wípé mo gbàgbọ́ pé o ti múra sílẹ̀. Mo ní o múra sílẹ̀. A fẹ́ wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Nínú Marko orí karùn-ún ni a ti ń wo àpẹẹrẹ obìnrin onísun ẹ̀jẹ̀ ọdún 12, nítorí wípé ó ní àwọn ìgbésẹ̀ kan tí obìnrin yìí gbé, tí ó jẹ́ kí ìwòsàn ńláńlá kí ó jẹ́ tirẹ̀. Nínú Marko orí karùn-ún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n, obìnrin kan tí ó ti ní ìsun ẹ̀jẹ̀ ní ọdún 12, ẹni tí ojú rẹ̀ sì ti rí ohun púpọ̀ lọ́dọ̀ àwọn oníṣègùn. Bí ó bá ń sọ fún wa wípé oníṣègùn, ó ń sọ nípa àwọn ajagilégbòsoògùn, àwọn tí a ń pè ní babaláwo. Ó ní ṣùgbọ́n tí ó sì ti ná ohun gbogbo tí ó ní tán, tí kò sì sàn rárá, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó ń pọ̀ síwájú. Nígbàtí ó gbúro Jésù, ìjọ tí gbúro Jésù, ẹni tí ó ń ṣe àwòtán gbogbo àrùn, ǹjẹ́ ó tí gbúro ẹni tí ó ṣeéṣe kí ó mú àwọn òkè, àwọn wàhálà, àwọn àìsàn, àwọn ègún tó wà ní ìgbésí ayé rẹ, kí ó mú kúrò láṣáálẹ̀ yìí? Ṣo ti gbúro ẹ̀? mo ni so ti gburo e oni nigba ti o gburo Jesu

ìkẹrìnlélọ́gbọ̀n, ó sì wí fún ọ pé obìnrin ìgbàgbọ́ rẹ mú ọ lárada. Ìwọ tí o wà níhìn láṣáálẹ̀ yìí, obìnrin ìgbàgbọ́ rẹ mú ọ lárada. Ọkùnrin ìgbàgbọ́ rẹ mú ọ lárada. Ọmọdé ìgbàgbọ́ rẹ mú ọ lárada. Ó ní máa lọ lé àlàáfíà, kí ìwọ kí ó sì sàn nínú àrùn rẹ. Bí a ti ń wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe, ohun méje ni mo fẹ́ kí ó yọ. Ìkíní, ó gbọ́ nípa Jésù. Ó gbọ́ nípa Jésù, nítorí àsọ wípé nígbà tí ó gbúro Jésù, ó wá sẹ́yìn rẹ̀ láàrin ọ̀pọ̀ àwọn ènìyàn, ó fọwọ́ kan aṣọ rẹ̀, ó gba ìròyìn tí ó gbọ́, ó gbà á gbọ́. Ìwọ náà tí o sì ti gbọ́ ìròyìn ayọ̀ tí a sọ fún ọ, ohun tí Ọlọ́run ṣe lálẹ́ àná, bí o ti ń gbọ́ ìròyìn Jésù láṣáálẹ̀ yìí, mo gbàgbọ́ wípé o ti mọ̀ nísinsìnyí wípé gbogbo kò ṣeéṣe nínú ayé rẹ. Jésù, a sọ̀rọ̀ rẹ dayọ̀ lórúkọ Jésù. Ìkejì, ó pinnu láti tọ Jésù wá fún ìwòsàn rẹ̀. Ó ní nígbà tí ó gbúro Jésù, ó wá láàrin ọ̀pọ̀ ènìyàn, ó fọwọ́ kan aṣọ rẹ̀, ó pinnu. Ó ní láṣáálẹ̀ yìí, lónìí ni wọ́n rí ìwòsàn tèmi gbà, nítorí ó pinnu láti kọ àwọn oníṣègùn ayé sílẹ̀. Ó tọ Jésù wá, kò gba ọ̀pọ̀ èrò láti jẹ́ ìdíwọ́ fún òun. Ìkẹta, obìnrin náà kò fi ààyè sílẹ̀ fún ìkùnà tàbí ìjákulẹ̀. Ó pinnu pé àkókò tó, ó gbẹ́kẹ̀lé Olúwa tí kì í jánikulẹ̀. Ó sì sọ wípé òun ó gba iṣẹ́ ìyanu bí ìwọ náà bá wá ní àṣálẹ̀ yìí. Bí o bá gbàgbọ́ láì ṣiyèméjì, mo gbàgbọ́ wípé àkókò ìpọ́njú, àkókò àìsàn ó ti dópin ná. Ìkẹrin, ó pinnu àkókò ìwòsàn rẹ̀. Ó ní bí mo bá ti fi ọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀, ara mi yóò dá. Ó pinnu àkókò tí ìwòsàn yìí yóò jẹ́ tirẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ló ń sún ọjọ́ ìwòsàn wọn síwájú, tí wọ́n sọ wípé bóyá ní ìpàdé mìíràn, ṣùgbọ́n obìnrin yìí wípé nísinsìnyí ni àkókò iṣẹ́ ìyanu tèmi. Nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀? Mo ní nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀? Ìkarùn-ún, ó gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láì gba àìgbàgbọ́ kankan lálejò nínú ọkàn rẹ̀. Ó ní èṣù ó tó gẹ́, ẹ̀mí èṣù ó tó gẹ́, ìsun ẹ̀jẹ̀ ó tó gẹ́, iye méjì ìránṣẹ́ èṣù ó tó gẹ́. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ló ń sọ láṣáálẹ̀ yìí wípé gbogbo àrùn kò gbóògùn, gbogbo àrùn àrùmọléegun, gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀, gbogbo nǹkan tó ń jẹmí nínú, ó tó gẹ́. Ìwòsàn dé láṣáálẹ̀ yìí, yóò sì dé lórúkọ Jésù. Ìkẹfà, ó fi ọwọ́ kan aṣọ Jésù. Kété tí ó sì ti fi ọwọ́ kan aṣọ Jésù, ni agbára Olúwa ni ó fọwọ́ kàn án. Mo gbàgbọ́ wípé bí o bá ti ń dìde lórí ẹsẹ̀ rẹ, bí o bá ti ń sọ fún Ọlọ́run wípé mo dé, àkókò tèmi tó, bẹ́ẹ̀ ni Ọlọ́run fúnra rẹ̀ ni yóò fọwọ́ kàn ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán lórúkọ Jésù. Ìkeje ni wípé ó gba iṣẹ́ ìyanu. Ó gba iṣẹ́ ìyanu. Èmi ò rí tèmi gbà lórúkọ Jésù. Ó rí ìwòsàn fún àrùn kògbóògùn. Ìgbàgbọ́ ààyè tó dájú gba iṣẹ́ ìyanu ààyè tó sì dájú pẹ̀lú. Èyí ni Jésù fi sọ fún un wípé ọmọbìnrin ìgbàgbọ́ rẹ mú ọ láradá. Mo fẹ́ kí o dìde lórí ẹsẹ̀ rẹ, nítorí wípé Jésù sọ fún ọ nísinsìnyí, ọmọbìnrin, ọmọkùnrin, bàbá, ìyá, ọmọdé, ìgbàgbọ́ rẹ mú ọ láradá. Kí o mọ̀ wípé lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà, lọ́gán, bí o bá ti ń gbọ́ tí àwọn ènìyàn Ọlọ́run ṣe àmì, bẹ́ẹ̀ ni ìwòsàn tirẹ, bẹ́ẹ̀ ni ìdásílẹ̀ tirẹ, bẹ́ẹ̀ ni ìdáǹde tirẹ, bẹ́ẹ̀ ni yóò máa tẹ̀ ọ́ lọ́wọ́. Iṣẹ́ ìyanu ti dé. Agbára Ọlọ́run wà níhìn-ín tí ó mú ọ láradá, nítorí ìwòsàn wà fún gbogbo àrùn kògbóògùn. Ìwòsàn wà fún gbogbo àrùn kògbóògùn. Bí o bá jẹ́ képe Olúwa, bí o bá jẹ́ képe Olúwa, yóò mú ọ láradá, yóò mú àrùn rẹ kúrò, yóò mú àìsàn rẹ kúrò. Ìbàjẹ́ ìfọ́jú tàbí ìyarọ tàbí ìdítí tàbí ọgbẹ́ inú tàbí egun ìdílé tàbí egun àjogúnbá ní ìgbésí ayé.

bí o bá ti ń kéto Olúwa, bí o bá ti ń gba Ọlọ́run gbọ́, bí o bá ti ń sọ wípé àkókò tèmi tó, bẹ́ẹ̀ ni iṣẹ́ ìyanu yóò máa kàn ọ́ lára, yóò máa tẹ̀ ọ́ lọ́wọ́. Àkókò tó láti gba iṣẹ́ ìyanu, àkókò tó láti rí ìwòsàn, àkókò tó kí a tu ọsílẹ̀, àkókò tó fún afọ́jú láti ríran, àkókò tó fún ẹni tó yarọ láti dìde kí ó rìn, àkókò tó fún àwọn tó ń síwí láti gba ìtúsílẹ̀, láti gba ìwòsàn, àkókò tó fún àwọn ẹ̀mí wárápá, àwọn ẹ̀mí ìsinwí láti gba gere kí wọn kí ó sájáde ní ìgbésí ayé rẹ. Àkókò tó fún oyin ọjọ́ pípẹ́ láti wálẹ̀, àkókò tó fún ìjù tí ó wà nínú ikùn rẹ láti pòórá, àkókò tó fún iṣẹ́ ìyanu láti tẹ̀ ọ́ lọ́wọ́, àkókò tó láti rí ohun tí ó ti sọnù láti rí gbà padà, àkókò tó fún àwọn àgàn láti bímọ. Iṣẹ́ ìyanu ti dé, agbára Ọlọ́run wà nítòsí rẹ. Bí o ti ń ké pé o ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà lọ́gán yóò ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé rẹ. Iṣẹ́ ìyanu ti dé, agbára Ọlọ́run wà níhìn-ín láti tu ọ sílẹ̀, láti mọ́ ọ láradá, láti mú òkè ìṣòro inú ayé rẹ, láti mú kúrò. Sọ fún èṣù wípé ó tó gẹ́ẹ́, sọ fún ayé wípé ó tó gẹ́ẹ́, sọ fún ohun tí ó pọn lójú wípé ó tó gẹ́ẹ́. Ọjọ́ ìdáǹdè, ọjọ́ ìwòsàn, ọjọ́ ìtúnisílẹ̀, ọjọ́ iṣẹ́ ìyanu ti dé fún olúkúlùkù wa.

0: Bàbá yìí ráyé, ẹni tí ó fẹ́ wa, tí ó mọ̀ wá, nínú òṣè àti ẹ̀ṣẹ̀ tí a wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ó ṣe àríkú wa jọjọ, tí ó sì ràn Jésù Kristì, ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, kí a má bàa ṣègbé, ṣùgbọ́n kí a lè ní ìyè àìní pẹ̀lú, a dúpẹ́ lọ́wọ́ rẹ. Wípé àwa ni ó ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́, láti rí ohun tí à ń rí,
1: ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀. Orí ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́, a dúpẹ́ fún Bíbélì, ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tó àti bí ó ti yẹ. A dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn, kí a má ba ṣìnà, kí a má ba ṣègbé. Gba pé àti yìn wá ní orúkọ Jésù. Àtúndé láṣàálẹ̀ yìí, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́, wá kọ́ wa, wá tọ́ wa, wá ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ ọ́ wípé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú, agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa, fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa, àmí. À ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ̀ yìí lórí ìríran fún àwọn afọ́jú. Ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan, ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́, nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye òye wọn, tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀. Àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu, tí ó sì ṣe wá ní kàyéfì ni wípé bí ẹni yìí ti dé àárín wọn, ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀, tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀, ni àgbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Násárẹ́tì, níbi tí àgbétọ́ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, orí ibi tí àgbé kọ ọ́ pé, ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìn rere fún àwọn òtòṣì, ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́ àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn ìtúnríran fún àwọn afọ́jú àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà. Ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, olùdámọ̀ràn, ọmọ aládé, àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ̀lẹ̀ ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ni ó sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu, nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowó òde, ó dájú wípé wọ́n á mọ jì sínú ikòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì sọ fún wọn wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ikòtò tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, ò ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ ìkẹjọ, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì, òkan ẹ̀rin ẹ̀fà, 146, ẹsẹ̀ ìkẹjọ, Olúwa ṣí ojú àwọn afọ́jú, Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí bá dìde, Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ṣe. Ó máa ń ṣí ojú àwọn afọ́jú. Ní Aísáyà, orí 42, 42, ní wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń sọ fún wa gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ tí ó ń fi agbára Ọlọ́run hàn. Ní Aísáyà, orí 42, ẹsẹ̀ ìkẹfà sí ìkẹjọ, Èmi Olúwa lé ó ti pè ọ́ nínú òdodo, Èmi ó sì di ọwọ́ rẹ mú, Èmi ó sì pa ọ mọ́, Èmi ó sì fi ọ ṣe májẹ̀mú àwọn ènìyàn, ìmọ́lẹ̀ àwọn kèfèrí, láti la ojú àwọn afọ́jú. Láti mú àwọn òǹdè kúrò nínú túbú àti àwọn tí ó jókòó lé òkùnkùn kúrò ní ilé túbú, Èmi lé Olúwa. Èyí lé orúkọ mi, ogó mi lé Èmi kì yóò fi fún ẹlòmíràn, bẹ́ẹ̀ ni Èmi kì yóò fi ìyìn mi fún èrè gbígbẹ́. Ẹsẹ̀ 16, orí yìí kan náà, Emi o si mu awon afoju ba ona ti won ko mo wa. Emi o to won ninu ipa ti won ko ti mo. Emi o so okunkun di imole ni iwaju won. Ati ohun wiwo de titọ. Nkan won yi le emi o se fun won. Emi ki o se ko won sile. Li awon ese ti mo ti ka fun o ninu majemo titun ati majemo lai lai ninu oro Olorun ti o ye ti o si lagbara ti ki toni je oro Olorun ti ki ye awon wonyi ni ati ri ileri pupo wi pe emi Olorun wa ni ara Jesu Kristi ni ilopo ti o rekoja ti Abrahamu ti o rekoja ti Mose ti o rekoja ti Joshua, ti o rekoja ti Elijah, ti o rekoja ti Elisha, emi Olorun ti o wa ni ara Jesu Kristi, ti o rekoja ti Davidi, ti o rekoja ti woli kankan, ti a ti ri ninu aye ri, ti o rekoja ti iranse Olorun, ti o wa yala ni majemu lailai, tabi ni majemu titun, emi Oluwa ti o si wa lara Jesu yi lo je ki o so fun wa wipe oun yo fi iriran fun awon afoju somo ki a to mo we pe bawo ni a se le gba eran wo ni owo Jesu bi a ba foju ki o le la oju wa o ye ki a mo awon wo ni bibeli npe ni afoju nitori o se se nigba ti o gbo we pe a fe so lori iriran fun awon afoju o se se ki o dide ki o gbe bibeli re ki o ma lo si ile wi pe igba ti won ba fe so eyi to kan mi ma pada wa nitori pe oju mi o fo mi o te ti igbe gaga si oju ri ko si bo se le jina to bi n ba wo e lo kan ma mo pe lagbaja lo n bo yen awon eyan ti e ma so wi pe o dabi eni pe oju merin ni mo fi se oju meji nitori be bi a ba fe soro lori wi pe iriran fun awon afoju o sese ki o so wi pe eyi ni okan mi o si kan o bo ba gbo wi pe Jesu n se nkan kan o ye ki o ye ara re wo wi pe nje ohun ti Jesu n se yi ti o n fi iriran fun awon afoju nje mi o fe ni ipin nibe mo si gbagbo wipe onikaluko wa ni o fe ni ipin ninu ore Jesu ati ibukun ti Jesu Kristi mo wa sugbon je ki o ye wipe Jesu ni o ma nfi iriran fun awon afoju sugbon mo nbere ibere wipe awon wo ni Olorun ka si afoju awon wo ni iwe mimo kan mo won leti wipe afoju ni o sa lo si odo Jesu ki Jesu ki o ba le fun o ni iriran ni ori Isaia ti mo nka fun o ni ori ikeji le ni ogoji lati ese ikeji din ni ogun o wi pe gbo eyin aditi ke si wo eyin afoju ke eyin ki o le ri tani afoju bo gbagbo wi pe ibere yi ni o wa le okan re be a tin kigbe ti an kilo ti an kera la ti an so wi pe Jesu Kristi ma nfi iriran fun awon afoju o nbi mi lere wi pe ta ni afoju gbo idahun ti Olorun fun o ni ese kokandini ogun ta ni afoju bi ko se iranse mi tabi aditi bi iko ti mo ti ran ta ni afoju bi eni pipe ti o si foju bi iranse Oluwa o so fun o iye ki o mi o to o so fun o wi pe oni tani afoju bi iranse mi oni awon ti mo ran nise awon ti mo gbe oro Olorun le lowo awon ti mo fi oro igbala ki won ma kede re ti mo so fun oni ko si afoju bi ti won awon mo lefi awon eya juda awon ti Olorun gbedide ni ile Israeli wi pe ki won je alore ati ajihirere fun awon egbe won toku ni olorun wa nke si won o ni egbo eyin aditi won ba wo fefefe won so pe tani olorun ba soro o leyin ni o ni eri eyin afoju won ni tani olorun pe ni afoju o ni eyin iranse mi ni awon ni wasu awon ti won gbe bibeli awon ti won gbadura awon ti won se ise esi o ni awon ni o npe ni afoju o ni tani aditi bi iko ti mo ran tani afoju bi eni pipe eni to so wipe ona mi mo okan mi si mo gara mo ti le pe papa bi olorun ba nbere wipe awon ni won pe ninu awon wo ni won pe ninu ise esin mo je kan olorun wa so wipe iwo to je kan ninu awon ti won pe ni ise esin iwo to mo bi ati kasamu iwo ti o si mo bi ati ko awon elomiran le oro olorun iwo ti o pe ninu ori kiko iwo ti o pe ninu ise ajirere iwo ti o pe ninu ise esin o ni iwo ni afoju ti mo fe ki jesu ki o la loju bi o ba je be o je wipe mo ni lati joko mo si ni lati gbo mo si ni lati pe jesu ki o wa si igbese aye mi wipe oju mi fo mo si fe ki jesu ki o la wese ogun ni riri nkan popo sugbon iwo ko kiyesi o ri nkan popo awon iranse oluwa ri nkan popo sugbon won ko kiyesi nitori be ni o fin pe won ni afoju ni sise eti sugbon ohun ko gbo ninu iwe woli esa yi kan na ni ori ikerin din ni ogota 56 lo nso fun wa ni ese ikewa mo si gbagbo wipe ko se eni ti o fe ba olorun jiyan abi o wa kin to ka ese yi mo fe ki o wo jamba ati ese ti o nse awon ti won ba olorun jiyan awon ti olorun so wipe afoju e wa kin layin ni oju ti won jiyan wipe o nda o emi ko mi o kin se afoju emi ti mo nse ise esin emi ti o je pe lati keke lati sami fun mi emi to je pe lati kekere iyawo ti mo gbe papa arede lagbera wa ti won fun ani oruka ninu ile esin emi le npe lafoju emi ni mo npe opa fun alufa wa ni akoko ikore o ni ojuse ti mo nse gbo o awon ti won ba olorun jiyan ni Isaiah ori ikarun din ni adota 45 ese ikesan Isaiah ori ikarun din ni adota ese ikesan egbe ni fun eni ti n ba eleda re ja apadi ninu awon apadi ile amo yo ha wi fun eni ti o mo pe kini iwo nse tabi ise re pe ohun ko le owo o nso fun a wi pe egbe egun idajo wa lori eni ti n ba eleda re ja eni ti n jiyan eni ti olorun pe ni afoju pe ki o wa gba irina to n jiyan to so pe rara o emi ko olorun fi eti e se ti e mo riran to se ari eni ti o riran to ti o fe iriran lodo jesu so wa nbi rara o biru eni be ba wa o pada lo le nitori wipe olorun oni ko ni ba eni kankan se ti olorun ba n to si ona wipe afoju ni to ni rara to ni o riran eyi ni o se awon farisi wo ni johanu ori kesan mo se n pada bo ni aisaya ori ikerin din ni ogota sugbon wo johanu ninu majemu titun johanu ori kesan lati ese ikokan din ni ogoji jesu wi pe nitori idajo ni mo se wa si aye yi ki awon ti ko riran le riran ati ki awon ti o riran le di afoju ninu awon farisi ti o wa lodo re gbo nkan won yi won si wi fun pe awa pelu foju bi jesu wi fun won pe iba se pe eyin foju ẹyin kì bá ti lé ẹṣẹ ìbáṣepẹ ẹgbà wípé ẹfọjú ẹbá ti jẹwọ ẹṣẹ yín kíákíá kí a sì gba ọkàn yín là ẹṣẹ yín ìbá ti di píparẹ ẹyin kì bá ti lé ẹṣẹ ìbáṣepẹ ẹyin fọjú ṣùgbọn nísinsin ẹyin wípé àwa ríran nítorí náà ẹṣẹ yín wà síbẹ bí a bá ń jiyàn bí a bá ń sọ wípé a jẹ ẹni tí ó ríran nígbà tí a jẹ afọjú ó sọ wípé ìbàjẹ àti ìdájọ àti ẹ̀ṣẹ̀ wa yóò wà síbẹ̀ ṣùgbọ́n bí ọlọ́run ti ń pe afọ́jú tó ń kíre pé mo wà ń bí o ṣàánú fún mi làmí lójú jẹ́ kí n ríran irú ẹni bẹ́ẹ̀ ló máa ń gbà ánú mo sì gbàgbọ́ wípé ẹnikẹ́ni tó wà ń bí láṣálẹ̀ yìí bí ò bá fi nǹkan kan bo ara ẹ̀ mọ́lẹ̀ tí ò bá fi ẹ̀tẹ̀ sílẹ̀ kí ó máa pa làpálàpá bí ò bá wá wí àwa wí àti àwíjàre bí o bá sọ wípé òun jẹ aríran nígbà tí ó jẹ afọ́jú bí ó bá jẹ gba ara rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ti gbà á bí ó bá pe ara rẹ̀ ní orúkọ tí ọlọ́run pe òun mo gbà wípé àánú wà ní àṣálẹ́ yìí oore ọ̀fẹ́ sì wà pẹ̀lú wo Isaiah orí 64 láti dáhùn ìbéèrè tí a béèrè ní ìṣáájú wípé ta ni afọ́jú ẹsẹ̀ ìkẹwàá Isaiah orí 64 ẹsẹ̀ ìkẹwàá afọ́jú lé àwọn alóore rẹ̀ òpè ní gbogbo wọn òdì ajá ni wọn tí kò lè gbó wọn a máa sùn wọn ń dùbúlẹ̀ wọn ń fẹ́ máa tò gbé àwọn alóore àwọn oníwàásù là ń pè bẹ́ẹ̀.

tí ó wo ìkóbìnrin jọ wọn, tí ó wo bí wọ́n ṣe ń bímọ, bí wọ́n ṣe ń tọ́mọ, ó wà ní afọ́júlẹ̀ àwọn alóore rẹ̀. Ó sì ń sọ wípé òpè níwọ̀n. Nǹkan tó sì ṣe wá láàánú ni wípé àwa tí a ń fẹ́ ìtọ́sọ́nà, ó ṣe wá láàánú wípé àwọn afọ́jú ni à ń tẹ̀lé. Jésù sì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí afọ́jú bá fi ọ̀nà han afọ́jú, àwọn méjèèjì wọ́n ṣe kí ni? Wọ́n já sínú kòtò, wọ́n á ṣègbé. Ìgbà lọ sí fún afọ́jú tí afọ́jú ń fi ọ̀nà hàn. Wí fún mi, ẹni tó ń ṣépè, tó ń kọ ẹbọn ṣe ń gbàdúrà. Ẹni tí ilé ẹ ò tòrò, tó ń sọ fún ọ, ẹbí lè tiẹ̀ ṣe lè tòrò. Ẹni tó ń mu ọtí àmuyíra, tó sì ń sọ fún ọ, ọ̀nà tó fi lè kó ara rẹ ní ìjánu. Ẹni tó ṣìnà, tó sì ń sọ fún ọ wípé, bó o bá fẹ́ mọ ọ̀nà láti lọ sí ọ̀run rere, ó yá máa bọ̀ jẹ́ kí n fi ọ̀nà hàn, ó sì ń ṣìnà. Ẹni tí ó ń tọ̀ sára, tí ó mọ àmúyíra, tí ìgò ló jẹ́ olúwa ẹ̀, sìgá, ewé tí wọ́n ń já nínú igbó, òun ló ń tẹ̀lé káàkiri, ló ń fi ìkanràn kan tó sọ pé òun ṣògo, èyí ní sì wọ́n lòun fẹ́ kọ ẹbọn ṣe ń gbàdúrà. Ó lòun fẹ́ kọ ẹbí lè tiẹ̀ bá ṣe tòrò, ó lòun fẹ́ kọ ẹbí wàá ṣe lè kápá àwọn ọmọ tiẹ̀. Àwọn alóore tọ́lọ́run sọ nípa wọn nìyẹn. Ó wá ń sọ wípé afọ́jú lé àwọn alóore rẹ̀. Mo sọ pé ohun tó ṣe wá láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ lọ sí ìjọba Ọlọ́run ni wọ́n lọ ń bá àwọn wọ̀nyí pé kí wọ́n kí ó tọ́ wọn sí ọ̀nà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ìgbàgbọ́ ayébáyé yìí, ọ̀nà tòótọ́ láti lọ sí ìjọba ọ̀run àti béèyàn ṣe bá Jésù pàdé tó ní ìgbàlà tó ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, mo dúpẹ́ wípé mo ṣe alárìnbá pàdé ẹ̀, mo sì kó ẹ kú oríire. Ìwọ tó wá, tó sọ pé o fẹ́ mọ̀nà, ìwọ tó gbà wípé afọ́jú ni ọ́, ó yẹ kó ṣe wá ní kàyéfì ẹlòmíràn tí ò bá mọ̀ pé òun jẹ́ afọ́jú ńgbà tó wá síbí ní àṣálẹ̀ yìí, tí àwọn tí wọ́n pè ní ọmọ kéékèèké, ọmọ àná, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹbí wọ́n ṣe ń gbéyàwó, o sì ti bí wọn, o ti bírú wọn dànù, tó tiẹ̀ ti sọ wọ́n sómi. Irú àwọn wọ̀nyí tí wọ́n ń kọ èlò ti lọ bá dókítà, tí wọ́n ti fàyọ, tí wọ́n ti jùnù, tó tiẹ̀ rí wọn mọ́. Àwọn wọ̀nyí kéékèèké ni wọ́n wá dúró síwájú ẹ̀ tán sọ wípé ká máa mú sùúrù, ká tó gbéyàwó, ká máa gbàdúrà, ká jẹ́ kí Ọlọ́run kí ó tọ́ wa. Bí a bá fẹ́ fi àwọn ọmọ wa fún ọkọ, a fẹ́ fi wọ́n fún aya, tàbí ohunkóhun tí a fẹ́ lọ ṣe ìdáná, ó yẹ kí a jẹ́ kí Ọlọ́run kí ó tọ́ wa. Kí a máa fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́. Kí a má sì fẹ́ ẹni tí ó ti kọ ọkọ rẹ̀ tàbí aya rẹ̀ tí ó ti kọ̀ ọ́ sílẹ̀. Bí ó bá jẹ́ pé o gbà pé afọ́jú ni ọ́ ò ní jókòó, wà á sọ pé èwo ni èyí tó dé bá mi yìí, àbùkù ńlá gbáà. Wo ọmọdé yìí tó ń yọwọ́ sèmi àgbàlagbà wípé bàbá ẹ ka ìwé yìí fún wa, ó máa ṣe o. Bí ò bá jẹ́ ìgbàgbọ́ yìí náà, ẹ kò burú ṣá. Bó o bá gbà pé o jáfọ́jú ò ní jókòó bẹ́ẹ̀, àbí ó ṣeé ṣe láti jókòó bẹ́ẹ̀. Irú àwọn èèyàn tí wọ́n rò pé wọ́n lajú pé àwọn ò tún ní ìtọ́sọ́nà kankan mọ́, bọ́n bá dé tán rí irú àwa kéékèèké wọ̀nyí tí à ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n mú fìlà wọn ni wọ́n á sì lọ sílé wọn pé mi ò mọ̀ pé ẹgbẹ́ àwọn ọmọ kékeré ló wà níbẹ̀, àwọn ẹgbẹ́ ọmọ mi. Wọ́n ní kí n jókòó, ká máa pàtẹ́, ká máa dìde, ká máa kọrin, ká máa ṣí bíbélì, ó mà ṣe o. Ṣùgbọ́n pé ìwọ tí Ọlọ́run ṣe lóríire tó jẹ́ kó ní ìrẹ̀lẹ̀, ó jẹ́ kó fẹ́ gba ti ìjọba Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé gbédigbédi tó máa ń gbé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kì í jẹ́ kí wọn kí ó fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run, kò jẹ́ kó bà lé ọ. Èyí tó máa ń jẹ́ kán sá káàkiri tí wọn ò ní mọ̀nà ìjọba Ọlọ́run, ó jẹ́ kí orí rẹ kí ó wálẹ̀, ó jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀. Ìgbà tí wọ́n sọ wípé ẹ ṣí ìwé ọ̀rọ̀ Ọlọ́run, obẹ̀ sí ní ká, bí wọ́n ti ń kà á, tí ó ń gún ọ bí abẹ́rẹ́, tí ó ń ṣa ọ ládàá, tí ó ń ṣa ọ láàké, bẹ́ẹ̀ ni ó ń sọ pé Ọlọ́run, ibi tí mo kù sí, bá mi yọ́ dànù. Bó tilẹ̀ ń ṣòro, bó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan tí wọ́n ń sọ yìí, ó dàbí ẹni pé ǹjẹ́ èmi tí mo ti dàgbà, ǹjẹ́ kò ti pẹ́ jù? Ó wá ń sọ fún ara rẹ̀ pé mi ò ní jẹ́ kó pẹ́ jù.

0: dagan ti tabi ti okuta ba oja re ti won si gbe ese le igbega lenu ise sugbon mo ki oki orire wi pe bi o ti wa nihi lasa le yi gbogbo re yo dopin loroko jesu ti awon miran ni aisan olori kunkun to ngbon owo lo lai ni awotan telomiran ni idojule ni osho tabi aje tabi awon elegbe awo sugbon mo gbagbo wi pe o ti di ominira elomiran si ni emi mategbe airise airise oshi to dogo tini to dabi eni wi pe o je igbese to taku to pinu wi pe owo ba okale ijakule eru to je wi pe o nso ni di eru ati wahala ti mo ni ma ro wi pe iku ya je si lo sugbon lasa le yi loroko olorun loroko jesu a mu gbogbo re kuro o si di eni ti o ni ominira loroko jesu iketa oniruru ise iyanu anu lati odo olorun wa oniruru ise iyanu anu lati odo olorun wa Matthew ori kedogun ese ikarun din logbon titi de ikeji din logbon nigba na le o wa o si teriba fun wi pe olowa ran mi lowo sugbon o da wi pe ko to ki a mu akara awon omo ki a fi fun aja o si wi pe be ni olowa awon aja a ma je ninu erun ti o ti ori tabili olowa won bo sile on ti jesu so nihin ni wi pe bi obirin yi yo ba ri ise iyanugba ki se ise iyanu bi eto be ni wi pe o ye o to o pe lati ri ise iyanu yi gba o nso fun wi pe bi aja ni obirin yi ri sugbon obirin yi o mo on ti jesu nso o wa nso wi pe be ni olowa sugbon awon aja ma je ninu erun ti o ti ori tabili olowa awon bo sile nigba na ni jesu dahun o si wi fun o pe obirin yi igbagbo nla ni tire mo gbagbo wi pe olorun o so be fun ni asale yi igbagbo nla ni tire ki o ri fun o ki o ri fun o gege bi iwo ti nfe gege bi iwo ti nfe se o fe nkan kan lodo olorun lasale yi o ni yo ri fun o gege bi iwo ti nfe a si mu omo birin re larada ni wakati kan na ninu ise awon apostoli ni mo fe ka oro kan fun o mo gba dura we pe ki olorun ki o se oloju emi lati ri itumo ti o se iyebiye ninu ohun ti a ka yi ise awon apostoli ori kerindinlogun lati ese ikedogbon de ikerindinlogbon sugbon laarin ogonjo paul ohun si la n gbadura won si n korin iyin si olorun awon ara tubu si n tete si won lojiji isele nla sise to be ti ipele ile tubu mititi ogan gbogbo ile ko si si ide gbogbo won si di si tu sile ranti wi pe awon elewon wonyi won o to won o ye ki a tu ide won sugbon gere ti paul o sila ti won gbadura ti won si n korin iyin ni a gbo wi pe ide gbogbo awon onitubu awon ton wa ni ile tubu ide won tu sile iwo na lasale yi ki se nipa tito ki se nipa yiye ki se nipa mimo se sugbon bi a ba ti n gbadura nitori anu olorun ni gbogbo ide to de o ni o ma tu loruko jesu yeran leti wi pe balogo orun ijosi ko ye sibe amu omo odo re larada yi ni a pe ni ise iyanu anu obirin ara kenani timoti kapo ti o dabi aja ni waju olorun
1: síbẹ̀ ó gba ìwòsàn àti ìdáǹdè fọmọbìnrin rẹ̀ kò yẹ kò lẹ́tọ̀ sí i ṣùgbọ́n ó gbà á nítorí iṣẹ́ ìyanu àánú ọlọ́run obìnrin onísun ẹ̀jẹ̀ kò ní ohunkóhun bí ọ̀rẹ́ bí ọrẹ bí olùrànlọ́wọ́ bí alágbàwí bí ẹwà bí òkìkí ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ wípé obìnrin yìí kò ní nǹkan kan síbẹ̀síbẹ̀ amúlárada lẹ́sẹ̀kẹsẹ̀ èyí ni a ń pè ní iṣẹ́ ìyanu àánú nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yí ọ wípé àkókò tìrẹ ti dé gbogbo òkè tó wà ní ìgbésí ayé rẹ wọn ó pòórá lórúkọ jésù ohunkóhun tí ìbàjẹ́ ike tí ó dàbí òkè tó ṣù sí ọ lẹ́yìn a ó mú wọn kúrò gẹ̀gẹ́ ọrùn ni a ó mú wọn kúrò jẹjẹrẹ ni tó ń jẹ inú rẹ a ó mú wọn kúrò ìbàjẹ́ ọgbẹ́ inú nínú ìfun a ó mú wọn kúrò bí ó sì jẹ́ ìfọ́tí ìfọ́jú ìyadi ìdítí ìyarọ ikọ́ ọ̀fẹ́ arúmọléegun a ó mú wọn kúrò lórúkọ jésù dídí kí o bẹ̀rẹ̀ sí ní gbàdúrà kí o sọ fún ọlọ́run wípé gbogbo òkè tí ó wà ní ìgbésí ayé rẹ àìsàn kò gbóògùn tí ó wà ní ìgbésí ayé rẹ ègún àjogún bá tó wà ní ìgbésí ayé rẹ àti ohun tí ó ti wà níbẹ̀ tí ó ti gbàdúrà tí ó ti gbà àwẹ̀ fún ọjọ́ pípẹ́ ṣùgbọ́n tí ó wà níbẹ̀ wípé ní àṣálẹ̀ yìí a ó mú gbogbo wọn kúrò pátápátá iṣẹ́ àánú ni o iṣẹ́ ìyanu àánú ni kì í ṣe wípé o lẹ́tọ́ sí kì í ṣe wípé o pé kì í ṣe wípé o lóhun kan tó fi lè já láńká tó níwájú olúwa wípé nítorí èyí ni ṣe é fún mi iṣẹ́ ìyanu àánú ọlọ́run ni iṣẹ́ ìyanu àánú láti ọ̀dọ̀ ọlọ́run wa òkè rẹ yóò ṣídìí wàhálà rẹ yóò dópin àìsàn yóò kúrò a ó tu ọ sílẹ̀ a ó mú ọ láradá a ó da ọ ní ìdè múra sílẹ̀ iṣẹ́ ìyanu ti dé múra sílẹ̀ àánú ọlọ́run pọ̀ múra sílẹ̀ kò sí kò ṣeé ṣe pẹ̀lú ọlọ́run wa múra sílẹ̀ gbogbo àìsàn gbogbo ìṣòro gbogbo wàhálà tó dàbí òkè ni ọlọ́run yóò mú kúrò
2: gba ọlọ́run gbọ́ bí o bá lè gbàgbọ́ ohun gbogbo ni ṣíṣe fún ẹni tí o bá gbàgbọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí o bá wí fún òkè yìí pé ṣídìí kí o sì bọ́ sínú òkun tí kò bá ṣiyè méjì lé ọkàn rẹ̀ ṣùgbọ́n tí o bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe yóò sì rí bẹ́ẹ̀ fún un

ibikíbi tí o bá wà kí o máa jáde bọ̀. Orí wípé bí a ṣe gbàdúrà tán, nǹkan tí ó wú sí ọ níkùn, nǹkan tí ó wú sí ọ lọ́rùn, èyí tí ó wú sí ọ lẹ́sẹ̀, àti èyí tí ó wú sí ọ lábẹ́, orí wípé ó ti kúrò, Ọlọ́run ti ṣí òkè rẹ nídìí, máa bọ̀ ní gbọ̀ngàn kéje, gbọ̀ngàn kéje. Ẹ jẹ́ kí àwọn aṣọ́nà wa kí wọn kí ó darí wọn. À ń retí yín o. Ibikíbi tí o bá wà, yára rẹ wò, orí wípé Ọlọ́run ti ṣe é fún ọ, ó ti mú òkè rẹ, ó ti ṣí i nídìí, máa jáde bọ̀. Yára rẹ wò, iṣẹ́ ìyanu àánú ni, kì í ṣe wípé bóyá ẹnìkankan lẹ́tọ́ sí, ó tọ́ àbí ó yẹ, tìrẹ ni, máa jáde bọ̀. À ń retí yín. Ṣé àyẹ̀wò ohun tí Ọlọ́run mú kúrò? Gbogbo òkè ni yóò ṣídì. Nísinsìnyí bí wọ́n ti ń jáde bọ̀, a fẹ́ gbàdúrà fún àwọn tí ó ní àrùn mìíràn nínú ara. Bí o bá ti ń gbọ́ èyí tí ó jọ tìrẹ, kí o máa nawọ́ sókè. Àrùn bíi ẹ̀tẹ̀, àrùn bíi ọgbẹ́ inú, tàbí jẹjẹrẹ tí wọ́n ń pè ní cancer, tàbí egbò ọjọ́ pípẹ́, ulcer nínú tàbí lára, ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀, tuberculosis, ikọ́ fée, àrùn àtọ̀gbẹ. Bí o bá jẹ́ àwọn nǹkan wọ̀nyí tàbí ohun tí ó jọ wọ́n, lè ó jẹ́ tìrẹ, tí o ti ń rù káàkiri fún ọjọ́ pípẹ́, ìdáǹde ti dé. Nítorí iṣẹ́ ìyanu àánú yóò tẹ̀ ọ́ lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ̀díjú kí a gbàdúrà. Àwọn wọ̀nyí tí ó ní àrùn tí a kà sílẹ̀ wọ̀nyí, tàbí ohun tí ó jọ wọ́n, ẹ̀tẹ̀ ni, tàbí ọgbẹ́ inú, tàbí cancer, tàbí egbò ọjọ́ pípẹ́, ulcer, tàbí ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀, ikọ́ fée, àrùn àtọ̀gbẹ. Bí o bá ní àrùn tí ó jọ àwọn wọ̀nyí, yọ ọwọ́ rẹ sókè. Lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti gbàdúrà tán, ní kí o yí ara rẹ wò, nítorí wípé iṣẹ́ ìyanu tìrẹ, ó ń dúró dè ọ́. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé alágbára ni yín, ẹ kì í bá a tì. Kò sí ohun tó ṣòro fún yín láti ṣe. Nítorí bẹ́ẹ̀ ni a fi ń gbàdúrà fún àwọn wọ̀nyí, gbogbo àrùn tó wà lára wọn, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìwọ àrùn ẹ̀tẹ̀, mo pa á láṣẹ, jáde lórúkọ Jésù. Gbogbo ọwọ́ tó ti re, ọwọ́ tó ti gé, àti ẹsẹ̀ tó ti re, tó ti gé, mo pàṣẹ wípé kí Ọlọ́run ẹlẹ́dà, kí ó dá àwọn ẹ̀yà ara tí ó ti sọnù, tí ó ti re sọnù, kí ó dá wọn padà lórúkọ Jésù. Gbogbo kòkòrò tó ń jẹ àgọ́ ara rẹ, apàwọ̀run, a mú wọn kúrò. Gba ìwòsàn lórúkọ Jésù. Gbogbo ọgbẹ́ inú, a ń gbàdúrà wípé kí ìwòsàn kí ó dé lórúkọ Jésù. Àrùn jẹjẹrẹ cancer, apá aláṣẹ, ẹ jáde lórúkọ Jésù. Àti egbò ọjọ́ pípẹ́, yálà lójú ara, tàbí nínú ẹ̀dọ̀, ẹ gba ìwòsàn lórúkọ Jésù. Ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀, ikọ́ fée, apá aláṣẹ wípé kí ẹ kúrò lórúkọ Jésù. Kí ìwòsàn tòótọ́, ìwòsàn tí ó dúró pẹ́ títí, kí ó wá nísinsìnyí sí àgọ́ ara yín lórúkọ Jésù. Ìwọ àrùn àìsàn àtọ̀gbẹ, jáde lórúkọ Jésù. Gbogbo àwọn àrùn mìíràn tí ó farajọ àwọn wọ̀nyí, tí ó ń dá wọn lóró, tí ó mú owó, tí ó ń kówó wọn lọ, Ọlọ́run aláàánú alágbára, ẹ wò wọ́n sàn lórúkọ Jésù. Ẹ ti sọ fún wa wípé bí a bá sọ fún òkè wípé kó ṣídì, ó ní láti ṣídì. A gbàgbọ́ wípé ẹ ti ṣe. A gbàgbọ́ wípé ẹ ti dáhùn àdúrà wa. Lórúkọ Jésù Kristì Olúwa wa, àmín.
ye ara re wo. Ibikibi ti o ba wa ye ara re wo. Ise iyanu Olorun ti te o lowo. Bi o ba ti ri ise iyanu yi wepe o ti farahan ninu ara re ki o ma jade bo.

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀ Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí egun ìdílé, bí o bá ní egun àìlè rọ́kọ fẹ́, àìlè ráyà fẹ́, àìrọ́mọ bí tí à ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí egun tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú kúrò. Dìjí ó kí a gbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára a tóbi jù. A dúpẹ́ wípé agbára yín ò lópin. Agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Ǹjẹ́ a gbàdúrà nísinsìnyí fún ẹnì kọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́ ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Ègún ìdílé ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Ègún ká má rọkọ fẹ́, ká má rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín ń bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnì kọ̀ọ̀kan kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnì kọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tu òǹdè sílẹ̀. Ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

0: Orin àádọ́rùn-ún 90 Olúwa, ìwọ ni o ti ń ṣe bòjókòó wa láti ìrandíran, kí a tó bí àwọn òkè ńlá, àti kí ìwọ kí o tó dá ilẹ̀ ohun ayé, àní láti ayérayé, ìwọ ni Ọlọ́run, ìwọ sọ ènìyàn di ìbàjẹ́, ìwọ sì wí pé ẹ padà wá ẹ̀yin ọmọ ènìyàn. Nítorí pé ìgbà tí ẹgbẹ̀rún ọdún bá kọjá lé ojú rẹ, bí àná ni ó rí, àti bí ìgbà ìṣọ̀kan ní òru, ìwọ kó wọn lọ bí ẹni pé ní ṣíṣàn omi, wọ́n dàbí oòrùn, ní kùtùkùtù, wọ́n dàbí koríko tí ó dàgbà sókè, ní kùtùkùtù, ó lé àwọ̀ lára, ó sì dàgbà sókè, lé àṣálẹ́, áké lulẹ̀, ó sì rọ. Nítorí àwa di ègbé nípa ìbínú rẹ, àti nípa ìbínú rẹ, ara kò rọ̀ wá, ìwọ ti gbé ẹ̀ṣẹ̀ wa ka iwájú rẹ, ohun ìkọ̀kọ̀ wa ń bẹ nínú ìmọ́lẹ̀ iwájú rẹ, nítorí ọjọ́ wa gbogbo ń yípo lọ nínú ìbínú rẹ, àwa ń lo ọjọ́ wa bí àlá tí à ń rọ́, àádọ́rin ọdún ni iye ọjọ́ ọdún wa, yóò sì ṣe pé nípa ti agbára, bí wọ́n bá tó ọgọ́rin ọdún, agbára wọn làálàá ohun ìbínú jẹ́ ni, nítorí pé a kì ó pẹ́ ké kúrò, àwa ó sì fò lọ, ta ni ó mọ agbára ìbínú rẹ, gẹ́gẹ́ bí ẹ̀rù rẹ, bẹ́ẹ̀ ni ìbínú rẹ, bẹ́ẹ̀ ni kí wọ kí o kọ́ wa láti máa ka iye ọjọ́ wa, kí àwa kí ó lè fi ọkàn wa sípa ọgbọ́n, padà Olúwa, yóò ti pẹ́ tó, yí ọkàn padà nítorí àwọn ọmọ rẹ, fi àánú rẹ tẹ́ wa lé ọrùn ní kùtùkùtù, kí àwa kí ó lè máa yọ̀, àti kí inú wa kí ó lè máa dùn ní ọjọ́ wa gbogbo, mú inú wa dùn bí iye ọjọ́ tí ìwọ pọ́n wa lójú, àti iye ọdún tí àwa ti ń rí búburú, yẹ kí iṣẹ́ rẹ kí ó hàn sí àwọn ọmọ ọ̀dọ̀ rẹ, àti ògo rẹ sí àwọn ọmọ wọn, yẹ kí ẹwà Olúwa Ọlọ́run wa kí ó wà lára wa, kí ìwọ kí o sì fi ìdí iṣẹ́ ọwọ́ wa múlẹ̀ lára wa, bẹ́ẹ̀ ni iṣẹ́ ọwọ́ wa ni kí ìwọ kí o fi ìdí rẹ̀ múlẹ̀.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Orin ìkọkànléláàádọ́rùn-ún 91 Ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo, yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè. Èmi ò wí fún Ọlọ́run mi pé ìwọlé ààbò àti odi mi, Ọlọ́run mi, ẹni tí èmi gbẹ́kẹ̀lé, ní tòótọ́, òun ó gbà ọ́ nínú ìkẹkùn àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú, yóò fi ìyẹ́ rẹ̀ bù ọ́, abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni ìwọ sì gbẹ́kẹ̀lé. Òtítọ́ rẹ̀ ni yóò ṣe àṣà àti apáta rẹ̀, ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru, tàbí fún ọfà tí ń fò ní ọ̀sán, tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri lé òkùnkùn, tàbí fún ìparun tí ń runi lé ọ̀sán gangan. Ẹgbẹ̀rún yóò ṣubú ní ẹ̀gbẹ́ rẹ, àti ẹgbàrún ní apá ọ̀tún rẹ, ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ. Ìkì ojú rẹ ni ìwọ máa fi rí, tí ó sì máa fi wo èrè àwọn ènìyàn búburú. Nítorí ìwọ Olúwa ní ṣe ààbò mi, ìwọ ti fi ọ̀gá ògo ṣe ibùgbé rẹ. Búburú kan kì yóò ṣubú lù ọ́, bẹ́ẹ̀ ni àrùn karùn kì yóò súnmọ́ ilé rẹ, nítorí tí yóò fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ nítorí rẹ, láti pa ọmọ ní ọ̀nà rẹ gbogbo. Wọ́n gbé ọ sókè lé ọwọ́ wọn, kí ìwọ kí o má bà fi ẹsẹ̀ rẹ gún òkúta. Ìwọ kọjá lórí kìnú àti pamọ́lẹ̀, ẹgbọrọ kìnú àti ejò ńlá ni ìwọ fi ẹsẹ̀ tẹ̀ mọ́lẹ̀, nítorí tí ó fẹ́ ìfẹ́ rẹ̀ sí mi, nítorí náà ni èmi ó ṣe gbà á, èmi ó gbé lékè, nítorí tí ó mọ orúkọ mi. Wọ́n pe orúkọ mi, èmi ó sì dá a lóhùn, èmi ó pẹ̀lú rẹ̀ nínú ìpọ́njú, èmi ó gbà á, èmi ó sì bu ọlá fún un. Ẹ̀mí gígùn ni èmi ó fi tẹ́ ẹ lọ́rùn, èmi ó sì fi ìgbàlà mi hàn án.
2: Orin ìkejìléláàádọ́rùn-ún 92 Ohun rere ni láti máa fi ọpẹ́ fún Olúwa, àti láti máa kọrin sí orúkọ rẹ, ọ̀gá ògo, láti máa fi ìṣeun ìfẹ́ rẹ hàn ní òwúrọ̀, àti òtítọ́ rẹ ní àlàálẹ̀, lára ohun èlò orin olókùn mẹ́wàá, àti lára ohun èlò orin mímọ́, lára dùrù pẹ̀lú ìró tí ó ní ìrònú. Nítorí ìwọ Olúwa ni ó ti mú mi yọ̀ nípa iṣẹ́ rẹ, èmi ó máa kọrin yìí nítorí iṣẹ́ ọwọ́ rẹ. Olúwa, iṣẹ́ rẹ ti tóbi tó, ìró inú rẹ jinlẹ̀ gidigidi. Ọ̀pọ̀ ènìyàn kò mọ̀, bẹ́ẹ̀ ni òye èyí kò yí aṣiwèrè ènìyàn. Nígbà tí àwọn ènìyàn búburú bá rú bí koríko, àti ìgbà tí gbogbo àwọn oníṣẹ̀ṣẹ̀ bá ń gbèrú kí wọn kí ó lè run láíláí ni, ṣùgbọ́n ìwọ Olúwa ni ẹni tí ó ga títí láí. Ṣáàwó àwọn ọ̀tá rẹ, Olúwa, ṣáàwó àwọn ọ̀tá rẹ yóò ṣègbé, gbogbo oníṣẹ̀ṣẹ̀ ni a ó túká, ṣùgbọ́n ìwọ omi ni ìwọ gbéga bí ìwọ àgbáǹrere, òróró tuntun ni a ó ta sí mi lórí, ojú mi pẹ̀lú yóò rí ìfẹ́ mi lára àwọn ọ̀tá mi, etí mi yóò sì máa gbọ́ ìfẹ́ mi sí àwọn ènìyàn búburú tí ó dìde sí mi. Olódodo yóò gbà bí igi ọ̀pẹ, yóò dàgbà bí igi kédárì Lebanoni. Àwọn ẹni tí a gbìn ní ilé Olúwa yóò gbà ní àgbàlá Ọlọ́run wa, wọ́n máa so èso síbẹ̀ ní ogbó wọn,
0: won sanra won ma tutu mi ni lati fi han pe eni diduro sinsin ni Oluwa o ni apata mi o si si asedodo kan ninu re.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Orin Ketalila Adorun, 93. Oluwa Joba, Olanla yo wo ni aso. Agbara ni Oluwa wo ni aso. O fi di ara re le amure. O si fi di aye mule. Titi yo fi le yi. Lati igba atijo, ni ati fi di ite re kale. Ati aye raye ni iwo. Isan mi gbe ohun won soke. Oluwa, isan mi gbe ohun won soke. Isan mi gbe riru omi won soke. Oluwa le ologo, o le ogoju ariwo omi pupo lo. Ju riru omi nla, ani ju agbara riru omi okun lo. Otito ni eri re, iwa mimo ni o ye ile re lai lai, Oluwa.
3: E je ki agbadura. Baba wa ti nbe le orun, a dupe lowo yin loni. We pe o tun win ninu anu yin lati mu wa wa si yin lati gbo oro yin lati di alagbara tabi akoni ninu igbagbo ke a ba le mo bi a ti gbadura ke a ba le mo ise ti igbagbo nse ninu aye eni kokan adupe wi pe gege bi e tin ba wa soro lojojumo be ni nfa wa sumo odo ara yin si ki igbagbo wa ki o ba le ki o lagbara ki o si gbona ninu Olorun a nbebe we pe bi a ti wa loni ohun ti en fe ba wa so ohun ti en fe ki o ye wa ohun ti en fe ki a se asaro le lori e je ki o ye wa loruko Jesu bi e tin ba wa soro a nbebe we pe ki eyin fun ara yin Olorun emi ki o ko nkan won yi si wa le o kan aya ti o fi je wi pe a o le se aseyori ni igbese aye igbagbo wa ati wi pe adura wa yo je te ogba ohun ti a sin bere gege bi oro yin e o se won fun wa e la wa loye e se wa loju e je ki a le di akoni ninu igbagbo alagbara ninu Olorun adupe pe ti gbo iruko Jesu Christ Oluwa wa loni adupe lowo Olorun wi pe o tun fun ani anfani miran lati wa siwaju re lati gbo oro re ke a ba le se ife Olorun ke a ba le wa ni ibi ti o nfe ke a wa ni ti igbagbo ati ni irin ajo wa lati ihin yi lo si ilu Orun rere loni mo fe soro lori ohun kan ti o se pataki ninu oro Olorun mo soro lori isegun onigbagbo ti o ga julo isegun onigbagbo ti o ga julo bi o ba wo akori oro yi finifini o ri wi pe a nsoro nipa isegun ni ipele ipele e je wi pe a le ni isegun lona kan tabi lona miran sugbon loni a fe wo isegun nipa igbagbo e ti o ga julo nipa gbogbo isegun ti a le ni ninu Heberu ori kokanla ni a ti so fun wa popo nipa igbagbo Heberu ori kokanla a nso nipa igbagbo ki a to be si ni se alaye ni kikun won ka awon ese kan fun wa ki o ba le ye wa ohun ti a nso lati ese ikini nje igbagbo ni edani loju ohun ti a nreti ejeri ohun ti a ko ri nitori ninu re ni awon alagba ti ni eri rere nipa igbagbo le a mo pe ati da aye nipa oro Olorun nitori ki se ohun ti o han le a fi da ohun ti a nri ese ikeje nipa igbagbo ni Noah nigba ti Olorun kilo ohun ti ko ti iri fun o beru Olorun o si kan oko fun igbala ile re nipa eyi ti o da aye lebi o si di ajogun ododo nipa ise nipa ise ti ise nipa igbagbo ese ikejo nipa igbagbo ni Abrahamu nigbati ati pe lati jade lo si ibi ti oun yo gba fun ile ni ogbo o si jade lo lai mo ibi ti oun re ese kokanla nipa igbagbo ni Sara ti kara re pelu fini agbara lati loyun nigbati o koja igba re nitori ti o ka eni ti o se ileri si olooto ese iketa dini ogun nipa igbagbo ni Abrahamu nigbati adan wo fi Isaac robo eni ti o si ti fi ayo gba ileri won ni fi omo bibi re kan soso robo ese ogun nipa igbagbo ni Isaac sure fun Jacobo ati Esau ni ti ohun tin bo bi o ba ka lo se waju o ri wi pe titi di opin iwe yi tabi titi di opin ori ti anka yi ni o tin so fun wa nipa igbagbo ki awo ori ti o tele ori kejila ese ikini nitori na bi ati fi awo samo ti o kun to bayi fun awon eleri yi waka eje ki a pa ohun idiwo gbogbo ti se apa kan ati ese ti o rorun lati dimo wa ki asi ma sure ki asi ma fi suru sure eje ti agbe ka iwaju wa ki a ma wo Jesu olupilese ati alase pe igbagbo wa je ki a duro nibe bi abatin ba eko yi lo o mo idi ti mo fi ka awon ese ti mo ka ti mo se koja si ori kejila lati ka ese ikini ati ese ikeji fun o je ki a kokko wo eyi we pe lai si igbagbo ko si eni ti o le wo Olorun e je wi pe igbagbo se pataki popo wo ese ikefa ori kokanla ke wo bi igbagbo se pataki to sugbon le si igbagbo ko si ko sese lati wu nitori eni ti o ba nto Olorun wa ko le sa igbagbo pe o nbe ati pe oun ni olusesan fun awon ti o fi ara bale wa nihi ni aje ki o da wa loju bi o sese pataki to lati ni igbagbo o ni lai si igbagbo ko sese lati wu bi o ba ronu daradara si awa ti awa sinu ijo e ba se ijo nihi tabi ijo Olorun nibo miran o ri wi pe opolopo ti o wa si inu ijo won ma wa si inu ijo pelu ero popo ninu okan won elomiran nigba ti won ba de inu ijo won so fun a wi pe nibi ti awon tin bo awon ni iya egbe tabi awon ni balogun tabi awon ni baba esale tabi awon ni agbopa alufa tabi awon ni won ma lago ninu ilesin tabi awon ni ateduro tabi o sese ki won ki o so wi pe awon ni baba asale ti o je wi pe bi ijoba fe se ipinu lai ri awon ko le se ipinu nitori be awon fe lati koja si dipa bi awon si tin fe lati koja si dipa nihi kini aye tabi ipo ti awon yo wa bi awon ba koja wa si hin ohun ti won ro ni wi pe ipo ti a ni ninu ijo oni o se pataki oni ko se ma ni ti eni kokan wa ti a ni lati ma du sugbon nihi ni a so fun a wi pe ipo kipo ti a ba ni bi a ko ba ni igbagbo ko sese lati wo Olorun wi pe bi a ti le je olori egbe ninu ijo bi a ti le je akikanju ninu ijo bi a ti le je opontagi tabi a je enikan ti won ma duro de bi won ba fe mu ipinu ninu ijo bi a ko ba ni igbagbo a ko le wo Olorun wo le kan si sugbon le a si igbagbo ko sese lati wu awon elomiran bi won ba wa sinu ijo oni ohun ti won fi man sogo wi pe igbagbo ye mi nitori lati igba ti mo ti de inu ijo ise o n gberu ni lowo mi ki se be nikan owo onkun owo lowo mi ki se be nikan lati nigba ti mo ti de inu ijo ile keji ni mo n ko nisinsin yi elomiran a so fun a wi pe nigba ti ohun ti de inu ijo ni ohun ti ri wi pe awon ore ati awon ojulomo won po si o ni awon ni bara ti won po ju be lo e je ohun ti won ma n sogo ti won ma n yo ninu re sugbon a n so fun a wi pe lai si igbagbo ko se se lati wu nitori be o ye ki a mo wi pe enikokan wa bi ati wa si inu ijo ohun ti o se pataki ni waju olorun ohun ti olorun wo ni igbese aye wa ni wi pe ki a ni igbagbo bi a ba n so nipa igbagbo awon elomiran won ma ni ohun ti won pe ni igbagbo sugbon ki se igbagbo ti a n so nipa re won ma n so wi pe awon gba ara won gbo wi pe bi awon ba dawole nkan bi awon o ba ri iyori si nkan na awon o je pada awon ni ipinu awon ni igbagbo ninu agbara ti won ninu ohun ti won le se won ma n sogo wi pe awon ni igbagbo ninu ara won ifokantan ninu ara won won gbekele ara won e ki se igbagbo ti a n so nipa re bi o ba wo ihin o n so o ni nitori eni ti o ba to olorun wa ko le sa igbagbo pe o n be o n so nipa igbagbo ninu olorun awon elomiran igbagbo ti won ni ni wi pe awon ni igbagbo ninu alufa wi pe awon mo wi pe alufa wa e pe ko se se o si niwaju e alufa wa o je eni to le gbadura won ti won le boso le kan be si ni ja tori be won bi enikeni ba soro ti ko dara nipa alufa won le jugele won le tu oja won le sifila kan be si ni ja kan so pe igbagbo ti mo ni ninu alufa mi o fe ki enikeni ki o fowo kan e ki se igbagbo ti nja igbagbo ti nodi igbagbo tin dan kan ru ki se igbagbo iru be la nso a nso igbagbo nipa ninu olorun o so wi pe ni ese kefa sugbon lai si igbagbo ko se se lati wu nitori enikeni ti o ba to olorun wa ko le sa igbagbo pe o nbe ati pe o ni olusesan fun awon ti o ba farabale wa awon elomiran won ma ni igbagbo ninu okan ara won bi won ba fe lo si irin ajo o se se kan ti ni ipinu pelu enikan pe ni ola ni agogo mesan a o lo si irin ajo sugbon bi eni ti n wole boya o se se gba ti won fe jade won fe se osiko won ni ami niyan mo si gbagbo pe tin ba ti fe se osiko beyin o pari niyan nkan ti ma ba pade loju ona ki se nkan ti o dara a si so fun eni keje we pe mo gba ara mi gbo mo mọ pe bo jala ni mo lani bo jese ni mo fi koni bo je nkan kan ni mo n gboro ninu

abalẹ̀ wá ṣe o kíyèsí níhìn o n sọ nípa wípé kí a fara balẹ̀ láti wá ọlọ́run wípé kí a má ṣe jẹ́ ẹni tí ń kánjú àwọn ẹlòmíràn wọn kì í mú sùúrù wọn kì í lè fara balẹ̀ wá ọlọ́run wọn á pẹ́ kí wọn kí ó tó dé ilé ìsìn bí a bá sì ti ń parí ìsìn àwọn ẹni tí ó kọ́kọ́ jáde wọn kì í fara balẹ̀ láti gbàdúrà wọn kì í fara balẹ̀ láti gbọ́ ẹ̀kọ́ wọn kì í fara balẹ̀ láti ní ìgbàgbọ́ nínú ọlọ́run wọn kì í fara balẹ̀ láti dúró de ìmúṣẹ ìlérí ọlọ́run ó ní òun jẹ́ olùṣẹ̀san fún àwọn tí ó fara balẹ̀ wá nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a lè ní sùúrù níwájú ọlọ́run ó yẹ kí a lè fi àkókò sílẹ̀ láti sin ọlọ́run kí a dé sí ilé ìsìn ní àkókò tí ó yẹ kí a sì rí wípé a gbàdúrà a fara balẹ̀ ẹlòmíràn nínú ilé kì í fara balẹ̀ ó ṣeéṣe kí ó máa ka bíbélì bí ó ti ń gbọ́ ti ẹnìkan kanlẹ̀kùn kò mọ̀ bóyá òun ni wọ́n ń bèrè tàbí ẹlòmíràn ni wọ́n ń bèrè ó ti dìde kì í fara balẹ̀ lórí àdúrà ẹlòmíràn àdúrà tirẹ̀ ni wípé ó gbómi léná ó fẹ́ tẹ̀bà tàbí ó gbọ́bẹ̀ léná ó fẹ́ jẹun ó ní kò ń sáré gbàdúrà ibi tó ti ń gbàdúrà ó ń ronú bóyá ọbẹ̀ ń jó bóyá omi ti hó ó dìde irú ẹni bẹ́ẹ̀ kò fara balẹ̀ wá ọlọ́run ṣùgbọ́n àwọn tí ó ní ìgbàgbọ́ nínú ọlọ́run àwọn ẹni tí ó jẹ́ wípé wọ́n tọ ọlọ́run wá wọ́n gbàgbọ́ wípé ọlọ́run ń bẹ wọ́n gbàgbọ́ wípé ọlọ́run jẹ́ olùṣẹ̀san fún àwọn tí ó fara balẹ̀ láti wá ọlọ́run mo ti ń sọ nípa bí ó ṣe ṣe pàtàkì tó láti ní ìgbàgbọ́ nítorí pé láìsí ìgbàgbọ́ kò ṣeéṣe láti wọ ọlọ́run jẹ́ kí n tún sọ fún ọ kí ni à ń pè ní ìgbàgbọ́ wọ ẹsẹ̀ ìkíní ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí ìjẹ́rìí ohun tí a kò rí ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí ìjẹ́rìí ohun tí a kò rí ẹsẹ̀ kan yìí tí apostoli ń sọ fún wa òun ni apostoli ni ó ṣe àpèjúwe rẹ̀ ní gbogbo orí ìwé yìí òun ni ó fi sọ nípa ti noa nígbà tí ọlọ́run kìlọ̀ fún noa wípé ìkún omi yóò dé noa kò tí ì rí ìkún omi ní ìgbà kan ṣoṣo rí noa kò tí ì rí kí òjò rọ̀ tó bẹ́ẹ̀ ní ìgbà kan ṣoṣo rí tí ó fi rí wípé omi bo ilé mọ́lẹ̀ ó bo igi mọ́lẹ̀ ó pa àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó pa wọ́n run ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé kò rí nǹkan wọ̀nyí rí ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí ìjẹ́rìí ohun tí a kò rí ìgbàgbọ́ nínú rẹ̀ ni ó ń jẹ́rìí wípé ohun tí ọlọ́run sọ yóò ṣe é ìgbàgbọ́ nínú rẹ̀ ni ó fi mọ̀ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé a kò tí ì rí ìkún omi rí ó dájú wípé ìkún omi yóò dé apostoli tó ń ṣe àlàyé fún wa ó ṣe àpẹẹrẹ fún wa nípa ti abrahamu nígbà tí ọlọ́run pè é ní ẹsẹ̀ ìkẹjọ láti jáde lọ sí ibi tí òun ó gbà gẹ́gẹ́ bí ilẹ̀ ìní ó gbọ́ ó jáde lọ láì mọ ibi tí òun ń rè fiyèsí dáradára ibi tí ó ń lọ yìí kò tí ì gbó nípa rẹ̀ rí kò tí ì kà nínú ìwé ìtàn nípa rẹ̀ rí kò tí ì rí ẹni tí ó lọ síbẹ̀ tí ó padà wá rí ṣùgbọ́n bí ọlọ́run ti sọ fún un ó gbàgbọ́ ó kó ẹrù rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí lọ sí ibi tí ọlọ́run fẹ́ kí ó lọ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí ìjẹ́rìí ohun tí a kò rí paul tó ń ṣe àlàyé síwájú sí ní ẹsẹ̀ ìkọkànlá ó ní nípa ìgbàgbọ́ ni sára ti kára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀ nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́ rántí wípé ní ìgbésí ayé sára kò tí ì rí ẹnìkan ṣoṣo tí ó jẹ́ ọmọ 90 ọdún tí ó rí wípé ó lóyún ó sì bímọ kò tí ì rí ẹnìkan ṣoṣo tí ó rí wípé ìgbà obìnrin ti kọjá lára rẹ̀ tí ó jẹ́ wípé kò ṣeéṣe ní ti ènìyàn ẹlẹ́ran ara láti lóyún mọ́ ṣùgbọ́n tí ó lóyún ṣùgbọ́n ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí bí ó tilẹ̀ jẹ́ wípé sára kò tí ì rí irú ẹnikẹ́ni bẹ́ẹ̀ rí tí ó ti di 40 ṣùgbọ́n tí ó lóyún síbẹ̀síbẹ̀ nítorí wípé ọlọ́run kì í ṣèké nítorí pé ó ka ọlọ́run tí ó ṣe ìlérí.

0: sí olóòótọ́, ó ní ìjẹ́rìísí ohun tí a kò rí. Bẹ́ẹ̀ náà ni a sọ fún wa ní ti Abrahamu nínú ẹsẹ̀ kẹtàdínlógún nípa ìgbàgbọ́ ni Abrahamu nígbà tí a dán wò fi Isaac rúbọ, ẹni tí ó sì fi ayọ̀ gba ìlérí wọn ni fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ ní ti ẹni tí a wí pé nínú Isaac li a ó ti pe irú ọmọ rẹ, ó sì parí rẹ̀ sí pé Ọlọ́run tilẹ̀ lè gbé e dìde àní kúrò nínú òkú àti ibi tí ó ti gbà á padà pẹ̀lú ní àpẹẹrẹ. Ṣé orí ohun tí a sọ nípa ìgbàgbọ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé Abrahamu kò tí ì rí ẹnikẹ́ni rí tí ó jí dìde láti inú òkú, ó ṣeéṣe kí ó ti kà nípa Abeli tí ó kú tí ó sì jẹ́ pé kò jí dìde láti inú òkú, ó ṣeéṣe kí ó ti kà nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí ó kú ṣùgbọ́n tí a kò jí dìde láti inú òkú. Ṣé o mọ̀ wípé ó wá sí ayé yìí kí Jésù kí ó tó wá? Kí a tó máa sọ nípa wípé Jésù Kristì jí dìde láti inú òkú, kí a tó máa sọ wípé Elijah tàbí Elisha ó gbàdúrà fún ẹnìkan, àwọn wọ̀nyí sì jí dìde kúrò nínú òkú, kí irú ìgbà bẹ́ẹ̀ kí ó tó dé ni Abrahamu ni ó ti gbàgbọ́ wípé wẹsẹ̀ kọkàndínlógún yìí, ó sì parí rẹ̀ sí pé Ọlọ́run tilẹ̀ lè gbé e dìde àní kúrò nínú òkú àti ibi tí ó ti gbà á padà pẹ̀lú ní àpẹẹrẹ. Èyí ni a ń sọ nípa ìgbàgbọ́ wípé ìgbàgbọ́ ni ìjẹ́rìísí ohun tí a kò rí. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa ohun tí a ń pè ní ìgbàgbọ́ wípé nígbà tí Ọlọ́run bá ṣe ìlérí fún wa, bí ó tilẹ̀ jẹ́ wípé a kò tí ì rí ìmúṣẹ ìlérí yìí, bí ó tilẹ̀ jẹ́ wípé a ò mọ ọ̀nà tàbí ohun tí Ọlọ́run yóò ṣe tí ó lè fi mú ìlérí iṣẹ́, ìgbàgbọ́ wa ni wípé Ọlọ́run kì í kùnà, Ọlọ́run kì í bàájì, Ọlọ́run kì í ṣe ẹni tí ṣèlérí tí kì yóò lè múṣẹ. Ìgbàgbọ́ wa ni wípé Ọlọ́run jẹ́ alágbára, Ọlọ́run jẹ́ olóòótọ́, Ọlọ́run jẹ́ onífẹ̀ẹ́, Ọlọ́run jẹ́ ọlọ́gbọ́n, àti wípé kò sí ohunkóhun tí ó wà lábẹ́ ọ̀run tí Ọlọ́run kò lè yí padà. Kò sí ohunkóhun tí ó wà lábẹ́ ọ̀run tí Ọlọ́run kò lè ṣe. Èyí ni ìgbàgbọ́ wa. Nítorí bẹ́ẹ̀ yẹ kí ó yí ọ wípé ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí àti ìjẹ́rìísí ohun tí a kò rí. Wo Rómù orí kẹrin kí o lè yí ọ jù bẹ́ẹ̀ lọ. Rómù orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrìndínlógún. Nítorí náà lé o fi ṣe ti ipa ìgbàgbọ́ kí o lè ṣe ti oore ọ̀fẹ́ kí ìlérí kí o lè dá gbogbo ọmọ irú ọmọ lójú, kì í ṣe àwọn ti ipa òfin nìkan ṣùgbọ́n àti fún àwọn ti inú ìgbàgbọ́ Abrahamu pẹ̀lú ẹni tí í ṣe bàbá gbogbo wa. Gẹ́gẹ́ bí a ti kọ́ pé mo ti fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀ níwájú ẹni tí òun gbàgbọ́, Ọlọ́run ti kára rẹ̀ tí ó sọ òkú di ààyè tí ó sì pe ohun wọn ni tí kò sí bí ẹni pé wọ́n ti wà. Ṣé o rí ohun tí a sọ nípa ìgbàgbọ́ níhìn-ín wípé Ọlọ́run tí ó pe àwọn nǹkan wọn ni tí kò sí bí ẹni pé wọ́n ti wà? Ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí, pípe àwọn nǹkan wọn ni tí kò sí bí ẹni pé wọ́n ti wà. Ẹsẹ̀ kejìdínlógún nígbà tí ìrètí kò sí, ẹni tí ó gbàgbọ́ ní ti ìrètí kí o lè di bàbá orílẹ̀-èdè púpọ̀ gẹ́gẹ́ bí èyí tí a wí pé báyìí ni irú ọmọ rẹ yóò rí. Ẹni tí kò ṣe àìlera ní ìgbàgbọ́ kò ro ti ara òun ti kára rẹ̀ tí o ti kú tán nígbà tí ó tó bí ẹni ìwọ̀n 100 ọdún. Nípa ti Abrahamu ni a sọ wípé ó tó ẹni 100 ọdún nígbà tí Sara tí òun jẹ́ bí ẹni 90 ọdún. Àti kíkú inú Sara kò fi àìgbàgbọ́ ṣiyèméjì ìlérí Ọlọ́run, ṣùgbọ́n ó le ní ìgbàgbọ́, ó ń fi ògo fún Ọlọ́run nigba ti o sa ti mo daju daju pe ohun ti ohun ba se ileri ohun ba ti leri o si le se yin ni an so nipa ti igbagbo nipa be ni a firi wo pe igbagbo awon ti ma jemu lai lai won se opolopo ise iyanu awon ti won ni aisan amu won larada awon ti o dabi eni wo pe odi jericho wa ni iwaju won a wo odi jericho lule awon ti okun pupa ti o wa ni waju won nipa igbagbo ni a fi pin okun pupa si meji opolopo ise iyanu ohun meriri ni igbagbo se ni igbese aye awon won ni e ni a fi je ki o je bi apere fun wa wi pe awa paapa o ye ki a ni igbagbo ninu olorun bi o ba pada si heberu ori kokanla heberu ori kokanla kini awon nkan ti igbagbo se awon nkan ti igbagbo se je ki a wo ti noah ni ese ikeje nipa igbagbo ni noah nigba ti olorun kilo ohun ti ko iti iri fun o beru olorun o si kan oko fun igbala ile re nipa eyi ti o da aye lebi o si di ajogun ododo nipa ti se nipa igbagbo nihin ni an so fun wa ni ti noah ye ki o ye owe pe nigba ti a kilo fun noah nipa ikun omi ohun ti ko ti iriri o gba olorun gbo o beru olorun o kan oko oko ti o kan yo kan nipa igbagbo eyi a se ohun ti o ga julo ti igbagbo se ninu noah rara kilo ti o ga julo asopun ni ese keje yi o di ajogun ododo ti se nipa igbagbo nigba ti a ka awon opolopo eniyan si elese nigba ti awon opolopo eniyan wonyi ti won ko le ri oju olorun ti won ko le ba olorun dore ti won ka won se elese ti won ku ninu ese won nipa igbagbo ni noah ni o fi di olododo o meji ni an so nipa re noah o kan oko fun igbala ile re noah di olododo nipa igbagbo e wo lo ga julo se wi pe a kan oko tabi a kan moto tabi a ni irin ise tabi a ni awon nkan won ni ti o wa ninu aye awon nkan ti yo ba aye koja lo se yi ni o gaju rara wi pe a di olododo nipa igbagbo e ni ohun ti o gaju o ye ki o ye wa nigba na wi pe nigba ti a ba gba olorun gbo ti igbagbo wa ti o je ki a bo lowo ese ti igbagbo wa ti o so wa di olododo ti igbagbo wa ti o so wa di akikanju ninu olorun eni ti n ba ese jagun eni ti n ba aye jagun eni ti n ba iran ara jagun eni ti n ba esu jagun eni ti bori ese eni ti bori esu eni ti bori awon iran ara eni ti bori idanwo ti o wa lati odo esu igbagbo yi ni o gaju igbagbo yi ni o se ohun ti o gaju ni igbe aye wa bakan na ni a le so nipa ti Abrahamu bi o ba wo ese ikejo nipa igbagbo ni Abrahamu nigba ti a ti pe lati jade lo si ibi ti ohun yo gba fun ile ini o gbo o si jade lo lai mo ibi ti ohun re nihin ni a so fun awe pe Abrahamu o gba ile gege bi ohun ini bawo ni o se gba ile yi gege bi igbagbo ni nipa ti igbagbo awa na o seese boya a o ni ga a o ni go a o ni kan ni kankan tele tele a o ni le a o ni bugbe a o ni le sugbon nipa igbagbo a gba olorun gbo nipa igbagbo wa ninu olorun a be si ni di eni to ni ile gbe a di eni ti o nra le a di eni ti o so wi pe ah lati gba ti mo ti gba Jesu Kristi gbo mo ti n fi okuta ile ipele ile mo ti n fi lele lati gba ti mo ti gba Jesu Kristi gbo mo ti n ra irin ise ki se be nikan emi ti o je wi pe mu pin shop ba eyan lo tele tele ni sugbon mo ti ni shop ti ara mi nisinsin yi se eyi ni ohun ti o gaju ti igbagbo le se rara ori won so fun a wi pe Abrahamu o je eni ti o gboran nipa igbagbo won ni nigba ti a kilo fun nigba ti a soro fun o gbo o gboran igboran ti o wa lati igbagbo yi ohun ni o gaju o seese a ri awon miran ti o je wipe nipa igbagbo won le ni ile won le ni ile won le ra moto won le ra irin ise won le bere si ni won le di eni ti n kowo jo ṣùgbọ́n ìgbọ́ràn ìgbàgbọ́ kò sí ní ìgbésí ayé wọn. Ó ṣe é ṣe kí Ọlọ́run ní kí wọ́n kọ ọtí sílẹ̀ àti gbọ́ràn, ó ṣòro. Ọlọ́run kí wọ́n kọ sìgá mímu sílẹ̀, ó ṣòro. Ọlọ́run sọ fún wí pé kí wọ́n kí ó mú ìlọ́kọláya wọn, kí wọ́n kí ó mu bọ̀ sípò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, ọkọ kan, aya kan àti gbọ́ràn ó dẹ̀ ti fún wọn. Wọn ò lè gbọ́ràn. A ń sọ fún wa wí pé ohun tí ó ṣe pàtàkì jùlọ tí ìgbàgbọ́ lè ṣe òun ni wí pé ìgbàgbọ́ ó jẹ́ kí a gbọ́ràn sí Ọlọ́run. Ọlọ́run sọ pé kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, kí a bẹ̀rẹ̀ sí ní hu ìwà òdodo. Ìgbàgbọ́ tí ó ga jùlọ ni ìgbàgbọ́ tí ó jẹ́ kí a di olódodo. Ìgbàgbọ́ tí ó jẹ́ kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ìgbàgbọ́ tí ó jẹ́ kí a rìn gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìwà mímọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, a ń sọ ní ẹsẹ̀ ìkọkànlá nípa ìgbàgbọ́ ni Sarah ti kára rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀, nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́. Ó jẹ́ ohun tí ó wúni lórí, ó jẹ́ ohun tí ó dùn mọ́ni nínú púpọ̀. Nígbà tí a bá rí obìnrin gẹ́gẹ́ bí Sarah tí ó jẹ́ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò bímọ, ṣé o mọ̀ wípé ìgbà tí a ti mọ Sarah a mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó lọ́kọ. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a dárúkọ Sarah nínú Genesis ni a rí wípé ó ti wà nílé ọkọ, ó sì wà nílé ọkọ fún ọjọ́ pípẹ́, fún ọdún pípẹ́, ṣùgbọ́n kò sí ọmọ. Fún ọdún púpọ̀ ló fi wà láìrọmọ bí, ṣùgbọ́n a sọ fún wa níhìn wípé ó tó àkókò kan tí Sarah tí ó gba Ọlọ́run gbọ́. Bí ó tilẹ̀ ti kọjá ìgbà tí obìnrin lè lóyún, ìgbà tí obìnrin lè bímọ, síbẹ̀síbẹ̀ ó gba Ọlọ́run gbọ́, èyí jẹ́ ohun tí ó dára púpọ̀. Nínú ìjọ wa níhìn, ìwọ náà o lè jẹ́ ẹlẹ́rìí fún mi, o lè jẹ́ ẹlẹ́rìí, o lè jẹ́ agbẹnusọ fún Ọlọ́run wípé a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ó jẹ́ wípé bí wọ́n ṣe wá sí inú ìjọ, wọ́n ti gbéyàwó, wọ́n ti lọ́kọ fún bí ọdún márùn-ún, ọdún mẹ́wàá, ọdún mẹ́ẹ̀ẹ́dógún, a tilẹ̀ ń ka ti ọlọ́dún 21, 22. Mo àrí kan nínú wa tí ó jẹ́ wípé ọdún 19 ni ó ti wà nílé ọkọ tí ò bímọ rí. Ṣùgbọ́n nígbà tí ó wá síhìn, a gbàdúrà Ọlọ́run tí ó sì yẹ ìgbàgbọ́ wa sí, ó jẹ́ kí ó lóyún, ó jẹ́ kí ó bímọ láyọ̀ àti lálàáfíà. Ṣùgbọ́n ní sòro, ṣé èyí ni ohun tí ó ga jù nínú ìgbàgbọ́? Rárá, nítorí ìwọ náà pàápàá ó ṣeéṣe kí o mọ ẹnìkan tàbí méjì tàbí mẹ́ta tí ó jẹ́ wípé nípa ìgbàgbọ́ nígbà tí wọ́n wá sínú ìjọ, wọn ò lóyún tẹ́lẹ̀, wọn ò bímọ tẹ́lẹ̀. Ìgbà tí wọ́n wá sínú ìjọ, wọ́n lóyún, wọ́n bímọ. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé wọn o, ìgbàlà kò jẹ́ tiwọn o, iṣẹ́ òdodo, ìrìn òdodo, ọ̀rọ̀ àlàáfíà kò sí ní ìgbésí ayé wọn o. A rí àwọn ẹlòmíràn tó jẹ́ wípé wọ́n ní ìgbàgbọ́ wípé bí olùṣọ́ àgùntàn bá ti gbàdúrà fún mi, bí ó bá ti dárúkọ Jésù sí ìṣòro àìrọ́mọbí tí mo ní yìí, ó dá mi lójú wípé màá lóyún màá bímọ. Ìgbà tí a sì gbàdúrà ní tòótọ́ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ̀, ó lóyún, ó bímọ. Ṣùgbọ́n yẹ tí ò kúrò létí, ẹ̀gbà kúrò lọ́rùn. Àwọn nǹkan tán fi ń kun ètè àtọwọ́ kò kúrò ńbẹ̀, kò ṣẹ́gun ayé, kò ṣẹ́gun ẹ̀ṣẹ̀, ìbínú ò kúrò ńbẹ̀, ìjà kò kúrò ńbẹ̀. O lè ká máa fọwọ́ ráńkọ́, ká máa jí owó ọkọ, ká máa jí owó àwọn aládùúgbò, kò kúrò ńbẹ̀. Ká máa ṣépè ńkọ́, tàbí ká máa nódì, tàbí ká máa ní àrán kan, tàbí ká máa jowú ẹnì kejì, kò kúrò ńbẹ̀. Ohun tí a ń sọ ni wípé ẹlòmíràn ó ṣeéṣe kí a rí wípé ó ní ìgbàgbọ́ àti lóyún, ó ní ìgbàgbọ́ àti bímọ. Ìgbàgbọ́ yìí tí ó ní kò lè gbé e dọ́run, nítorí wípé ẹ̀ṣẹ̀ kò kúrò ní ìgbésí ayé rẹ̀. Ohun tí ó ga jùlọ, ohun tí ó tóbi jùlọ tí ìgbàgbọ́ lè ṣe nínú ayé rẹ tàbí nínú ayé tèmi, òun ni wípé kí ìgbàgbọ́ kí ó dá mi ní ìdí kúrò nínú ẹ̀ṣẹ̀, kí ìgbàgbọ́ kí ó gbà ọ́ sílẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Gbà tí ó ń bá ayé jagun, gbà tí ó ń bá ẹ̀ṣẹ̀ jagun, gbà tí ó ń bá ẹran ara jagun, gbà tí ó ń bá àwọn nǹkan tí ó wà nínú ayé yìí tí ó ń bá wọn jagun, ìgbàgbọ́ tí ó ga jùlọ ni wípé kí ìgbàgbọ́ yìí kí ó dá ọ sílẹ̀ kúrò nínú àwọn nǹkan tí ó wà nínú ayé. Kí a rí wípé ẹ̀ṣẹ̀, irọ́, àgbèrè, àrán kan, ìjà, gbẹ̀nodì, gbogbo nǹkan wọ̀nyí kí ó kúrò ní ìgbésí ayé rẹ nípa ìgbàgbọ́. Èyí ni ohun tí ó ga jùlọ, wípé ìgbàgbọ́ sọ wá di ẹni mímọ́, ìgbàgbọ́ sọ wá di olódodo, ìgbàgbọ́ sọ wá di ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹni tí a dá nìdè kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, èyí ni ó yẹ kí ó jẹ́ ohun tí a ó máa rò nínú ọkàn wa. eyi ni o ye ki o je ohun ti a ma gbadura le lori eyi ni o ye ki o je ohun ti a o kunle le lori ti a o so fun olorun wi pe bi ko ba di igba ti igbagbo ti o so mi di olododo eni ti o bo lowo ese eni ti o rinrin ododo eni ti o n soro ododo bi ki ba se wi pe igbagbo se ise ase pe ni igbese aye mi n ki yo duro ohun ti o ye ki a gbe yewo ni yi wese ogun oni nipa igbagbo ni Isaki sure fun Jacobu ati Isau ni ti ohun ti n bo e je ohun ti o se pataki o je ohun ti o wo ni lori ati ma n ri wi pe ninu ijo wa nihin opolopo igba ni Olorun le lo oluso agutan ti o je wi pe bi o ba ti sure fun o bi o ba ti gbadura fun o bi o ba ti so pe bayi ni yo ri be na ni yo ri o je ohun ti a dupe lowo Olorun fun wi pe Olorun fi n ke wa o fi n ge wa ninu ijo wa nihin o si sese ko je adari wa o sese ki o je arabirin ninu Oluwa ni ari wi pe o je oni gbagbo o je ni tin gbadura o je baba ti ni isoro bi a ba ti ni ajalu baba ti ni wahala ninu ebi wa bi a ba ti lo ba arakunrin yi ninu ijo arabirin yi ninu ijo bi o ba ti so wi pe ma beru ohun to le loni yo ro lola inu re adun wa so wi pe arabirin bo ba ti soro be ni yo ri ni toto toto o ba si di ojo keji nkan to le tele tele a ri wi pe gbogbo re Olorun a pero si o je ohun ti o dara adupe lowo Olorun o je ohun ti Olorun ti o fi ntoju wa gege bi baba si omo sugbon ye kin bere lowo re se eyi ni ise igbagbo ti o gaju ti a le toka si wi pe nipa igbagbo Isaac sure fun Jacob ori be nipa igbagbo oluso agutan o gbadura fun wa ori be oni ki a bimo oni ki a lowo oni ki a rise oni ki igbese aye wa ki o denu ju be lo oni ki oko ti o fe ti wa jade o sure fun a wi pe koni ti wa jade mo o si ri be se yi ni ohun ti o gaju tabi o sese nkan rin ni ago ara re tabi o sese ki o je wi pe alakara lo nba oja tabi awon nkankan ni o de si o bi oluso agutan si ti so wi pe ki nkan won ni ki o pora o si pora ni toto se eyi ni ohun ti o gaju ti igbagbo le se je ki a wo Matthew ori keje lati ese ikokanlelogun ki se gbogbo eni ti n pe mi ni oluwa oluwa ni yo wole ijoba orun bi ko se eni ti se ife baba mi ti n be le orun opolopo eniyan ni yo wi fun mi le ojo na pe oluwa oluwa awa ko a ti so tele le oruko re ati oruko re ki awa fi le awon emi esu jade ati le oruko re ki a fi se opo ise iyanu nla nigba na le emi o si jewo wi fun won pe emi ko mo yin ri e kuro lodo mi eyin oniseese se ori nihin o sese ki a mo bi a ti sure o sese ki a mo bi a ti gbadura o sese ki a gbadura fun eniyan ki emi esu ki o pora ki o jade ki a ri wi pe awon aisan awon isenise awon iponju ti o ti wa ni igbese aye iru eni be tele tele lese kese ti a gbadura fun o pora sugbon Jesu n so fun awon ko ni je o mo wi pe eyi ko so wa di eni ero ijoba Olorun wi pe bi a o ba bori ese bi igbagbo ti a ni bi ko ba je ki a bori awon ese ti o n jade ni igbese aye eni kookan wi pe ise iyanu ti a n so nipa re yi lile emi esu jade ti a n so nipa re yi wiwo alaisansan ti a n so nipa re siso tele tabi lilala ti awon eniyan so nipa re eyi ko mu wa lo si orun o ni a ni lati bo lowo ese eyi ni ise iyanu ti o ga julo eyi ni isegun ti o ga julo ti igbagbo le se ni aye re ati ni aye mi paapaa nitori be o ye ki a pada sinu bibeli ki a je ki o ye wa wi pe igbagbo ni toto o ma je ki a bori ese tele tele ni ijo wa ye ni dipa awa ti o ba pe die ti a tin wa a o je leri wi pe tele tele nkan ti a ma nsogo ninu re ni wi pe mo dupe lowo Olorun o lati igba ti mo ti de inu ijo Olorun je ki n bo lowo ese wi pe tele tele mo je sose sose tele tele mo je onijagidijagan eniyan tele tele mo je amutipara tele tele ko si nkan ti mi o le mu ni siga bo je e ti won pe ni igbo ni tabi e ti won we sinu paper funfun ni ko si e ti mi o le mu ni siga tele tele o bi won da ito sinu igo mo le mu sugbon ni sisin yi mo olohun ti tun mi sile mo ti bo lowo ise mo ti bo ni lowo ije kuje mo bo ni lowo emukumu tele tele ah arin de oru ni mi wi pe tele ko si bi kibi ti won tin jebo ibi kibi ti won tin jo ibi kibi ti won tin se nkan ki nkan ayeye mu lati debe ni sugbon ni sese kin joko sile ni kin ma ka bibeli ni kin ma waasu irere ni eyi ni osogo wa tele tele gege bi omo dipalai wi pe abolowo ese iro kuro lenu wa o le kuro lowo wa irin de oru kuro lese wa ati nkan aye isoso aye irin aye oro aye ka ma kun ete ka ma kun oju ka ma kun ekanna ka ma ju erun nina wi pe gbogbo nkan won won kuro ni igbese aye wa isogo wa ni tele tele wi pe adi omo olorun bi a ba jade lati jeri eri wa ni wi pe jesu christ so mi dominira o je kin bo lowo ese o je kin bo lowo isu o je kin bo lowo awon ti o awon kan ti o so mi lojo tele tele awon kan ti o de mi ni igbekun ninu aye yi tele tele o je kin bo lowo won ohun ti a fi man jeri tele tele ni yi sugbon o se ni laanu we pe opolopo ni won yi ilana pada opolopo ni o dabi eni wi pe bi won tin wa sinu ijo nisinsin yi isogo won ijeri won ni wi pe ah mo ni imularada tele tele mo fe de adetetan sugbon gba ti won ti gbadura fun mi mo ti bo lowo nkan won yi tele tele mo je eni ti nkan ma rin lara re sugbon nisinsin yi nkan ti gbogbo nkan won yi ti kuro won o bo lowo siga mi mo won o bo lowo ti o won o bo lowo ole won o bo lowo iro pipa won o bo lowo ija jija won o bo lowo awon kan won ni ti o je wi pe o je ese ni igbese aye won o mo ohun ti olorun so fun wa wi pe lai si wa mimo ko si eni ti yo le ri olorun nitori be eni mo fi ka ori kejila fun otele tele je ki a wo ori kejila nisinsin yi ninu ori kejila ese ikini oni nitori na bi a ti fi awo somo ti o kuto bayi fun eleri yi waka e je ki a pa ohun idiwo gbogbo ti se apa kan ati ese ti o ronu lati dimo wa ki asi ma fi suru sa ire ije ti agbeka iwaju wa ki a ma wo Jesu olupilese ati alase pe igbagbo wa eni nitori ayo ti agbeka iwaju re o farada agbelebo laika itiju si ti o si joko le owo otun ite olorun saro ti eni ti o farada iru isoro odi yi lati odo awon elese si ara won ki e ma ba rewesi ninu okan yin ki are si mu yin eyin ko iti ko ju ija si ese titi di eje ni ijakadi yin duro nibe o ti so fun wa ninu ori kokanla o so nipa igbagbo o so nipa noah ti o kan oko pelu igbagbo o so nipa Abrahamu ti o jade lati ibi kan lo si ibomiran nipa igbagbo o so nipa Sarah ti o loyun ti o bimo nipa igbagbo o so nipa Isaki nipa Josephu o so nipa Jacobu nipa igbagbo o so nipa Mose nipa igbagbo o so nipa awon obi Mose pelu nipa igbagbo o so nipa Jephtha o so nipa Davidi o so nipa Samsoni o so nipa Gideoni nipa igbagbo o so nipa awon nkan ti a le fojuri apin okun pupa niya ni tabi abimo tabi agba ile ni tabi akan oko tabi omiran ti a se wi pe asegun awon filistini tabi opolopo nkan miran ti a se odi jeriko ni awolule ni o so pe gbogbo awon kan wonyi o wa nipa igbagbo sugbon ni ori kejila wa so wi pe nisinsin ki a moju kuro ni wi pe apin okun pupa niya ki a moju kuro ninu wi pe a je ki golati ki oku ki a moju kuro nipa wi pe asegun awon ota ki a koju si nkan kan wi pe asegun ese ki a koju ija si ese titi di eje ni ijakadi wa ki a si ma wo Jesu Christi olupilese ati alase pe igbagbo wa eni ti o je wi pe o farada agbelebo eni ti o je wi pe o se gbogbo nkan ti olorun fe ki o se ayo ti agbeka iwaju re oni o tejumo awa naa papa o ye ki o ye wa wepe isegun ti o ga julo isegun ti o po julo oni o pe asegun ese asegun esu asegun eran ara awon nkan ti o ndoju ko wa awon nkan ti o dabi eni wepe won je idanwo ni iwaju wa adoju ko won asisegun wo ese ikerin la e ma lepa alaafia pelu gbogbo eniyan pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yo ri oluwa oni e ma lepa alaafia pelu gbogbo eniyan pelu eniyan gbogbo ati wepe ki asi ma lepa iwa mimo lai si iwa mimo yi ko si eni ti yo le wu oluwa ti yo le ri oluwa sori wepe laarin wa o je ohun ti mo gbagbo wepe yo ma se Jesu Kristi laanu yo si ma ba ninu je wepe a ko lepa ewa mimo iwosan la nlepa e a ko lepa ewa mimo ba o se je ba o se mu la nlepa e a ko lepa ewa mimo je kin bimo je kin loko je kin laya la nlepa e a ko lepa wepe bi ipe ba dun nigba kigba tabi bi Jesu Kristi bi o ba farahan lawo somo wepe nje a o le ri oluwa a ko lepa ewa mimo awon kan aye yi awon o mule mo fo aye awon nkan itafo ba file awon kan ti o je wepe a o le mu lo sorun o ba ni gbogbo owo aye yi a o le ko lo sorun o ba ara gbogbo won to aye a o le ko won lo sorun o ba ni gbogbo awon ore aye a o le ko won lo sorun o ba di eni gba ojumo ninu aye o ba di oselu pataki ninu aye a o le mu eyi lo si orun o ba di enikeni kini lo le je ninu ijo a o le mu awon nkan won yi lo si orun ohun kan soso ti a le mu lo si orun ti o je iwe irinna lati rin ninu aye yi lo si orun rere o ni iwa mimo nje o je mo o se wa laanu wepe opolopo ni o lepa bi a o ti di atun bi opolopo ni o lepa bi a o se bo lowo ese opolopo ni o lepa bi a o se bori awon idanwo ti o n kodu ara wa ti o n wa si ago ara wa opolopo ni o lepa bi a o se je mimo ninu mimo lode mimo ninu ebi mimo ni igboro mimo ni ileto mimo ninu ile mimo pelu awon aladugbo wa opolopo ni o le wa ni o lepa iwa mimo iwa ododo ni bi ise ni iwa ododo ni bi oja wa ni iwa ododo iwa mimo ni bi kibi ti awa sibe sibe anje ki o ye wa o wipe lai si iwa mimo ko si eni ti o le ri olorun so fun mi bi ipe badun nisinsin yi ni bo lo wa so fun mi bi ipe badun nisinsin yi ni bo lo pari ire ije igbagbo re ni bo lo pari esi se o ti di olododo se o ti bo lowo ese se o ti bo lowo awon faaji aye yi awon omule mofo afo ba file aye yi so ti bo lowo won abi won de oni igbekun agbere ese iro pepa o le jija ibinu abi awon nkan won yi ni won de omole ti won ni je ki o le ba Jesu lo se o ti ni iwa ododo ti an so ni pare yi iwa mimo ti an so ni pare yi se won ti je ti re dide ki o gbadura dede ki o so fun olorun lai si iwa mimo ko se ni ti o le wo olorun eyi ni ohun ti o ga julo ohun ti o ga julo ti igbagbo le se ni igbese aye wa wipe ke a wo ese wa nu pelu igbagbo ke a so wa di olododo nipa igbagbo ke a so wa di eni iwa bi olorun nipa igbagbo ke a di eni ti o ni iwa mimo nipa igbagbo so fun olorun wipe bi ki ba se pe o so mi di olododo ni ki o kuro nibi loni bi o ba so fun olorun bi o ba gbagbo yo se fun o yo gba okan re la yo tun obi yo wo ese enu yo so di olododo ati eni mimo I'm going to go to the hospital.
1: I'm going to go to the hospital.

Thank you.

I'm going to go to the hospital.

0: ẹ̀sìn tí wọ́n kàn sìn, àwọn ò ní ìmọ̀ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ọkàn wa kí ó balẹ̀, ó yẹ kí a sinmi, ó yẹ kí a mọ̀ wípé a ní Ọlọ́run tó ga lé ọ̀run, Ọlọ́run tí agbára rẹ̀ kì í bà á tì. Ó ní nítorí bẹ́ẹ̀ o, kí a mọ̀ wípé láti ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n, ó ń fi agbára fún aláàárẹ̀, ó ń fi agbára kún àwọn tí kò ní ipá. Àní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé, yóò sì rẹ̀ wọ́n, àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò tilẹ̀ ṣubú pátápátá. Ó ní ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa. Ohun tí a ṣe ń dúró de Olúwa ni wípé kí ó lè fún wa ní agbára, kí ó lè fún wa ní okun. Wípé nígbà tí àwọn mìíràn tí a jọ ń sáré eré ìje yìí, nígbà tí wọ́n bá ń ṣubú lẹ́bàá ọ̀nà, nítorí wípé Ọlọ́run ayérayé, apá ayérayé, kò jẹ́ ibi ìsádi wọn, kò sì jẹ́ ohun tó ń gbé wọn ró, kò jẹ́ ohun tó ń fún olókun àti agbára. Nígbà tí àwọn bá ń ṣubú lẹ́bàá ọ̀nà, wípé àwa ó máa sáré, kì yóò sì rẹ̀ wá, a ó máa rìn, wípé àárẹ̀ kì yóò mú wa. Ṣùgbọ́n jẹ́ kí n bi ọ́ léèrè, nígbà wo ni ó yẹ kí a dúró de Olúwa, àti báwo ni ó yẹ kí a ṣe dúró de Olúwa? Bí a bá ń sọ wípé báwo ni ó yẹ kí a ṣe dúró de Olúwa, bí a bá ń sọ nípa dídúró de Olúwa, èyí jẹ́ wípé kí a gbàdúrà, kí a pa ọ̀pọ̀lọpọ̀ ojúṣe, kí a pa á tì sẹ́gbẹ́ kan. Ó yà mí lẹ́nu, ó sì ṣe mí láàánú wípé àwọn tí ó dàbí ẹni pé wọn kò mọ Ọlọ́run, àwọn tí ó dàbí ẹni wípé wọn kò mọ Jésù Kristì gẹ́gẹ́ bí olùgbàlà, wọ́n tilẹ̀ máa ń gbìyànjú láti dúró de Olúwa ní ìmọ̀ tiwọn, ní ìdánú tiwọn. Ó kàn jẹ́ wípé àwọn ò mọ ohun tí a ń pè ní Jésù gẹ́gẹ́ bí olùgbàlà, àwọn ò mọ ìdáríjì àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run, ṣùgbọ́n wọ́n máa ń gbìyànjú láti dúró de Olúwa. Bí a bá rí ẹlòmíràn tí ó jẹ́ aláìgbàgbọ́, tí ó jẹ́ pé kò tí ì mọ Jésù Kristì gẹ́gẹ́ bí olùgbàlà, ṣùgbọ́n ó jẹ́ bí ẹlẹ̀sìn, bí ó bá ní ìṣòro ráńpẹ́ kan, bí ó bá ní ìṣòro kékeré kan, a ti sọ wípé òun fẹ́ lọ gbàdúrà, òun fẹ́ dúró de Olúwa. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe nítorí pé òye Bíbélì ò yé wọn tó, wọ́n ti lè ka nǹkan kan nínú májẹ̀mú láéláé àbí nǹkan kan nínú májẹ̀mú tuntun, wọ́n sọ pé àwọn fẹ́ lọ sórí òkè, òkè yanu, òkè anu, òkè orí ọ̀fẹ́, òkè àlàáfíà, òkè báyìí, òkè tọ̀hún. Wọ́n á dúró síbẹ̀, ó ṣeéṣe kí ó jẹ́ ọjọ́ mẹ́ta. Kí ló dé tí ó jẹ́ wípé àwọn wọ̀nyí tí wọn ò mọ ìgbàlà Jésù Kristì, àwọn wọ̀nyí tí ó jẹ́ pé wọn kò tí ì ní ìdánilójú ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn, kí ló dé tó jẹ́ wípé àwọn ni wọ́n mọ̀ bí a ti dúró de Olúwa? Àwa tí Ọlọ́run sì ti pè, tí ó ti bá sọ̀rọ̀ àṣírí, àwa tí Ọlọ́run ti sọ fún wípé òun jẹ́ bàbá fún wa, tí ẹ̀mí Ọlọ́run ń ké ábà bàbá nínú wa, kí ló dé tí a ò lè farabalẹ̀ kí a lè dúró de Olúwa? Yẹ kí a wò ó, nígbà wo ni ó yẹ kí a dúró de Olúwa? Àti bí a bá dúró de Olúwa, kí ni àwọn èrè, àwọn àǹfààní tí yóò jẹ́ tiwa? Nínú orin Dáfídì orí kẹ̀ẹ́dọ́gbọ̀n, orin Dáfídì orí kẹ̀ẹ́dọ́gbọ̀n, ẹsẹ̀ ìkarùn-ún, sìnmí lé ọ̀nà òtítọ́ rẹ, kí o sì kọ́ mi, nítorí ìwọ lé Ọlọ́run ìgbàlà mi, ìwọ ni mo dúró tì lé ọjọ́ gbogbo. Níhìn-ín ni olórin Dáfídì ló ti ń sọ fún wa wípé òun ní láti dúró de Olúwa, kì í ṣe ní ọjọ́ kan, ó ní lé ọjọ́ gbogbo. Ìwọ ni mo dúró tì, ìwọ ni mo dúró de lé ọjọ́ gbogbo. Kí ni ṣe tí ọ̀gbẹ́ni yìí tí ó fẹ́ dúró de Olúwa? Ṣé o mọ̀ wípé Dáfídì tí ó kọrin Dáfídì tí a kà yìí, ó jẹ́ jagunjagun, ó ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ní ìgbésí ayé rẹ̀, nígbà mìíràn àwọn nǹkan mìíràn tó ń gbọ́ látọ̀tún látòsí wọ́n ń tako ara wọn, kò sí mọ èyí tó jẹ́ òtítọ́ tí òun lè dúró lé nínú wọn. Ó dàbí ẹni wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni Dáfídì ni ó dé ìkóríta, nínú àwọn nǹkan mìíràn nínú ẹbí rẹ̀ ó dé ìkóríta, tí kò mọ ọ̀nà tí ó yẹ kí òun tọ̀, tàbí gẹ́gẹ́ bí ọba àwọn ìdájọ́ mìíràn, àwọn mìíràn tí ó yẹ kí ó ṣe, tí kò mọ ọ̀nà tí ó yẹ kí òun gbà, ìpinnu tí ó yẹ kí òun ṣe, tàbí àbá tí ó yẹ kí ó dá. Nítorí bẹ́ẹ̀, ó fẹ́ dúró de Olúwa nígbà mìíràn ní ìgbésí ayé tirẹ̀. Ó ṣeéṣe kí nǹkan kan kí ó ṣe láàrin ọkọ sí aya, ó ṣeéṣe láàrin ẹbí, láàrin bàbá ìyá sí ọmọ, ó ṣeéṣe ní láàrin àwọn aládùúgbò tàbí níbi iṣẹ́, ó dé ìkóríta. Àwọn nǹkan tí ó ń gbọ́ wọ́n ń tako ara wọn, tìbí a sọ tìbí, tọ̀hún á sọ tọ̀hún. Àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń sọ kò bára wọn mu, o sì ń fẹ́ mú ìpinnu. awon kan to fe mu ipinle lori yi o ti mo otito ijinle otito nipa won iru akoko be nigbati a mo wepe olorun mo gbogbo awon kan to pamo loju eniyan won si paya ni waju olorun nitori be o ye ki o le duro ti oluwa ki o duro de wepe olorun mo woju re olorun mo mo wepe gbogbo otito awon kan wonyi won o pamo fun o nitori be mu nduro de o eni a fi nduro de oluwa ni akoko ti a nduro de oluwa yi a o ka bibeli a wo awon ileri olorun a wo awon ase olorun a wo awon nkan ti olorun pase fun wa lati se ti o dabi eni wipe ati gboju foda tele tele nkan miran ti o ma nse wa lose gege bi eni ti o ja fafa ninu isin olorun ni wipe awon akoledo isin awon agbekari esin won ki je ki a le raye lati duro de oluwa elomiran o sese ibi to ti fe ka bibeli won so wepe arakunrin kan bere re o fe ki won lo se jire okan nita atundide elomiran boyo fe gbadura lori nkan kan ni boyo duro de oluwa ni o si fe mo o fe mu ona re gun ni waju oluwa ah won ni won pe yin o e ko a lo si sise bayi o ko a lo se bayi nkan won yi ki je ki elomiran ki o le duro de oluwa je ki a wo rin dafidi ori keta din logbon orin dafidi ori keta din logbon lati ese keta la di ese kerin la sugbon emi ti gbagbo lati ri ire oluwa ni ile alaye duro de oluwa ki o si tujuka ki yo si mu ole ayale mu ni duro de oluwa yo si mu ole ayale e je wipe nigba ti o ba dabi ni pe aje alaye lagbara nigba ti o ba dabi eni wepe aje alailera yala nipa ti ara yala nipa ti emi o je wepe okun tan ninu wa agbara tan ninu wa o je wepe ati rin irin igbagbo o nsoro fun wa ati gbe igbese aye igbagbo o nsoro fun wa o fe dabi eni wepe agbara lati dojuko ota ati lati dojuko idanwo agbara lati duro sinsin ki a ma yese o dabi eni wepe agbara yi o ndinku die die ni igbese aye wa o ni iru akoko be o ye ki a duro de oluwa iru akoko be o ye ki a duro de oluwa pelu igbagbo lati ri ire olorun ire oluwa ni ile alaye ni orin dafidi ori keji le ni ogota orin dafidi ori keji le ni ogota ese ikarun okan mi iwo sa duro je de olorun nitori lati odo re wa ni ireti mi nigba ti o ba dabi eni wepe ireti npin nigba ti o ba dabi eni wepe o nse aferi nkankan nkan yo si ti ite olowo nigba ti o ba dabi eni wepe awon abanigbadura etijo gbadura awon ore re ti ejo man ka bibeli ti ejo man gbadura ti ejo man mu ibere ara yin lo siwaju olorun won ti ba gbadura sugbon awon nkan won yi awon isoro won si wa sibe sibe o so wepe akoko de lati duro je de olorun akoko de lati lo siwaju olorun lati pa awon nkan miran gege bi owo gege bi ise gege bi awon nkan miran to man di wa lowo lati pa won ti lati wa si oluwa tabi lati tilekun wa mori ki a duro je de oluwa nitori lati odo re wa ni ireti wa wa ye ki a wo orin dafidi yi kan na ori keta le ni ogofa orin dafidi ori keta le ogofa ini eji eta okan eji eta ese ikeji kiyesi bi oju awon iranse kunrin ti ma wo owo awon baba won ati bi oju iranse birin ti ma wo owo iya re be li oju wa nwo oluwa olorun wa titi yo fi sanu fun wa nigba ti a ba nwa anu olorun boya otisubo sinu ese lai ro tele ni boya o dabi eni wepe idanwo ni o le rekoja ore ofe ti o ni ti o si dabi eni pe boya ori iro ni igbese aye re tabi ori pe oju kokoro tun tin wole tabi ori wepe aran kan ibinu o tun tin wo inu okan re tabi ori wepe awon nkan to lero tele tele won tin yo wole o si ri wepe o n ba igbese aye igbagbo re je o n so di apeyinda o ni iru akoko be ni o ye ki o woju oluwa iru akoko be ni o ye ki o kepe oluwa iru akoko be ni o ye ki o so agbara re dotun ninu oluwa iwe owe ni atun kanisinsin yi ori ogun iwe owe ori ogun ese ikeji le logun iwo ma se wipe emi o gbesan ibi iwo ma se wipe emi o gbesan ibi sugbon rode olowa ohun o si gba o o sese ki oro kan bi awo ki o wa laarin iwo ati enikan ki eni yi ki o soro ibi nipa re ki eni yi ki o se ibi si o ki idanwo lati odo su ki o ma so si o lokan we pe gbesan lu pada paromo un na se bayi o ni niru akoko be ti esu to nfo oro re to nfo oro okan re to nso wi pe ki o gbesan fun ara re o ni niru akoko be o ye ki o duro de oluwa we pe bi o ba duro de oluwa ohun o gba o ninu awon ikekun ti o nde ba awon yi ninu Isaiah ori kejo ese iketa dilogun Isaiah ori kejo ese iketa dilogun emi o duro de oluwa ti o pa oju re mo kuro lara ile Jacob emi o si ma wo ona re oni nigba ti o ba dabi eni wo pe olorun wa o jina rere nigba ti o ba dabi eni wo pe anu re jina si wa nigba ti o ba dabi eni pe awon ileri re imuse won won jina si wa oni oun to ye ka se npe ki a duro de olowa awon elomiran won ma kun niru igba be awon elomiran won ma sakakiri niru igba be awon elomiran won ma tun mu igbekele won ki o wa ninu eniyan tabi ninu orisa ni igba be oni awa ti a fe de orun awa ti a fe fi orun sereje leyin aye yi oni o te ye ki a se ni pe ki a duro de oluwa ye ki a pada si Isaiah ori ogoji ki a to gbadura Isaiah ori ogoji ese ikokanlelogbon sugbon awon ti o ba duro de oluwa yo so agbara won dotun awon ti o ba duro de oluwa won o tun agbara won se won fi iye gun oke biidi won sare ki yo si re won won rin are ki yo si mu se oke kan wa niwaju re duro de oluwa se o dabi eni pe okun lo wa niwaju re o si mo bo se fo re koja okun yi duro de oluwa so tin re oni se o dabi eni pe adura ogba ni so ni wahala ni se o dabi eni pe awon keferi fi ose sin won fi ose eleya se o dabi eni pe ohun to tin reti o dabi eni pe won jina re won o ti de oni ohun ti an lati se ni pe ki a duro de oluwa ki a duro de oluwa ki a ma je ki ohun kan ki o di wa lowo nitori be dide duro ki o so fun olorun we pe o setan lati duro de o setan lati gbadura o setan lati musoro o setan lati kepe duro de oluwa o duro de oluwa ma se je ki are ki o mu duro de oluwa kepe oluwa yo si da o sile yo si tu o sile duro de oluwa yo tun agbara re se
1: Thank you.

Ẹjẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ gẹ́gẹ́ bí ọmọ ti máa gbọ́rọ̀ lẹ́nu bàbá. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ ṣe wa lójú, ẹ fún wa lókun láti jẹ́ kí a lè rìn ní ọ̀nà tí ó lọ sí ìjọba ọ̀run tààrà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé ìhìnrere ti Lúkù orí 13 láti ẹsẹ 14. Ẹnìkan sì bí i pé, Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìbéèrè tí ó da ọkàn láàmú. A rí ìbéèrè tí ẹni yìí béèrè níhìn-ín. Ó ń béèrè lọ́wọ́ Olúwa. Ó ní, Olúwa, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Àwọn ìbéèrè mìíràn wà tí ó jẹ́ wípé lọ́wọ́ Olúwa nìkan ṣoṣo lè àti lè béèrè. Ó máa ń jẹ́ ohun tí ń ṣini lọ́nà nígbà tí a bá béèrè ìbéèrè mìíràn, ìbéèrè ti ẹ̀mí, ìbéèrè tó jẹ́ wípé kò sí ẹ̀dá kan tí ó lè fúnni ní ìdáhùn. Bí a bá béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ènìyàn ẹlẹ́ran ara bíi tiwa, ó jẹ́ wípé a fẹ́ ṣe ara wa lọ́nà. Níhìn yìí, jẹ́ kí a wò ó dáradára. Bí oníbéèrè yìí bá béèrè lọ́wọ́ Pétérù, tàbí lọ́wọ́ Jòhánù, tàbí lọ́wọ́ àwọn Farisí, tàbí lọ́wọ́ àwọn olórí àlùfáà tí wọ́n wà ní sínágọ́gù tàbí tẹ́ḿpìlì, tí ó bi wọ́n pé, olórí àlùfáà sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Tàbí tí ó wí pé, ọmọ Léfì sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Tàbí tí ó wí pé, Pétérù tàbí Jòhánù, ṣé o lè sọ fún mi, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Bí wọ́n bá béèrè lọ́wọ́ irú àwọn ènìyàn bẹ́ẹ̀, ó ṣeé ṣe kí àwọn ènìyàn ẹlẹ́ran ara kí wọn kí ó má lè fún wọn ní ìdáhùn tí ó pé ojú òṣùwọ̀n. Ṣùgbọ́n ẹni yìí, ó ní ọgbọ́n. Ó mọ̀ wípé ìbéèrè nípa ìgbàlà, ìbéèrè nípa ìjọba Ọlọ́run, ìbéèrè nípa ọ̀run rere, ọwọ́ Ọlọ́run, ọwọ́ ọmọ Ọlọ́run ni a ti lè béèrè. Èyí ni ó fi sọ wípé, Olúwa, jẹ́ kí n mọ̀, díẹ̀ ha li àwọn tí a ó gbàlà? Àwọn mìíràn nínú wa, a máa hùwà bí aláìlọ́gbọ́n. Àwọn mìíràn tún máa ń lọ sí ọ̀dọ̀ àwọn wòlíì èké, ènìyàn ẹlẹ́ran ara. Wọ́n a máa béèrè nípa ìgbàlà, wọ́n a máa béèrè nípa ọ̀run rere, wọ́n a máa béèrè nípa àwọn ohun àmúyẹ tí a lè ní kí a ba lè dé ọ̀run. Tàbí àwọn ẹlòmíràn a máa lọ béèrè lọ́wọ́ àwọn akóniṣìnà, àwọn ẹlẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́, àwọn tí ó jẹ́ pé àkà sórí Bíbélì ni wọ́n kà, wọn ò ní ẹ̀mí Ọlọ́run. Ẹni tí ò gba iṣẹ́ ìgbàlà orí igi àgbélébùú tí ò gbàgbọ́, ẹni tí ò gba ìsọdi mímọ́ tí ò gbàgbọ́, ẹni tí ò gbàgbọ́ nípa ìfikúnni ẹ̀mí Ọlọ́run, báwo ni o ṣe lè lọ sí ọ̀dọ̀ irú ẹni bẹ́ẹ̀ kí o máa béèrè nípa ọ̀nà ìgbàlà? Tàbí ó ṣeéṣe a rí àwọn ẹlòmíràn, wọn a lọ máa béèrè ohun tí ó ṣe pàtàkì, ohun tí ó ṣe iyebíye báyìí, wọn a lọ máa béèrè lọ́wọ́ ẹni tí kò mọ Bíbélì. Àwọn ẹlòmíràn, wọn a gbé Bíbélì sílẹ̀, wọn a tún gbé ìwé mìíràn sílẹ̀, ìwé ẹ̀sìn mìíràn tí kò bá Bíbélì mu, wọn a gbé sílẹ̀. Ìwọ a sì lọ síwájú ẹni bẹ́ẹ̀, wọn a máa sọ wípé, làmí lóye, ṣé díẹ̀ ni àwọn tí a ó gbàlà? Ó dàbí ẹni wípé ìwọ pàápàá ó ń ra ìwé ìrìnà lọ sí ọ̀run àpáàdì. Nígbà tí o bá ń béèrè irú ìbéèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni tí kò nígbàlà, ṣùgbọ́n níhìn-ín ni ẹni yìí ń béèrè wípé, Olúwa, ìwọ nìkan ṣoṣo ni a lè béèrè lọ́wọ́ rẹ̀.
iwo ni o mo awon oruko ti o wa ninu iwe iye iwo ni o mo okan eda kokan iwo ni o mo ibi ti a tin bo ibi ti a wa nisinsiyi ati ibi ti a nlo iwo ni o mo ibi ti irin ajo olukuluku eyan ninu aye yi ibi ti o pari si nitori be so fun wa die hali awon ti a o gbala ye ke awo ibere yi mo so wi pe o je ibere ti o le da okan eni laamu nitori wi pe ninu aimokan ati ainisoro wa a ma n gbagbe ohun ti o se pataki to bayi a ma n gbagbe igbala wa a ma n gbagbe bi a se le bo lowo idajo ati ibinu olorun irunu olorun lowo ijiya ayeraye ohun aye yi o ma n di wa loju si nkan ti orun ohun aye yi o ma n di wa leti si orin ogo latorun wa ohun aye yi o ma n je ki a dabi eni ti ko logbon eni ti ko niye ninu eni ti o dabi eni wi pe se gafa fun mi lati lo ede yi eni to dabi eni wi pe a n se were lati ma sa sebala sebolo kaakiri lati lepa awon nkan ti o wa ninu aye o dabi wi pe opolopo ni won sa kaakiri ni won tele awon ohun aye ohun ti a ni sugbon ti a n fi ile ohun ti ko se pataki ohun ti a mo wi pe lojo kan a o fi won sile awon nkan wonyi ni o ma n gba ijoba olorun lowo opolopo eniyan eyi ni o ye ki a fi bere wi pe oluwa die hali awon ti a o gbala awon ibere miran wa ti o je wi pe ani lati bere ani lati mo lati odo oluwa o ye ki a fi akoko sile ki a ronu nipa idahun si awon ibere be nitori opolopo ni o n jalankato to n sogo ninu wi pe awon je elesin ti o si je wi pe bi won ti je elesin to ona igbala ko ye won bi abawo awon ti won ni oruko ninu ijo bi abawo opolopo ti won ti fi oruko sile ninu iwe wi pe awon je to lowa awon je ti jesu bi abawo opolopo ti o je wi pe bi abanka awon tin gba awe bi abanka awon tin gba dura bi abanka awon to ni bibeli ninu ile yala labe irori ni tabi lori tabili be abaka oye awon ti o je wi pe won ni bibeli ti won le ka die die ninu re won po yanturu opolopo eniyan ni won fi bibeli se irori sugbon won ko ni igbala won ko mo ona igbala be abaka opolopo awon ti won gbe omi lo si awon ilese kokan ti won fe omi adura be abaka opolopo ti o dabi eni wi pe bi wahala die ba ti de won ma ka saamu won po yanturu bi a ba ro wi pe gbogbo eni ti n ka saamu lo n lo si joba orun bi a ba ro wi pe gbogbo eni ti n momi adura lo n lo si joba orun bi a ba ro wi pe gbogbo eni ti n ka bibeli lo n lo si joba orun bi a ba ro wi pe gbogbo eni ti n se ise isin lo n lo si joba orun bi a ba ro wi pe gbogbo eni ti n pe oluwa oluwa ni yoo de joba orun o je wi pe awa paapaa a ko ti mo ona igbala melo ni opolopo awon eniyan ti won gbagbo wi pe olorun wa sugbon won ko ni imo nipa olorun otito yi melo ni o wa ti o je wi pe won pe oluwa gege bi oluwa won gege bi olugbala won sugbon die perete ni awon eniyan ti o je wi pe won ti fi igbesi aye won ati ohun gbogbo ni igbesi aye won sabe akoso oluwa ati olugbala melo ni awon ti o wa sinu ile isin ki se nu ile isin ni gboro nikan sugbon ile isin ti wa yi pelu ti o si je wi pe ona igbala won ko mo ti o je wi pe igbala tooto pe ki a bo lowo ese won ko ni melo ni awon ti n gbadura ti o se paapa ki won ki o ma yira nile pelu adura won ki won ki o do bale gbalaja siwaju olorun ki a ro wi pe olusin ni tooto ni bi a ba ba lori idobale ti o n ba olorun wewe ti o n ba olorun soro ti o n ba olorun rojo wipe olorun ki lo se bayi bi a ba gbo adura lenu elomiran a ro wipe oni igbakeji awon angeli sugbon sibe ona igbala won ko mo eyi ni o ye ki a wa paapaa ki a wa si ijo ti o ni ironu
eni o eyi ni o fi ye fun awa papa ki a duro ki a ni suru ki a gba yewo wi pe oluwa die ali awon ti a o gbala je ki a wo oro ti o se pataki to bayi ki a wo ni ikori meta ikini awon die ti a gbala ikini awon die ti a gbala ohun ti mo nso ni wi pe ni igba atijo ni igba majemu lailai ni igba bibeli ni igba majemu titun ki a wo akosile ti a ni wi pe awon die lagbala laarin ogun logo opolopo awon eniyan ti o wa ni aye ni igba na ki lo di won lowo ki lo di opolopo lowo loni eyi mu mi lo si ikori keji awon ohun ti n dena igbala awon ohun ti n dina igbala iketa ipe lati da po pelu agbo kekere ipe olorun wa loni o wa si o wa si mi pelu lati darapo pelu awon agbo kekere awon die ti o ni igbala je ki a be lati ikini die ti agbala awon die ti agbala je ki a wo Genesis ori kefa lati ese ikarun Genesis ori kefa lati ese ikarun olorun si ri pe iwa buburu eniyan di popo le aye ati pe gbogbo iro okan re kiki bini lojojumo inu oluwa si baje nitori ti o da eniyan si aye o si dun de okan re oluwa si we pe emi o pa eniyan ti mo ti darun kuro lori ile ati eniyan ati eranko ati ohun ti nrako ati eye oju orun nitori inu mi baje ti mo ti da won sugbon Noah ri oju rere loju oluwa won yi ni itan Noah Noah se olooto ati eni ti o pe le ojo aye re Noah n ba olorun rin je ki a duro nibe nihin ni a ri lati ese ikini aso fun wa wi pe awon eniyan be si ni re lori ile e je wi pe won po lori ile e je wi pe won bi si bi won si tin bi omo le omo lati odun de odun awon eniyan po to be lori ile a si so wi pe a bi awon omo birin fun won lati igba yi ni awon eniyan a ri wi pe won gbagbe oruko Oluwa a ri wi pe won gbagbe ase Oluwa a ri wi pe won gbagbe ilana ti Olorun ti la sile wi pe ki a ma se igboran si ese ikarun ni o wa so fun wa wi pe iwa buburu dido iwa buburu po ninu aye Olorun si ri pe iwa buburu eniyan di pupo le aye bi abawo aye igba na o je aye ikobirin jo o je aye se bi o ti won mi o je aye emi ni mo ni aye mi je ki n se bi mo ti fe o je aye ori kunkun aye aigboran eni Olorun fi ri wi pe iwa buburu eniyan di popo le aye o ni lati ri be nigba ti okunrin ba n sare le awon obirin nigba ti okunrin meji meta ba n ja lori omi dankan nigba ti obirin meta merin ba n du okunrin kan na iwa buburu ni lati wa nigba ti o ba ri wi pe a fe nigba ti o ba di wi pe a fe se tinu eni nigba ti o ba di wi pe ori kunkun aigboran ni o wa ninu okan aya eda ninu eni kookan a ri wi pe iwa buburu o ni lati po a si ri pe gbogbo iro okan eniyan kiki bini lojojumo ki se iwa nikan okan won ironu won ati ohun ti won lepa ife inu won ati ise owo won gbogbo re je buburu niwaju Oluwa inu Oluwa si baje wi pe eniyan ri bi o ti ri ati wi pe awon eniyan ti o n ro wi pe won a gbe igbesi aye
ti o mu inu ohun dun nitori pe ohun ti da won won ko se be won gbe igbese aye ti ko te olorun lorun igba yi gan ni awa daroko noa o se ni laanu wi pe gege bi olorun ti ni ife to o se ni laanu wi pe gege bi olorun ti fe ma bukun awon eniyan to wi pe ki se popo ni o moore ki se popo ni o fe sin olorun lemi ati looto nje bi o ti ri nigba na nje be ko lori loni bi a ba wo arin wa a o ri wi pe akere niye e ha se wi pe awon eniyan ko mo wi pe a n pe jopo nihin e ha se wi pe won ko gbo ede enu wa kaaro ojire e ha se wi pe yoruba ti a n so lenu wi pe won ko gbo won gbo ede gbogbo wa ni ṣugbọn ohun ti o wa nibe ni wi pe okan won jina si olorun o seese ki won ki o lo si ile isin kan ti won ti le gbo iwaasu iseju mewa iwaasu iseju meedogun bi alufa ba ti n koja iseju meedogun ni won fe serale ti won so wi pe eyi ni na to atun bo lose to nbo igbala o si iwa rere o si iwa mimo o si eyi ni a fi pe ni akoko ti noa yi wi pe noa nikan soso pẹlu iyawo re ati omo kunrin re meta ati awon iyawo re meta awon wonyi ni o gboran awon wonyi ni o ni iteriba awon wonyi ni o ni irele awon wonyi ni o ni ore ofe awon wonyi ni o ri oju rere lati odo olorun awon wonyi ni won gbe igbese aye iwon tun won si jesu si so fun wa o oni gege bi o ti ri ni akoko noa oni be na ni yo ri nigba dide omo eniyan wi pe nigba na awon eniyan je awon eniyan mu awon eniyan gbe yawo won fa yawo fun ni won ko simo titi iku omi fide oni be gege ni yo ri nigba wiwa omo eniyan e je wi pe nigba ti o je die ni o ni igbala ni akoko na nigba ti o je wi pe die ni o ri oju olorun ni akoko na wi pe ni igba wiwa jesu kristi igba ipada bo re lekeji wi pe die pelu ni o ri die ni awon ti a ogbala oluwa die hali awon ti a ogbala oni an fi dahun re han wa ninu bibeli yi je ki a wo peteru kini ori keta ese ogun peteru kini ori keta ese ogun awon ti o se alaigboran nigba kan nigba ti suru olorun duro pe ni saa kan le ojo noa nigba ti won fi nkan oko won fi nkan oko ninu eyi ti agba okan die la nipa omi eyi ni ni eni mejo wo bi awon eniyan ti po to ni igba na sugbon eni mejo ni agbala won kere niye awon wonyi ni o fiye si oro olorun ari eko di eko ninu awon ti an kaye awon eko wo ni a le ri ko ikini ari wi pe awon elomiran won ma so wi pe ona hin rere ona igbala o ti leju pe o dabi eni wi pe ijo ti wa nikan ni agba gbogbo bibeli ni ekun rere o dabi eni wi pe ijo wa nikan ni a ti n fi bibeli sakoso ohun gbogbo a n fi bibeli sakoso bi a o ti jeun bi a o ti woso bi a o ti gbe yawo bi a o ti gbe awon ebi wa bi a o ti gbe iseto ebi wa kale wi pe a n fi bibeli sakoso gbogbo re ise ti a o se ibi ti a ti le sise iru owo ti a le da owo le ati iru ohun ti a le se a n fi bibeli sakoso gbogbo re àwọn ènìyàn máa ń sọ wípé bí ó bá jẹ́ àwa nìkan ni a fẹ́ lọ sí ìjọba ọ̀run tí a gba bíbélì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ní ẹ̀kúnrẹ́rẹ́ ó dàbí ẹni pé díẹ̀ ní àlegbàlà bẹ́ẹ̀ lórí ní àkókò tí noa àwọn ènìyàn mẹ́jọ nínú àwọn ọgọ́rọ̀ ènìyàn tí wọ́n wà lé ayé ní ìgbà náà àwọn ènìyàn mẹ́jọ díẹ̀ lé àgbàlà jẹ́ kí a wo ti àkókò noa nínú pétérù kejì láti ẹsẹ̀ ìkẹfà tí a sọ àwọn ìlú sódómù òun gòmọ́rà di eérú nígbà tí ó fi ẹ̀fọ́ àfọ́bàjẹ́ dá wọn lẹ́bi tí ó fi
won se apere fun awon ti o je alaiwa bi olorun o si yo loti olooto eni ti iwa wo bi awon eniyan buburu ba ninu je ni akoko ti loti ni atun ri opolopo ni awon ti o wa ni sodomu ati gomora bi o ba je oluka bi beli ti o ba si je eni ti o ma nronu lori ohun ti o ka ti o nse akiyesi ohun gbogbo ni finifini o ri wipe bi a ba soro sodomu ati gomora iwa wobia iwa nikan jopon iwa ti o je wipe oju kokoro ni o gbile kan o ni o gbile kan nigba na ki se be nikan iwa imoti paranko iwa ke ma fi obirin bara eni je iwa sina iwa agbere iwa panshaga okun owo won awon ile ijo ni alale awon ile wobia ni osan ati opolopo ohun ti won se be na ni arowo to wa nisinsin yi bi abawo dara dara afi awa ti a je olufokansin afi awa ti a je onigbagbo afi awa ti a mo olorun afi awa ti a nke lojojumo wipe oluwa nigba wo lo de oluwa nigba wo lo wa mu wa lole bi ki ba se awa ti a mo wipe a nreti oluwa wa a nreti bibo jesu christi opolopo awon eniyan ni alale ni won lo si le sinima ni alale ni won lo si ibi ijo ni alale ni won lo si bi imoti para ni alale ni won lo si ibi ebo sugbon kere je awa eniyan ni a mo wi pe nitori jesu christi nbo o ye ki a gbe igbesi aye wa ni won tun won si be lori ni sodomu ati gomora ijo ni imoti ni iborisa ni ife obirin tabi ife okunrin ba ara won je ni ki okunrin kan ki o ni iyawo meta merin marun mefa bi ki obirin kan ki o ma ti ile okunrin kan bo si ile okunrin miran ki a ma ka okunrin mefa okunrin meje lori obirin kan ibi sodomu ati gomora ni iru iwa be ibe lo wa ibe lo po si sugbon arun awon ilu na lai ni won ko ni abayo won ko ni ona abayo sugbon agba loti ati omobirin re meji ati iyawo re sugbon ranti ni oju ona ni iyawo tun boju weyin ti o je wipe onfa ti o wa ninu okan re ti o nfa si aye ti o nfa si awon ohun aye yi onfa ye akoti mu won kuro e ni o fi di owon iyo ti a parun pelu olorun si wa nso fun wa wipe awa paapa ti igbeyin aye deba awon nkan won yi je apere fun wa je kin ton ran leti wipe oke aimoye ni o jade lati ile Egypt ti won lo si ile ileri awon ti o ti koja ogun odun laarin won opolopo won ni ari wipe won ko de ile ileri olowa die hali awon ti a o gbala gege bi iwe mimo ti wi gege bi awon apere ti a ri ninu iwe mimo a ri iwe pe die ni awon ti a gbala ni igba isaaju o sese ki enikan ki o ma we pe majemu lailai ni a ti nka awon nkan wonyi o sese ki enikan ki o ma we pe ninu majemu titun o dabi eni pe gbogbo nkan ni o yi pada airu awon eniyan be o sese ki won ki o ri ese kan ka ninu bibeli ki won ki o ma se ka awon ese ti o tele je ki nka iru ese ti awon elomiran le ma ka ti won ma fi ro wipe gbogbo eniyan patapata ni a o gbala ni igbo se je ki a wo Johanu ori kejila lati ese ikokanla Johanu ori kejila lati ese ikokanla nitori pe nipasẹ re le opo ninu awon ju jade lo won si gba Jesu gbo ohun ti a ka yi o je bi a ba je onigbagbo o je ohun to le wo ni lori ke a ma ro wipe nkan ti yi pada ke a ma ro wipe ki se die ni awon ti o wo ijoba orun o ni nitori tire nitori Lazaru ti a jidire kuro ninu oku ni a fi ri wipe opo ninu awon ju jade lo won si gba Jesu gbo tun wo ese ikokandinlogun nitori na awon farisi wi fun ara won pe e kiyesi bi e ko ti le bori le ohun kohun e wo bi gbogbo aye ti woto
bi abanka nkan wonyi ti a ngbo wipe gbogbo aye woto a le ro wipe ki wa se die le awon ti a ogbala sugbon ran ti o Jesu ti so fun wa ko fi di wa leti ko fi bopo boyo o so otito ti o wa ninu ona igbala o so fun wa o ni eni ti o ba fori ti titi de opin ohun la ogbala ati ka wipe opolopo ni o woto leyin ati ka wipe opo ninu awon Jew won jade lo won si gba Jesu gbo sugbon ranti se won fori ti titi dopin se won duro ti Jesu titi dopin se won duro ti Jesu titi ojo idajo wo ise awon apostle ori kini ise awon apostle ori kini ese ike edogun ni ojo won ni ni peteru si dide duro le awojo awon omo ehin iye awon eniyan gbogbo ninu ijo je ogofa kilanka yi iwolari kilode nigbati agbo wipe opo ijo eniyan won woto leyin won oforiti titi dopin won oforiti titi dopin nitori pe inu ni binide nitori wipe amu Jesu Kristi nitori pe opolopo iro ni awon farisi ni won pa mo Jesu Kristi lese opolopo esun eke ni won fi sun Jesu nigba yi gan ni awon miran ti won ti ro pe awon gbagbo nigba yi gan ni ari wipe won pada won o to Jesu leyin titi de opin ki ojo Pentecost la ki o to de ari wipe ogofa eniyan perete ninu awon eniyan won yi ni won duro titi di ojo na nitori be je ki o ye o wepe a le ma pe Jesu Jesu lenu a le ma so wepe Oluwa mi ni Olorun mi ni ko je fi mi sile emi na o je fi sile mo ba Jesu lo losan ni lorun ni bojo nro bi na njo ma ba Jesu lo aha awa ti a ba fori ti titi dopin awon ti a si ri pe won fori ti titi dopin die ni awon won yi o ni a fi wepe die le awon ti a ogbala e a se wepe Olorun ko fe gba opolopo eniyan la rara mo gbagbo wepe bi o ba je eni bi etinu Olorun iwo paapa le gba Olorun lerin je wepe o n fe gba gbogbo eniyan la sugbon opolopo ni won je ki ohun idiwo kan tabi ohun idiwo miran ki o de won lona lati ma ri oju Oluwa lati ma ri igbala Olorun je ki a wo Matthew ori kejilelogun ese ikerinla nitori opolopo le ape sugbon die le ayan opolopo le ape sugbon die le ayan nihin ni ati ri pe Olorun fe gba gbogbo eniyan la sugbon die le ayan kini se ti o je wi pe die nitori pe awon die wonyi awon ni won so fun Olorun wi pe ninu ofi ati olaaye ninu gbogbo wahala ti o wa ninu aye awon fe ba Olorun lo ni won so wipe inu ni bi ni le wa ti won so wipe ohunkohun le sele idan wo le de nitori pe inu ara la wa a o ti de orun nitori pe esu wa ninu aye wahala wa ninu aye inu ni bi ni wa ninu aye ti won so fun Olorun wipe ko so ohun to le sele ko so ohun to le de awon oforiti titi de opin lati le ba Jesu joba opolopo ni o dabi eni wepe won ki fi ohun Olorun won ki ka si tabi ikilo Olorun won ko ye wo igbala ki de nitori wepe akan wa se lesin igbala ki de nitori wepe akan mo oruko Oluwa igbala ki de nitori pe akan mo oruko tabi eko Kristi awon ohun idiwo awon ohun idena ani lati ja won kuro ani lati ko won sonu je ke a lo se apa keji ninu eko wa loni kini awon ohun idena ti o n di awon eniyan lowo lati ma le je ki won ki o ni igbala eni mo wa se apa keji awon ohun tin dina igbala je ke a wo Johanu ori kefa Johanu ori kefa lati ese ikokandini ogota ati ogota nkan wonyi le o so ninu sinagogu bi o tin koni ni Capernaum nitori na nigbati opo awon
omo ehin re gbo eyi won wi pe oro ti o lele yi tani o le gbo oro ti o lele yi tani le gbo Jesu Christi o ko awon eniyan ni ijinle eko ihinrere ijinle eko ti ijoba olorun o duro ninu sinagogu o nla aye won o nsi bibeli lawe lawe o sin je ki o ye won awon ohun ti won ni se ohun ti won ni gba igbagbo ti won ni ni ki won ki o ba le ri ijoba olorun nigbati o fe pari eko re ni ari wi pe opolopo ninu awon ti o so wi pe bi na njo bojo nro awon o ba Jesu lo opolopo ninu awon ti o te oko leti ti won be si ni wa Jesu kaakiri ni won so pe Jesu nigba wo ni iwo wa sihin opolopo ninu awon ti o fe fi Jesu joba tipa tipa opolopo ninu awon ti o so wi pe olugbala na ni eyi eni ti ati reti na ni ti won sato Jesu leyin nipa ti Jesu be si ni so ijo oro ijoba olorun eko yin rere eko iwa mimo ijile ninu ihin rere nigba ti o be si ni so fun won nigba na ni won be si ni wo pe ohun ti o le oro ti o le li eyi tani le gbo adope lowo olorun wi pe awon die wa ti won jolo oto ti won so wi pe bi oro olorun ti le nsa mi laake bi oro olorun ti le ngun mi loko bi oro olorun bi o ti le nwe mi ni ona ti o dabi eni wi pe ohun ta mi lara sibe sibe mi o ma ro lu olorun ju be lo sibe sibe emi o ma bere ori ofe lowo olorun ju be lo o sese ki oro olorun ki o tagba igbeyawo mi o sese ki oro olorun ki o taba ikomirin jo mi o sese ki oro olorun ki o tagba iwoso mi o sese ki oro olorun ki o taba awon owo ti mo nse o sese ki oro olorun ki o so nipa ohun kan tabi nipa ohun miran bi o ti le nsa mi laake bi o ti le lu mi bi o ti le dabi eni wi pe ina oro olorun o njo mi ninu okan mi sibe sibe bi o ma teramo emi o ma ro lu olorun lati fun mi lori ofe lati se ife olorun sugbon o se ni laanu ki se pupo ni awon ti o ni iru ipinu be nitori pe won so pe oro yi le be ni awon kan pada wese ikerin dini adorin ese ikerin dini adorin nitori eyi opo awon omo eyin re pada seyin won ko se ba rin mo je ko se ni laanu we pe imole atorun wa omo olorun ti kara re olugbala ara aye eni ti o ku fun ese wa nigba ti o wa se aye yi nje ko se ni laanu we pe oba laarin awon angeli nje ko se laanu omo bibi olorun ti o feran julo nje ko se laanu wi pe nigba ti iru eni be ti o wa se aye yi nitori oro ihin rere nitori eko ihin rere nitori eko iwa mimo ti o nko ni opo ninu awon omo ehin re won pada seyin won ko se ba rin mo nigba ti won aso wi pe won pada seyin won ko se ba rin mo kini itumo eyi o je wi pe won pada si sinagogu won tun lo ba awon farisi ati awon sadusi won so wi pe e se gafara fun wa o ati lo ba Jesu tele tele ati koyin sile ati ro wi pe Jesu ni ona igbala awon wonyi ti won ti so wi pe o daaro fun awon farisi ati fun awon sadusi won tun wa pada so wi pe atun ti de o nitori wi pe a fe tele Jesu Kristi tele tele sugbon nisisiyi ati ko Jesu sile ebi ti won ti po jade latenu won tun ko je nje ke se be ni opolopo loni ti won be si ni sare ijoba orun ti won so wi pe awon fe lo si ijoba orun awon fe se ife olorun sugbon nitori wo pe won gbo eko atunse won tun pada si ijo ti won ti fi sile won tun pada si iborisa won tun pada sinu aye nje ke se be lori loni nigba ti awon elomiran ti won ba gbo eko nipa iwoso onigbagbo nipa eko ti igbeyawo okunrin kan obinrin kan ti won gbo eko wi pe ki a ma gbe igbese aye iwontunwonsi won tun pada sinu aye nibi ti won ti wa tele tele won tun pada sodo ore abanideshe eni ti won ti ko iwe si tele wi pe mo ti ba Jesu lo
nítorí bẹ́ẹ̀ kò sí àgbèrè kò sí panṣágà mọ́ nítorí bẹ́ẹ̀ gbogbo owó tó ń fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mú owó rẹ̀ mọ́wọ́ mi ò fẹ́ owó ẹ̀ṣẹ̀ mọ́ ṣùgbọ́n irú àwọn ènìyàn wọ̀nyí wọ́n á tún padà wọ́n á tún máa fẹ́ sẹ̀rálẹ̀ níwájú ilé ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ ọkùnrin yẹn á tún máa sọ pé kí ló dé jésù tó sọ pé ó ti di ọkọ rẹ jésù tó sọ pé o fẹ́ bá lọ o tún tẹ̀lé jésù mọ́ ni ẹni tí ó ti gba jésù gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a tún máa sọ pé kì í ṣe bẹ́ẹ̀ sáàṣìlẹ̀kùn fún mi jẹ́ ká parí ìjà wa ó fẹ́ parí ìjà pẹ̀lú ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ ó tún fẹ́ lọ sí ọ̀run àpáàdì nítorí bẹ́ẹ̀ ni a rí wípé ọ̀pọ̀ àwọn wọ̀nyí wọn kò lè tẹ̀lé jésù kristi mọ́ jẹ́ kí a wo Máàkù orí kẹwàá láti ẹsẹ̀ kẹtàdínlógún bí ó sì ti ń jáde bọ̀ sí ọ̀nà ẹnìkan sáré tọ̀ wá ó sì kúnlẹ̀ fún ó bí léèrè wípé olùkọ́ni rere kí ni èmi ó ṣe tí èmi ó fi lè jogún iyè àìnípẹkún èyí jẹ́ ìbéèrè dáadáa tí ọkùnrin yìí béèrè lọ́wọ́ jésù kristi olúwa wa jésù kristi sì fi ọ̀nà hàn ó sọ fún ohun tí ó ní láti ṣe ọkùnrin yìí kọ́kọ́ sọ wípé gbogbo rẹ̀ ló ń ti ṣe jésù wá sọ fún ìjìnlẹ̀ ìfẹ́ ọlọ́run ìjìnlẹ̀ ohun àmúyẹ láti dé ìjọba ọlọ́run ṣùgbọ́n kí la rí nípa ti ọkùnrin yìí wo ẹsẹ̀ kọkànlélógún nígbà náà ni jésù sì wò ó ó fẹ́ràn rẹ̀ ó sì wé fún un pé ohun kan lè ó kù ọ́ kù ohun kan lè ó kù ọ́ kù dúró níbẹ̀ jọ jẹ́ mọ̀ wípé ohun kan ṣoṣo ó lè dìnà ó lè ṣe ìdènà fún ìjọba ọlọ́run fún ọ ẹlòmíràn a máa sọ wípé ọlọ́run kúnkún mọ ọkàn mi wípé ohun kan ṣoṣo ló kù bí kìí bá ṣe pé ọkùnrin tí mo wà nínú ilé rẹ yìí bí kìí bá ṣe wípé mo jẹ́ ìyàwó kejì ìyàwó kẹta bí kìí bá ṣe yẹn nìkan ṣoṣo ọlọ́run náà mọ̀ wípé mo ti kẹsẹ̀ járí bí kìí bá ṣe wípé ìkan ṣoṣo tó kù yìí mo sì rò wípé aláàánú lọlọ́run kò ní wo ẹyọ kan tó kù yìí kó sọ wípé mi ò ní lè dé ìjọba ọ̀run ẹlòmíràn a máa sọ wípé gbogbo ohun tí wọ́n ń sọ lòun ti ṣe ká gba jésù gbọ́ ni ká ka bíbélì ni ká já fáfá nínú iṣẹ́ ọlọ́run ni ìkan ṣoṣo ló kù wípé òwò ibi ọjà tí òun wà òun mọ̀ wípé ohun tí òun ń tà láti jẹ́ bí oníṣòwò wípé kò bá ìfẹ́ ọlọ́run mu ṣùgbọ́n ìkan náà ni ẹyọ kan yìí kan ṣoṣo náà mi ò rò wípé èyí lè dí mi lọ́wọ́ ìjọba ọlọ́run gbọ́ jésù kristi fẹ́ràn rẹ̀ ìfẹ́ jésù ni ó jẹ́ kí ó sọ òtítọ́ fún ó ní ohun kan lé ó kù ọ́ kù lọ ta ohunkóhun tí ó ní kí o sì fi fún àwọn tálákà ìwọ ó sì ní ìṣúra lé ọ̀run sì wá gbé àgbélébù rẹ kí ìwọ kí o sì máa tọ̀ mí lẹ́yìn ohun tí jésù ń sọ fún ọkùnrin yìí ni wípé ẹgbẹ́ àwọn ọlọ́rọ̀ tí ó wà ó jẹ́ ẹgbẹ́ àwọn agbéraga ẹgbẹ́ àwọn ọlọ́rọ̀ tí ó wà ó jẹ́ ẹgbẹ́ àwọn abọ̀rìṣà jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ àwọn ọlọ́rọ̀ wọ́n máa ń fi ọ̀rọ̀ wọn dípò ọlọ́run wọ́n máa rò wípé owó ni ìdáhùn ohun gbogbo wọ́n máa gbẹ́kẹ̀lé owó wọ́n máa fara ti owó wọn wọ́n máa rò wípé bí owó bá wà àlàáfíà wà wọ́n a máa rò pé bí owó bá wà wípé kò sí ohunkóhun tí wọ́n fẹ́ láyé tàbí lọ́run tí wọn ò lè ní ẹlòmíràn pàápàá gẹ́gẹ́ bí símónì ó lè fẹ́ láti ra ẹ̀mí ọlọ́run ó lè fẹ́ láti ra ipò nínú ìjọ ó lè fẹ́ láti ra àga kan nínú ìjọba ọlọ́run pẹ̀lú owó rẹ̀ èyí ni jésù fi sọ fún wípé ó wà ní ibì kan tí ó jẹ́ bí ẹlẹgẹ́ inú ẹgbẹ́ tó wà ó jẹ́ ẹgbẹ́ àwọn agbéraga ẹgbẹ́ àwọn aláìlọ́lọ́run ẹgbẹ́ àwọn tí ó ń fi owó rọ́pò ọlọ́run ó ní nítorí bẹ́ẹ̀ nǹkan tí ó di òrìṣà sí ọ lọ́kàn sọ́nù kódànù kó fún àwọn tálákà kí o sì wá kí o gbé àgbélébù rẹ kí o máa tọ̀ mí lẹ́yìn ǹjẹ́ ọkùnrin yìí lè ṣe ǹjẹ́ ó wọ ìjọba ọlọ́run inú rẹ̀ sì bàjẹ́ sí ọ̀rọ̀ náà ó sì jáde lọ ní ìbìnújẹ́ nítorí tí ó lí ọ̀rọ̀ púpọ̀ jésù sì wò yíká ó wí fún àwọn ọmọ ẹ̀hìn rẹ̀ pé yóò ti ṣòro tó fún àwọn tí ó lé ọ̀rọ̀ láti wọ ìjọba ọlọ́run má ṣe jẹ́ kí èyí kí ó yà ọ́ lẹ́run tí jésù ń sọ ni wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wọn láti wọ ìjọba ọlọ́run tí ó ti yí ọ ó ń sọ wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó sọ ọ̀rọ̀ di ọlọ́run wọn láti wọ ìjọba ọlọ́run ó ń sọ wípé yóò ti ṣòro tó fún àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ wọn
ti won ko gbekele olorun ti won ko gbekele jesu ti won ko gbekele kristi mesaya ti o ku fun lori igi agbelebo yo ti soro to fun iru awon be lati wo ijoba olorun eyi kan na ni a le so yo ti soro to fun awon ti o gbekele obi won ti o ro wepe bi ba gba olorun gbo inu obi mi o ni dun si nitori be awon obi lo sin pe son gbogbo fun mi mo sin fe ma te won olorun yo ti soro to fun iru eni be lati wo ijoba olorun ohun ti o so ni pe yo ti soro to fun awon ti o gbekele eniyan awon ti o gbekele eleran ara awon ti o fi eleran ase apa ati igbekele won yo ti soro to fun won lati wo ijoba olorun yo ti soro to fun awon ti o gbe ipo lori awon ti o ro we pe ipo won ninu aye ipo won ninu ijo wipe awon fe fi ipo won dipo olorun yo ti soro to fun iru eni be lati wo ijoba olorun eyi ni awon nkan ti jesu christ ti o so fun wa loni eyi ni nkan ti o nfe ki o ye wa wipe bi a ba fe ni olorun bi a ba fe je ti olorun a ko gbodo gba ohun ko ohun laye lati di wa lowo a ko gbodo gba enikeni laye lati di wa lowo itoto ni olorun fe gba gbogbo eniyan sugbon opolopo ni o nfa idena fun ara won opolopo ni o nfa ohun idabo laarin awon ati olorun laarin awon ati igbala olorun ni igbesi aye won won ma nje ki awon isoro miran ninu ero won awon nkan aimo ninu ife inu won ati awon

lọ́lọ́run yóò wà ní láàrin àwọn tí wọ́n fà sí ifá sọ́hún láti ṣe ohun tí kò tọ́. O mọ kí ni àwọn ẹlòmíràn ń ṣe tí wọ́n wà nínú òṣèlú, o mọ tí wọ́n ṣe ní ìkọ̀kọ̀. Èni a fi ń kí àwọn ènìyàn ní ìlọ̀wé pé kí a ṣọ́ra, nítorí pé owó tàbí ipò tàbí gbajúmọ̀ tàbí ìwà òṣèlú ẹlòmíràn ó lè jẹ́ ìtìjú ìhìnrere, ìtìjú àgbélébù, ó lè jẹ́ òní yóò di àwọn ẹlòmíràn lọ́wọ́ láti lè má wọ ìjọba Ọlọ́run, nítorí pé bí wọ́n bá ti wá tí wọ́n jáde náà sọ pé ìwọ náà ti lọ darapọ̀ mọ́ àwọn tó ń dàtún bí, ìwọ náà lọ darapọ̀ mọ́ àwọn tí kì í lo yẹ tí yẹrùn, ìwọ náà lọ darapọ̀ mọ́ àwọn tí kò mọ fàárí ṣe, àwọn tí kò gbajúmọ̀. A kí ló dé? Ṣé àìní ló wà fún ọ ni? Àbí ṣé ìdààmú ọkàn ni? Àbí ṣé wàhálà nínú ilé ló jẹ́ kó lọ darapọ̀ mọ́ àwọn tó ń sọ wípé dàtúnbí àwọn oníwà mímọ́, àwọn tó jẹ́ pé ọ̀run nìkan náà ń wò, wọn ò gbọ́ tayé mọ́, ó lọ darapọ̀ pẹ̀lú wọn. Ẹlòmíràn ìtìjú àgbélébò Kristi ni kì í jẹ́ kí wọn kí ó lè forí tì í títí dópin. Àwọn ẹlòmíràn, àwọn ọ̀ṣọ́ ayé, ìmúra ti ayé, ó ní kì í jẹ́ kí wọn kí ó lè forí tì í títí dópin. Tàbí àwọn mọ̀lẹ́bí, àwọn ẹbí tán máa sọ wípé bó bá fẹ́ jẹ tẹbí nítorí o gbọ́dọ̀ darapọ̀ mọ́ àwọn wọ̀nyí. Àwọn mìíràn pàápàá nínú àwọn ẹbí wa tí kò mọ Ọlọ́run gbọ́, wọn a sọ wípé ohun ènìyàn òun ni ohun Ọlọ́run, wípé bí bàbá tàbí ìyá bá sọ pé kò sí ọ̀nà nínú ọ̀nà bíbélì, ó jẹ́ pé kò sí ọ̀nà níbẹ̀ nìyẹn, nítorí wípé ohun ènìyàn ni ohun Ọlọ́run. Wọn a sọ wípé Ọlọ́run pàápàá ti sọ pé bó o bá gbọ́ tòbí ẹ, òbí ẹ tó ní kó bọ̀rìṣà, òbí ẹ tó ní kó lọ fẹ́ ẹni tó ti ní ìyàwó ńlé, òbí ẹ tó ní kó lọ ṣe ohun tí ò da, wọn a ní tó o bá gbọ́ tòbí ẹ, wọn a nínú Ọlọ́run pàápàá ó lè dùn sí ẹ. Irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ kí àwọn ẹbí wọn kí ó dí wọn lọ́wọ́ láti lè wọ ìjọba Ọlọ́run. Àwọn ẹlòmíràn máa ń jẹ́ kí àwọn ọ̀rẹ́ ọ̀mùtí, àwọn ọ̀rẹ́ bòdà wá, àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé nígbà tó bá dára ni a ó rí wọn, nígbà tí nǹkan bá yí padà a ò lè rí wọn. Wọ́n máa jẹ́ kí irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ kán dí wọn lọ́wọ́. Nítorí bẹ́ẹ̀ sọ fún Ọlọ́run wípé ó jẹ ti Ọlọ́run, àti wípé òní gba ohunkóhun tàbí ẹnikẹ́ni láàyè láti dí ọ lọ́wọ́. Ìpè tí a ń pè ọ nísinsìnyí ni ìpè láti darapọ̀ mọ́ agbo kékeré. Ìpè láti darapọ̀ mọ́ agbo kékeré. Yẹ kí a wo Lúkù orí kejìlá. Ọlọ́run pè ọ, Ọlọ́run pè ọ. Àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí ilé ìsìn wa, ó ṣeéṣe nítorí wípé ibi tí a ti ń péjọpọ̀, wọ́n á wo àwọn àga ìjókòó wa, wọ́n á ní àga ìjókòó àwọn ọmọ kéékèèké ni wọ́n kó sílẹ̀ fún wa láti máa jókòó lé. Má jẹ́ kí àga ìjókòó kí ó di ọ lọ́wọ́ ìjọba Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọ́n á wo bí a bá ń ṣe ìsìn, wọ́n á wo, wọ́n á ní àwọn dùrù tá a ní, ó dàbí àwọn dùrù tí àwọn ọmọ kéékèèké tí wọ́n fi ń kọ orin kíkọ. Ní pé níbi tí àwọn ti wá, wọ́n ní àwọn dùrù tó jẹ́ wípé ń kọrin orin àti ohun dùrù ó dúnlẹ̀. Má jẹ́ kí dùrù tàbí ohun àfọwọ́bà fi ilẹ̀ ayé, má jẹ́ kí nǹkan wọ̀nyí má jẹ́ kí ó dí ọ lọ́wọ́. Àwọn ẹlòmíràn máa ń sọ wípé nígbà tí àwọn dé sí inú ìjọ Deeper Life, nítòótọ́ ni wọ́n ń ka Bíbélì fún wa, nítòótọ́ ni wọ́n ń kọ́ wa ní ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n àwọn wo ni mo wá darapọ̀ mọ́ yìí? Àwọn tí ó jẹ́ ọmọ kéékèèké, àwọn tí ò tíì la ọ̀pọ̀lọpọ̀ nǹkan kọjá nínú ayé. Èmi tó jẹ́ pé níbi tí mo ti ń bọ̀ ìyálòde ni mí, èmi tí ó jẹ́ pé níbi tí mo ti ń bọ̀ bàbá ẹgbẹ́ ni mí, èmi tí ó jẹ́ pé bí mo bá ní ṣíṣe àwọn ènìyàn máa wá ni láti ilẹ̀ Ibo, láti ilẹ̀ Haúsá, láti gbogbo ilẹ̀ Káàrọ̀ Òjíire làwọn ènìyàn máa wá, tán máa sọ pọ̀ pẹ̀lú mi nítorí pé mo jẹ́ ènìyàn jàǹkàn nínú ayé. Má jẹ́ ká wo nǹkan wọ̀nyí, ìjọba Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Àwọn tó rí nísinsìnyí, àwọn tó wà níbí nísinsìnyí, wọ́n jẹ́ agbo kékeré nítòótọ́. Wọ́n jẹ́ àwọn tí àwọn tán wà nínú ayé tí wọn rò wípé a jẹ́ ẹnikẹ́ni, ṣùgbọ́n o jẹ́ mọ̀ àwa ni ìmọ́lẹ̀ Ọlọ́run ni ó ti mọ́lẹ̀ fún àwa. Bí a tilẹ̀ jẹ́ agbo kékeré, a jẹ́ ẹni tí ó mọ inú Ọlọ́run, a jẹ́ ẹni tí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run, a jẹ́ ẹni tí ó ní ìhìnrere, a jẹ́ ẹni tí ó ń fẹ́ bá Jésù dúró kí a bá lè bá Jésù jọba. Ní ìkẹyìn, ìpè tí Ọlọ́run ń pè ọ́ ni wípé kí o wá darapọ̀ pẹ̀lú àwọn onígbàgbọ́, kí o wá darapọ̀ pẹ̀lú àwọn tí ó mọ Ọlọ́run, kí o wá darapọ̀ pẹ̀lú àwọn tí ó fẹ́ Ọlọ́run. Lúkù orí kejìlá ẹsẹ̀ 22. Lúkù orí kejìlá ẹsẹ̀ 22.

ẹrù àgbò kékeré nítorí dídùn inú bàbá yín ni láti fi ìjọba fún yín àgbò kékeré ni yóò jogún ìjọba ọlọ́run o mọ̀ bẹ́ẹ̀ àgbò kékeré àwọn tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ àwọn tí wọ́n ń gbé ní ìwọ̀ntúnwọ̀nsì àwọn tí wọ́n gba olúwa gbọ́ àwọn tí a fi ẹ̀jẹ̀ jésù kristi ra padà àwọn tí a wẹ̀nà mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn àwọn àgbò kékeré yìí àwọn ni ó jẹ́ dídùn inú ọlọ́run láti fi ìjọba ọlọ́run fún ò ṣe dìde dúró ò ṣe sọ fún ọlọ́run wípé ó rọ̀ mọ́ àgbélébò ó ṣe sọ fún ọlọ́run wípé ohunkóhun tí ì bá jẹ́ lókè tàbí nílẹ̀ tàbí ní ìsàlẹ̀ òkun tàbí láhéré ni tàbí nínú ìlú ni tí yóò fà ọ́ kúrò nínú ìjọba ọlọ́run wípé nínú àánú ọlọ́run nínú agbára ọlọ́run yóò bá ọ ké wọn kúrò ó ṣe sọ fún ọlọ́run wípé ohunkóhun tí ì bá ṣẹlẹ̀ ìjìlèjà mímílèmí wípé ṣùgbọ́n ó fẹ́ wà pẹ̀lú ọlọ́run wípé òní fi ọlọ́run sílẹ̀ òní fi ọ̀rọ̀ ọlọ́run sílẹ̀ ó ṣe béèrè ìrànwọ́ lọ́wọ́ ọlọ́run ó ṣe béèrè oore ọ̀fẹ́ lọ́wọ́ ọlọ́run ó ṣe sọ fún ọlọ́run wípé ọlọ́run ní kíkú ní yíyè ohunkóhun tí ì bá máa ṣẹlẹ̀ ìjìlèjà afẹ́fẹ́ lè fẹ́ ìkún omi lè dé inú ni bíní lè dé ohunkóhun tí ì bá máa ṣẹlẹ̀ àwọn ọ̀rẹ́ lè kọ̀ mí sílẹ̀ àwọn ojúlùmọ̀ wọn lè kọ̀ mí sílẹ̀ àwọn ẹgbẹ́ àti ọgbà wọn lè sọ wípé wọn ò fẹ́ fi tèmi ṣe mọ́ àwọn ènìyàn lè ṣe inú ni bíní ohunkóhun tí ì bá dé ìjọba ọlọ́run yìí sẹ́ mo fẹ́ débẹ̀ sọ fún ọlọ́run wípé bó o bá tí ì ní ìgbàlà bó o bá tí ì fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ sọnù bó o bá ti bọ́ pátápátá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ sọ fún ọlọ́run wípé ó ń fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ó ń fẹ́ jẹ́ ti ọlọ́run ó ń fẹ́ wà pẹ̀lú ọlọ́run sọ fún ọlọ́run wípé kó ràn ọ́ lọ́wọ́ kó fún ọ lóore ọ̀fẹ́ kó o bá lè jẹ olóòótọ́ kó o bá lè forí tì í títí dé òpin olúwa díẹ̀ hali àwọn tí a ó gbàlà sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ ọ̀kan nínú àwọn agbo kékeré yìí nínú àwọn díẹ̀ tí a ó gbàlà tí wọ́n ó bọ́ lọ́jọ́ ìdájọ́ tí wọ́n ó bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí wọ́n ó bọ́ lọ́wọ́ inú iná ọ̀run àpáàdì tí wọ́n ó wà pẹ̀lú ọlọ́run ní ọ̀run rere títí láéláé sọ fún ọlọ́run wípé òun fẹ́ dúró láti forí tì í títí dópin yóò sì ràn ọ́ lọ́wọ́.

0: ẹ̀san. Ọlọ́run ẹ̀san, fi ara rẹ̀ hàn, gbé ara rẹ̀ sókè, ìwọ onídàájọ́ ayé. Sẹ́ ẹ̀san fún àwọn agbéraga, Olúwa, yóò ti pẹ́ tó tí àwọn ènìyàn búburú, yóò fi máa lérí, wọ́n ti máa da ọ̀rọ̀ nù, tí wọ́n máa sọ ohun líle pẹ́ tó, tí gbogbo oníṣẹ́ẹ̀ṣẹ̀ yóò fi máa fi ara wọn lérí, Olúwa, wọ́n fún àwọn ènìyàn rẹ̀ tútú, wọ́n sì ń yọ àwọn ènìyàn ìní rẹ̀ lẹ́nu, wọ́n pa àwọn òkú àti àlejò, wọ́n sì pa àwọn ọmọ aláìní baba. Síbẹ̀ wọ́n wí pé Olúwa kì yóò rí, bẹ́ẹ̀ ni Ọlọ́run Jákọ́bù kì yóò kà á sí. Kí òye kí ó yé yín, ẹ̀yin òpè nínú àwọn ènìyàn àti ẹ̀yin aṣiwèrè, nígbà wo ni ẹ̀yin ó gbọ̀n? Ẹni tí ó gun etí, ó lè ṣe aláìgbọ́ bí? Ẹni tí ó da ojú, ó wa lè ṣe aláìríran? Ẹni tí ń na àwọn orílẹ̀-èdè, ó wa lè ṣe aláìṣe olùtọ́? Ó lè ẹni tí ń kọ́ ènìyàn ní ìmọ̀? Olúwa mọ èrò inú ènìyàn pé asán ni wọ́n. Ìbùkún ni fún ènìyàn náà, ẹni tí ìwọ ná, Olúwa, tí ìwọ sì kọ́ láti inú òfin rẹ wá, kí ìwọ kí o lè fún ní ìsinmi kúrò ní ọjọ́ ibi, títí a ó fi wa ihò sílẹ̀ fún ènìyàn búburú. Nítorí pé Olúwa kì yóò ṣe àwọn ènìyàn rẹ̀ tì, bẹ́ẹ̀ ni kì yóò kọ àwọn ènìyàn ìní rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ìdájọ́ yóò padà sí òdodo, gbogbo ọlọ́kàn ti dúró ni yóò sì máa tọ̀ ọ́ lẹ́yìn. Ta ni yóò dìde sí àwọn olùṣe búburú fún mi? Tàbí ta ni yóò dìde sí àwọn oníṣẹ́ẹ̀ṣẹ̀ fún mi, bí kò ṣe bí Olúwa ti ṣe olùrànlọ́wọ́ mi? Ọkàn mi fẹ́rẹ̀ jókòó ní ìdákẹ́ nígbà tí mo wí pé ẹsẹ̀ mi yọ́, Olúwa, àánú rẹ̀ dì mí mú. Nínú ọ̀pọ̀lọpọ̀ ìbìnújẹ́ mi nínú mi, ìtùnú rẹ̀ yóò mú inú mi dùn. Ìtẹ́ ẹ̀ṣẹ̀ àlèbá ọ̀kẹ́gbẹ́pọ̀ tí ń fi òfin dìmọ̀ ìwà ìkà. Wọ́n kó ara wọn jọ pọ̀ sí ọkàn olódodo, wọ́n sì dá ẹ̀jẹ̀ aláìṣẹ̀lẹ́bi, ṣùgbọ́n Olúwa lé ààbò mi, Ọlọ́run mi sì ni àpáta ààbò mi. Òun sì mú ẹ̀ṣẹ̀ wọn bọ̀ sórí ara wọn, yóò sì ké wọn kúrò nínú ìwà búburú wọn. Olúwa Ọlọ́run wa yóò ké wọn kúrò.
1: This TLM Radio, your spiritual welfare is our concern.
2: Olorun baba wa, adupe lowo yin wi pe e fa wa sumo odo ara yin lati mo yin nipasẹ Jesu Christ. Nje an bebe bi ati wa loni wi pe gbogbo ohun to sijibo wa ti ko je ki a mo eyin Olorun wa gege bi eleda wa ati olugbala wa e ka awon iboju won yi kuro ni oruko Jesu. Ẹ jẹ́ kí a rí Jésù, kí a sì rí yín. Ẹ jẹ́ kí a lè tẹ̀lé ọ̀nà iyì yìí títí dé òpin. Ẹ fún wa ní oore ọ̀fẹ́ tí ó jẹ́ ìrànwọ́ fún wa láti lè jẹ́ tiyín títí, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Timothy kejì, orí kẹta, láti ẹsẹ̀ ìkíní. Ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ẹ̀wò yóò dé, nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ara wọn, olùfẹ́ owó, afúnnu, agbéraga, asọ̀rọ̀ búburú, aṣàìgbọràn sí òbí, aláìlọ́pẹ́, aláìmọ́, aláìnífẹ̀ẹ́, aláìlèdáríjini, abanijẹ́, aláìlè kọ ara wọn ní ìjánu, ohun rorò, aláìnífẹ̀ẹ́ ohun rere, oníkùpani, alágídí, ọlọ́kàn gíga, olùfẹ́ fàájì ju olùfẹ́ Ọlọ́run lọ. Àwọn tí wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run, ṣùgbọ́n tí wọ́n sẹ́ agbára rẹ̀, yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú, nítorí nínú irú èyí li àwọn tí ń rákò wọ inú ilé, tí wọ́n sì ń di àwọn obìnrin aláìlọ́gbọ́n, tí a di ẹ̀ṣẹ̀ rù ní ìgbẹ̀sìn, tí a sì ń fi onírúurú ìfẹ́kúfẹ̀ẹ́ fà kiri. Wọ́n ń fi ìgbà gbogbo kẹ́kọ̀ọ́, wọn kò sì lè dé ojú ìmọ̀ òtítọ́. Bí o bá wo àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà wọ̀nyí, tí o sì wo ohun tí a ń sọ̀rọ̀ rẹ̀ lónìí, ó rí i dájú wípé ó sọ nípa ìgbésí ayé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn aládùúgbò wa, àwọn ará àti ọ̀rẹ́ tí wọ́n wà lónìí. Mo ń sọ̀rọ̀ lónìí nípa ìwà àìlófin ti igba isinsin yi iwa alai lofin ti igba isinsin yi bi o ba wo awon ese olorun ti atika yo yi odaju we pe ewu popo nipa ti emi ni o yi awa onigbagbo ka ninu aye ese ti awa yi okan ninu awon aimi ewu ti o yi waka ni iwa alai lofin ewa aiwa bi olorun ti o wa lowo gbogbo eniyan ti o ngbe layika wa gege bi ijo olorun ati gege bi onigbagbo tooto ewu popo ni o dojuko wa ati isubu tabi ikose o jina si awa ti a wa ninu aye nitori awon apere ti a nri lojojumo ani lati ma sora nitori iba ase omode tabi agba omo ileiwe tabi abeleko tabi eni ti o mo oko mo ka tabi eni ti ko mo kankan ohun ti a ri ni wipe iwa ailofin iwa jagidijagan iwa ife ara eni tabi ojukokoro ohun lo kun aye lode oni nitori eyi ni paulo ti a tọpasẹ lati emi olorun ni o se nkọwe si timothy ti o nso fun wi pe ni igba ikehin ojo eyi je igba ti a wa yi wi pe yo je igba ewu lopo lopo o so wi pe idi re ti yo fi je igba ewu ni wi pe opolopo ni o je olufe ara won olufe owo tabi agberaga tabi awon ti ko le ko ara won ni ijanu awon alaimo awon elese awon ti o je pe won ma gbe igbe aye ti ko bikita fun ofin olorun bi abasiru iru awon eniyan be be ni idajo olorun papa yo ma wa sori won ki se ni aye yi nikan bi ko se ni aye yi ati ni aye ti nbo ki eko yi ati oro yi ki o le yi o dara dara a o so eko na ni ipele meta ikini aibikita fun ofin olorun ekeji ibinu tabi idajo olorun lori elese iketa ona abayo ikini aibikita fun ofin olorun bi abawo awon onidajo ori iketa delogun lati ese kini okunrin kan si wa ni ile oke Ephraimu oruko eni ti je Mika wose karun okunrin na Mika si ni ile orisa kan o si se Ephodu ati Terafimu o si ya okan ninu awon omo re okunrin soto eni ti o si wa di alufa re ese kefa so fun awe pe le ojo won ni oba kan ko si ni Israeli olukuluko eniyan si nse eyi ti o to li oju ara re eyi ni a npe ni iwa ailofin tabi iwa aibikita fun ofin olorun mo ka ese ikini fun ki o le yo wi pe eni ti a so re yi o je okan ninu awon omo Israeli awon ti a ti fun ni ofin olorun ma jemo olorun ilana olorun ati ase olorun ti o ye ki won ki o tele ni ati akoko Mose ni ati fun oni ilana ti o pe ilana ti won le tele ti o je wi pe igbesi aye won a wo olorun a si wo ni lori sugbon gege bi eni ti o ti peyinda gege bi eni ti o ti fi ara re sofa si owo awon ti o wa ninu aye ti o si n tele apere buburu ti o wa le aye ohun ti a so fun ani wipe eniyan yi o ko ile orisa nje o le ronu bi omo Israeli ti a ti gba kuro ninu oko eru omo Israeli ti a ti ra pada omo Israeli ti a ti fa wa si iwaju olowa omo Israeli ti olorun ti se laala tabi wahala popo lori won lati fun li ofin àwọn ọmọ Israẹli ti a ti gbé àwọn olórí àlùfáà àti àwọn ọmọ Lẹ́fì dìde nípasẹ̀ wọn àwọn ọmọ Israẹli ti a ti kọ́ nípa ti ìsìn ti àgọ́ ti a ti so fun iru ohun ti o ye lati se ohun ti o ye lati je igbese aye ti o ye lati gbe ati pe bi o se ye ki a ko orisa sile bi o ba wo ofin mewa ti agbele won lowo ikini so wi pe won ko gbodo ni olorun miran pelu olorun ayeraye olorun eleda wa ikeji so fun wi pe won ko gbodo fori bale fun ko yala le orun tabi le aye tabi ni inu omi tabi ni salele iketa be na lo nso nipa ti olorun wi pe won ko gbodo pe oruko oluwa lasan ikerin lo nso fun wi pe won lati ya ojo oluwa si mimo lati ranti re lati si ati lati tele ona re gege bi ati la sile fun won sugbon o se ni laanu wi pe ni akoko yi won fowo ro ofin olorun seyin won fowo ro ilana ati ase olorun seyin ari okunrin yi okan ninu omo israeli ninu eya ti ephraim ti o ko ile orisa ti o si won aso ti o le fisin orisa yi ti o tun pe omo re ohun nikan ko si orisa yi sugbon o tun pe omo re lati je alufa fun rirubo si orisa awa tun wa so fun ni ese kefa e pe ni ojo won ni oba kan ko si ni israeli nitori be olukuluku eniyan se eyi ti o to li oju ara re bi o ba wo aye nisisin yi omo ko gbo ti baba aya ko gbo ti oko eni ti o wa ni ile ise ko gbo ti oga ti o nko nise awon ti o da bi ipere ti o sese n goke wa won ko gbo ti awa ti won ba laye awon eni ti o je alaigbon won ko gbo ti awon ologbon nitoto ofin olorun wa nitoto eko irire wa nitoto ilana ti a ti la sile fun wa ninu ijo gege bi oro olorun o wa ti o je wipe a ko fi di wa leti ojojumo ni a so fun wa ninu ijo wa nihin sugbon o se ni laanu wipe sibe sibe bi a ti le ni awon ti o le to wa sona sibe sibe bi a ti le ni awon alufa sibe sibe bi a ti le ni awon ti o le ko ni sibe sibe bi a ti le ni ihinrere ti o peye ti o pe oju owo sibe sibe awon opolopo ni won gbe igbese aye aibikita fun ofin olorun bi a ba wo awon oba keji ori keta dini ogun awon oba keji ori keta dilogun ti a se wo lati ese ikerin le logbon titi di oni yi won se bi ise won atijo titi di oni yi won se bi o bi ise won atijo nitoto eyi so nipa awon omo israeli o so nipa awon ti won ni olorun sugbon won hu abi eni ti ko ni olorun won ni ofin won hu gege bi eni ti ko ni ofin won ni itoni won ni ilana won hu gege bi eni ti ko si ilana tabi itoni fun o nso wepe titi di oni yi won se bi ise won atijo mo ro wepe a le so yi kan na fun opolopo to je wepe ojojo isimi won ma lo sile isin a ma nka iwe bibeli oro olorun fun o sese ki awon alufa awon ki o ma ba won soro wepe jesu ti ko fun wa lati ko ese wa lo wipe o ye ki a ko ese sile ki a gbe igbesi aye ododo wipe bi enikeni ba ninu Kristi Jesu o di eda titun ohun atijo ti koja lo si kiyesi won di titun o sese ki a ri awon wonyi ki a si le so nipa awon wipe titi di oni bi o tile je pe won lo si ile isin titi di oni bi o tile je wipe alufa n se wahala lori won titi di oni bi o tile je wipe ni idapo oju ile a ma n ko won ni oro olorun titi di oni bi o tile je pe won ka ara won si omo ijo titi di oni bi o tile je pe awon paapa je agbatero ihinrere to ma so wipe awon je ti olorun sibe sibe titi di oni yi won se bi ise won atijo iro kuro lenu won agbero kuro lowo won iwoso aye ijeun aye iloko laya ti aye ko kuro lowo won irede orunko ki a ma je ebo kaakiri tabi ki a ro wipe enikan se sise niyi sise lohun a lati ri mi nibe o ni titi di oni yi won se gege bi ise won o se ni lanu pe iru awon eniyan be bi o tile je pe won a fi osan wa si lesi won a fi oru lo si ile elebo logun o gbo nipa won to je pe osan won gbe bibeli sugbon loru won tun be si ni kunle fun orisa eyi ni an so pe titi di oni yi won se gege bi se won atijo iwa atijo irin atijo awon ore abani dese atijo owo eyin ti won ma nso ni aye atijo won se se be titi di oni yi o wa nso wo pe won ko beru oluwa be ni won ko se bi idasile won tabi ilana won tabi ofin ati ase ti oluwa pa fun awon omo jacobo ti o so ni israeli wese ogoji won ko gbo sugbon won se bi ise won atijo bi mo tin ka eyi o sese ki emi olorun ki o ma toka si igbese aye re ati iwa re ti o dabi eni wo pe iwa ti ogbologbo ti atijo iwa ti ogbologbo okunrin ni o lo se wa lowo re we pe ami yi pada ami igbala ami wi pe o ti ba jesu pade ami wi pe o je ti olorun ami wi pe o wa ninu ijo ti bibeli ti o gba gbogbo bibeli gege bi oro olorun a o ri iru ami be lara re oni be ni awon orilede won yi beru olowa o dabi eni pe won beru olowa won ma ngbadura o dabi eni pe won ma kepe olowa won ti le ni bibeli sugbon o nso fun wa won si sin awon ere finfin won pelu awon omo won ati awon omo omo won bi awon baba won ti se be le awon na se titi di oni yi se amo we pe awon baba wa opolopo ni o dabi eni we pe won ma lo si lesin ni toto sugbon iwa iborisa okuro lowo won awon ti won gbe opa alufa ni won gbe eko egun laarin ose awon ti o dabi eni pe ni akoko keresimesi ati ni akoko ajinde awon ni won ma nkorin won ti le ma ngba awe papa ni asiko lenti sugbon ogun iborisa egun emu ati opolopo awon nkan wonyi ko kuro lowo won o si so wi pe ohun to se wa laanu ni pe awon omo won pelu ti won le ko ti won le ka ti won mo oro olorun ofin olorun awon paapa n gbe igbese aye ailofin aitele olorun timo timo ati patapata eje ki a wo korinti kini ori karun anka lati ese kini korinti kini ori karun lati ese kini aroyin re kale pe agbere wa laarin yin ati iru agbere ti a ko ti le gburo re laarin awon keferi pe enikan ninu yin fe aya baba re ohun ti a le so nihiyi ni wo pe iwa ti o wa laarin ilu bi a ko ba sora o le wo inu ijo korinti je ilu ti o buru jai ilu ti o ta ara won si iwa iri ifekofe agbere panṣaga ati ifi okunrin ati obirin bara eni je sugbon nigba ti ihinre jesu kristi wa si arin ilu yi ni awon kookan ni won be si ronu powada ni won be si ni tumba ti won kunle ni waju olorun wi pe o se won laanu wi pe won ti je elese ti o buru jai wi pe bi olorun ba le dariji won awon fi ara won sowo olorun patapata olorun si dariji won eyi ni a fi pe won ni awon ara ti a fi pe won ni ijo kristi ti a fi pe won ni iyawo odo agutan ti olorun be si ni koju si won se lore idariji ti de igbala ti de idande ati irapada ti je ti won a si ti n ko won ni eko oro olorun a fun won ni olukọ eko oro olorun ti o gaju ni igbesi aye igba naa eyi ni paul apostoli lo n ko won lese lese ti o si fi awon ise iyanu nipa ti awon ebun emi ti o fi da won lola ṣùgbọ́n ohun tó ṣe wá láàánú ni wípé ìwà àtijọ́ tó wọlé tọ̀ wọ́n lọ ni ìgbà tí Paul ti kó láàrin wọn ó wá ń gbọ́ ìròyìn kìí ṣe ìròyìn tí ó dùn mọ́ni nínú ṣùgbọ́n ìròyìn tí ó bani nínú jẹ́ ó wá sọ wípé a ń ròyìn rẹ̀ kálẹ̀ ó jẹ́ ohun tí a kò lè fi pamọ́ ó sọ wípé àgbèrè wà láàrin yín ǹjẹ́ bí a bá jẹ́ olóòótọ́ sí Ọlọ́run àwa tí a sọ wípé a ti di ẹni ìgbàlà àwa tí a sọ wípé a ti dáríjì wá àwa tí a sọ wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe iyebíye wé ọkàn wa mọ́ àwa tí a sọ wípé a ti kọ orúkọ wa sí ìwé ìyè lọ́run àwa tí a ń sọ wípé a ń retí bíbọ̀ Kristì lẹ́ẹ̀kejì ǹjẹ́ àgbèrè kò ti wọ inú díẹ̀ díẹ̀ nínú wa a sáà ń ròyìn rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín ìhà ṣe wípé àwọn ènìyàn wọ̀nyí kò mọ̀ wípé ó lòdì ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ ó jẹ́ ohun tí yóò fa ìbínú ìdájọ́ Ọlọ́run sí orí wọn láti wo àgbèrè bí o bá jẹ́ olùkà bíbélì dáradára ó rí wípé láti Genesis ni a ti ń kìlọ̀ ni àwọn alóore àwọn wòlíì ni wọ́n ti ń ké gbàjarì tí wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí pé àgbèrè jẹ́ ohun èérí ohun tó dọ̀tí níwájú Ọlọ́run ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa ìbínú Ọlọ́run wá sórí ẹni bí o bá ka Exodo ó rí níbẹ̀ bí o bá ka Levitico tàbí Numeri tàbí Deuteronomy ó wà níbẹ̀ gbangba wípé àgbèrè tàbí panṣágà ó jẹ́ ìwà èérí ìwà ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run Ọlọ́run sì sọ pé bí ẹnikẹ́ni bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ ìdájọ́ yóò wá sórí rẹ̀ bí o bá ka àwọn ìwé Samueli tàbí àwọn ọba tàbí àwọn onídàájọ́ tàbí bí o bá ka àwọn ìwé òwe tàbí oníwàásù tàbí o ka Isaiah tàbí o ka Jeremiah tàbí o wá sínú májẹ̀mú titun láti Matthew dé Marko dé Luke dé Johannu dé ṣe àwọn apọ́sẹ́lì dé Rome àti dé Corinth àti títí dé ìwé ìfihàn ni Ọlọ́run ti ń kí wọn nílọ̀ tó ń tẹ̀ mọ́ wa létí pé ìwà àgbèrè àti panṣágà ó jẹ́ ìwà tí ó burú jù lọ àti ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa gbígbóná ìbínú Ọlọ́run wá sórí ẹni ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ pé a sọ fún wọn a wàásù fún wọn a kò fi di wọn létí a sì fún wọn ní oníwàásù tí ó ga jù láàrin wọn ní àkókò náà síbẹ̀síbẹ̀ a ròyìn rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúròó láàrin àwọn kèfèrí pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀ kí ni wọ́n ṣe nípa rẹ̀ ǹjẹ́ wọ́n sọkún ǹjẹ́ wọ́n ronú pé wàdà ǹjẹ́ wọ́n bẹ Ọlọ́run ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ fún ìwẹ̀nùmọ́ àti àṣepé ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ wípé kí a dáríjì wọ́n wẹ́sẹ̀ ìkejì ẹ̀yìn sì ń fẹ̀ sókè ẹ̀yin kò kúkú kàánú kí a lè mú ẹni tí ó hu ìwà yìí kúrò láàrin yín ohun tí a ń sọ ni wípé àwọn ènìyàn wọ̀nyí wọ́n gba ìwà tí ó wà nínú ayé àìbìkítà fún òfin Ọlọ́run ìwà àìlọ́lọ́run ìwà ẹni tí kò ní ìmọ́lẹ̀ ìhìn rere wọ́n gba irú ìwà bẹ́ẹ̀ láti wá sí àárín wọn bí a bá ṣe bẹ́ẹ̀ tí a ní ìwà àìbìkítà fún òfin Ọlọ́run kí ni ìdájọ́ tí ó wà lórí irú ìwà bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a wo orin Dáfídì orí keje láti ẹsẹ̀ ìkọkànlá Ọlọ́run ni onídàájọ́ òdodo Ọlọ́run sì ń bínú sí ẹlẹ́ṣẹ̀ sí ènìyàn búburú lójoojúmọ́ ó jẹ́ mọ̀ bí o bá jẹ́ ẹni tí ó tún tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ ìbínú Ọlọ́run tẹ̀lé ọ gẹ́gẹ́ bí òjìji rẹ ti máa ń tẹ̀lé ọ níbikíbi tí o bá wà bá lọ wẹ̀ ni nínú ilé ni níbi iṣẹ́ ni lóko nílé lọ́nà níbikíbi ìbínú Ọlọ́run tẹ̀lé àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀ ó sọ wípé Ọlọ́run sì ń bínú bí a bá sọ pé Ọlọ́run bínú jẹ́ kí ó yí ọ ìgbà tí Ọlọ́run bínú ni ó lé Ádámù àti Éfà jáde ìbínú Ọlọ́run nìyẹn ìgbà tí Ọlọ́run bínú ni kíkó omi ni ó wá láti kó àwọn tí ó wà ní ayé ní ìgbà náà ni ó kó wọn lọ bí a bá sọ wípé Ọlọ́run bínú ìgbà tó bínú ni ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé gbogbo àwọn wọ̀nyí tí ó ti rí ilẹ̀ Kẹ́nání ṣùgbọ́n tí wọ́n fi ọkàn ìgbàgbọ́ ọkàn ìmoore hàn tí wọ́n sì dá ìfòyà sí ọkàn àwọn èèyàn náà kì yóò sí ẹnìkan ṣoṣo nínú wọn tí yóò lè wọ ilẹ̀ ìlérí bí a bá sọ wípé ọlọ́run bínú bí o bá ka májẹ̀mú láéláé dáradára nígbà tí wọ́n lọ sí ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà ni ọ̀kẹ́ àìmọye nínú wọn ni a pa wọ́n rẹ́ lójú kan náà ní ọjọ́ kan bí a bá sọ wípé ọlọ́run bínú èyí ni wípé gbogbo ọmọ ísírẹ́lì lákòókò kan nítorí ìbínú àti ìdájọ́ ọlọ́run ó lé wọn lọ sí bábílónì tí wọ́n jìyà fún 70 ọdún bí a bá sọ wípé ọlọ́run bínú rántí sàfírà àti rántí ananiah bí a bá sọ wípé ọlọ́run bínú kí o rántí ìdájọ́ tí ọlọ́run mú wá sí orí ahabu àti jezebeli àti gbogbo àwọn ìdílé rẹ̀ èyí ni à ń pè ní ìbínú ọlọ́run bí o bá jẹ́ apẹ̀yìndà ẹlẹ́ṣẹ̀ ẹni tí ó ń rí òfin ọlọ́run kọjá ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ bí ẹni wípé kò sí ọlọ́run bí ẹni wípé kò sí ìlànà bí ẹni wípé kò sí òfin bí ẹni wípé a kò tí ì kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó ń gbé bí àwọn kèfè rí aláìlófin àwọn tí wọn kò ní ìmọ́lẹ̀ ìhìnrere bí ó bá jẹ́ ẹni tí ó ń gbé ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀ ò ń sọ fún ọ wípé ìbínú ọlọ́run wà lórí rẹ nígbà gbogbo lójoojúmọ́ abájọ ti irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ní ìfọkànbalẹ̀ abájọ bí ó tilẹ̀ wọ̀n kí wọn kí ó jẹun tó wọn a máa gbẹni lójoojúmọ́ kò sí ohun tí wọ́n lè ní tí ó lè tẹ́ wọn lọ́rùn kò sí sí ohun tí wọ́n lè ní tí ó lè jẹ́ ìrànwọ́ fún ọ nítorí wípé ìbínú ọlọ́run wà lórí ẹlẹ́ṣẹ̀ lójoojúmọ́ pé ìgbésí ayé rẹ ṣé àgbèrè wà ń bẹ́ẹ̀ ṣé panṣágà wà ń bẹ́ẹ̀ ojú kòkòrò ń kọ́ ìwà ayé ń kọ́ ìsọ̀rọ̀ ti ayé ìjẹun ti ayé ìbánidọ́rẹ̀ ti ayé bí ó bá wà ní ìgbésí ayé rẹ jẹ́ kí ó dá ọ lójú wípé ìbínú ọlọ́run ìdájọ́ ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin irú ìrìn bẹ́ẹ̀ wo òwe orí 11 ẹsẹ̀ 21 bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀ ènìyàn búburú kì yóò lọ láì jìyà ohun tí a ń sọ ni wípé ẹnikẹ́ni tí ó wò kí o fi ti ara rẹ lẹ́yìn ṣé o mọ ìwà òmùgọ̀ ìwà ìlọ́gbọ́n tí àwọn ẹlòmíràn máa ń hù ó ṣeéṣe nínú ìjọ kan bóyá ìjọ mìíràn ni ó wà tí àlùfáà tó wà nínú ìjọ tí ó lè máa pè ọ́ láti ṣe àgbèrè tàbí panṣágà tí ó máa sọ fún ọ wípé kò sí nǹkan tí a lè ṣe tí ọlọ́run lè dá ọ lẹ́jọ́ nítorí pé àlùfáà lé òun ẹnikẹ́ni tí ìbá máa tì ọ́ lẹ́yìn láti kọ̀yìn sí àwọn ìlànà àwọn àṣẹ àwọn òfin ọlọ́run ẹnikẹ́ni tí ìbàjẹ́ wòlíì létí òkun ìbàjẹ́ áńgẹ́lì pàápàá láti ọ̀run wá tí ó ń kí ọ lẹ́yìn wẹ́ pé jẹ́ kí á ṣe ohun tí a bá fẹ́ ṣe kò sí ohunkóhun tí ó lè dá láti ẹ̀yìn rẹ̀ jẹ́ kí ó yí ọ wípé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀ ènìyàn búburú ẹlẹ́ṣẹ̀ apẹ̀yìndà àwọn tí ó ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀ tí wọ́n rò wípé kò sẹ́ni tí ó mọ̀ à ń sọ fún wa wípé wọn kì yóò lọ láì jìyà bí o bá wo àwọn ìwé oníwàásù orí 8 ẹsẹ̀ 11 nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti ṣe láti hùwà ibi bí a bá wo àwọn ẹlòmíràn tí wọ́n dẹ́ṣẹ̀ wọ́n rò wípé ọlọ́run kò rí wọn ṣe rántí dáfídì ó rí báṣẹ́bà tí ó ń wẹ̀ ní ibi tí a ti lè rí i ni ó ń bèrè wípé kí ni orúkọ obìnrin yìí wọ́n sọ fún un ó ránṣẹ́ sí nígbà tí ó ránṣẹ́ sí báṣẹ́bà ó dàbí ẹni wípé bóyá ọlọ́run ń sùn bóyá ọlọ́run ò rí i nítorí pé àrá kò sán lẹ́sẹ̀ kan náà ṣùgbọ́n ó lóyún ó bímọ orí gbogbo lèṣe tí dáfídì ṣe gbogbo ìwàkuwà ìwà ìbàjẹ́ ìpànìyàn tí dáfídì ṣe ṣùgbọ́n ọlọ́run rí i ó rán nátánì wòlíì láti lọ bá a wípé èyí tí ó ṣe ni ó ṣe ní ìkọ̀kọ̀ ṣùgbọ́n ìdájọ́ gbígbóná yóò wà ní gbangba bi o ba wo igbese aye Dafidi lati igba na lo ida ko simi lati ma le Dafidi ewa ibaje ko dekun ni ebi re ati wahala ninu ebi re nitori kini nitori wipe gbogbo awon ese ti ogbeni yise ni o ni akosile ni oju olowa bakan na ni iwa olorun loni ma se ro wipe nitori wipe idajo ode ba o ni ose ti o koja ni osu ti o koja ki o ro wipe ko si idajo dajo wa nitori ti a ko mu idajo se kankan si ise buburu nitori na aya awon omo eniyan mura papa lati huwa ibi wo ese iketala sugbon ki o dara fun eniyan buburu eyi ni akosile oro Olorun ki yo dara fun eniyan buburu bere lowo Judas Iscariot yo so fun o we pe ki yo dara fun eniyan buburu bere lowo Saul oba akoko ti a fi je ni akoko awon omo Israeli yo so fun o wi pe ki yo dara fun awon eniyan buburu bere lowo Pharaoh tabi Nebukadnesari tabi Herodu ohun kan na ni gbogbo yo so fun wi pe ko si bi eniyan buburu ti le se lati fa ojo re gun o daju wi pe ibinu gbigbona ati idajo Olorun yo wa sori won oni be ni ki yo fa ojo re gun ti o dabi ojiji nitori ti ko beru ni waju Olorun o le ma so we pe awon ese ti a ka won yi won je ti majemo lai lai ki o ma ro we pe nisisin yi a wa ni akoko ore ofe nitori be a le se onkun ti a ba fe nitori aye ore ofe la wa awon elomiran wa ti won ma n tan ara won je be ti won ma so we pe ma mo le popo fun mi akoko aye ore ofe la wa nisisin yi ni ro wipe nitori pe won ro pe won wa ni aye ore ofe won le se bi won ba ti fe won le fowo pa ida Olorun loju won le re koja ofin Olorun won le dese bi won ba ti fe je ka wo majemo titun ni Corinthi kini ori kewa Corinthi kini ori kewa lati ese ikefa nkan won yi si je se apere fun awa ki awa ki o ma ba se ife ko fe ohun buburu gege bi awon pelu ti se ife ko fe be ni ki eyin ki o ma si je aborisha bi awon miran ninu won bi ati ko pe awon eniyan na joko lati je ati lati mu won si dide lati sere be ni eniyan na joko lati je ati lati mu won si dide lati sere be ni ki awa ki o ma se agbere gege bi awon miran ninu won ti se ti egba mokanla le egberun eniyan se subu ni ijo kan eyi nkin wa nilo we pe bi a tile wa ni akoko ori ofe bi o tile je we pe Jesu ti ku lori igi agbelebo fun wa o nso fun wa we pe bi a ba lo sinu ese bi a ba fowo pa ida Olorun loju o daju wipe ibinu Olorun idajo Olorun yo wa sori ese bakan na wo Hebrew ori kewa Hebrew ori kewa ese ikokan le logbon ohun eru ni lati subo si owo Olorun alaye ohun eru ni lati subo si owo Olorun alaye ki wa ni ona abayo bi o ba ti wa ninu ese bi o ba je apeyinda bi o ba ti nje eni ti o ngbe igbe aye ailofin igbe aye ti ko mo oro Olorun igbe aye ti o ma rin irin kunrin isokoso igbe aye ti o ma nse ohun ti ko to ti o si mo wi pe idajo Olorun wa lori awon ti won rin irin iru isina be se ona abayo wa se o ni ohun ti a le so bi a se le bo lowo idajo Olorun wo Danieli ori kerin Danieli ori kerin lati ese iketa dilogbon. Danieli

Orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrìnlélógún ṣẹ̀gára fara fún mi. Dánẹ́ẹ̀lì orí kẹrin ẹsẹ̀ ìkẹrìnlélógún. Nítorí náà ọba, jẹ́ kí ìmọ̀ràn mi kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, kí o sì fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò àti àìṣedédé rẹ nípa fífi àánú hàn fún àwọn tálákà. Bí yóò lè mú àlàáfíà rẹ pẹ́. Nítorí náà ọba, nítorí náà ọkùnrin, obìnrin, ìjòyè, ẹnikẹ́ni tí a lè jẹ́, jẹ́ kí ìmọ̀ràn yìí kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí Dánẹ́ẹ̀lì ń sọ fún ọba níhìn ni wípé kí ó ronú pòwàdà, kí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Nítorí pé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, bí ẹlẹ́ṣẹ̀ kò bá ronú pòwàdà, bí aṣáko apẹ̀yìndà tí ó ń sá kúrò lọ́dọ̀ Olúwa, bí kò bá padà wálé, bí ọmọ onínàkúnà, bí kò bá mọ̀ wípé ibi tí òun wà, ilé àjèjì tí òun wà, wípé bí òun bá ń lọ, bí òun ti ń ṣe níbẹ̀, wípé ikú ayérayé yóò dé bá òun. Bí kò bá padà wálé, ó dájú wípé ìdájọ́ Ọlọ́run ni yóò jẹ́ tirẹ̀. Ǹjẹ́ bí o bá ń sá fún ìdájọ́ Ọlọ́run, ǹjẹ́ bí o bá mọ̀ wípé ó yẹ kí o sá àsálà fún ẹ̀mí rẹ, kí o sì lè kúrò lábẹ́ ìbínú Ọlọ́run tí ó gbóná jọjọ, kí ni ó yẹ kí o ṣe? Ìrònú pòwàdà ni wípé kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí a ń sọ níhìn ni wípé kí o jẹ́ olóòótọ́, kí o jẹ́ olódodo, kí o mọ̀ wípé ẹ̀ṣẹ̀ jẹ́ ohun ẹ̀gbin, ohun ìrí níwájú Ọlọ́run. Kí o mọ̀ wípé àgbèrè panṣágà máa ń fa ìbínú Ọlọ́run. Kí o mọ̀ wípé ẹni tí ó ń pè ní abánidẹ́ṣẹ̀ kì í ṣe ọ̀rẹ́, ó jẹ́ ọ̀tá tí yóò fa ìdájọ́ Ọlọ́run àti ègún Ọlọ́run wá sí orí rẹ. Kí o mọ̀ wípé kò síbi tí o ti lè dá ẹ̀ṣẹ̀, ní ìkọ̀kọ̀ ni, ní abúlé ni, tàbí ní òkùnkùn, wípé ojú Ọlọ́run ń rí ọ, ojú Ọlọ́run ń wò ọ, yóò sì mú ìdájọ́ wá sí orí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá. Kí o wá fi pẹ̀lú òtítọ́, pẹ̀lú òdodo, kí o wá síwájú Ọlọ́run, kí o sọ fún un wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀, má jánankátó, wípé o jẹ́ olùsìn, olùfarasìn, tàbí olùfọkànsìn, ẹni tí ń lọ sílé ìsìn, ẹni tí ń ka bíbélì, ẹni tí ń fún alágbè lówó, ẹni tó ń ṣe tibí tàbí tọ̀hún. Ó nípa èyí wọn ni tì kí o wá fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Má sọ wípé bàbá mi ni ó dẹ́ṣẹ̀, ìyá mi ló dẹ́ṣẹ̀, àwọn ènìyàn wa ló dẹ́ṣẹ̀, ṣùgbọ́n kò sí èyí tí mo mọ̀. Bínú mi ti rí, bẹ́ẹ̀ ni ọwọ́ mi rí. Bí òbí ti rí, bẹ́ẹ̀ nínú mi rí. Ọlọ́run sọ wípé wá pẹ̀lú òtítọ́, kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, sọ fún Ọlọ́run wípé o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò, kí o sì kọ gba àìṣedédé sílẹ̀ pátápátá, kí o lè jẹ́ wípé àánú Ọlọ́run àti ìdáríjì látọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀. O Jákọ́bù, orí kẹrin láti ẹsẹ̀ ìkẹfà, ṣùgbọ́n ó ń fúnni ní oore ọ̀fẹ́ sí i. Nítorí náà ni ó ṣe wí pé Ọlọ́run kọ ojú ìjà sí agbéraga. Ta ni agbéraga? Ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó ń pe ara rẹ̀ ní olódodo, agbéraga ni. Ẹni tí ó rin ọ̀nà ìṣìnà, ọ̀nà tí kò wà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, ṣùgbọ́n tí ó ń sọ wípé kò séwo, kò sẹ́ṣẹ̀, kò sí àṣedédé tàbí àìṣòdodo ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga. Ẹni tí Ọlọ́run ń pè ní ẹlẹ́ṣẹ̀ àti apẹ̀yìndà, ṣùgbọ́n tí ó wá síwájú Ọlọ́run, tí ó sọ wípé kò sí ẹ̀ṣẹ̀ ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga. Ó ní Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn. Nítorí náà ẹ tẹríba fún Ọlọ́run, ẹ kọjú ìjà sí èṣù, òun yóò sì sá kúrò lọ́dọ̀ yín. Ẹ súnmọ́ Ọlọ́run, òun ó sì súnmọ́ yín. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tí ó ń gba owó ẹ̀yìn, o jẹ́ ẹni tí o jẹ́ ilé rí níwájú Ọlọ́run. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀.
bí o bá jẹ́ ẹni tó ń ṣẹ́yún ọwọ́ rẹ̀ kún fún ẹ̀jẹ̀ ó sì jẹ́ iléèrí níwájú ọlọ́run ó ń sọ wípé ẹ̀wẹ̀ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ bóyá olè ni ìwà tirẹ̀ ẹni tí ó bá fi owó pamọ́ síbì kan bí o bá rí ó ń sọ wípé ẹ̀wẹ̀ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ báwo ni a ṣe lè wẹ ọwọ́ wa mọ́ tí a ó sì jẹ́ olódodo èyí jẹ́ nípa ìrònúpìwàdà àti àtúnṣe ó ní ẹsẹ̀ ṣe ọkàn yín ní mímọ́ ẹ̀yin oníyè méjì kí inú yín kí ó bàjẹ́ kí ẹ sì gbààwẹ̀ èyí jẹ́ wípé kí a kàánú àti ó ń sọ pé kí a gbààwẹ̀ ohun tí ó ń sọ ni wípé níhìn yìí kí a kàánú fún ẹ̀ṣẹ̀ wa kí a ní ìbìnú jẹ́ ẹni ìwà bí ọlọ́run kí a mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tí a dá ó jẹ́ ohun tí ó burú níwájú olúwa ó ní kí a sì sọkún kí a sọkún a máa ń rí àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí irú ìsìn báyìí wọ́n a máa wò fẹ́ẹ́fẹ́ kò síbí kò sọ́hun aka bíbélì wọn ò ní wo bíbélì akọrin wọn ò ní kọrin bí a bá sì sọ nípa ẹ̀ṣẹ̀ ẹ̀rín la máa rí lẹ́nu wọn ṣùgbọ́n ń sọ fún wa wípé bí a bá ń fẹ́ ọ̀nà àbáyọ tí a ń fẹ́ ojú rere ọlọ́run wípé ẹlẹ́ṣẹ̀ ò ní ẹ̀rín láti rín kò sí ohun tí ó fa ẹ̀rín fún ẹlẹ́ṣẹ̀ tí ó ń lọ sí ọ̀run àpáàdì tí ìdájọ́ ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀ ó sọ wípé kí inú irú ẹni bẹ́ẹ̀ kí ó bàjẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kí ó kàánú kí irú ẹni bẹ́ẹ̀ kí ó sọkún ó ní ẹ jẹ́ kí ẹ̀rín yín kí ó di ààwẹ̀ kí ó di ìbànújẹ́ kí ó di ẹkún sísun àti kí ayọ̀ yín kí ó di ìkáàánú ẹ̀rọ yín sílẹ̀ níwájú olúwa òun ó sì gbé yín ga ohun tí ó ń sọ nípa ìgbéga kò sọ nípa ìgbéga ti owó ìgbéga ti àlùmọ́nì ti ayé yìí ó ń sọ nípa ìgbéga sínú oore ọ̀fẹ́ àti ìgbàlà àti ìdáǹdè ọlọ́run wípé bí a bá jẹ́ ẹ̀ṣẹ̀ wa tí a tún bá níwájú olúwa tí a kó ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ tí a rí ara wa sílẹ̀ wípé yóò gbé wa ga yóò dáríjì wá yóò mú wa wá sí ìjọba ọlọ́run yóò sì jẹ́ kí àlàáfíà ọlọ́run kí ó jẹ́ tiwa kí wá ni ó yẹ kí o ṣe nísinsìnyí ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a dìde dúró kí a jẹ olóòótọ́ kí a sọ fún ọlọ́run ṣé orí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ ṣé o jẹ́ apẹ̀yìndà àbí o rò wípé àgbèrè àti panṣágà tí ó jẹ́ ìwà rẹ o rò wípé ọlọ́run wá fọ́jú wípé ọlọ́run ò rí ọ ó mọ ìgbésí ayé rẹ ohun tí ó ṣe ń sọ fún ọ ní ọ̀sán yìí ni pé kí o lè ronúpìwàdà kí o lè sọ fún ọlọ́run wípé ẹ̀ṣẹ̀ wà ní àgọ́ rẹ ẹ̀ṣẹ̀ wà ní ọkàn rẹ ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé rẹ ó sì fẹ́ jẹ́ ti ọlọ́run fẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ó ń fẹ́ ké pe ọlọ́run ó ń fẹ́ sọkún kíkorò ó sì ń fẹ́ kàánú fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ dìde dúró sọ fún ọlọ́run kí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá kí o sọ fún ọlọ́run wípé òní tẹ̀síwájú ní ìgbésí ayé ẹ̀ṣẹ̀ àti ìgbésí ayé àìlófin àìwà bí ọlọ́run tí ó wà ní ìgbésí ayé rẹ wípé o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ o fẹ́ jẹ́ ti ọlọ́run o fẹ́ jẹ́ ti ọlọ́run o fẹ́ jẹ́ ti ọlọ́run gbogbo ìgbéraga tí ó wà ní ọkàn rẹ o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ o fẹ́ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún ọlọ́run pátápátá bí kì í bá ṣe bẹ́ẹ̀ ìdájọ́ ń bọ̀ bí kì í bá ṣe bẹ́ẹ̀ ìbínú ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ ṣùgbọ́n bí o bá lè sọ fún ọlọ́run wípé o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá lè sọ fún ọlọ́run wípé o ronúpìwàdà bí o bá lè sọ fún ọlọ́run wípé o ń wá oore ọ̀fẹ́ àti ojú rere ọlọ́run o dájú wípé yóò gbọ́ yóò dáríjì ọ́ yóò fún ọ ní ìgbàlà tòótọ́ yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ máa lọ kí o má sì dẹ́ṣẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ kì í ṣe ohun tí a ń fi rẹ́rìn-ín tàbí ohun tí a ń fi ṣẹfẹ̀ ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí a láti kọ̀ sílẹ̀ tí a láti wọ ojú ọlọ́run tí a láti béèrè fún ìrànwọ́ rẹ̀ láti gbé ìgbésí ayé òdodo kí ìwà àìlọ́lọ́run ìwà àìwà bí ọlọ́run ìwà àìlófin tí ó wà lọ́wọ́ wa kí a lè kọ̀ wọ́n sílẹ̀ kí a lè jẹ́ olóòótọ́ olódodo ẹni tí a wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ jésù ẹni tí ọlọ́run fún ara rẹ̀ kojú sí láti ṣe lóore gbàdúrà sọ fún ọlọ́run
nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébò. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá. Kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ. O sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́ nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà ní ibi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ ní ìgbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébò. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá. Kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ. O sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́ nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà ní ibi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ ní ìgbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run bàbá wa, a dúpẹ́ wípé a wá sí àkókò tí ó ṣe pàtàkì báyìí. Bí a ti fẹ́ wo inú ìwé mímọ́, a ń bẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ó ti máa ṣe àlàyé, gẹ́gẹ́ bí a ó ti máa ka ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí a ó ti máa kọ́ni wípé ẹ ó fún olúkúlùkù wa ní orí ọ̀fẹ́ láti fi ààyè sílẹ̀ fún ẹ̀mí mímọ́, láti ṣe ìtumọ̀ nǹkan wọ̀nyí fún wa, láti là wá lóye, láti là wá lójú, láti jẹ́ kí òkùnkùn ọkàn wa kí ó pòórá. À ń bẹ̀ yín wípé gẹ́gẹ́ bí ẹ ti ń tan ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín sínú ọkàn wa, wípé a ó dìde pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run. A ó rìn ní ọ̀nà tí ó yẹ, ọ̀nà tí ó lọ sí ilé ògo tààrà, wípé bí ẹ ó ti máa ṣe wá lójú, bí ẹ ó ti máa là wá lóye, wípé a ó tẹ̀lé ọ̀nà yìí gan tí ẹ là sílẹ̀ fún wa, wípé gbogbo ọkàn tí ń ṣáko, ọkàn tí ń ṣe àìgbọràn, ọkàn tí ń ṣe orí kunkun sí ọ̀rọ̀ Ọlọ́run, ẹ ó lé wọn jìnà sí wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́, ẹ gbà pé a ti yìn wa, ẹ sì máa bá wa lọ nínú gbogbo ìta ó ṣe ní títí ìsìn yóò fi parí. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ni Ọlọ́run ti ń fi ojú rere, ore ọ̀fẹ́ àti àánú rẹ̀ hàn fún wa, nítorí wípé ó ń fún wa ní ààyè láti wo àwọn nǹkan tí ó ṣe pàtàkì, tí ó ṣe kókó nínú ọ̀rọ̀ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ ọdún yìí. Ọlọ́run ti fún wa ní àwọn àpẹẹrẹ àti àwọn oríṣiríṣi ẹ̀kọ́ nínú ìwé mímọ́ láti jẹ́ kí a mọ ipò tí àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n wà nípa ti ẹ̀mí, ó sì ti jẹ́ kí a mọ ìfẹ́ rẹ̀ àti ìlànà rẹ̀ nípa ìdáǹdè àti ìgbàlà ọkàn wa. Bí a ti ń kẹ́kọ̀ọ́ sí, tí a ti ń rí àwọn ohun ìjìnlẹ̀ nípa ẹ̀dá àbínibí ti ènìyàn àti nípa àwọn ẹ̀ṣẹ̀ àti ibi tí ó wà nínú ọkàn ọmọ ènìyàn, bẹ́ẹ̀ náà la tún ń rí ìfẹ́ Ọlọ́run ní fífi ààyè sílẹ̀ láti rán olùgbàlà sí ayé, kí a bá lè gba àwa tí a ti ṣáko lọ, àwa tí a ti sọnù, àwa tí a ti jìnà rere sí Ọlọ́run, kí a bá lè gbà wá là. Lónìí, a ń wo ìtúnríran fún ìfọ́jú ọkàn. Ìtúnríran fún ìfọ́jú ọkàn. Ó yẹ kí a mọ̀ wípé àwa ènìyàn nípa ti ẹ̀dá, yálà ajẹ́ Júù ni tàbí ajẹ́ kèfèrí, yálà ajẹ́ aláwọ̀ funfun àbí ajẹ́ aláwọ̀ dúdú ní ilẹ̀ Áfríkà, ẹnikẹ́ni tí ìbá jẹ́ tí ó wà lórí ilẹ̀ ayé yìí tí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Ádámù, a rí wípé Bíbélì sọ fún wa wípé irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ aláìlágbára, irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ aláìní olùrànlọ́wọ́, irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ afọ́jú nípa ti ẹ̀mí, ẹni tí kò ní ìrètí wípé yóò lè ṣeéṣe láti rí ìmọ́lẹ̀ ògo ìhìnrere ti Ọlọ́run bí kì í bá ṣe wípé ó bá Jésù Kristì pàdé. Nítorí àbí wa ní afọ́jú nípa ti ẹ̀mí, ẹni tí a bí ní afọ́jú tí kò mọ bàbá, ẹni tí a bí ní afọ́jú tí kò mọ olùgbàlà, ẹni tí a bí ní afọ́jú tí kò mọ olùfẹ́ ọkàn rẹ̀, ẹni tí a bí ní afọ́jú tí kò mọ ọ̀nà ìyè, ọ̀nà ìgbàlà ní ẹnì kọ̀ọ̀kan wa ni ó jẹ́. A sì mọ̀ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, kò ṣeé ṣe fún ẹ̀dá kan láti là wá lójú nípa ti ẹ̀mí bí kì í bá ṣe wípé a bá Jésù pàdé. Yẹ kí n ka èyí fún ọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú Jòhánù orí kẹsàn-án ẹsẹ̀ 22. Láti ìgbà tí ayé ti ṣẹ̀, a kò sì gbọ́ pé ẹnìkan la ojú ẹni tí a bí lè afọ́jú rí. Láti ìgbà tí ayé ti ṣẹ̀, ọkùnrin yìí ń sọ wípé a kò gbọ́ bí kì í bá ṣe wípé òun bá Jésù pàdé, a kò gbọ́ wípé ẹni tí a bí lè afọ́jú wípé ẹnìkan là á lójú. Ohun tí ó yẹ kí ó yé wa ni wípé àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, àwa tí a jáde láti inú ẹ̀ṣẹ̀, tí a ti mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun láti kékeré wá, ó yẹ kí a mọ̀ wípé a bí wa gẹ́gẹ́ bí afọ́jú.

àwòrán ìfọ́jú nípa ti ẹ̀mí. Ìkejì, àwọn ohun tí ó fa ìfọ́jú ọkàn. Ìkẹta, ìwòsàn fún ọkàn òkùnkùn wa. Yẹ kí a lọ sí ìpele kìíní. Àwòrán ìfọ́jú nípa ti ẹ̀mí. Ohun tí a ń sọ níhìn ni wípé ẹnìkọ̀ọ̀kan wa, gẹ́gẹ́ bí ẹni tí a bí láti inú obìnrin, ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹni tí ó wá sí ayé yìí nípasẹ̀ Ádámù àti Éfà, ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹni tí ó gbé àgọ́ ara erùpẹ̀ yìí wọ̀, a bí wa lè afọ́jú. Bí a ti bí wa ní afọ́jú, a kò mọ rere yàtọ̀ sí búburú, afọ́jú ni ìní. Bí a ti bí wa ní afọ́jú, a kò mọ ọ̀nà ìgbàlà, ọ̀nà ìyè, ọ̀nà tí a ó rìn, tí a ó lè lọ sọ́dọ̀ Ọlọ́run tààrà, a kò mọ̀. Èyí ni a ń pè ní afọ́jú nípa ti ẹ̀mí. Jẹ́ kí a wà àwọn àwòrán tí Bíbélì tí ó là sílẹ̀ fún wa, tí ó yà fún wa nípa ti àwọn afọ́jú nípa ti ẹ̀mí. Nínú Aesaiah, ìwé ìwòlíì Aesaiah, orí ìkọkàndínlọ́gọ́ta, láti ẹsẹ̀ ìkẹwàá, a ń wá ògiri kiri bí afọ́jú. Àwa sì ń wá ọ̀nà bí ẹni tí kò lí ojú. Àwa ń kọsẹ̀ lọ́sàn gangan bí ẹni pé lóru, ní ibi ahoro bí òkú. Èyí ni a fi ṣe àpẹẹrẹ àti àpèjúwe ìfọ́jú ọkàn tí ó ti dé bá ẹnì kọ̀ọ̀kan nínú ayé. Bí o bá wo àwòrán tí a yà sílẹ̀ yìí, àwòrán nípa rẹ, àwòrán nípa ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan, àwòrán nípa ẹ̀dá kọ̀ọ̀kan tí ó wà nínú ayé, ó sọ wípé àwa ń wá ògiri bí afọ́jú. Ó jẹ́ wípé a ò rí ibi tí a ń lọ. Ó sì sọ wípé àwa ń wá ọ̀nà bí ẹni tí kò lí ojú. Ó tún wá sọ wípé àwa ń kọsẹ̀ lọ́sàn gangan. Bí a bá ń sọ wípé a ń kọsẹ̀ lọ́sàn gangan, ọ̀sán gangan tí a ń sọ nípa ti ẹ̀mí ni. Ó sọ wípé Kristi ti wá sí ayé, ìmọ́lẹ̀ ayé yìí, ó ti sọ òkùnkùn, ó ti sọ di ọ̀sán gangan. Àti fún wa ní Bíbélì, àti fún wa ní ọ̀rọ̀ Ọlọ́run, àti fún wa ní àwọn aṣáájú nípa ti ẹ̀mí. A ti rí àpẹẹrẹ àwọn apọ́sẹ̀lì nínú Májẹ̀mú Titun. A sì ti rí àwọn tí wọ́n ti mọ ọ̀nà ìgbàlà. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé a wà lé ọ̀sán gangan, síbẹ̀síbẹ̀ àwa ń kọsẹ̀. A sì ń wá ọ̀nà kiri bí ẹni tí kò lí ojú. Ẹlòmíràn, a fi ìjọsílẹ̀, a fi ibi tí a ti ń wá àsù, ẹ̀kọ́ tí ó yè kooro, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a fi sílẹ̀, a tún máa káàkiri bí ẹni tí ó ń wá ọ̀nà. A la ọ̀nà ìgbàlà sílẹ̀ fún. Ó wà nínú àwọn ìwé kéékèèké, ìwé ìpolongo ìhìnrere. Ó wà nínú ìwé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí a máa ń pín fún àwọn ènìyàn. Ó wà nínú ìwé wa, inú ìwé mímọ́. Ó wà nínú Bíbélì. Ó wà nínú kásẹ̀tì tí a ti gbà sílẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, afọ́jú nípa ti ẹ̀mí, apá nǹkan wọ̀nyí tì, a tún máa wá ọ̀nà kiri gẹ́gẹ́ bí ẹni tí kò lí ojú. Èyí ni àpẹẹrẹ àti àpèjúwe àti àwòrán àwọn tí kò lọ́lọ́run, àwọn tí kò ní ìgbàlà, àwọn tí kò mọ ọ̀nà ìyè, àwọn tí a pè ní afọ́jú nípa ti ẹ̀mí. Ẹ jẹ́ kí a wo Ezekiẹ́lì. Ezekiẹ́lì, orí kejìlá, láti ẹsẹ̀ ìkejì. Ezekiẹ́lì, orí kejìlá, ẹsẹ̀ ìkejì. Ọmọ ènìyàn, ìwọ ń gbé àárín ọlọ̀tẹ̀ ilé tí wọ́n ní ojú láti rí, tí wọn kò sì rí. Wọ́n ní etí láti gbọ́, wọn kò sì gbọ́, nítorí ọlọ̀tẹ̀ ilé ni wọ́n. Níhìn ni a sọ fún Ezekiẹ́lì, tí ó jẹ́ wòólì láàrin àwọn ọmọ Ísíráẹ̀lì. Àwọn ọmọ Ísíráẹ̀lì ni ó yẹ kí a rò wípé ó yẹ kí ó mọ ọ̀nà ìgbàlà. Nítorí àwọn ni a ti fi Májẹ̀mú láéláé lè fi lé lọ́wọ́. Májẹ̀mú láéláé yìí ni ó sọ nípa ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ń bọ̀ wá sí ayé láti gba olúkúlùkù wa là. Májẹ̀mú láéláé yìí ni ó sọ nípa ẹni náà tí a ó bí láti inú wúndíá, tí yóò jẹ́ kí a gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti lọ́wọ́ èṣù. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé a gbé Bíbélì fún wọn, a fi inú Ọlọ́run hàn wọ́n, a là wọ́n lóye, a fún wọn ní ìlànà àti àṣẹ àti òfin Ọlọ́run. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, wọ́n jẹ́ ọlọ̀tẹ̀, wọ́n jẹ́ alágídí, wọ́n jẹ́ aṣetinú ẹni, wọ́n jẹ́ aláìgbọràn ọmọ. Nítorí bẹ́ẹ̀ ni Ọlọ́run fi ń sọ wípé Ezekiẹ́lì wà láàrin àwọn ọlọ̀tẹ̀ ilé Ísíráẹ̀lì, àwọn tí ó ní ojú.

ẹ̀mí Ọlọ́run. Bí kò bá wá láti tan ìmọ́lẹ̀ sí ohun tí a ń kà, a kò lè mọ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe rí, a kò lè mọ ọ̀nà sí ìyẹn ní pẹ̀kún. Jẹ́ kí n kà á fún ọ láti inú Isaiah orí 29. Isaiah orí 29 láti ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 12. Ìran gbogbo sì dàbí ọ̀rọ̀ ìwé kan fún yín tí a dì, tí a fi fún ẹnìkan tí ó mọ̀ ọ́ kà.

tate egbe ewe mi wa itan na tesiwaju o si mo bi o ti se eleja pade abo o ko awon na ijo papo o nbi oluwa ba ni olorun e mo sin bi bibalis ba sin e mo sin nigbo se gbogbo awon fagagbaga na wo oro asokagba re ni ese 37 gboti mi oluwa gboti mi ki awon eyan ki o le mo pe iwo oluwa ni olorun ati pe iwo tun yi okan won pada o jaran lowo oba daya lo mu kele iko sele nigbo se gborilede na yi pada si oluwa oluwa yo lu oni ilede yi mo ni oluwa yo lu oni ilede yi sugbon o lati da yato o lati yara re soto ko nu ogba awon taja teran to nbe ni ile yi ese 38 nigba na ninu oluwa bo sile o si sun ebo isun na ati igi ati okuta won ni ati rupe o si la omi ti nbe ninu yara na nigba to gba awon eyan ri won daju won bole won si wi pe oluwa oni olorun oluwa oni olorun eni to gbeyin nbe o Nathaniel anwo Johanu ire Johanu ori kini ire Johanu ori kini mo fe ka ese 47 ire Johanu ori kini ni ese 47 Jesu ri Nathaniel nbo wa sodo re o si fun pe Jesu ri Nathaniel nbo wa sodo re o si wi nipa re pe wo omo sel to to ninu en ti otan ko si o ni ko ti ri Jesu tele bawo lo se wa so pe omo sel ninu en ti otan ko si injo mo o ti ri omo Israel gege bi Enoch gege bi Abraham inu awon eyan woyi awon en gege bi Samuel inu en ti otan ko si awon e bi Jeremiah awon eyan bi Ezekiel wo o mesani to to ninu en ti etan ko si Nathaniel si fun pe nibo ni iwo ti mo mi Jesu dawo si fun pe ke Felipe to pe o nigbati iwo wa labi egi opoto mo ti ri o Nathaniel dawo si fun pe Rabbi iwo ni omo Olorun iwo ni oba Israel Jesu dawo si fun pe nitori mo wi fun o pe mo ri o labe igi opoto nitori pe mo wi fun o pe mo ri o labe igi opoto ni iwo se gbagbo iwo ri ohun ti o poju won yi lo iwo na wa ri ohun to poju yi lo isodi mo o mo mu awonu iri to npese wa sile lati ri ohun to gaju ohun to lagbara gan o so fun ani ese 51 wi pe o se fun pe looto looto ni mo wi fun yin eyin o ri orun si sile awon angele olorun yo ma goke won yo si ma sokale sori omo eniyan ami yo sele ni oruko Jesu ori ofe kan na fun ya soto to wa laro to fun won ori ofe kan na fun isodi mo to wa laro to fun gbo awon eyan won yi ori ofe ani mata enikan ati ya soto ati yondare ni ati re o won kedere nu aye won gbogbo nkan won o wa laro wo to fun iwo na loni o wa laro wo to fun mi loni o wa laro to fun gbogbo wa loni a o si niriri eleyi ni oruko Jesu bayi o ti ri gbogbo awon eyan won yi o ti ri bi won ti wulo to bi won ti lere to ninu ijobo Olorun bayi o to akoko fun awa na ba ti ko gba awon abuda won jo papo wo wa si won ta ko jo papo gbogbo ori ofe Olorun aye won ta ko papo to si farahan nu aye ti wa na pelu gege bi won ti wulo fun Oluwa awa na a wulo fun Oluwa a o sise agbara enikan be yen yo sise agbara gbagbe tateyin wa so pe loni mo n bere erin ajo tuntun mo n bere ere eje tuntun a n bere ise iranse tuntun a o sase ori papo loruko Jesu koko keta ise agba ati awon olutule ati awon afurugbin fun ikore na ise agba ati awon olutule wa je n to seso wa seso fun ijobo Olorun ati a o sise agbara ninu ijobo Olorun ba la se npe won ni olutule a nso nipa awon olutule ati awon afurugbin wo ohun tele itumo si awon Jeremiah ori kini mo fe ka ese kewa Jeremiah 1 ni ese 10 nitori ni
àwọn olùtulẹ̀ bá a ṣe ń tulẹ̀ bá a ṣe ń kó gba àwọn èpò jọ tá à ń kó gba àwọn èpò tó wà ní oko jọ tá a wá lè wà jẹ́ tó ń sèso ṣé mọ̀ bẹ́ẹ̀ ni ká sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ yẹn wà jẹ́ tó ń sèso ní orúkọ jésù wo jeremaya orí kìíní ní ẹsẹ̀ kẹwàá wo ní òní yìí ni mo fi ọ́ ṣe olórí àwọn orílẹ̀-èdè àti olórí ìjọba wọn ni àkọ́kọ́ láti fàtu ìkejì láti fàlulẹ̀ ìkejì ìkẹta láti parun ìkẹrin láti wólulẹ̀ ìkarùn láti kọ́ ìkẹfà láti gbìn ajé olùtulẹ̀ nínú ìjọba ọlọ́run ó sì sọ fún wa pé a pè wá láti fàtu kí leléyìí túmọ̀ sí àwọn jeremaya orí kẹrin ẹsẹ̀ kẹta jeremaya orí kẹrin ẹsẹ̀ kẹta nítorí báyìí ni olúwa wí fún àwọn ọkùnrin júdà àti jerusalemu pé tún ilẹ̀ yìn tí a kò ro kí ẹ mọ́ sì gbìn láàrin ẹ̀gún a gbé irúgbìn ọ̀run lọ́wọ́ a gbé irúgbìn ọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ a gbé irúgbìn tí ó mú ìdálẹ́bi wá a gbé irúgbìn tí ó mú ìgbàlà sínú ọkàn àwọn èèyàn lọ́wọ́ àkọ́kọ́ wà á kọ́kọ́ tu ilẹ̀ náà wà á fa gbogbo àwọn èèpo àti àwọn nǹkan tí ò tọ́ ègùn tó ń bẹ nínú àwọn èèyàn wà á fa tu kó ń bẹ̀ wo Matthew 15:15 ní ẹsẹ̀ ìkẹtàlá Matthew 15:13 ó wí pé ó sì dáhùn sí fún ẹ pé igigi tọba mi tó ń bẹ ní ọ̀run kò bá gbìn kí ló ṣẹlẹ̀ kí la máa ṣe sí o a ó fà á tu kúrò eléyìí ni ojúṣe tiwa wàá wo àwùjọ tó wà wàá wo ìbọ̀ṣà tó wà níbẹ̀ èyí tí olúwa kò gbìn wà á wo ẹ̀sìn ìbílẹ̀ tí olúwa kò gbìn wà á wo àwọn àṣà wọn tí olúwa kò gbìn wà á wo ìwà bí tí olúwa kò gbìn níbẹ̀ ó ní sọ pé kò kàn wá àṣọ ọlọ́run kó mọ wá fúrúgbìn ọlọ́run síbikíbi tó wù ọ wà á fa gbogbo àwọn irúgbìn tí bàbá tó ń bẹ lọ́run ògbìn wà á fa gbogbo igi tó ń bẹ níbẹ̀ wà á fa tu kúrò wà á wá fúrúgbìn ọ̀rọ̀ ọlọ́run irúgbìn tó bá fúrúgbìn yóò ṣèṣo ìkejì ó ní àǹfàlulẹ̀ kọ́rìntì kejì àǹwópalẹ̀ kọ́rìntì kejì orí ìkẹwàá ní ẹsẹ̀ kẹrin àti ẹsẹ̀ karùn-ún kọ́rìntì kejì orí ìkẹwàá ní ẹsẹ̀ kẹrin àti ẹsẹ̀ ìkarùn-ún ní ẹsẹ̀ kẹrin kọ́rìntì kejì orí ìkẹwàá ẹsẹ̀ kẹrin nítorí ohun ìjà wa kìí ṣe ti ara nítorí ohun ìjà wa kìí ṣe ti ara ohun tí ọ̀rọ̀ náà sọ nìyí a ò ní lo ọgbọ́n ti ara ọgbọ́n ti ènìyàn ọgbọ́n ẹlẹ́ran ara lásán ìgbìmọ̀ ní agbára nínú ọlọ́run láti wó ibi gíga palẹ̀ bó o ti ń lọ káàkiri ò ń gbin ọ̀rọ̀ ọlọ́run àwọn ibi gíga kan wà níbẹ̀ tí ò ní jẹ́ káwọn èèyàn kó tẹ́wọ́ gba ọ̀rọ̀ yìí kò ní jẹ́ kí wọ́n tẹ́wọ́ gba ọ̀rọ̀ tàbí kí wọ́n dẹni ìgbàlà gbogbo àwọn ibi gíga wọ̀nyí wà wó palẹ̀ ní orúkọ jésù àwa ń sọ gbé èrò kalẹ̀ àti gbogbo ohun gíga tí ń gbé ara rẹ̀ ga sí ìmọ̀ ọlọ́run àwa sì ń dí gbogbo èrò ní ìgbèkùn wá sí ìtẹríba fún kristi olúwa yóò lò ó ó tún wá wí pé láti parun ǹjẹ́ o mọ̀ nígbàtí paul apostle lọ sọ́dọ̀ àwọn ará kọ́rìntì àwọn onímọ̀ kan wà ń bẹ̀ àwọn afìmọ̀mìrò kan wà ń bẹ̀ ó lù wọ́n bolẹ̀ ó sì gbin ọ̀rọ̀ yìí rere nígbèṣe nu galatia ní orí kejì ó sọ fún wa níbẹ̀ ní ẹsẹ̀ ìkejìdínlógún galatia 2 ní ẹsẹ̀ 18 nítorí pé mo bá sì tún gbé ohun wọn ní tí mo ti wó palẹ̀ rò ó mo fi ara hàn bí arúfin galatia 2:18 gbogbo àwọn ìwà gbogbo àwọn àṣà àwọn jù gbogbo àwọn ìbọ̀ṣà àwọn jù ó pa ọgbọ ẹ̀run gbogbo tó ń lọ gbogbo bó ṣe ń lọ láti ibìkan dé ibòmíràn láti àwùjọ kan dé àwùjọ mìíràn gbogbo tí kì í bá ṣe ti ìrere gbogbo tí kì í bá ṣe ti ìrere nítòótọ́ ó pa ọgbọ ẹ̀run àwọn èèyàn wá ń wí pé mọ tẹ̀jẹ́jẹ́ kó mọ ìwà dáadáa sí wa kó mọ tẹ ojú gbogbo nǹkan wọ̀nyí jẹ́ káwọn yìí kó ní tí wọ́n fẹ́ ní ìwọ wàásù rere tiẹ̀ jẹ́ káwọn náà ká wà ti wà ó ní bẹ́ẹ̀ kọ́ bí mo bá tún gbé ohun wọn ní tí mo ti wó palẹ̀ rò ó mo fi ara mi hàn gẹ́gẹ́ bí arúfin gbogbo ohun wọn ní tó olúwa ti parun a ò ní tún kọ́ wọn mọ́ ó sọ fún wa ní Yohanu 1:3 ní ẹsẹ̀ kẹjọ ẹni tó ń bá dẹ̀jẹ̀ ti èṣù ni ọpẹ́ ni fún ọlọ́run èmi kìí ṣe ti èṣù arákùnrin àti arábìnrin mi mo lé èmi kìí ṣe ti èṣù ìwọ náà ò ní jẹ́ ti èṣù lórúkọ jésù ẹni tó bá ń dẹ̀jẹ̀ ti èṣù ni nítorí láti àtẹ̀kọ́ ṣe ni èṣù ti ń dẹ́ṣẹ̀ nítorí èyí ni ọmọ ọlọ́run ṣe farahàn
omo olorun faran ko le se kini o ki o le pa ise isurun Jeremiah o mo to lati se o lati falule o lati parun o lati ohun gbogbo ti Jesu ba lati parun Jesu ba wa si adugbo yi bi Jesu ba wa si ijoba abile re Jesu ba wa si region re to ba n wa sun lori nibe ni adugbo re ohun gbogbo e ko parun ohun ni wo na yo parun loni a to so fun lati falule wa fa won lule gbogbo n to ba din re lowo wa falule ni oruko Jesu wa ti ja lagbara egun egun eyin re yo lagbara idan loju re yo lagbara malaki ori ikini malaki ori ikini mo fe ka lati ese ikerin malaki ori ikini ni ese ikerin malaki 1 ni ese 4 nitori edom wi pe arun wa tan sugbon awa yo pada a o si ko bigba huru won ni eyin o ko sugbon emi yo wolule eyin o ko emi yo si wo gbogbo n te ko fun satani a o wolule ohun gbogbo ti won ko fun eran ara gbogbo e la wolule bayi ni oluwa awon omogun wi won yo ko sugbon emi yo wolule won yo si pe won ni agbegbe iwa buburu ati awon eniyan ti oluwa ne ikanu si titi lale bayi a o gbin akoko wa gbin ara re wa gbin oro re wa gbin aye re wa gbin ebin re omo to ni wa fi sinu ise ijoba na wa sise agbara ni oruko Jesu wo ire Johanu ori kejila Johanu ori kejila ni ese 24 Johanu 12 ni ese 24 lo to no mo wi fun yin bi ko se pe woro aleka baba bo sile ti o ba si ko wa o nikan o ni ja la leso o ni wa ni wo nikan o ni ma rin gbere ori kakiri le wa se so wa si ni lari loruko Jesu bi o ba si ku a si so eso opolopo enikan be yo ma so ipo opolopo iso inu oniwasu ori kokanla oniwasu ori kokanla ni ese ikerin oniwasu ori kokanla ni ese ikerin oniwasu 11:4 en to nke si afefe ki yo furugbin bo ba fe je en to furugbin o ni so wi pe oju ojo yi o da wo afefe to nfe en to ba nke si afefe ki yo furugbin ati eni ti o si n woju awo somo ki yo se ikore ni ese kefa ni o ni kutukutu fun irujun re ni kutukutu fun irujun re ati ni asale ma se da owo re duro nitori ti iwo ko mo e ti yo se rere yala eyi tabi eyi ni tabi a mejeji yo dara bakan na akoko na ti de akoko re ti de wa se se agbara mo ri e po n saseyori mo ri e po n seso ma wu e pe ma kesi e ri re se mo n be nikan soro nbe yen mo ni mo se mo n be nikan soro nbe yen wo eleyi wo ese to gbeyin ti mo n ka yi nitori eleyi o wa fun iwo so pe o wa fun mi Daniel ori kokanla Daniel 11 ni ese 32 ati iru awon tin se buburu si majamu ni yo fi oro pon ni musote eleyi o wa fun kan sugbon ki se fun iwo sugbon awon eyan ti won mo olorun se won wa ni ilo ni sugbon awon eyan ti won mo olorun mo se won wa ni ilasale oni yo mo okan le wa mo okan le inu idaloju wa mo okan le inu okan re wa le koko won yo si ma se ise agbara won si ma se ise agbara ko si isodimo lai si pe eyan gbagba ara eni isodimo o ni wa gbagba ara re wa gbagba ara re sinu ise oluwa ko si isodimo lai si fara erubo kese ti fara erubo iwo na igboro fara erubo ohun ti o ba na iwa furugbin oro na ko si isodimo lai si ijowa re ni ijowa re ni fun ipe olorun fun ife olorun fun okan olorun
ko si isodi mo lai si iya re soto fun olorun o ya re soto fun olorun patapata ko si isodi mo lai si lati te olorun lorun olorun atobi je lo ko te olorun gbogbo ni gbogbo ona ni gbogbo ojo ko si isodi mo lai si po yondara re patapata fun olorun ko si isodi mo lai si po ifare jinu isesin ko si isodi mo lai si po furugbin oro na fun ikore re ngba ta ba furugbin oro na to fi ara re je patapata pe wa su iso mo se ri o pe o su iso mo ri o pe o saseyori mo ri o pe o sise agbara fun ogo olorun ise agbara wa la mo fi han ngba ta ba yi opolopo si odo oluwa ta yi opolopo si ododo emi se so emi oni ko ni je mi nikan emi se so mo le mi o se so iwo na wa se so pelu mi wa se so gege be mi nti se so gbogbo bi to ba lo to ba le ne to ba kede oro olorun awon alaisan yo gba gusan nipase re awon elese yo gba yi pada okan oni gbagbo yo ni isodi mo awon to nso so da awon to fe furugbin oro na da nbo ni awon olutule na wa na sale lanu re ko bo oluwa so ko so pe oluwa oluwa lo mi ni ni mo wa ni mo wa ran mi ni mo wa ran mi je ko lu o je ko lu o je ko lu o je ko lu o ti gbo nipa kalebo je ko lu iwo na o ti gbo nipa ibodedemu je ko lu iwo na o ti gbo nipa nathan je ko lu iwo na o ti gbo nipa stefano nipa elizabeth nipa cornelius nipa ruth nipa apollo nipa timotheus nipa isaiah nipa obadiah nipa nathaniel won ti lo iwo lo wa neju ise nisin oluwa fe lu o oluwa fe dawole o fe lu o lona akanse so fun oluwa oluwa mo wa lawo to oluwa ran mi

0: gbogbo àwọn ọmọ rẹ̀ lábẹ́ apá rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin kò fẹ́ sáà wo a fi ilé yín sílẹ̀ fún yín lé ahoro. Jésù Kristì ni ó sọ ọ̀rọ̀ yìí ṣé o rí wípé bí Jésù Kristì tilẹ̀ jẹ́ ẹni tí ó ní ìfẹ́ síbẹ̀ àwọn wọ̀nyí kò gba Jésù ó ní ó tọ àwọn tirẹ̀ wá ṣùgbọ́n àwọn tirẹ̀ kò sì gbá ṣùgbọ́n iye àwọn tí ó gbá àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Ọ̀rọ̀ yìí kan náà ni Ọlọ́run tún rán sí wa wípé kí a má ṣe bí àwọn ọlọ̀tẹ̀ ara ilé Ísírẹ́lì bí wọ́n ti ṣe wípé kí a gbọ́ràn sí Olúwa kí a jọ̀wọ́ ìfẹ́ wa èrò wa ọ̀nà wa kí a jọ̀wọ́ ohun gbogbo fún Ọlọ́run kí a sọ fún Ọlọ́run wípé ìfẹ́ tirẹ̀ ni a ó ṣe ṣùgbọ́n kí a tó lè ṣe ìfẹ́ Ọlọ́run a ní láti ní ìyípadà ọkàn nítorí kò sí ní agbára ẹ̀dá kan láti lè ṣe ìfẹ́ Ọlọ́run bí kì í bá ṣe wípé irú ènìyàn bẹ́ẹ̀ ó ní ìyípadà ọkàn ó ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá nínú Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkeje àti ẹsẹ̀ ìkẹjọ ni a ti ń kà á Róòmù orí kẹjọ láti ẹsẹ̀ ìkeje nítorí èrò ti ara ọ̀tá ni sí Ọlọ́run nítorí kì í tẹríba fún òfin Ọlọ́run òun kò tilẹ̀ lè ṣe é bẹ́ẹ̀ ni àwọn tí ó wà nínú ara kò lè wo Ọlọ́run èyí ń sọ nípa àwọn tí kò tí ì ní ìgbàlà wípé àwọn tí ó wà nínú ara àwọn tí ó ń ṣe ìfẹ́ inú ara wọn àwọn tí ó wà nínú ẹ̀ṣẹ̀ àbínibí síbẹ̀ tí ẹ̀ṣẹ̀ àbínibí yìí tí ó sì ń so èso ní ìgbésí ayé wọn èso ọ̀tẹ̀ àti èso àìgbọ́ràn wọn kò lè wo Olúwa nítorí bẹ́ẹ̀ kí a tó lè di ẹni tí ó wo Olúwa kí a tó lè di ẹni tí ń gbọ́ràn sí Olúwa a ní láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ ọ́ sílẹ̀ a ní láti tọrọ ìdáríjì kí a gba ìdáríjì láti ọ̀dọ̀ Olúwa a ní láti ní ìgbàgbọ́ nínú Jésù Kristì ẹni tí ó kú fún wa láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ nígbà tí a bá ṣe bẹ́ẹ̀ ni a ó rí wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni Ọlọ́run yóò máa pè wá sí ìjọ̀wọ́ ara ẹni àti ìgbọ́ràn èyí ló mú wa lọ sí ìkókó kejì ìpè Ọlọ́run sí ìgbọ́ràn àti ìjọ̀wọ́ ara ẹni èyí jẹ́ wípé bí o bá ti di ọmọ Ọlọ́run Ọlọ́run ń pe ẹnì kọ̀ọ̀kan wa wípé ó yẹ kí a wá sínú ìgbọ́ràn kí a sì jọ̀wọ́ ara wa fún Ọlọ́run láì jiyàn láì máa sọ fún Ọlọ́run wípé a ò lè ṣe èyí tàbí a ò lè ṣe èyí ni Ọlọ́run ń pè ọ́ sí ìgbọ́ràn àti ìjọ̀wọ́ ara rẹ yẹ kí a wo Matthew orí kọkànlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n àti ìkọkàndínlọ́gbọ̀n ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wúwo lé lórí èmi ò sì fi ìsinmi fún yín ìpè tí a kà jáde yìí ó pín sí ọ̀nà méjì lákọ̀ọ́kọ́ Jésù Kristì ń pe gbogbo ẹlẹ́ṣẹ̀ tí a di ẹrù wúwo lé lórí gbogbo ẹlẹ́ṣẹ̀ tí ń ṣe àìsinmi tí ń ṣe làálàá tí ń ṣiṣẹ́ ṣùgbọ́n tí a ń sọ fún wípé iṣẹ́ ara wa òdodo ara ẹni wípé kò lè gbà wàhálà nítorí bẹ́ẹ̀ Jésù Kristì ó ń pe gbogbo ọkàn aṣáko ó ń pe gbogbo ọkàn ẹlẹ́ṣẹ̀ ó ń pe gbogbo àwọn tí ó ti kọ ẹ̀yìn sí ìhìn rere àwọn tí wọ́n ti jẹ́ ọ̀tá Ọlọ́run ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yìn tí ń ṣiṣẹ́ ṣùgbọ́n tí ó jẹ́ wípé iṣẹ́ tí ẹ ń ṣe kò lè fún yín ní ìgbàlà iṣẹ́ òdodo ara wa kò lè fún wa ní ìdáláre níwájú Olúwa àti ẹ̀yìn tí a di ẹrù wúwo lé lórí nítorí ẹ̀ṣẹ̀ máa ń fa ìbànújẹ́ ó máa ń fa làálàá ó máa ń fa ìjẹni níyà àti ìpọ́nilójú láti ọ̀dọ̀ èṣù ó ní àwa tí a di ẹrù wúwo lé lórí ó ní kí a wá sọ̀dọ̀ kí òun kí ó ba lè fún wa ní ìsinmi ẹ wá sọ̀dọ̀ Jésù Kristì gbogbo àwọn tí kò tí ì mọ Jésù gbogbo àwọn tí kò tí ì bá Jésù pàdé àwọn tí kò tí ì gba Jésù Kristì gbọ́ lónìí ó ń pè ọ́ bí o bá fẹ́ gbọ́ràn ohun tó ní láti ṣe ni wípé kí o wá wólẹ̀ lẹ́sẹ̀ Jésù wípé o fẹ́ jẹ́ ti Ọlọ́run wípé o fẹ́ wà ní ẹni tí ó ní oore ọ̀fẹ́ pẹ̀lú Ọlọ́run ó sì ní oore ọ̀fẹ́ láti ṣe ìgbọ́ràn sí ohun gbogbo tí ó ń sọ fún wa ṣùgbọ́n mo sọ wípé ó pín sí méjì níhìn bákan náà Ọlọ́run tún bá Jésù ń bá àwọn onígbàgbọ́ sọ̀rọ̀ bí o bá wò ó kí a fi iyè kí a fi iyè dẹnu kí a wo Jésù Kristì kí a farabalẹ̀ dáradára kí a wo Jésù Kristì kí a wò ó wípé ó wà ní àárín gbùngbùn ìfẹ́ Ọlọ́run ó dàbí ẹni tí ó wà ní ibi tí ó jìnà réré bí ó tilẹ̀ jẹ́ wípé àwa pàápàá gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ati wa sinu ijoba Olorun sugbon a o si ninu ogangan ife Olorun ohun gbogbo ti Olorun fe ki a se ni pipe ni kikun gbogbo re ko ni ati nse sugbon Jesu Christi o je eni ti o se ife Olorun ni pipe ati ni kikun o wa ni ogangan ife Olorun ni bi ti Jesu Christi wa yi lo wa tin pe nikankan wa ti a je onigbagbo wi pe ki a wa si odo ohun ki awa papa ki a fi han wi pe a fe wa ni ogangan ife Olorun ni ese ikokandinlogbon ni wa ti se afikun fun a wi pe e gba ajaga mi si orun yin ki ese ma ko eko lodo mi nitori oninu tutu ati onirele okan le mi eyin o si ri isin mi fun okan yin oni e gba ajaga mi si orun yin awa ti o je wi pe adagba ni ileto tabi ni abule o ye ki a le mo ohun ti a n pe ni ajaga bi aba ni eran osin ti a ko fe ki eran osin ki o ma jade kaakiri lati lo je ounje ninu oko elomiran ki won ba ma lu eran osin yi pa mo wa lowo ohun ti won ma n se ni abule ni wi pe won o so ajaga mo eran yi lorun bi eran yi ba ti fe wo ogba elomiran ajaga ti o wa ninu lorun re koni je ki o le wole ohun ti Jesu Kristi n so fun wa ni wi pe ani ni ajaga yi ni orun wa ki a ma ba le lo sinu aye mo ki a ma ba le se ohun ti awon yoku ti won wa ninu aye ti won se o ni e gba ajaga mi si orun yin bi a ba ti gba ajaga olorun ajaga Jesu si orun wa a ko ni le lo sile ijo ti awon aye mo a ko ni le lo si ibi imoti won a ko ni le se ti ikobirin jo ati iborisa ati wi pe won tun lo eyan tun lo ngbegun onigbagbo ki yo le se iru nkan be ni tori wi pe a n ko eko lodo re oni oninu tutu ati onirele okan li emi oninu tutu onirele okan bi a ba di omo olorun a ki le jamo eni to je sose sose tele tele bi a ba ti di omo olorun a ki le sose mo a ki le muti mo a ki le jale mo se awa na mo wi pe opolopo ninu wa tele tele ni o je pe bi a o ri ija a o da ija sile sugbon gba ti a ba ti di omo olorun ife olorun ni pe ki a je oninu tutu ati onirele bi enikan ba si ti se o se o mo tele tele bi ki a to di onigbagbo a ki fe dariji enikeni a o so wi pe titi a o fi ku ko se en ti o le pari ija laarin awa ati lagbaja oni sugbon ki a farabalẹ ki a jọwọ ara wa fun ife olorun awa eni ti o je eleran ara o ma n fe lati gbeja ara re o ma n fe lati gbesan o ma n fe lati so pe lagbaja o so okolumi emi na lati so okuta si pada o nigba ti a ti di omo olorun nisinsinyi a o le se bee mo eyi ni wo pe ki a fi oro wa ki a fi le olorun lowo ki a je ki o je wipe olorun ni yo gbeja wa ki o ma je wipe awa la tun ja lati gbeja ara wa eyi ni omo olorun ki se lo sile ejo eyi ni omo olorun ki se ko iyawo re sile eyi ni omo olorun ki se so wipe omo yi o je omo ipanle ninu ile nitori be mun lati fi han mun lati je niya daada ki n ti mota omo olorun ki se ru nkan be ife ni a fi n ba eniyan lo se o mo wipe olorun fe wa ife ti olorun ti fi han fun wa oni o ye ki a fi han fun awon elomiran o jakobu ori kerin jakobu ori kerin lati ese ikeje nitori naa eteriba fun olorun eko oju ija si esu ohun o si sa kuro lodo yin nkan meji ni a n so nihin ikini eteriba fun olorun ikeji eko oju ija si esu bi ki ba se wi pe a gbe isise kini ki yio sese lati gbe isise keji bi ki ba se wi pe ateriba fun olorun ki yio le sese fun wa lati ko oju ija si esu eyi ni ọpọlọpọ ni wọn ò fi ní ìṣẹ́gun ní ìgbésẹ̀ ayé wọn wọn ò lè ṣẹ́gun ẹ̀ṣẹ̀ wọn ò lè ṣẹ́gun àrùn wọn ò lè ṣẹ́gun èṣù wọn ò lè kọjú ìjà sí èṣù nítorí wípé wọn ò tẹríba fún ọlọ́run wọn ṣá ọ̀rọ̀ ọlọ́run tì nígbà tí ọlọ́run ń sọ fún wa wípé ẹnìkan tí ó ṣe ọ nì wípé kí o dáríjì bó bá tẹríba fún ọlọ́run ó sọ wípé ọlọ́run ní tòótọ́ ni nǹkan yìí dùn mí ṣùgbọ́n nítorí tìrẹ mo dáríjì ẹni yìí ṣé àwa tí awa láti ilẹ̀ yorùbá a mọ̀ wípé bí ìjà bá wà láàrin ọkọ àti aya bí bàbá tí ó dàgbà jù nínú agboolé bí ó bá pe ọkọ yìí àti ìyàwó rẹ̀ ohun ti won ma nso ni we pe bi won ba ro ejo sile oko arojo yawo na arojo bi iyawo bi o ba fe soro nigba ti oko nsoro baba ya so pe pa inu re mo ni baba ti o dagba to hiwu lori bo ba ti le so pe pa inu re mo je ni iyawo lo ma dake awa ti a le bowo fun awon agbalagba be ni idile wa a o se le bowo fun olorun bi o ba je ni to ma nsoro popo pelu oko re to je wi pe eyi ni o ma nfa ede ayede laarin wa ti oko re sugbon ti olorun so wi pe gbeje dake panumo awa ti a ngboran si awon eniyan lasan bi ti wa to hewu lori kini de ti a o le gboran si olorun lenu tabi bi won ba rojo sile bi oko yi ba so wi pe ko si sise ko sa ise obirin lati oni lati lo ni ti obirin yi kunle ti o so pe rara o fa kikori wi pe ohun ogbebe bi baba yi ba so wi pe omokunrin dariji iyawo re mu iyawo re pada lo sile nitori baba ti so be awon ti o si wa ni ide o so pe ah o gboro koro si baba lenu o gboro koro si baba lenu baba ti ko dariji iyawo re o a ma ri we pe iru eniyan be aso bi o ba je ti baba ni ba le e jade nitori sugbon nitori ti baba ma dariji e baba wa ti nbe lorun nko to ko sile gadagba gadagba to fi ye wa daadara wi pe a gbodo ko yawo wa sile iwo to ngboran si baba to wa ninu aye lenu o le gboran si baba wa ti nbe le orun lenu o le so wi pe ese ti yawo se mi o dun mi re koja sugbon nitori pe baba wa ti nbe le orun o ti ni kin dariji o ti ni kin gboju fun awon nkan won ida nitori be won o dariji e je wi pe ajowo ara wa fun olorun wi pe ohun to ba fe la o se ibi to ba fe la o lo e to ba fe la o so eyi ni pe a ngboran a ki se olote ni waju oluwa nitori be o ye ki a le gboran si oluwa o ni ki a teriba fun olorun ki a si koju ija si esu wi pe yo sa fun wa gbogbo awon eko oro olorun ti o ti nko wa Olorun fe ki a teriba. Olorun fe ki a gboran. O si n pe wa loni lekan si we pe ki a teriba. Ki a gboran. Je ki a dide duro. Ki a ba Olorun soro. Ki a so fun wi pe bi ohun to nso bo ti le soro fun wa. Bi ohun to nso bi o ti le ye wa popo popo. Sugbon nigba ti a ti mo wi pe oro Olorun ni wi pe a o se. Eyi ni wi pe a n teriba fun Olorun. Ba Olorun soro. Yo fun olore ofe lati je eni ti n gboran. Ma se je alagidi omo ni waju Oluwa ma se je eni ti ko iti ikun si oro Olorun so fun Olorun wi pe o gboran wi pe ohun gbogbo ti Olorun so fun o wi pe o teriba o jowo ara re o se ife Olorun Olorun yo si fun olore ofe lati se ife re ni pepe ati ni kikun
1: kẹrìndín ní ọgọ́rùn-ún 96 ẹ kọrin titun sí olúwa ẹ kọrin sí olúwa gbogbo ayé ẹ kọrin sí olúwa fi ìbùkún fún orúkọ rẹ ẹ máa fi ìgbàlárẹ hàn láti ọjọ́ dé ọjọ́ sọ̀rọ̀ ogó rẹ láàrin àwọn kẹfìrí àti iṣẹ́ ìyanu rẹ láàrin gbogbo ènìyàn nítorí tí olúwa tóbi ó sì ní èyìn púpọ̀ púpọ̀ òun ni ó ní ìbẹ̀rù ju gbogbo òrìṣà lọ nítorí pé gbogbo òrìṣà orílẹ̀-èdè asán ni wọ́n ṣùgbọ́n olúwa ni ó dá ọ̀run ọlá àti ọlá ńlá ni ó wà níwájú rẹ ipá àti ẹwà ń bẹ nínú ibi mímọ rẹ ẹ fi fún olúwa ẹyin ìbátan ènìyàn ẹ fi ògo àti ipá fún olúwa ẹ fi ògo fún orúkọ olúwa mú ọrẹ wá kí ẹ sì wá sí àgbàlá rẹ ẹ máa sin olúwa nínú ẹwà ìwà mímọ ẹ wárìrì níwájú rẹ gbogbo ayé ẹ wí láàrin àwọn kẹfìrí pé olúwa jọba nítòótọ a ó fìdí ayé múlẹ tí kì yóò lè yẹ òun ó fi òdodo ṣe ìdájọ ènìyàn jẹ kí ọrùn kí ó yọ jẹ́ kí inú ayé kí ó dùn jẹ́ kí òkun kí ó máa hó pẹ̀lú ìkun rẹ̀ jẹ́ kí oko kí ó kún fún ayọ̀ àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀ nígbà náà ni gbogbo igi igbó yóò máa yọ̀ níwájú olúwa nítorí tí ń bọ̀ wá ṣe ìdájọ́ ayé yóò fi òdodo ṣe ìdájọ́ ayé àti tí ènìyàn ni yóò fi òtítọ́ rẹ̀ ṣe
2: DCLM Radio, the spiritual welfare is our concern.
1: Orin Keta Dini Ogorun, 97. Oluwa Joba, keke aye ki o yo, ye ki inu opolopo erekusu ki o dun, awo somo ati okunkun yeka, ododo ati idajo ni ibujoko itere, ina saju re, o si ju awon ota re yika akiri, manamana re ko imole si aye, aye ri, o si wariri, awon oke nyo bi ida ni waju oluwa gbogbo aye, orun fi ododo re han, gbogbo orilede si ri ogo re, oju yo ti gbogbo awon tin sin ere fifin, eni tin fi ere se ileri ara won, e ma sin gbogbo eyin olorun, si o ni gbo, inu re si dun, awon omobirin juda si yo, oluwa, nitori idajo re, nitori pe iwo oluwa ni o gaju gbogbo aye lo, iwo ni agbega ju gbogbo orisa lo, eyin ti o fe oluwa, e korira ibi, o pa okan awon eniyan mimo re mo, o gba won ni owo awon eniyan buburu, afurugun imole fun olododo, ati ninu didun fun alaya diduro, e yo ni ti oluwa, eyin olododo, ki e si ma dupe ni iranti iwa mimo re.
3: Baba wa tin be le orun adupe lowo yin we pe awa si waju yin ki se be ni kan awa si ori tabile yin lati je onje ti emi ebe wa ni we pe ke se wa loju ki a le je onje emi yi ki a si di alagbara ninu oluwa an bebe we pe ki e se wa loju ki e fi ona iye ki e fi han wa ke je ki nkan ti an ko ati eyi ti anka ki o je e ti o se wa lanfani ti o se wa lore ti o pese wa sile fun bibo Jesu Kristi adupe we pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa anta so wa ju ninu eko wa loni anwo Kolose ori keji ese kewa Kolose ori keji ese kewa asi ti se yin ni kikun ninu re eni ti ise ori fun gbogbo ijoba ati agbara nihi ni an so fun nipa Jesu Kristi ati anfani ti ani ninu Jesu Kristi o so wi pe asi ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara Paul Apostoli eni ti a si loju eni ti a fi ranrun han eni ti oro Olorun ti o ye eni ti emi Olorun ti o kun ninu ti o fi la awon Christiani awon onigbagbo ti o fi la awon loye nipa Kristi we pe ori ni Kristi je eni ti agbega eni ti agbe oruko re ga ju gbogbo oruko lo eni ti o gaju awon angeli eni ti o gaju gbogbo eda patapata eni ti o je wipe oun ni ori ati oluwa oun gbogbo oun eni ti a fi ijoba ati idajo le lowo ni ikehin oni o se idajo gbogbo aye o wa nso fun wa oun ti a je ninu Kristi ati eni ti a je ninu Kristi opolopo ni ko mo awon nkan ti a fe menuba loni ni ohun to je ifihan iwe mimo ti a fe keko ninu re loni nipa we pe a je kikun a je pipe ninu Kristi ti awon nkan woyi ko ye nitori be o ye ki a fete sile ki a fi esi ohun ti a nko daradara ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan aimo kan ma mu ki ijo ki o padanu opolopo anfani ti o wa ninu Kristi aimo kan yi kan na ni o ma mu ki awon onigbagbo ki o lo igbesi aye won lai gbadun tabi lai ni pupo ninu awon ohun ti o ye ki won ki o ni ninu Kristi ninu okan Olorun ninu ete Olorun o ti fi gbogbo isura pamo ninu Kristi fun wa awon ohun ti o se fun wa ohun ti o pese fun wa ninu Kristi o po to be ge to je wipe o soro lati se apejuwe won ni kikun o dabi oro ti ayabirin Sheba ti o so fun Solomoni nigba ti o wipe a ko ti so idaji won bi abawo ohun ti a pese fun wa ninu Kristi bi abawo ohun ti Olorun se fun wa nigba ti o fi omo bibi re kan sosho rubo fun wa a ri wi pe a ko ti so idaji won fun wa tabi ke akunkun so wi pe bi atile nka bi atile nri bi atile ngbadura ti a si ni die die ninu awon kan ti olorun se fun wa ninu kristi a ko ti ri idaji awon kan wonyi a ko ti ri won gba gege bi ipo tabi aye ti a wa ninu kristi on gbogbo ni o je ti wa ninu kristi wo koriti kini ori keta ese ikokan le ni ogun nitori na ki enikeni ma se sogo ninu eniyan nitori tiyin li ohun gbogbo o nso fun wa ohun ti ani ninu kristi oni nitori ti wa ni ohun gbogbo je ti wa sugbon ni pato opolopo ni o je wi pe iriri nkan wonyi ko je ti won ati ohun ti won ti ri gba nipa ti emi nipa ti ara ninu kristi ko ti de oju osewon o dabi awon ti ari ninu ise awon aposteli ori kokan dilogun ise awon aposteli ori kokan dilogun ese ikeji o si we fun won pe eyin agba emi mimo na nigbati eyin gbagbo won si we fun pe awa ko gbo rara bi emi mimo kan wa emi mimo ti ati fun awon onigbagbo awon ti ati so di mimo awon ti o ti mura sile awon ti o gbadura ti o woji olowa awon ti o ti duro lori oke ni yara oke ni Jerusalem emi mimo ti ati tuda le won lori ti ati fun opolopo awon elomiran ninu ise awon aposteli ni Efeso ni Paul ti ri awon omo ehin wonyi ti o bi won wi pe anfani ti ani ninu Kristi agbara emi mo ti ani nipa wi pe aje ti Olorun agbara emi mo ti o le je ti wa lati fun ani isegun lati je ki ina emi ki o ma jo ninu wa eyin a ti ri igba nigbati e gbagbo won wi pe awa ko ti le mo rara awa ko gbo rara bi emi mimo kan wa eyi ni igbesi aye opolopo we pe ohun ti a ti se fun wa ohun ti o ye ki o je ti wa ko je ti won nitori pe won je alaimokan alailoye nipa kikun ti a ni ninu kristi olorun ti se ohun pupo fun wa nipase kristi ki a kunku we pe o ti se ohun gbogbo ti o ye lati se fun wa nipase kristi igbagbo ninu kristi ni o ma je ki a ni ekun ninu olorun ati opo yanturu opolopo ohun ti olorun ti pese fun wa sugbon aimokan ati aigbagbo ni o ma di opolopo lowo ti o je wi pe ati mu ife olorun se ati ilana olorun se ki je ti won emi mimo ni o mi si Paul aposteli lati ko si ijo wi pe ati se yin ni kikun ninu re ati se yin ni kikun ninu re nje ki o ma se dabi eni wi pe adabi omo olina kuna ti o wa ni ile ajeji ti o wi pe ohun gbogbo ti baba ohun ni o po to be ge to je wi pe awon omo odo won je ajeyo ati ajeseku sugbon ohun ku fun ebi ki o ma ba je wi pe ti wa ri be o ye ki a ko eko yi ki a mo ohun ti a ni ninu kristi a wo idanileko yi ninu akori meta ikini isokan pelu kristi ikeji kikun ninu kristi iketa kikun ti a ni kikun ti o je ti wa ikini isokan pelu kristi je ki a tun pada si kolose kolose ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara a n so fun awon wonyi wi pe a ti se yin ni kikun ninu re eyi je ninu kristi o ye ki a topase oro yi ninu kristi bi a ba ri eni ti o wo inu ebi wa wa a ma n so wi pe o ti di ara wa o je okan ninu wa bi a ba ri eni ti o ti wa ni ita tele tele ti abe we pe ki o wole ti o si gba isepe wa ti o wole a ma so wi pe o wa ninu ile a ma so wi pe ta ba so wi pe nibo lo wa a ma n toka si ile na wi pe o wa ninu re bi o ba je pe afẹ bi o nkan pamọ ti a fi sinu apoti ti a si wa nkan wonyi omo wa ma ran wa leti wi pe o wa ninu re a se toka si apoti e je wi pe bi a ba fe wa nkan wonyi iwin nkan yi ti a wa a o ri nibi ti a fi pamọ si ninu apoti mo se apejuwe yi ki o le yi o daradara wi pe nigba ti a so wi pe a ti se wa ni kikun ninu re e je wi pe lakoko ani lati koko wo inu ebi olorun ani lati koko wa si inu ile olorun ani lati koko wa sinu ijoba olorun ani lati koko wa sinu kristi eni ti o je olugbala fun wa o ye ke ki o ye wa daradara bi eniyan ba wa lode ti a se fe mu wo inu ile ki abale so pe o wa ninu ile o je wi pe o ni lati gbe isise o ni lati kuro lode nibi ti o wa ki o wonu ile bakan na ni awa ti a ti wa ninu ese tele tele awa ti a mu ese bi eni mu omi ti a n je ese bi eni jeun awa ti a n sogo ninu ese awa ti a n yangan ninu ese tele tele ti a ti wa ninu okunkun ti a ti wa lode ti a ko si ni ijoba olorun bi e ba fe so wi pe a wa ninu kristi a wa ninu re se o mo wi pe ki a to so wi pe a so wa di kikun ninu re ani lati koko wa sinu re nitori be bi a ba fe wa sinu re ani lati gbe awon isise kan isise ti ani lati gbe ni wi pe ani lati ronu po ada ani lati gba Jesu Kristi Oluwa gbo lese kese ti a ba ti ri wi pe a gba Jesu Kristi Oluwa gbo ohun ti beli so ni wi pe a ti di eni ti o wa ninu Jesu a di eni ti o wa ninu Jesu ye ki a wo Efesu ori kini ese ikeje ninu eni ti awa ni irapada wa nipa eje re ninu eni ti o so nipa Jesu wi pe bi a ba wo inu Jesu bi a ba wa sinu ijoba Jesu bi a ba kuro ninu okunkun bi a ba kuro ninu ose bi a ba gbe isise irunu pada ati igbagbo a di eni ti o wo inu Jesu ani irapada nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re nitori be o ye ki o ye wa wi pe awa ti a ti wa lode tele tele awa ti a ko lolorun tele tele awa ti a ko si ninu imole tele tele awa ti a ko si ninu ijoba Jesu tele tele ani gbe isise igbagbo igbese ironu pada ki a wa sinu Kristi ki a gbadura titi a o firi wi pe adari ese wa je wa gege bi oro oro ore ofe re ati wi pe bi a ba tin wo inu Kristi idalebi yo lo ni igbese aye wa ninu Romu ori kejo ese ikini nje ebi ko si nisisiyi fun awon ti o wa ninu Kristi Jesu se o fiyesi on ti an ka daradara ti o wa ninu Kristi Jesu awon ti o ti gbe igbese irunu pada ti won ti wo inu Jesu lo awon ti o ti gbe igbese igbagbo ti won ti gba Jesu Oluwa gbo gege bi Oluwa ati Olugbala won o ni ebi ko si idalebi ko si nisisiyi fun awon ti o wa ninu Kristi Jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi ese ikeji nitori ofin emi iye ninu Kristi Jesu ti so mi di ominira lowo ofin ese ati ti iku gere ti a ba ti gbe igbese igbagbo yi ti a ti kuro lode ti a ti wo inu ile ti a ti kuro lodo esu ti a ti di ebi olorun ti a wonu ebi olorun ti a ti mu oruko wa kuro ninu iwe awon elese iwe odaran ti a ti ko oruko wa sinu iwe iye lorun ki a kungun so wipe nigba ti a ti wo inu Kristi idalebi lo osi lo idajo ti ibade ba wa ni ayeraye o kuro ati wipe a so wa di ominira ese to ti nje gaba lori wa tele tele amu kuro a di eni ti o ni ominira kúrò lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Wo Kọ́rìntì kejì orí karùn-ún. Kọ́rìntì kejì orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, sórí. Ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ti di ẹbí Ọlọ́run. Ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́. Ó ti wọ inú Kristi lọ. Ó jẹ́ wípé Kristi ni ó jẹ́ olùgbàlà rẹ̀. Wípé bí Ọlọ́run bá fẹ́ wò ó, a rí Kristi kí ó tó rí. A rí wípé a ti bò ó pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. Àti wípé gbogbo ẹ̀ṣẹ̀ àti ìdálẹ́bi ìgbésí ayé rẹ̀, orí ọ̀fẹ́ Kristi, ó ti mú nǹkan wọ̀nyí kúrò. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ẹnikẹ́ni ló wí. Ìbáṣe ọmọdé, ìbáṣe àgbà, ìbáṣe púrúǹtù, ìbáṣe ọ̀mọ̀wé, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ṣeéṣe ìbáṣe Júù tàbí ìbáṣe kéferì. Ẹni tí ó ti jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má mọ̀ wé, kí ó má mọ̀ wé kà. Ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má ti kọjá abúlé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti lọ sí òkè òkun. Bí ẹnikẹ́ni, ẹnikẹ́ni bí ó bá wà nínú Kristi, ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjọ wa níhìn-ín ni ó ti ń jọ́sìn, tàbí ìjọ mìíràn ni ó ti ń jọ́sìn. Bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá tuntun. Ó di ẹ̀dá tuntun. Ó di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí, wọ́n sì di títún. Ohun tí a ń sọ tí ó yé wa gbangba nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé bí a bá ti wọ inú Kristi, tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, a ó rí wípé ìgbé ayé ọ̀tún ni a ó máa gbé. A ó máa rìn ní ìrìn ọ̀tún. Yóò jẹ́ ìrìn òdodo. A ó jẹ́ ẹ̀dá tuntun. Ẹ̀dá tuntun yóò wà nínú wa. Ète àti ìlànà ìgbé ayé wa yóò di tuntun. Ọkàn wa yóò di tuntun. Ẹ̀rí ọkàn wa yóò di tuntun. Ìlànà tí a ń tẹ̀lé yóò di tuntun. Agbára ọ̀tun láti borí ẹ̀ṣẹ̀ yóò wọnú ìgbésí ayé wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Ìní titun ni yóò jẹ́ tiwa. Òpin àjò wa yóò sì jẹ́ òpin titun. Àwa tí ó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ igi ìdáná tí ó yẹ kí a sọ sínú iná ọ̀run àpáàdì, ṣùgbọ́n nígbà tí a bá gba Jésù, tí a wá sínú Kristi, ó jẹ́ wípé òpin ọ̀tun ni yóò jẹ́ tiwa. Èyí tí àbá fi sọ wá sínú iná tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ó lọ sí ọ̀run rere. Bí a bá sọ wípé a wà nínú Kristi, ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé wọn kò sí nínú Kristi. Àwọn tí kò sí nínú Kristi, kí ni a ti mọ tiwọn sí? Kí ni a lè sọ nípa tiwọn? Yẹ kí a wo Jóòbù orí kẹfà, ẹsẹ̀ ìkọkànlélógún. Ǹjẹ́ nísinsìnyí, ẹ̀yin dàbí wọn? Ẹ̀yin rí ìrẹ̀sílẹ̀ mi, àyà sì fò yín. Ohun tí a ń sọ níhìn ni wípé àwọn tí ó bá jẹ́ wípé wọn kò mọ Ọlọ́run, tí wọn kò sì sí nínú Kristi, bí wọ́n bá ní ìdààmú, bí wọ́n bá ní rí ìrẹ̀sílẹ̀, bí wọ́n bá rí ohunkóhun, àyà yóò máa fò wọ́n. Wọ́n ó máa jáyà nítorí wípé wọ́n jẹ́ ẹni tí kò mọ Ọlọ́run. Kí a kúnkún sọ wípé wọ́n dàbí ohun asán níwájú Olúwa, nítorí wípé wọn kò ní agbára tí ó wà nínú Ọlọ́run àti tí ó wà nínú Kristi. Ẹ jẹ́ kí a wo Isaiah orí 40, ẹsẹ̀ ìkẹtàdínlógún. Gbogbo orílẹ̀-èdè ni ó dàbí òfo asán níwájú rẹ̀. A sì kà wọ́n sí fún bí ohun tí ó rẹ̀yìn ju òfo àti asán lọ. Bí a kò bá ní Kristi, a jẹ́ bí òfo àti asán. Àwọn ohun òmúlẹ̀ mọ́fọ ayé la ó máa sátọ̀ lẹ́yìn. A kò sì ní èrè kankan nípasẹ̀ wọn, nítorí ẹni tí kò lọ́lọ́run, ẹni tí kò ní Jésù, ó dàbí òfo àti asán nínú Yohánù orí 15 ẹsẹ̀ 5. Ó ní, èmi ni àjàrà, ẹ̀yin ilé ẹ̀ka. Ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀, òun ni yóò so èso ọ̀pọ̀lọpọ̀. Nítorí ni yíya ara yín kúrò lọ́dọ̀ mi, e ko le se ohun kan bi aba fe je eni ti o le se ohun kan eni ti o ni lari ni waju Oluwa eni ti o ni opolopo ore ofe ni waju Oluwa igbese ti ani lati gbe ni we pe ki a wa sodo Olorun nipasẹ Jesu Christi ki a wo inu Jesu lo ki a gbe igbese ironupo ada ati igbagbo ki a ba le je ti Olorun oni bi aba se be opolopo anfani ni o je ti wa nitori we pe ani isokan pelu Jesu Christi ninu Efeso ori keji ese kefa o si ti ji wa dide pelu re o si ti mu wa wa joko pelu re ninu awon orun ninu Christi Jesu ninu Christi Jesu a joko nipa ti emi ninu awon orun e je pe koja awosomo koja awon emi okunkun koja agbara satani ati awon angeli boburu a joko ninu Christi ninu awon orun eyi ni anfani wa bi a ba je ti Olorun eyi ni anfani wa bi a ba gba Jesu Christi gbo eyi ni anfani wa bi a ba ri daju wi pe ati gbe igbese igbagbo a se ti wo inu Christi lo nitori be bi o ba ti gba Olorun gbo bi o ba ti wa ninu Jesu Christi o ye ki o gbe igbese igbagbo loni nitori we pe eni ti ko ba si ninu Christi o je asan o je ofo ninu Efeso ori keji ese ikejila pe li akoko na eyin wa laini Christi e je ajeji si anfani awon loto Israeli ati alejo si awon majemu ileri ni laini ireti laini Olorun le aye eni ti o ba wa laini Christi o je eni ti ko ni ireti o je eni ti ko lo Olorun o je eni ti o je pe bi o ba ku a lo sinu orun apadi sugbon bi a ba ti di ti Oluwa bi a ba ti di Christi bi a ba ti gbe igbese igbagbo bi a ba ti ko ese wa sile bi a ba ti gba Jesu Christi Oluwa gbo ti a ti mo we pe oun ni aropo wa o ni a fi se ebo fun wa o ni o so wi pe ki Olorun ki o dariji wa nitori eje ti o ta sile fun wa bi a ba ti gbe igbese igbagbo yi ati di okan pelu Christi a si ti fi iye wa pamo ninu Christi ninu pelu Christi ninu Olorun wo Kolose ori keta Kolose ori keta ese keta nitori eyin ti ku a si ti fi iye yin pamo pelu Christi ninu Olorun a fi iye wa pamo pelu Christi ninu Olorun o je wi pe Jesu ni olugbala wa Jesu ni abo wa Jesu ni asaju wa oni o si lo pese aye sile fun wa li orun a ti fi wa pamo pelu Christi ninu Olorun je ki a wo kikun ti a ni ninu Christi kikun ti a ni ninu Christi mo tun ka Kolose ori keji ese kewa a si ti se yin ni kikun ninu re duro nibe a si ti se yin ni kikun ninu re mo fe ki o wo apejuwe yi bi abari kanga omi ti a si ni koroba ti o je wi pe o sofo bi a ba fe pon omi ti a fe ki omi yi ki o kunu garawa ti a fe bu omi si a o ju koroba tabi garawa yi a o ju sinu kanga o seese ki koroba yi ki o wa lori kanga ni tooto o ni idapo pelu kanga yi sugbon ko ni ekunrere omi sugbon nigba ti a ba mi koroba yi ti a je ki o wo inu omi lo ti o wo inu omi de isale bi a ba fe pa soke a ri wi pe ohun ti a ju sinu kanga o kun fun omi bakan naa ni ki a to mo Christi ki a to wa ninu Christi Christi je Christi dabi kanga omi iye bi o ba ranti ninu Johanu ori kerin Johanu ori kerin nigbati Jesu Christi ti o ba obirin kan ara Samaria soro won soro nipa kanga omi je ke aka lati ese kepa Johanu ori kerin kanga Jacob si wa nibe nitori na bi o ti re Jesu tan nitori irin re Beli ojoko leti konga. O si je iwan waka ti kefa ojo. Obirin kan ara Samaria siwa lati pa omi. Jesu si wi fun pe fun mi mu nitori awon omo ehin re ti lo si ilu lo ira onje. Nigba na le obirin ara Samaria na wi fun pe e ti ri ti iwo fi ti se ju fi bere omi mu lowo mi emi eni ti se obirin ara Samaria nitori ti awon ju ki ba awon ara Samaria loko. Jesu dahun o si wi fun pe iba se pe iwo mo ebun Olorun ati eni ti o wi fun o pe fun mi mu iwo iba si ti bere lowo re ohun iba si fi omi eye fun o. Obirin na wi fun pe ogbeni iwo ko ni nkan ti iwo fi fa omi be ni kan ga na jin nibo ni iwo gbe ti ri omi iye na. Ese ketala Jesu dahun o wi fun pe eni keni ti o ba mu ninu omi yi orun gbe yo si tun gbe sugbon eni keni ti o ba mu ninu omi ti emi o fi fun orun gbe ki yo gbe mo lai sugbon omi ti emi o fi fun yo di kanga omi ninu re ti yo ma sun si iye aini pekun. Nihi ni Jesu Kristi ti se apere wipe ohun dabi omi kanga omi wipe bi enikeni ba wa sinu Kristi ki a to mo Kristi a dabi ladugbo tabi bi garawa to sopo a ko ni iye a ko ni alaafia a ko ni idariji a ko ni ireti orun a sopo a ko ni ebun orun ni igbesi aye wa sugbon bi a ba ti wa sinu Kristi ti a ri wa bo inu kanga omi iye o daju pe a o kun pelu omi iye lati inu Kristi bi o ba pada se Kolose ori keji ese kewa o ye ki o yi o nisisiyi a se ti se yin ni kikun ninu re nigba ti a ti wo inu Kristi nigba ti a ti je pelu Kristi a ti gbagbo ninu Kristi a ti se wa lokan pelu Kristi nigba ti a ti wo inu Kristi ani kikun ninu re o gbogbo ti o ye ki o je ti wa ninu Kristi oni a fi we omi ti o wa ninu kanga bi abagbadura bi abagbagbo bi abawa pelu Kristi nigba gbogbo a o ni kikun wa ninu re. Je ki n ka awon ese Olorun po ki o le yi o daradara ninu Efesu ori kini ese iketa olubukun le Olorun ati baba Jesu Kristi Oluwa wa eni ti o ti fi gbogbo ibukun emi ninu awon orun bukun wa ninu Kristi eni a pe ni kikun wa ninu Kristi o ti fi gbogbo ibukun emi a ko fi okan sile ohun gbogbo ti o ye fun wa gege bi igbala ohun gbogbo ti o ye wa gege bi isodi mimo ohun gbogbo ti o ye wa ninu ijoba Olorun gege bi agbara emi mimo ohun gbogbo ti o ye wa gege bi agbara ti o le le arun ati aisan lo ni igbesi aye wa agbara ti tuni sile agbara ti dani nide gbogbo re patapata ni a so wipe ati fun wa ni gbogbo ibukun emi lati inu awon orun ninu Kristi Jesu nitori be o ye ki a mo wipe kikun wa inu Kristi lo wa awon ohun ti o ye ki o je ti wa a o ri won gba ninu Kristi ki a wo Peteru keji ori kini Peteru keji ori kini ese keta ati ese kerin ki a ri apejuwe kikun wa ninu Kristi Peteru keji ori kini ese keta bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa ninu ogo ati olanla re o nso ni iwe pe gege bi agbara Olorun ti ri o ti fun wa ni ohun gbogbo eyi ni o je kikun wa ninu Kristi bi abanfe iwosan ko tun leto fun wa lati lo si idi orisa we pe iwosan wa ninu Kristi bi abanfe alaafia kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ibojì tàbí sínú ayé àlàáfíà wa wà nínú Kristi bí ẹ bá ń fi agbára kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìjìnlẹ̀ òkùnkùn tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn nítorí wípé agbára tí a nílò ó wà nínú Kristi ó ti fún wa ní ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí ọlọ́run bí ẹ bá ń fi agbára láti borí ẹ̀ṣẹ̀ agbára láti gbé ìgbésí ayé òdodo agbára láti ní ìwà mímọ́ ohun gbogbo tí ó yẹ wá ohun gbogbo tí ó pèsè wá sílẹ̀ tí ó múra wá sílẹ̀ fún ọ̀run rere a ti fi wọ́n fún wa nínú Kristi tún wò lẹ́ẹ̀kan sí bí agbára rẹ̀ bí ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọláńlá rẹ̀ ẹsẹ̀ kẹrin nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa ó ti fi àwọn ìlérí tí ó tóbi púpọ̀ àti àwọn ìlérí tí ó ṣe iyebíye ó ti fi wọ́n fún wa pé nípa àwọn ìlérí wọ̀nyí wípé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà ọlọ́run nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́ àwọn ẹsẹ ọ̀rọ̀ ọlọ́run wọ̀nyí wọ́n jẹ́ kí ó yé wa wípé títo wa ó wà nínú Kristi wípé ànító àti ànísẹ́kù nípa ti ẹ̀mí àti nípa ti ara wípé ó wà nínú Kristi kí a kankan sọ wípé ohun gbogbo tí a nílò nípa ti ara nípa ti ẹ̀mí gbogbo nǹkan wọ̀nyí ni a ti pèsè sílẹ̀ fún wa nítorí wípé kíkún wa wà nínú Kristi kí a mú wọn ní ọ̀kọ̀ọ̀kan ìgbàlà wa jẹ́ pípé nínú Kristi kò sí òmíràn tí ènìyàn lè ṣe tàbí tí áńgẹ́lì lè ṣe tàbí tí Mose tí ó ti kọjá lọ tàbí ẹlòmíràn tí ń bọ̀ wá tí ó lè ṣe nípa ìgbàlà wa kìkì wípé kí a ronú padà kí a gba Jésù Kristi Olúwa gbọ́ a ó sì gbà wá là nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ wípé ìgbàlà wà nínú Kristi bí o bá gbàdúrà bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá gba Jésù Kristi Olúwa gbọ́ a ó gba ọkàn rẹ là kìí ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo a rí wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà ìwà mímọ́ ìsọdi mímọ́ ni a ti pèsè sílẹ̀ fún wa nínú Kristi Jésù ẹ̀jẹ̀ rẹ̀ ni máa sọni di mímọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ni máa mú kí ọkàn wa kí ó funfun láúláú nínú Éfésù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo lí àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan bá wọn nì ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti àìní aláìní àbùkù wípé bí ẹ bá fẹ́ ìsọdi mímọ́ wípé kí ọkàn wa ẹ̀mí wa inú wa kí ó di mímọ́ pátápátá a rí wípé nínú Kristi ni àwọn nǹkan wọ̀nyí ni wọ́n jẹ́ tiwa wípé a lè sọ wá di mímọ́ bí a bá tọ ọlọ́run wá nípa ìgbàgbọ́ nínú Kristi kìí ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo bí a bá ń fi agbára agbára ti ẹ̀mí a sọ fún wa wípé ẹ̀yin ò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá balẹ̀ yín agbára fún iṣẹ́ ìsìn ọlọ́run yóò jẹ́ tiwa bí a bá tọ ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristi bí ó bá jẹ́ wípé a ní àìsàn ní àgọ́ ara wa ó yẹ kí a mọ̀ wípé nípa ìná Kristi ni a mú wa láradá nítorí bẹ́ẹ̀ bí a bá wá sí ẹsẹ̀ àgbélébùú tí a sì sọ fún ọlọ́run wípé a ń fẹ́ kí gbogbo àìsàn kí ó kúrò ní ìgbésí ayé wa bí a bá gba ọlọ́run gbọ́ ó dájú pé a ó mú wa láradá bí ó sì jẹ́ wípé a ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa ohun gbogbo tí ó yẹ fún wa ohun gbogbo tí ó yẹ wá ni a ti fi pamọ́ nínú Kristi fún olúkúlùkù wa nínú Filipi orí kẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún ṣùgbọ́n ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù ohun tí a lè láti mọ̀ ni wípé ìbáṣe ìgbàlà ni inú Kristi nìkan lè àti lè rí tàbí ìsọdi mímọ́ nípasẹ̀ Kristi nìkan ṣoṣo láti lè rí tàbí agbára ẹ̀mí mímọ́ nípasẹ̀ Kristi nìkan ṣoṣo láti lè rí tàbí à ń fẹ́ ìwòsàn ni bí a bá gbàdúrà ní orúkọ Jésù a ó rí tàbí à ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa wípé ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní wa nínú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nípasẹ̀ Kristi tàbí nínú Kristi ó yẹ kí ó yé wa wípé ohun gbogbo ti olorun ri wi pe anilo ninu aye ati ni aye raye ni ati pe pamo fun wa ninu Kristi bawo ni kikun yi bawo ni o se le je ti wa e ni o mu wa lo si akori keta ki a wo Kolose lekan si ori keji ese ikewa ase ti se yin ni kikun ninu re ase ti se yin ni kikun ninu re ki o ye wa wi pe opolopo ni o ma nlo si lese ti won si tin lo lati igba ewe fun ojo pipe sugbon ti o je wi pe igbala Kristi ko je ti won sibe sibe an fi ye wa wi pe ati se wa ni kikun ninu re awon miran papa won wa si ijo wa ni hin sugbon kikun ninu Kristi gbogbo ibukun atorun wa ninu Kristi ko je ti won kini se ohun ti o fa ni wi pe won ko ni imo awon ohun ti o ye ki o je ti wa won ko si le gbadura agbayori ki won ki o ni suru titi a o fi bukun won lati oke wa tabi o je wi pe won je ole won se imele ninu adura agbegba tabi ki o je wi pe aigboran wa ni igbesi aye won sugbon bi a ba le mu aigboran kuro ti a mu ese kuro ti a mu imele nipa ti adura agbegba ti a mu kuro ti a si ni imo ti o peye ninu oro olorun o daju wi pe awon ohun ti o ye ki o je ti wa ninu Kristi a o fi won fun wa nitori a ti se yin ni kikun ninu re kini ohun ti a le fi eyi we tabi kini a ri eyi si nigba ti a ti se wa ni kikun ninu re ti o je wi pe ohun gbogbo ibukun orun o ye ki o je ti wa bawo ni o ye ki a ti ma gbadura je ki a wo Johanu ori kerinla lati ese iketala ohunkohun ti eyin ba si bere le oruko mi iba se igbala ohunkohun ti eyin ba si bere le oruko mi idariji ese ni ireti orun ni iye ani pekun ni ohunkohun ti eyin ba si bere le oruko mi ohun naa lemi o se ki a le yin baba logo ninu omo o n so fun wa wi pe bi o ba je wi pe a ri pe ninu okan wa a ko ti so wa di mimo a ri pe ninu okan wa gbogbo ese si wa nibe sibe a ri pe ninu okan wa nigba miran bi eniyan ba se wa etanu ma wa sinu okan wa o ma n dabi eni pe bi a ko ti le gbesan emi ati gbesan ero ati gbesan o ma n po jojo ninu okan wa o ni bi a ba be lowo olorun we pe ki o so wa di mimo nitori ohunkohun ti eyin ba si bere le oruko mi ohun na le mi yo se bi o ba fe di eni ti o ni so di mimo eni ti o ni iwa mimo eni ti o ni ododo eni ti o je wi pe igbesi aye re yo dabi ti Kristi ninu ati lode o le bere lowo olorun ohunkohun ti eyin ba si bere loruko mi ohun na li emi o se bi a ba so pe ohunkohun ti eyin ba bere loruko mi awon miran iwosan nikan soso ni won ma n bere awon miran idande nikan soso ni won ma n bere won ki bere we pe ki a fun oni igbala ki a le pese won sile fun orun ki a le pese won sile fun bibo Kristi o ye ki a mo we pe igbala ju iwosan lo o ye ki a mo we pe isodi mimo o ju iwosan lo o ye ki a mo we pe bi agbara olorun agbara emi olorun bi o ba so kale si igbesi aye wa pelu ina emi ti o jo awon nkan ti ko ni lari ni igbesi aye wa o ye ki a mo wi pe ifikun ni agbara emi olorun o ju awon nkan kekeke miran ti a ma n bere lo ohunkohun ti eyin ba bere bi oruko mi iba se igbala iba se isodi mimo iba se ifi agbara emi olorun kun ni o ni ohun naa lemi o se bi o ba si je iwosan o ni emi o se bi o ba je idande o ni emi o se bi o ba je pe ki a pese fun aini re o ni emi o se ohun naa lemi o se ki a le yin baba logo ninu omo ninu ese ikerinla bi eyin ba bere ohunkohun igbala ni ohunkohun isodi mimo ni ohunkohun agbara emi olorun ni igbesi aye re ni ohunkohun ore ofe ju bee lo ti o fi le ma gbe igbesi aye asegun lori ese bi eyin ba bere ohunkohun le oruko mi emi o se ni Johanu ori kedogun ese ikeje Johanu ori kedogun ese ikeje bi eyin ba n gbe inu mi ti oro mi ba si n gbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o si se fun yin bi olorun ba fun wa ni anfani ti o tobi to bayi wipe a le bere ohunkohun ti a ba fe ti a si ri wipe ini lorun aye lorun ile ogo loke wipe oju toro kobo ti a ma nbe lo.

ó lè fi rí ojú Ọlọ́run nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí Ọlọ́run bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa wípé àǹfààní wa ni ogún àti ìní wa ni láti ní ìsọdi mímọ́ èéṣe tí a kò fi béèrè lọ́wọ́ Ọlọ́run bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára wípé àfi bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa kí ó sọ wá jí kí ó fi iná mi kí ó fi jó gbogbo tí kò ní lárí ní ìgbésí ayé wa kí ó fún wa ní agbára àti gbàdúrà agbára láti di ìlérí Ọlọ́run mú agbára láti dúró tiri nínú inú níbí ni agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́ bí a bá rí wípé a jẹ́ aláìlágbára a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì pé a kò ní ìtara tí ó yẹ kí a ní tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí bí agbára ẹ̀mí Ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ àti wípé gbogbo àìlè dúró ti Ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa èéṣe tí a kò fi béèrè wípé à ń fi agbára Ọlọ́run à ń fi agbára Ọlọ́run bí a bá ti gba ọkàn wa là bí a bá ti sọ wá di mímọ́ wípé à ń fẹ́ agbára ìfikúnni agbára Ọlọ́run èéṣe tí a kò fi béèrè ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣetán ohun gbogbo ni Jésù Kristì ni ó ti rà fún wa ni ó ti pèsè fún wa nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ nìgbàlà kì í ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà Ọlọ́run yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́ òun fẹ́ ìsọdi mímọ́ ni ọ̀fẹ́ ni òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ ọ̀fẹ́ ni òun fẹ́ kí agbára ẹ̀mí Ọlọ́run kí ó wá ta ọ́ jí kí ó wá sọ ọ́ jí ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run òun fẹ́ ìwòsàn ni ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ Ọlọ́run tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn tí ó na olówó ọ̀fẹ́ là ń gbà ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni ó ní Ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ òun kì ó ha fún wa ní ohun gbogbo pẹ̀lú Kristì lọ́fẹ̀ẹ́ ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí Ọlọ́run fẹ́ láti ṣe fún wa kí a tó gbàdúrà ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ ìkẹfà ó sì wé fún mi pé ó parí ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò òun la tún sọ níhìn-ín èmi ni alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin èmi ò sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyè lọ́fẹ̀ẹ́ rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà ọ̀fẹ́ ni ìsọdi mímọ́ ọ̀fẹ́ ni agbára ẹ̀mí Ọlọ́run àtòkè wá ọ̀fẹ́ ni ìsọjí ọ̀fẹ́ ni ìwòsàn rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀ òun ó sì máa jẹ́ ọmọ mi ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí à ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa nítorí wípé a wà nínú Kristì ìgbà yí gan ni a ó rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú Kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá bá Jésù pàdé ni a ó bẹ̀rẹ̀ sí ní tán kíkún inú Kristì wò bí a bá ti ń jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí a ní ìsọdi mímọ́ a ó tún máa tọ́ jíjìn ìfẹ́ àti gbígbòòrò ìfẹ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ a ó tún máa tọ́ kíkún nínú Kristì a máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ bí a bá ti ń fún wa ní agbára ẹ̀mí Ọlọ́run a ó tún máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ nígbà tí ó bá yá tí a bá gbà wá sókè tí a bá pa aláàdà tí a bá rí Jésù Kristì lójúkojú tí a bá mú wa lọ sí ọ̀run tí a sì jẹ́ kí a wà ní ọ̀run títí láì pẹ̀lú Ọlọ́run nígbà yí gan ni a ó rí ìjìnlẹ̀ gbígbòòrò àti gíga àti ìbú ohun tí ó jẹ́ wípé àti ṣe wá ní pípé àti ní kíkún nínú rẹ̀ nísinsìnyí a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè tọ́ ẹ̀bùn ọ̀run wò a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè gbàdúrà láti sọ.

fún Ọlọ́run wípé gbà tí a ti ṣe wá ní kíkún nínú Kristi, èṣe tí a fi ń ṣe bí tálákà, èṣe tí a fi ń ṣe bí ẹni tí ò lọ́lọ́run, èṣe tí a fi ń ṣe bí ẹni pé kò sí ìbùkún láti òkè wá, èṣe tí a fi ń ṣe bí ẹni wípé ìgbàlà kò sí mọ́, tàbí ìsọ̀dímọ́ kò sí mọ́, tàbí agbára Ọlọ́run kò sí mọ́. Ẹ jẹ́ kí a dìde, ẹ jẹ́ kí a gbàdúrà, ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé ohun gbogbo tí a ti pèsè sílẹ̀ fún wa nípa ikú Jésù Kristi lórí igi àgbélébò wípé yóò jẹ́ tiwa. Òun fẹ́ ìgbàlà ni, tirẹ́ ni, bí o bá lè béèrè. Òun fẹ́ ìsọ̀dímọ́ ni, tirẹ́ ni, bí o bá lè gbàdúrà. Òun fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run láti òkè wá kí ó sọ kalẹ̀ lé ọ lórí ni, tirẹ́ ni, bí o bá lè dúró ti Ọlọ́run kí o sì gbàdúrà títí agbára yìí yóò fi sọ kalẹ̀. Òun fẹ́ ìbùkún àtọ̀run wá. Òun fẹ́ ìwòsàn ni. Ohunkóhun tí ìbá jẹ́ àti ṣe wá ní kíkún nínú rẹ̀ ti wà ní wípé kí a gbàgbọ́, kí a di ìlérí Ọlọ́run mú, kí a gbàdúrà. Ó dájú wípé yóò gbọ́ tiwa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ni oruko Jesu Kristi Olorun wa. Olorun alaanu awa so waju yin loni. Awa pelu igbagbo wi pe e o ba wa pade. Agbagbo wi pe e o ton soro wa. Agbagbo wi pe awon ti o dabi eni wi pe aye npon loju. Ti le nle ti ona na. Ti o dabi eni wi pe a fi aisan si won lara. Tabi ti iponju ibanuje popo ti o wa fun won. A bebe loni wi pe ki e da won sile ni oruko Jesu. Gbogbo isoro ti a ko wa so waju yin loni. E da won adura awon eniyan yin. A dupe wi pe e ti gbo. Ni oruko Jesu Kristi Olorun wa. Ninu iwe woli ya Isaiah. Ori kerin le la adota. Ese iketa di logun. Iwe woli Isaiah. Ori kerin le ni adota. Ese iketa di logun. Ese iketa di logun. Ko si o hin ija ti a se si o. Ti yo le se nkan. Ati gbogbo ahan ti o dide si o ni idajo. Ni wo o dale ebi. Eyi ni ogun awon iranse Olowa lati odo mi ni ododo won ti wa le Olowa wi on ti woli asa je ki o di mo fun awon omo Israeli ni igba aye re ni wi pe bi o ti le je wi pe ota pupo le o dide si won ti awon ota won yi si ni ohun ija ti o lagbara ti o buru julo pe sibe sibe ko si ohun ija ti a se si won ti yo le pa won lara bi a ba nso nipa ohun ija ti ota nse sini awon mo Egypt ti won ti je ota Israeli ni igba ti jo won ni ogbon ayikoro yi won si ni agbara okunkun popo to je wi pe won ni awon ohun ija ti o le se ni lose popo be na ni awon ara Assyria ati awon ara Babylon ni won ni awon ohun ija awon oloro ti o po sugbon Isaiah nje ki o di mimo fun awon eniyan wonyi wi pe bi won ba le gbekele Olorun wi pe ko si ohun ija ti a se si won ti yo le se won ni nkan idani loju yi na ni Olorun si tun fun aloni wi pe bi o ti le dabi eni wi pe ota le lagbara agbara okunkun wi pe sibe sibe ko si ohun ija ti a se si o ti yo le pa o lara ati pe gbogbo ahan ti o dide si o ni idajo ni iwo yo dalebi bi o ba je omo Olorun bi o ba je iranse Olowa wi pe awon nkan wonyi ki yo le se o ni jamba ninu numeri ori ketalelogun lati ese ketalelogun ni toto ko si ifaya fun si Jacobo bẹẹni kò sí àpọ̀ṣẹ sí Israeli nísinsìnyí ilẹ̀ a máa wí ní ti Jacob àti ní ti Israeli ohun tí Ọlọ́run ṣe a ń sọ fún wa wípé kò sí ohun tí a ṣe sí àwọn ọmọ Israeli gẹ́gẹ́ bí àpọ̀ṣẹ gẹ́gẹ́ bí pé ẹnìkan ń gégun fún wọn tàbí bí ẹni pé ẹnìkan fi májèlé sílẹ̀ fún wọn láti tẹ̀mọ́lẹ̀ tàbí ẹnikẹ́ni fẹ́ ṣe wọn níbi wípé kò sí àpọ̀ṣẹ tàbí májèlé tàbí ohun olóró kan tí ó lè pa wọn lára nítorí wípé Ọlọ́run ló ń dábìrà tí ó sì ń ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé wọn èyí ni ó farasin fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ìtọ́jú tí Ọlọ́run ń fún wa ààbò tí Ọlọ́run ń fún wa oore tí Ọlọ́run ń ṣe fún wa èyí ni ó farasin fún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi máa ń gbẹ́kẹ̀lé àwọn òrìṣà tí wọ́n fi máa ń gbẹ́kẹ̀lé àwọn ọṣẹ dúdú tàbí tí wọ́n ń gbẹ́kẹ̀lé àwọn ère tàbí tí wọ́n ń gbẹ́kẹ̀lé àwọn ẹlẹ́bọ lóògùn ṣùgbọ́n a jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé àwọn tí ó gbẹ́kẹ̀lé nǹkan wọ̀nyí wípé asán àti òmúlẹ̀mófo ni wọ́n bá pàdé ní ìdí rẹ̀ nínú Jeremiah orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàlélógún ó ní lótìítọ́ asán ni èyí tí ó ti òkè wá àní ọ̀pọ̀lọpọ̀ òkè gíga lóòótọ́ nínú Olúwa Ọlọ́run wa ni ìgbàlà Israeli wà ohun tí Jeremiah ń sọ ni wípé awon opolopo ni won lo si ori oke lati lo rubo lati lo peran lati lo sin orisa lati ro we pe won tun ni ohun miran ti won le kepe ti o le ran won lowo ti o le tu won sile ti o le da won nide ti o le sanu fun won sugbon Jeremiah woli nso fun wi pe lasan ni awon ti o n lo sori oke ni won lo sori oke tabi awon ti o n lo si petele tabi awon ti o n lo si ikorita tabi awon ti o n lo si eti okun tabi awon ti o lo n se rubo si olorun miran wi pe awon nkan won yi koni le gba won sile agbara won yo je otubante ni igbesi aye won wi pe sugbon ninu oluwa olorun wa ni kan soso ni igbala israeli wa o ba je mo wi pe igbala tabi dande tabi imuniduro tabi iwosan wi pe o wa ninu oluwa olorun wa o ko ba ti ma sakakiri to awon orisa lo nitori wi pe awon orisa won yi pelu awon ti o nsin won won ko le gba o sile ninu Isaiah ori kokan le logbon Isaiah ori kokan le logbon lati ese ikini igbe ni fun awon ti o so kale lo si Egypt fun iranlowo nigbati a ti pe awon mo Israeli kuro ninu Egypt ati je ki o di mo fun wi pe won ko tun ni ohunkohun lati se ni Egypt mo a je ki o di mo fun wi pe ibukun won ati ireti won ko si ni Egypt bi ko se ninu ile iliri nibi ti Olorun pe won lo sugbon o se ni laanu o si ya ni lenu pupo wi pe awon wonyi ti a ti gba sile awon wonyi ti a ti mo jade kuro ninu Egypt won tun so kale lo si Egypt won wa iranlowo eyi ni woli asa fi so fun won oro lati enu Oluwa wi pe igbe ni fun awon ti o so kale lo si Egypt fun iranlowo o ma n koni lominu nigbati a ba ri awon eniyan ti won wa si ile isin bayi tabi awon ti won gbo eri ore olorun awon ti won gbo eri igbala olorun awon ti won mo ise iyanu ti olorun se nipa gbigbanila nipa sisoni di mimo nipa fifi agbara emi olorun kuni nipa dida awon onde sile ati nipa titu gbogbo sekeseke ti o ti deni tele tele ati nipa arun kogbogun ti olorun ma wo san nihi o ma yani lenu o si ma ko wa lomi inu lati ri awon ti won tun so kale lo si awon ti o wa ninu aye awa ti a ti gba kuro ninu aye awa ti a ti gba kuro lowo awon orisa awa ti a ti mu kuro ninu iborisa ti o wa ninu aye ki a tun ri eni ti o so wi pe oun je onigbagbo eni ti o di atunbi ki o tun ma ni ere ibeji ninu ile tabi ki o tun dabi eni wi pe o lo npa awon elebo logun ni aginju tabi ni ibi ti won tin se iborisa won tabi ki a tun ma ri pe iru awon eniyan be ni won tun teju le kakiri ni won tun wa enikan se enikan ti o le funi lomo enikan ti o le funi ni yi ti o le funi ni torun eyi ni oro olorun so fun wi pe igbe ni fun awon ti o so kale lo si Egypt ti won gwa iranlowo nibi ti ko si iranlowo ti won gbeke le esin ti won gbiye le keke nitori ti won po won si gbekele elesin nitori won le agbara jojo sugbon ti won ko wo eni mimo Israeli won ko si wa Oluwa nigbati a ba ri eni ti o so wi pe ati gba n kuro ni Egypt tele tele ati gba n kuro ninu aye ti o tun lo si iborisa o je wi pe iru eni be o ti ko Olorun alaye sile o ko eni mimo Israeli sile o ko igbala ti Jesu Kristi se lori igi agbelebo o ko sile bi a ba ri enikeni ti o ti ni igbala tele tele ri sugbon ti o tun dabi eni wi pe o tun lo n se irubo o tun lo si ikorita o tun lo si awon atanije woli eke o tun lo si odo awon ton ma so wi pe mo wa ma be la wa mo turare wa gba awe se ti bi se tohun abi awon ton ma so wi pe bi o ba le fun awon alagbe lowo bi o ba le fun awon mo kekeke ni sugar ati ireke bi o ba le fi agbado tore fun awon kan wi pe bo ba se be wi pe wahala to wa ni igbesi aye re tabi awon ajalu ti o n deba wi pe awon nkan won yi yo kuro bi abari eni ti o ti ni igbala tele tele ti o ti nke pe Oluwa ti o ti moruko Jesu Kristi Oluwa ti o ti nwe ninu eje Jesu Kristi pelu igbagbo sugbon ti o tun lo si odo awon eniyan wonyi o je wipe iru eni be o ti so ibare ibalo ibasepo pelu Olorun o ti so awon kan wonyi nu o si di eni ti ko ni igbala Olorun ninu okan re o ti Olorun fe ki a se ni wipe bi a ba fe gbekele ohun ki a kunkun gbekele ohun ni toto bi a ba fe gbekele ohun ki a ko iborisa sile nitori wipe eni ti o ba wa ninu iborisa ki o le ri oju Olorun ki o si le je anfani ti awon omo Olorun je ki a wo Corinthians kini ori kefa ese ikesan Corinthians kini ori kefa ese ikesan eyin ko mo pe awon alaise oto ki yo jogun ijoba Olorun oni bi atin ka bibeli to yi se akoti mo wi pe awon alaise oto ki yo jogun ijoba Olorun oni bi atin somo Olorun to ti an wa si lesi to se akoti mo wi pe alaise oto ki yo jogun ijoba Olorun gege bi iwa Olorun ti a mo gege bi isesi Olorun ti a mo gege bi atin mo wi pe Olorun je eni mimo o si je olooto se akoti mo wi pe alaise oto ki yo jogun ijoba Olorun oni ki a ma se tan yin je o ki se awon agbere tabi awon aborisa se ori fun ara re wi pe awon aborisa papa won ko leto si ijoba Olorun oni ki a ma se tan ara wa je ki a wa funra wa papa ki a ma tan ara wa je ki a ma je ki enikeni ki o tan wa je wi pe ki se awon aborisa ni yo le jogun ijoba Olorun ninu Corinthians kini kan na ninu ori kewa ese ikerinla o nso ojuse ti ani lati se o nso fun wa wi pe bi a ba tin se iborisa o ti ani lati se ni wi pe ki a ko iborisa sile ki a ke pe oruko Oluwa ninu Corinthians kini ori kewa ese ikerinla nitori na eyin olufe mi e sa fun iborisa wi pe ironu po ada ni o ye elese ironu po ada ni o ye aborisa ironu po ada ni o ye eni to nse agbere ironu po ada ni o ye eni ti o nre ofin Olorun koja oni nitori na bi a ba nfe itoni Olorun bi a ba nfe itoju Olorun bi a ba nfe aabo lati odo Olorun bi a ba nfe ki agbara ti o wa ninu oruko Jesu ki o je fun wa bi a ba nfe ki agbara ti o wa ninu eje Jesu ki o je ti wa bi a ba nfe ina emi mimo ki o ma jo ninu wa ati layika wa bi a ba nfe ki agbara Olorun ki o ma le ota ki o ma le esosa ni igbesi aye wa oni o ye ki a ko iborisa sile nitori na eyin olufe mi e sa fun iborisa bi a ba nso nipa ironu po ada kuro ninu iborisa ati kuro ninu awon ese ti a nda ironu po ada yi yo fa awon nkan miran lese pelu wo ise awon aposteli ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun lati ese ikejidinlogun si ikokandinlogun ọ̀pọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ sì wá wọ́n jẹ́wọ́ wọ́n sì fi iṣẹ́ wọn hàn ọ̀pọ̀ àwọn tí ó gbàgbọ́ wọ́n wá àwọn wọ̀nyí kì í ṣe àwọn tí ó sọ wípé wọ́n gbàgbọ́ ní ìkọ̀kọ̀ tí wọn kò lè darapọ̀ pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run àwọn wọ̀nyí kì í ṣe àwọn tí wọ́n sọ wípé wọ́n gba orúkọ Jésù Kristì gbọ́ ṣùgbọ́n tí wọn kò jẹ́ kí a mọ̀ wípé onígbàgbọ́ ni wọ́n jẹ́ ní ìgboro ó sọ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n gbàgbọ́ ní tòótọ́ wọ́n wá wọ́n jẹ́wọ́ wọ́n sì fi iṣẹ́ wọn hàn kì í sì ṣe díẹ̀ nínú àwọn tí ń ṣe ìṣekúṣe lì ó kó ìwé wọn jọ wọ́n sì dáná sun wọ́n lójú gbogbo ènìyàn wọ́n sì ṣírò iye wọn wọ́n sì rí i ó jẹ́ 1,500 ìwọ̀n fàdákà ohun tí a ń jẹ́ kí ó yé wa níhìn ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn wọ̀nyí gbàgbọ́ wọ́n ṣe ohun tí ó wúni lórí wọ́n ṣe ohun tí ó fi hàn wípé wọ́n ti gbàgbọ́ ní tòótọ́ kí ni wọ́n ṣe àwọn tí ó ti dàbí alálòpàyídà nínú wọn àwọn tí ó ti dàbí ẹni wípé wọ́n ṣe ìṣekúṣe tàbí iṣẹ́kúṣẹ́ nínú wọn àwọn tí ó ti dàbí ẹni wípé àwọn ohun ìkọ̀kọ̀ ni wọ́n ti gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn agbára òkùnkùn ni wọ́n ti gbẹ́kẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn aṣọ àwọn ìwé, àwọn nǹkan tí ó jẹ mọ́ ìbọ̀rìṣà tàbí àlòpàyídà ní ìgbésí ayé wọn, wọ́n kó wọn wá. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ owó ni wọ́n fi rà wọ́n, gbà tí wọ́n ṣírò wọn, wọ́n rí pé wọ́n jẹ́ 1,500 ìwọ̀n fàdákà. Síbẹ̀síbẹ̀ wọn kò fi nǹkan wọ̀nyí tọrẹ fún àwọn ẹlòmíràn, wọn kò ta fún àwọn ẹlòmíràn, wọn kó wọn jọpọ̀ sójú kan lójú gbogbo àwọn ènìyàn, wọn dáná sun wọn. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni o ti ronú pọ̀dà tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀, ó dájú wípé àwọn òrìṣà tí ó wà ní ayé rẹ tàbí tí ó wà ní ilé rẹ, àwọn ọṣẹ dúdú, àwọn nǹkan mìíràn, àwọn aṣọ tí o ti gbà ní ilé àwọn wòlíì èké tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn tùràrí, àwọn àbẹ́là tàbí àwọn talisman, àwọn nǹkan mìíràn èyí tí ó ń somọ́dì, èyí tó ń somọ́wọ́, èyí tó ń dèmọ́rùn, èyí tó ń gbé káàkiri nínú àpò, gbogbo nǹkan wọ̀nyí pátápátá, àti tó wà lábẹ́ pílò, àti tó wà lábẹ́ ibùsùn rẹ, gbogbo nǹkan ni a ó kó dànù bí a bá ti di onígbàgbọ́ tòótọ́. Ó ní kì í ṣe díẹ̀ nínú wọn ni ó wá tí wọ́n fi àwọn iṣẹ́ búburú ọwọ́ wọn, àwọn iṣẹ́ òkùnkùn tí ó wà lé ọwọ́ wọn, tí wọ́n kò jùlẹ̀, tí wọ́n sì fi hàn wípé ní tòótọ́ ni a ti ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé wọn. Kí sì ni ìdí tàbí kí ni àbáyọrí sí àwọn nǹkan wọ̀nyí wo ẹsẹ̀ ogún? Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Olúwa sì ń gbilẹ̀ sí i gidigidi, ó sì gbilẹ̀. Bí a bá lè kó àwọn òrìṣà wọ̀nyí sọnù, tí a mú ìgbẹ́kẹ̀lé wa kúrò nínú àwọn nǹkan asán wọ̀nyí, àwọn nǹkan tí kì í dáni sílẹ̀, àwọn nǹkan tí kì í gbanilà, bí a bá ronú pọ̀ àdà tòótọ́ tòótọ́, tí a sì gba Jésù Kristo Olúwa gbọ́ nínú ọkàn wa, ní ayé wa yóò yí padà. Bí àìsàn bá wà ní àgọ́ ara wa, àìsàn yóò lọ. Bí a bá rìn wọ́n wà mọ́lẹ̀ ní òru, gbogbo nǹkan wọ̀nyí ni ó kúrò pátápátá. Mo gba Ọlọ́run gbọ́ wípé àwa tí a bá jẹ́ olóòótọ́ sí ọ̀rọ̀ tí a ń sọ wọ̀nyí, a ó rí àmì rere Ọlọ́run ní ìgbésí ayé wa ní orúkọ Jésù. Jẹ́ kí a mọ̀ wípé bí a bá ti gba Jésù Kristì gbọ́, kò tún sí iṣẹ́ ibi, kò tún sí ọfà láti inú ayé, kò tún sí ọta láti inú ayé, kò tún sí oògùn tàbí májèlé tí ẹnikẹ́ni lè ṣe sí wa tí yóò lè ṣe wá níbi. Nítorí nínú Jọ́hánù 1:4 láti ẹsẹ̀ ìkẹrin, ẹ̀yin ọmọ mi, ti Ọlọ́run ni ẹ̀yin, ẹ̀yin ọmọ mi. A ń sọ fún wa àwọn tí ó ti fi àwọn tí ó ti dá májẹ̀mú pẹ̀lú Ọlọ́run, tí wọ́n ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí wọ́n kọ ìbọ̀rìṣà sílẹ̀, tí wọ́n kọ ìgbẹ́kẹ̀lé nínú asán ayé yìí, tí wọ́n kọ wọ́n sílẹ̀, àwọn ni a ń pè ní ọmọ Ọlọ́run. Àwọn tí ó ti kọ èṣù àti iṣẹ́ rẹ̀, ìbọ̀rìṣà àti àwọn nǹkan tí ó rọ̀ mọ́ ìbọ̀rìṣà, àwọn tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, àwọn ni a pè ní ọmọ Ọlọ́run. Àwọn tí wọ́n ti kọ ilé ijó, ilé tẹ́tẹ́, àwọn tí wọ́n ti kọ ìjà, jàgídíjàgan, ìbínú, àwọn tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, àwọn tí wọ́n ti kọ ẹgbẹ́kẹ́gbẹ́ tí wọ́n ń bá káàkiri tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, àwọn tí wọ́n ti kọ kí a máa mu sìgá tàbí kí a tún máa mu igbó tàbí kí a máa da ọpọlọ ara wa rú, àwọn tí wọ́n ti kọ̀ wọ́n sílẹ̀, àwọn tí wọ́n ti kúrò nínú iṣẹ́ ibi àti iṣẹ́ òkùnkùn ayé yìí, àwọn tí wọ́n ti kúrò nínú ẹgbẹ́ àwọn tí ó wà nínú òkùnkùn, àwọn tí wọ́n ti kúrò nínú ti àwọn oṣó tàbí àwọn àjẹ́ tàbí àwọn ẹ̀mí emèrè, àwọn tí wọ́n ti kọ̀ wọ́n sílẹ̀, tí wọ́n gba Jésù Kristì Olúwa gbọ́, tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, tí a ti dáríjì wọn, tí wọ́n ní ìjẹ́rìí rere ní ọkàn wípé àwọn di ọmọ Ọlọ́run, tí ìgbésí ayé wọn ti yí padà, tí a ti sọ wọ́n dọ̀tun pẹ̀lú wíwẹ̀ ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, àwọn ni a ń pè ní ọmọ Ọlọ́run. Níhìn ni ó ń sọ fún wa wípé ẹ̀yin ọmọ mi, ti Ọlọ́run ni ẹ̀yin ṣe. Ǹjẹ́ bí Ọlọ́run bá wà fún wa, ta ni ó lè kọjú ìjà sí wa? Bí a bá jẹ́ ti Ọlọ́run, ṣe ò rántí ni nígbà tí àwọn ọmọ Ísíráẹlì wọ́n jẹ́ ti Ọlọ́run, nígbà tí a pe Bálámù láti ọ̀dọ̀ Bálákì wípé kí ó wá fi wọ́n gégùn, bí wọ́n ti jẹ́ ti Ọlọ́run kò ṣeé ṣe láti fi wọ́n gégùn. Ohun tí ó yẹ ká bójútó ní ìgbésí ayé wa ni wípé a ti jẹ́ ti Ọlọ́run, wípé a ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, wípé a ti di ọmọ Ọlọ́run, wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ wá. Ó ní ẹ̀yin ọmọ mi, ti Ọlọ́run lè ẹ̀yin ṣe, ẹ̀yin sì ti ṣẹ́gun wọn, a ó ṣẹ́gun wọn. Mo ní a ó ṣẹ́gun wọn. Bí ọ̀tá bá lépa, ó dájú wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, àwa ni yóò ṣẹ́gun. Bí èṣù bá ń fọnu tí ó sì ń ké ramúramù gẹ́gẹ́ bí kìnìún, ó dájú wípé àwa ni yóò ṣẹ́gun. Bí ó bá dàbí ẹni wípé àwọn ayé, ara ayé, wọn ni wà sínú,
2: won si takasi wa wipe won se wa nibi o daju wipe awa ni yo segun bi o ba je onigbagbo to to ni wa bi abasimile olorun ti agbekele olorun ibi kibi ti won ti le pade wa loju opopo ona tabi ni ahere tabi ninu ala tabi ni oju gbangba awa ni yo segun ni oruko Jesu eyin omo mi ti olorun le eyin se eyin si ti segun won nitori anything beninu yin to biju anything beninu aye lo bi awon onigbagbo ti o dabi eni wipe oye koye bi won ba gbo wipe enikan aje won ma beru bi won ba je wo gbo wipe enikan oso won ma beru bi won ba gbo wipe enikan ni emi emiri won ma beru bi won ba gbo wipe enikan ti o dabi esu fun ara re wipe o dabi iwa ati ise ati oro enu re ati awon ton se ni adugbo o dabi omo isu ti o je pe o le da igbesi aye enikeni ru won ma beru sugbon so fun a wipe bi a ba je onigbagbo to to anything be ninu wa o to bi ju anything be ninu aye lo nitori be bi a ba ri enikeni enikeni le hale enikeni le so nko ti o fe so se a mo wipe ihale farao o po si awon omo israeli sugbon ta lo segun awon omo israeli lo segun se a mo wipe ihale Nebuchadnezzar o po nigba ti o fe gbe Shadrach Meshach ati Abednego o fe gbe won so sinu na ihale lasan ni nitori wipe bi a ba je ti olorun ko si eni ti o le segun wa eni ti n gbe nu wa o po ju eni ti n gbe nu aye lo nje mo pe oni ja loni wipe bi o ba le to agbara olorun wo bi o ba le ko ese sile ti o ko awon iborise awon nkan ti o wa ninu aye sile bi o ti n ke pe olorun olorun yo ma je fun o bi o ti n gbadura yo ma gbo adura re bi o ti le je wipe esu ti kara re lo pade re loju ona o daju wipe iwo lo segun ninu Romu ori 14 te ogun o so fun a wipe olorun alaafia yo si te satani mole li atelese yin ni lolo se o gba yi ni gbo wipe olorun alagbara olorun eleda ohun ati aye olorun ti o yo awon mo israeli kuro ninu ofin ati kuro ninu isiru ti o wa ninu egypt olorun ti o gba Shadrach Meshach ati Abednego sile olorun ti o da abobo Daniel ninu okini o wipe yo te satani mole ni atelese re ni lolo tani oso tani aje tani elebologun tani awon ti o nkaakiri be bi pidan pidan bi satani ba di itemole le atelese re o daju pe awon wonyi ti won sora won di ota ti won fara pamo si okunkun ti won ta fa si oni gbangba o daju pe iwo lo segun bi o ba ti ko awon kan aye buburu won sile ti o je ti olorun ni tooto olorun yo da bobo bi esan ba wa yo mu esan koro bi ibanuje ba wa yo mu ki ibanuje lo nitori be je ki adide duro bi o ba je aborisa sibe bi o ba je elese sibe bi o ba je alagbere sibe bi o ba je ewo ni o si ma nlo sile cinema kaakiri bi o ba je ewo ni o si ma nse ife kufe kaakiri ki o so fun olorun wipe o fe je ti olorun o fe ki eje jesu ki o we onu o fe ki oro olorun ki o joba ninu re o fe di eda tuntun o fe je ti olorun ni toto nitori pe nigba ti o ba je ti olorun ni o je wipe esu ko ni lagba lori re awon ota ko ni lagba lori re awon elebo logun ko ni lagba lori re awon alalupa ida ko ni lagba lori re oso ati aje ko ni lagba lori re bi o ba je ti olorun ni toto kepe olorun so fun olorun wipe o fe je ti olorun ni toto esu ati awon emewa re yo di atemole ni atelese re ko si si ohun ija ti a se si o ti o le pa o lara ko si ohun ija ti a se si o ti o le pa o lara ko si ofa ti a ta si o ti o le ba o kepe olorun yo ja gbogbo ede re yo si je ki esu ati awon omo ogun re ki o di itemole le atelese re kepe olorun gba oluwa gbo bi ese abi ise okunkun abi iborisa ba wa ni igbese aye re konkan wonyi sile bi agbere panshaga ifekufe isekuse irede oru ijebo kaakiri bi o ba wa ni igbese aye re konkan won yi sile ki o le je ti olorun ni tooto bi o ba si je olorun ni ti olorun ni tooto o daju wi pe au da o sile au tu ide re a fa gbogbo ide ti o de o fa won ja eru ko si funi ti o je ti olorun eru ko si funi ti o gbagbo ninu Jesu Christi eru ko si funi ti o ti ko ese ati sere sile eru ko si funi ti o ni agbara olorun ni igbese aye re nitori ti tobi ni eni tin gbe inu re Jesu Christi ti o wa fi inu re se ebogbe o tobi ju awon ti o wa ninu aye lo

bí àwọn iṣẹ́ kíṣẹ́, àwọn ìwé alálòpàáidà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná san wọ́n. Bí èrè ìbọ̀rìṣà bá ṣì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàáidà, àwọn ẹlẹ́bọlóògùn bó bá wà níkàwọ́ rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí ó bá jẹ́ ìwọlé oṣù ń gbáradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná san wọ́n. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ. Kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́. Gba Olúwa gbọ́. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé tí Ọlọ́run lè ẹ̀yìn ṣe àti ẹni tí ń gbé inú tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé, ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni aṣẹ́gun. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa, kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

sọ́hun ẹlẹ́ṣẹ̀ ló máa ní ọ̀rọ̀ èébú lẹ́nu tàti abá arábìnrin pàdé torí pé nǹkan tán ti sọ fún ọ èyí tán ti gbìn sí ẹ lọ́kàn tó o sì béèrè lọ́wọ́ lágbájá pé wọ́n máa sọ̀rọ̀ báyìí fún mi ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kí á jẹ́ kí ó lè sọ ti ẹnu ẹ̀ ṣùgbọ́n a ò ṣe bẹ́ẹ̀ a ti bẹ̀rẹ̀ sí ní mọ́ wọn lójú a ti bẹ̀rẹ̀ sí ní sọ wípé èèyàn burúkú ni a ti ń dájọ́ láì gbọ́ ti ẹnu ẹni tí a ń dá lẹ́jọ́ kò dára bẹ́ẹ̀ ó ní bí a bá jẹ́ aláàánú a ò ní dáni lẹ́jọ́ kí a má bàa dá àwa pàápàá lẹ́jọ́ a ò ní dáni lẹ́bi kí a má bàa dá wa lẹ́bi ó ṣeéṣe kí ó jẹ́ ọmọ kan ló ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà ṣùgbọ́n ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà yìí ìgbàlà ló ní kò tíì lẹ́kọ̀ọ́ ìgbàlà ló ní kò tíì mọ bíbélì lẹ́kùnrẹ́rẹ́ ó ṣeéṣe kó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ìyá rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa bàbá rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin ẹ̀gbọ́n rẹ̀ obìnrin fún wa àwa tí a jẹ́ ọmọ ọlọ́run tí a ní ìgbàlà tí a sì lẹ́kọ̀ọ́ ìkan ni kí a ní ìgbàlà ìkejì ni pé lẹ́yìn ìgbà tí a bá ní ìgbàlà kí a kẹ́kọ̀ọ́ ìhìn rere àwa tí a ní ìgbàlà tí a sì tún kẹ́kọ̀ọ́ ìhìn rere ó yẹ kí a lè sọ fún wípé ìgbà tí ọlọ́run ti dáríjì ọ́ wọn kì í sọ̀rọ̀ bàbá ẹni bẹ́ẹ̀ ìgbà tí ọlọ́run ti dáríjì ọ́ wọn kì í sọ̀rọ̀ ìyá tàbí ẹ̀gbọ́n tàbí àbúrò ẹni bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ṣe ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe ni kò dáríjì wọn ṣe ni kò máa gbàdúrà fún wọn èyí ló yẹ kó jáde lẹ́nu ẹni tó ní ìgbàlà tó sì ní ẹ̀kọ́ ìhìn rere ṣùgbọ́n àwa tí a rò wípé a jẹ́ ọmọ ọlọ́run àwa tí a rò pé a jẹ́ ẹni ti ẹ̀mí bí ọmọ tí ó ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà bí ó bá ti ń sọ̀rọ̀ bàbá rẹ̀ ní búburú ó sọ̀rọ̀ ìyá rẹ̀ ní búburú bẹ́ẹ̀ lápá a máa bá dákun a sọ èèyàn búburú ni wọ́n àwọn ẹlẹ́ṣẹ̀ wọn ò lè ṣe ohun tó dáa kò dáa bẹ́ẹ̀ kí a má ṣe máa dáni lẹ́jọ́ kí a má ṣe máa dáni lẹ́bi ó wá ń sọ pé kí a dáríjì kí a bá lè dáríjì ọ́ ó ní lójoojúmọ́ ni lẹ́yìn ìgbà tá a ti ní ìgbàlà o lẹ́yìn ìgbà tí a ti mọ ọlọ́run lẹ́yìn ìgbà tí a ti dé ilé ìsìn àwọn ẹlòmíràn òye òye wọn ò mọ̀ wípé nígbà tí a bá ṣì wà nínú ara yìí nígbà tí a bá ṣì gbé ẹrù pẹ̀yì tí a bá ṣì gbé wọ̀ nígbà tí a bá wà nínú àgọ́ ara kò ṣeé ṣe kí a má ṣe ara wa ó ṣeé ṣe kí a tẹ̀ ọ́ mọ́lẹ̀ ó ṣeé ṣe kí a gbọ́n ọ ó ṣeé ṣe kí ó dàbí ẹni wípé nǹkan ò ṣètò ní àárín ìwọ àti lágbájá àti arákùnrin àti arábìnrin ó ní a lè ṣe ara wa èyí ò jẹ́ wípé a ń jalè èyí ò sọ wípé a tún lọ ń mutí èyí ò sọ wípé a tún lọ ń ṣàgbèrè ṣùgbọ́n a lè ṣe ara wa ìwọ náà mọ̀ bí ó bá jẹ́ ẹni tí ó ti ní ìgbàlà fún ọjọ́ díẹ̀ ó mọ̀ wípé onígbàgbọ́ ó ṣeé ṣe kí a ṣe ara wa kì í ṣe nípa ti jíjalè kì í ṣe nípa ti mímutí kì í ṣe nípa mímu sìgá kì í ṣe nípa kíkóbìnrin jọ ṣùgbọ́n ó ṣeé ṣe kí a ṣe ara wa mo rò pé nǹkan tí mo ń sọ yé yín mo ní ṣó yé yín nígbà tí a mọ̀ wípé a lè ṣe ara wa ó ní kí a máa dáríji ara wa gbà tí ọlọ́run ti dáríji wá kí àwa pàápàá kí a máa dáríji àwọn ẹlòmíràn kí a máa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí ara wa kí a sì máa ṣe ara wa lóore ṣé o rántí nínú lúùkù orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹrìndínlógójì Jésù ti sọ ọ̀rọ̀ nípa ẹni yìí nípa ọkùnrin rere ti Samaria tí ó ṣe àánú fún ẹnìkan tí àṣenijàmbá jẹ́ wò láti ẹsẹ̀ ìkẹrìndínlógójì nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ta ni ìwọ rò pé ìṣe ẹnì kejì ẹni tí ó bọ́ sí ọwọ́ àwọn ọlọ́ṣà ó sì dáhùn wípé ẹni tí ó ṣàánú fún un ni Jésù sì wí fún un pé lọ kí ìwọ kí ó sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ Jésù sọ wípé bí a bá ti tọ́ ẹ̀bùn ọ̀run wò bí a bá ti di ẹni ìgbàlà kí àwa pàápàá kí a lọ ṣàánú kí a lọ ṣoore fún àwọn ẹlòmíràn wípé kí a máa fún àwọn alágbe àwọn aláìní wípé kí a máa ṣe àánú fún àwọn tí ó sọnù àwọn tí kò tí ní ìgbàlà àwọn tí a ń ni lára àwọn tí a ń dá lóró kí a rí wípé ọ̀rọ̀ àánú ìṣe àánú ó wà ní ìgbésí ayé wa sí àwọn ènìyàn wọ̀nyí ìbéèrè tí mo fẹ́ béèrè tí a sì fẹ́ dáhùn nínú ọ̀rọ̀ ọlọ́run kí a tó lọ sí àti gbàdúrà ni wípé kí ni àǹfààní tí ó wà fún àwọn aláàánú kí ni ìbùkún tí ó wà fún àwọn aláàánú kí ni ojúrere àtòkèwá tí ó wà fún àwọn aláàánú yẹ kí n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ fún ọ kí a tó gbàdúrà kí ó bá lè mọ̀ wípé ohun tí a ń sọ nípa ti aláàánú ó jẹ́ ohun tí ó ṣe iyebíye ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì bí kì í ṣe kí a mọ bíbélì nìkan a rí àwọn tó jẹ́ wípé bí ayé kò tọ́

wọ́n máa da bíbélì sílẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ bí wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n máa kà láti genesis wọ́n máa lọ sí exodus wọ́n máa lọ sí psalmu wọ́n máa ibi kí wọ́n máa kàn dálẹ̀ ṣùgbọ́n ìwà bí ọlọ́run kò sí ní ìgbésí ayé wọn ara ẹni tó mọ bíbélì ṣùgbọ́n tí kò mọ̀ wípé ó yẹ kí a jẹ aláàánú ara ẹni tó jẹ́ pé ó ka àkà sórí bíbélì tí kò mọ̀ wípé ó yẹ kí a ní ìgbàlà àti pé bí a bá ní ìgbàlà ó yẹ kí a jẹ ẹni tí ọkàn rẹ̀ tẹ́ ẹni tó mú sòrò ẹni tó ń ṣoore ẹni tí kìí dánilẹ́bi ẹni tí kìí dánilẹ́jọ́ ẹni tí kìí jà ẹni tí kìí ṣe ohun búburú kan sí ẹnikẹ́ni nítorí bẹ́ẹ̀ kìí ṣe pé kí a kàn máa ka bíbélì bí ayé kò tọ́ kìí ṣe pé kí a máa ka àkà sórí bíbélì ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ṣẹ̀ ló wà nígboro tó jẹ́ wípé àti ka bíbélì wọ́n lè máa dà á sílẹ̀ kí a máa rò wípé wípé àti bá ènìyàn ọlọ́run pàdé ṣùgbọ́n wọ́n burú ju nǹkan míì lọ ó yẹ kí a mọ̀ wípé bí a bá ní ìgbàlà a ó jẹ aláàánú a ó jẹ ẹni tí ṣoore fún àwọn ẹlòmíràn a ó jẹ ẹni bíi ti inú ọlọ́run ẹni tó ní ìwà bí ọlọ́run bí a bá sì jẹ irú ẹni bẹ́ẹ̀ ó dájú wípé ọ̀pọ̀lọpọ̀ oore ìṣòyìnfẹ́ ọlọ́run ni yóò wà fún ẹnì kọ̀ọ̀kan wa nítorí bẹ́ẹ̀ rántí ìbéèrè tí mo ń béèrè kí ni àǹfààní kí ni ìbùkún tí ó wà fún àwọn aláàánú jẹ́ kí a wò ó nínú ọ̀rọ̀ ọlọ́run orin dáfídì orí kẹtàdínlógójì láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n èmi ti wà lé ewé èmi sì dàgbà èmi kò tí ì rí kí a kọ olódodo sílẹ̀ tàbí kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣàgbé oúnjẹ aláàánú lè òun nígbà gbogbo a máa wín ni a sì máa bù sí i fún irú ọmọ rẹ̀ orí níhìn-ín ó ní aláàánú lè òun nígbà gbogbo kí ni àwọn àǹfààní àwọn ìbùkún tí ó wà fún ẹni tí ó jẹ́ aláàánú nígbà gbogbo aláàánú nínú ilé aláàánú sí ọkọ aláàánú sí aya aláàánú sí ọmọ aláàánú sí òbí aláàánú sí alábàágbé aláàánú sí àwọn ibi iṣẹ́ aláàánú sí àwọn tí a bá pàdé aláàánú sí àwọn àlejò aláàánú lè òun nígbà gbogbo kí ni ìbùkún tí ó wà fún irú ẹni bẹ́ẹ̀ òun ló sọ fún ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n wípé irú ẹni bẹ́ẹ̀ a kò lè kọ́ sílẹ̀ láti ọ̀run wá àti wípé kò ní jẹ agbe àti pé ọmọ rẹ̀ kì yóò ṣagbe oúnjẹ wo ìwé òwe orí kẹta ẹsẹ̀ kẹta àti ẹsẹ̀ kẹrin má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí o fi ọ́ sílẹ̀ rántí o nígbà gbogbo ènìyàn ṣe ọ ni má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí o fi ọ́ sílẹ̀ ó dàbí ẹni pé ara ọ̀jẹ má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí o fi ọ́ sílẹ̀ ó dàbí ẹni pé ìyàwó rẹ ṣe nǹkan tí ó dùn ọ́ má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí o fi ọ́ sílẹ̀ ó dàbí ẹni pé ọmọ ló ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ṣùgbọ́n bí o ṣe fẹ́ bá ọmọ yìí sọ̀rọ̀ àti ohunkóhun tó fẹ́ ṣe fún ọmọ yìí má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí o fi ọ́ sílẹ̀ ó ṣe ṣe kí ohun kan kí o ṣẹlẹ̀ láàrin ìwọ àti arábìnrin nínú ìjọ láàrin ìwọ àti arákùnrin nínú ìjọ láàrin ìwọ àti adarí láàrin àti àwọn ẹlòmíràn tí ó wà lábẹ́ ìtọ́jú rẹ má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí o fi ọ́ sílẹ̀ so wọ́n mọ ọrùn rẹ kọ wọ́n sí wàhálà àyà rẹ kí ni àǹfààní àti ìbùkún tí yóò tibẹ̀ jáde ẹsẹ̀ kẹrin bẹ́ẹ̀ ni ìwọ ó rí ojú rere àti ọ̀nà rere lójú ọlọ́run àti ènìyàn bí a bá ń wá ojú rere àwọn ẹlòmíràn tí òye òye wọ́n máa ń lọ ṣe oògùn wọ́n máa ń lọ ṣe nǹkan bóyá wọ́n sín gbẹ́rẹ́ ni àbí wọ́n fi nǹkan pajú wọ́n á ní kí àwọn kí ó ba lè rí ojú rere kí àwọn kí ó ba lè rí ọ̀nà rere lójú àwọn ènìyàn tí àwọn ń bá pàdé bóyá àwọn ń wáṣẹ́ ni bóyá àwọn ń wá nǹkan kan lọ́dọ̀ ẹnìkan àbí lọ́dọ̀ ẹlòmíràn wípé bí àwọn bá fi nǹkan yìí wẹjú bí àwọn bá fi omi àdúrà wẹ̀ bí àwọn bá fi tọ̀hún wẹ̀ wípé àwọn ènìyàn ó máa ṣojú rere fún oní rárá ohun tí ọlọ́run bèè lọ wà ni wípé bí o bá fẹ́ rí ojú rere lọ́dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ ènìyàn wípé kí àánú àti òtítọ́ kí ó má ṣe fi ọ́ sílẹ̀ bí o bá ti dúró ti òtítọ́ ìhìn rere ẹ̀kọ́ tí a ti kọ́ nínú bíbélì tí o sì fi àánú ọlọ́run pẹ̀lú rẹ̀ ó ní àánú àti ojú rere àti ọ̀nà rere kò ní fi ọ́ sílẹ̀ nínú òwe orí ogún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n àánú àti òtítọ́ pa ọba mọ́ àánú lè a sì fi ń di ìtẹ́ rẹ̀ mú àánú àti òtítọ́ pa ọba mọ́ bí a bá ń sọ nípa ti ọba ó yẹ kí ó yé wa wípé gbogbo ẹni tí ó di àtúnbí ni ọba àti àlùfáà níwájú ọlọ́run
aya to si eyi ni o ye ki a mo wepe oko ti o je ori aya o je bi oba ninu ile re o ye ki a mo wepe oga ni ibi ise o je bi oba ni bi ise re elomiran ma nso wi pe gba ti awon je oga gba ti awon je adari tabi bi adari ninu ijo tabi bi oga ni bi ise gba ti awon je oko ninu ile baba awon omo ti o wa ninu ile wi pe bi awon ba de oju sile bi awon oba mu nkan le fun aya ati fun omo wi pe awon rabi wonyi won o ni le mo eto ohun ati ipo ohun oni sugbon anu ati otito nipa oba mo anu nisin fi di ite re mu bi a ba fe pa ipo wa mo bi a ba fe pa oju ere olorun mo bi a ba fe pa anfani ti ani ninu ijo ti ani ni ibise bi a ba fe pa mo o ye ki a mo wi pe ani lati je alaanu ninu iwe owe ori kokanlelogun ese ikokanlelogun eni ti o ba tele ododo ati anu ari iye ari ododo ari ola bi a ba nfe iye ododo ati ola o ye ki a tele ododo ati anu nitori be ati ko oro olorun ye ki nfi nkan kan han ki a to gbadura ninu jakobo ori keji ese iketala nitori eni ti ko saanu le a o se idajo fun lai si aanu aanu sogo lori idajo nitori eni ti ko saanu le a o se idajo fun lai si aanu o ye ki a mo wi pe ojo idajo nsure bo ojo idajo ko jina si wa lojojumo lojojo ni alale ni a nfi ojo kan ojo kokan somole ni a nfi ojo kokan somo ojo idajo o ni bi a ba se se aanu nisinsinyi a se aanu fun awon ara ninu oluwa a se aanu fun awon alejo awon ti ko mo olorun a se aanu fun awon ti a o ba pade ri a se aanu fun awon to wa nitosi ati awon ti o jina rere bi a ba tin se aanu nisinsinyi e ni o mu ki olorun ki o se aanu fun wa ni ojo idajo ati gba anu olorun ati gba ori ofe olorun o ye ki a wa pa ki a fi okan imori han ki a ma saanu fun awon elomiran bi a ba nfi aanu nisinsin lati odo olorun ki a si nfe ki olorun ki o fi oju aanu wo wa ni ojo ikehin ni ojo idajo o ye ki a bere fun ori ofe lati odo olorun ki a wa pa ki a ba le ni aanu ni igba gbogbo ki o je wi pe ojojumo ti a ba ji a ma di alaanu ibikibi ti a ba nlo a ma di alaanu enikeni ti a ba n ba pade a o ma di alaanu bi a ba di alaanu bee ki a si gbe igbesi aye ailese gege bi ori ofe olorun o daju pe nigba ti ipe ba dun a o ji awon oku dide ninu kristi awa ti a si wa laaye a o pa wa larada a o si gbe wa soke pelu awon ayanfe o ni nitori be bi a ba n reti ori ofe olorun aanu olorun bi a ba n reti iyonu olorun ni iru ojo be ni ojo idajo o ye ki a wa paapaa ki a fi aanu han nisinsinyi se a n fi aanu han fun iyawo wa fun oko wa fun awon omo wa se a n dariji se a ni aanu gege bi baba ti ni aanu si wa se a n soro pele abi a n binu ni abi a dani lejo ni abi a n kegan awon elomiran se a n sore fun awon elomiran se a n fun awon alaare ni ohun to le so won di alagbara awon eni ti ko ni nkan awon eni to di alagbe se a n fun won ni nkan ti o le je ki ipese die ki o wa ni igbesi aye won awon ti o sonu ninu okunkun ese se a n pe won pada wa sile awon ti a ni lara se a mu won wa sinu ihin rere je ki a dide duro ki a so fun olorun wipe a fe je alaanu gege bi baba wa ti n be le orun bi o ti di alaanu ati wepe ki olorun ki o ba le fi awon ibukun lati aanu re opolopo aanu re ki o ba le fi fun wa wepe awa paapaa a fe je alaanu dide duro lati so fun olorun lati gbadura bi o ba ti ni igbala ki lo tun duro de se o mo wepe aanu olorun ni o pese igbala fun wa nitori be so fun olorun wepe o fe ni igbala pe ki o dariji o nitori aanu re yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ yóò sọ wọn sí ọ̀gbun òkun yóò já wọn kúrò lọ́rùn rẹ yóò sọ di ẹni tí ó ní ìdáríjì sọ fún ọlọ́run gbàdúrà a ó dáríjì ọ gbàdúrà a ó gba ọkàn rẹ là bí a bá sì ti gba ọkàn rẹ là sọ fún ọlọ́run kí ó fún ọ ní oore ọ̀fẹ́ láti di aláàánú bí bàbá wa ti ń bẹ lé ọ̀run bí ó ti di aláàánú.

torí Kristi tí ó kú fún wa nítorí iṣẹ́ ìyanu iṣẹ́ ìgbàlà iṣẹ́ ìràpadà tí Jésù ti ṣe nínú ọkàn wa. Kí a wo Jọ̀hánù kíní orí kẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún. Jọ̀hánù kíní orí kẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún. Àwa fẹ́ràn rẹ̀ nítorí òun lè ó kọ́ fẹ́ràn wa. Àwa fẹ́ràn rẹ̀ nítorí òun lè ó kọ́ fẹ́ràn wa. Bí ó bá jẹ́ pé nítòótọ́ ni òtítọ́ adùn ìjọba Ọlọ́run wò. Bí ó bá jẹ́ pé nítòótọ́ ni òtítọ́ ìfẹ́ Ọlọ́run wò. Bí ó bá jẹ́ pé nítòótọ́ ni oore ọ̀fẹ́ Ọlọ́run ni ó ti gbà ọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀. Ó fẹ́ràn Ọlọ́run nítorí pé ó mọ̀ wípé ó fẹ́ràn rẹ. Ìfẹ́ aláìlẹ́gbẹ́, ìfẹ́ àìlópin, ìfẹ́ tí ó jìn ju òkun lọ, ìfẹ́ tó ga ju ọ̀run lọ, ìfẹ́ tí kìí kú, ìfẹ́ tí kìí yẹ̀ ni ìfẹ́ tí Ọlọ́run fi fẹ́ wa. Nítorí bẹ́ẹ̀ ni ẹnìkọ̀ọ̀kan wa ni a láti gbàárò lónìí wípé ǹjẹ́ bí Ọlọ́run ti fẹ́ mi tó báyìí, ǹjẹ́ mo ń fi hàn nínú ìgbésí ayé mi, nínú iṣẹ́ ìsìn mi, ǹjẹ́ mo ń fi hàn nínú ìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run wípé Ọlọ́run tí ó fẹ́ mi báyìí wípé èmi pàápàá mo fẹ́ràn rẹ̀. Ìfẹ́ wa sí Ọlọ́run yẹ kí ó farajọ ìfẹ́ rẹ̀ sí wa. Báwo ni ìfẹ́ Ọlọ́run sí wa? Báwo ni ó ṣe rí? Kí ó sì máa gbàárò, kí ó máa gbé yẹ̀wò wípé ǹjẹ́ ìfẹ́ tèmi tí mo ní sí Ọlọ́run, ǹjẹ́ ó farajọ ìfẹ́ tí Ọlọ́run ní sí mi? Jẹ́ kí a wo àpèjúwe ìfẹ́ Ọlọ́run sí wa, ìfẹ́ Kristi sí wa, kí a sì máa béèrè lọ́wọ́ ara wa nínú ọkàn wa wípé ǹjẹ́ ìfẹ́ tí èmi ń fi hàn sí Kristi sí Ọlọ́run, ǹjẹ́ ó farajọ ìfẹ́ tí Ọlọ́run fẹ́ mi? Nínú Jọ̀hánù orí kẹtàlá ẹsẹ̀ ìkíní, Jọ̀hánù orí kẹtàlá ẹsẹ̀ ìkíní, ǹjẹ́ kí àjọ ìrékọjá kí ó tó dé? Nígbà tí Jésù mọ̀ pé wákàtí rẹ̀ dé tán, tí òun ó ti ayé yìí kúrò lọ sọ́dọ̀ Bàbá, fìfẹ́ tí ó fẹ́ àwọn tirẹ̀ tí ó wà lé ayé, ó fẹ́ wọn títí dé òpin. Rántí ohun tí a ń sọ. Ohun tí a ń sọ ni wípé bí ó tilẹ̀ jẹ́ wípé nísinsìnyí Jésù Kristì ní àkókò tí a ń ka ọ̀rọ̀ yìí ó ń lọ sí orí igi àgbélébò, ó fẹ́ kú fún wa, ó fẹ́ jìyà fún wa, a sì mọ̀ wípé ìjìyà náà pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ń kérora wípé ìbáṣepẹ́ aago yìí lè rí mi kọjá, ṣùgbọ́n ìfẹ́ tirẹ̀ ni ṣíṣe. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìyà, ìpọ́njú àti àwọn nǹkan wọ̀nyí wọ́n wà níwájú rẹ̀, síbẹ̀síbẹ̀ ní ti wípé ó fẹ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó fẹ́ àwọn tirẹ̀, ó fẹ́ àwọn ọmọ ìgbàlà, ó sọ wípé ó fẹ́ wọn títí dé òpin. Kí o sì máa gbé yẹ̀wò wípé ó yẹ kí ìfẹ́ tirẹ̀, ó yẹ kí ìfẹ́ tèmi kí ó farajọ ìfẹ́ tí Kristi tí ó fi fẹ́ wa. Ǹjẹ́ ní àkókò àìsàn jò fẹ́ràn Ọlọ́run? Ní àkókò àìríjẹ jo fẹ́ràn Ọlọ́run? Ní àkókò ìpọ́njú jo fẹ́ràn Ọlọ́run? Ní àkókò tí ó jẹ́ wípé àwọn ọ̀rẹ́ wọ́n ṣáọ̀tì, ǹjẹ́ o fẹ́ràn Ọlọ́run? Ní àkókò tí ó dàbí ẹni wípé wàhálà ló rọ̀gbà yí ọká, ǹjẹ́ o fẹ́ràn Ọlọ́run? Kí a mọ̀ wípé Jésù Kristì ìfẹ́ tí ó fẹ́ wa kì í ṣe ìfẹ́ tí ó jẹ́ pé a máa ro ti ara rẹ̀ nìkan. Nígbà tí wàhálà tàbí ìpọ́njú tàbí ìjìyà orí igi àgbélébò tí ó dojúkọ, jẹ́ kí ìfẹ́ tirẹ̀ kí ó farajọ ìfẹ́ tí Kristi fẹ́ ọ. Nínú Jọ̀hánù orí kẹẹ̀dógún, Jọ̀hánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkẹtàlá, kò sí ẹnìkan tí ó ní ìfẹ́ tí ó tóbi ju èyí lọ pé ẹnìkan fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn ọ̀rẹ́ rẹ̀. Èyí ni a ń sọ fún wa nípa ìfẹ́ Kristi, ìfẹ́ tí ó fún wa ní ìgbàlà, ìfẹ́ tí ó fún wa ní ìyá nípẹ̀kan, kì í ṣe ìfẹ́ kékeré. Ó ní ó fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ fún àwọn tirẹ̀, fún àwọn ọ̀rẹ́ rẹ̀. Ìfẹ́ tirẹ̀ ó ha farajọ èyí sí Jésù Kristì àti sí Ọlọ́run, nítorí wípé nítorí ìgbàlà tirẹ̀, nítorí àti jogún ìyà nípẹ̀kan ni Jésù ṣe fi ẹ̀mí rẹ̀ lélẹ̀. Ǹjẹ́ ìwọ fi ohun gbogbo lélẹ̀ fún Ọlọ́run, fún Jésù, nítorí ìfẹ́ tí o fẹ́? Nínú Jọ̀hánù orí kọkànlélógún, orí kọkànlélógún ẹsẹ̀ kẹẹ̀dógún, ǹjẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n jẹun òwúrọ̀ tán, Jésù wí fún Simoni Pétérù pé, Simoni ọmọ Jona, ìwọ fẹ́ mi ju àwọn wọ̀nyí lọ? Bí eṣe tí Jésù Kristì fi ń béèrè irú ìbéèrè yìí, ohun tí ó ń sọ ni wípé Pétérù ó mọ̀ wípé mo wà ní àjùlé ọ̀run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó mọ̀ wípé àwọn áńgẹ́lì ló ń forí balẹ̀ fún mi, ó mọ̀ wípé ilé dídán, ilé tó lẹ́wà ni mo wà, ó sì mọ̀ wípé mo wà lórí ìtẹ́. Ó ní ṣùgbọ́n mo fi gbogbo rẹ̀ sílẹ̀ láti fi ìfẹ́ mi láti fi hàn fún ọ. Ǹjẹ́ ìwọ fẹ́ràn mi ju gbogbo nǹkan wọ̀nyí? Èmi fẹ́ràn rẹ ju gbogbo nǹkan tó wà lọ́run, mo sì fi wọ́n sílẹ̀ láti wá sí.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ wípé a wá sí iwájú yín nísinsìnyí kí a ba lè jẹ oúnjẹ ẹ̀mí èyí tí múni dàgbà èyí tí fúnni lágbára kí a ba lè ní agbára àti okun láti dojú ìjà kọ ẹ̀ṣẹ̀, èṣù àti ayé. Àti wípé kí a ba lè ja àjàṣẹ́gun ní ìrìn àjò wa sí ìlú ọ̀run rere. Bí a ti wá lónìí, à ń gbàdúrà wípé ẹ ó kọ́ wa láti inú ọ̀rọ̀ yín, ẹ ó sì fún wa ní okun àti agbára, oore ọ̀fẹ́ àti iyì nítòótọ́, kí a ba lè gbé ìgbésí ayé èyí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, ẹ̀kọ́ wa wà nínú Kólósè orí kẹta, ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínníogún. Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristì máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo, kí ẹ máa kọ́, kí ẹ sì máa gba ara yín ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn lé orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Gbogbo ìwé Epístélì ti Pọ́ọ̀lù àti ti àwọn Àpọ́stélì ìyókù ni wọ́n kún fún ẹ̀kọ́ àti ìtọ́ni lórí bí a ṣe lè gbé ìgbésí ayé onígbàgbọ́. Àwọn Àpọ́stélì àti ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ ti májẹ̀mú titun ni wọ́n mọ̀ wípé a gbé wọn dìde fún àṣepé àwọn ènìyàn mímọ́, fún ìfẹsẹ̀múlẹ̀ àti ìdàgbàsókè ẹ̀yà ara Kristì. Àwọn Epístélì tí a sì kọ wọ̀nyí ni wọ́n kún fún ẹ̀kọ́ fún àwọn ọmọ Ọlọ́run, ẹ̀kọ́ fún àwọn ènìyàn mímọ́. Nígbà tí ènìyàn bá ti di ọmọ Ọlọ́run, ó ń fẹ́ ẹ̀kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ̀ wípé bí a bá di ọmọ Ọlọ́run wípé a ní láti máa kọ́ ẹ̀kọ́ Bíbélì. Òní a ṣe rí wípé ọ̀pọ̀lọpọ̀ ni kò wá ni kì í wá sí ẹ̀kọ́ ọjọ́ ajé. Ó yẹ kí a mọ̀ wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, a sì di àjògún pẹ̀lú àwọn ènìyàn mímọ́. Ẹ̀kọ́ ṣe pàtàkì fún wa. Èyí ni àwọn Epístélì yìí ni wọ́n ń sọ fún wa wípé àwọn ènìyàn mímọ́ wọ́n nílò ẹ̀kọ́, kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Àwọn Epístélì tí a ní, tí a ti fi fún wa nínú májẹ̀mú titun, wọ́n fi ìtọ́ni fún àwọn òpè. Wọ́n ń ṣe àtúnṣe àwọn ẹ̀kọ́ tí àwọn ènìyàn ti ní, ṣùgbọ́n tí ó jẹ́ ẹ̀kọ́ tí ó lòdì. Wọ́n sì mú ìdánilójú wá fún àwọn tí ọkàn wọn pòroro. Wọ́n mú ìdáyàfò kúrò. Wọ́n jẹ́ kí a di ẹni tí o lè mú ọkàn le. Nítorí bẹ́ẹ̀ ni ó ṣeṣe pàtàkì wípé kí a máa kọ́ ẹ̀kọ́. Pàtàkì àwọn ẹ̀kọ́ tí a sì ń kọ́ nínú àwọn Epístélì wọ̀nyí, ó jẹ́ kí àwa tí a jẹ́ onígbàgbọ́, àwa tí a ti tẹ̀lé Kristì, kí a ní àwòrán Kristì gẹ́gẹ́ bí a ti kọ́ wa ní àná nípa níní tàbí ṣíṣe alábàápín àwòrán Ọlọ́run. Tí o bá wo àwọn Epístélì wọ̀nyí dáradára, ó rí wípé wọn kò fi àyè sílẹ̀ fún àwọn èrò ọgbọ́n ti ayé tàbí ìtàn ayébáyé, yálà ti àwọn Júù tàbí ti àwọn kèfèrí. Ohun tí àwọn nǹkan wọ̀nyí ń kọ́ wa, àwọn Epístélì wọ̀nyí, wọ́n ń kọ́ wa nípa ìwà onígbàgbọ́, nípa bí a ṣe lè gbé ìgbésí ayé Kristẹni tòótọ́, tí ìwà mímọ́ yóò wà ní ìgbésí ayé wa, tí a gbé ìgbésí ayé tí ó tẹ́ Ọlọ́run lọ́rùn. Èyí ni a ti kà lónìí nínú ẹsẹ̀ ìkẹrìndínlógún
ati iketa dilogun a ma wo ohun meta pataki ikini oro olorun ninu okan oro olorun ninu okan awon elomiran won ni oro olorun ninu ile sugbon won ko ni ninu okan won elomiran ti le sese ki o ka ni akasori sugbon won ko ni ninu okan won sugbon fe wo oro olorun ninu okan ikeji fifi ogbon ti emi si ise fifi ogbon ti emi si ise iketa ipinu ti o wa lehin awon ise wa eyi ni awon ipinu ti a ma ni ki a re we pe won ti awon ise wa lehin ikini je ki a wo oro olorun ninu okan wa ki a tun ka kolose ori keta ese ikerindinlogun e je ki oro kristi ki o ma gbe inu yin le opolopo ki a duro nibe na e je ki oro kristi ki o ma gbe inu yin le opolopo o ti an so fun anihin a fi okan wa a fi se bi ile ti o ni ilekun a si so wi pe ki a gba oro olorun ni ki se gege bi alejo ni kan soso sugbon ki a gba oro olorun si ile gege bi alabagbe pelu wa wi pe ki a silekun fun oro olorun ki o ba le wole wi pe ki a fi aye fun oro olorun ki o ba le ma ba wa gbe wi pe awon ohun miran ti won ti joko si ori ijoko ni arin okan wa ki a je ki won ki o dide nitori pe oro olorun ti o ga ju won lo oro olorun ti o lagbara ju won lo oro olorun ti o gbon ju won lo oro olorun ti o ni itoni ju won lo o fe wole nitori be awon ohun miran awon ero miran awon oro miran awon ise miran ti won ti fi okan wa se bugbe tele tele we pe ki a je ki won ki o jade ki a wa gba oro olorun laye lati joko ninu okan wa e je ki oro kristi ma gbe inu yin eyi ti a so fun wa yi o nje ki o ye wa wi pe ipele ati okuta igun ile ti ojulowo ni igbesi aye kristiani igbesi aye onigbagbo bi a ba si fe gbe igbesi aye onigbagbo bi a ba fe se rere ti a fe se daradara ani lati mo oro olorun e ti o ti odo kristi wa nitori pe kristi ni otito iye ati ona o si ye ki a mo wi pe bi a o ba fe ma subu ki a ma kose ninu okunkun ani lati gba imole ninu okan wa laaye ninu okan wa eyi ni ni imole aye ti se jesu kristi lati je eni ti o lagbara eni ti o lokun eni ti o rin gege bi rin ihin rere ti o si rin gege bi ododo ani lati ma je oro olorun nigba gbogbo nitori wi pe oro olorun ohun ni o nje iye eyi ni a fi so fun wi pe e je ki oro olorun ki o ma gbe inu yin le opolopo oni lati fi aye gba oro olorun ki oro olorun ki o to le ma gbe inu re nitori pe oro olorun ki se bi abere ti a ma ngun fun omode ti a o pe awon agbalagba wi pe ki won ki o di omode yi mu ki a si fi agbara ati ipa mu won lati gba abere yi oro olorun ki fi be wole nitori be bi a o ba gba oro olorun laaye ki a pe wole ki a ka ki a je ki a fun laaye ninu okan wa oro olorun ki yo le raye ninu okan wa nitori be o nbe wa o si nro wa wi pe awa ni ani lati silekun awa ni ani lati le awon nkan ti o wa ninu okan jade ki a si gba oro olorun lati wole ki o ba le ma ba wa gbe ninu aye ti a wa yi opolopo oro yato si oro kristi ni a ma ngbo awon oro ti mu ki okan pororo oro ti toni je yato si eyi opolopo awon eke woli ni won wa ni arowo to wa ti won ma nsoro ti ko mu ere wa oro ti ki se ni lanfani oro ti ma mu ni sina e ni a fi ni lati gba oro olorun laaye ninu okan wa satani pelu eyi ni esu fun ara re o ma nje eni ti ma nso kelekele sinu okan wa awon oro ti o le gbe ni subu awon oro ti o le koni lese
àwọn ọ̀rọ̀ tí ó lè mú kí àwọn ọmọ ọlọ́run kí ó ṣìnà tàbí tí ó lè mú kí àwọn tí wọ́n jẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà tí wọn ò tí dúró dáradára tí ó lè jẹ́ kí wọn kí ó ṣìnà nítorí bẹ́ẹ̀ ni a ní láti gba ọ̀rọ̀ ọlọ́run láàyè láti máa bá wa gbé bí a bá fẹ́ ní okun bí a bá fẹ́ ní ààbò ọ̀rọ̀ ọlọ́run yìí ni a ní láti gbà láàyè nínú ọkàn wa èyí ni a fi ń sọ wípé ẹ jẹ́ kí ọ̀rọ̀ kristi kí ó máa gbé inú yín lí ọ̀pọ̀lọpọ̀ a ń sọ wípé kí ó máa gbé inú wa èyí ni bíbélì jẹ́ kí ó yé wa wípé inú ọkàn wa ni a ní láti gba ọ̀rọ̀ ọlọ́run sí inú ọkàn wa ni ọ̀rọ̀ ọlọ́run ní láti máa gbé jẹ́ kí a wo Deuteronomy orí kẹfà ẹsẹ̀ ìkẹfà àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà lé àyà rẹ èyí ni lí ọkàn rẹ àwọn ọmọ ísírẹ́lì wọ́n ń lọ sí ilẹ̀ àwọn òmìràn ilẹ̀ tí ó jẹ́ wípé àwọn dàbí ẹlẹ́ngà lójú àwọn tí wọ́n ń lọ bá lójú àwọn ọba jericho àti àwọn ọba mìíràn àwọn wọ̀nyí wọ́n ń lọ sí ilẹ̀ wọn àwọn ọba wọ̀nyí tí ó wà ní ilẹ̀ kenani ó ṣeéṣe kí wọn kí ó máa sọ̀rọ̀ tí ó lè dá ìyàfóni ọ̀rọ̀ tí ó lè banilẹ́rù ọ̀rọ̀ tí ó lè jẹ́ kí ó dàbí ẹni wípé kí a padà síbi tí a ti ń bọ̀ ṣùgbọ́n ọlọ́run sọ fún ọ wípé àti ọ̀rọ̀ wọ̀nyí tí èmi pa láṣẹ fún yín lé òní kí ó máa wà lé àyà yín kí ó máa wà lé àyà rẹ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé bí Philistine tilẹ̀ ń sọ̀rọ̀ bí Goliath bí ó tilẹ̀ ń sọ̀rọ̀ bí àwọn olùgbé Canaan bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀ bí àwọn ara Hiti tàbí àwọn ara Jebusi tàbí àwọn kèfèrí bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀ ohun kan láì gbọ́dọ̀ má ṣe fún wa kí a má fi etí sí ohun tí àwọn kèfèrí ń sọ kí a má fi etí sí ohun tí àwọn ẹlẹ́ṣẹ̀ ń sọ kí a má fi etí sí ohun tí àwọn ọ̀tá ń sọ kí a má fi etí sí ohun tí àwọn àjòjì sí ìhìn rere ohun tí wọ́n ń sọ kí a má fi etí sí ohun tí àwọn apẹ̀yìndà tí wọ́n ń sọ kí a má fi etí sí ohun tí àwọn ọmọ onínàkúnàá tí wọ́n ti rìn jìnnà rere sí ìjọba ọ̀run kí a má fi etí sí ohun tí wọ́n ń sọ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ tí a ń gbọ́ ọ̀rọ̀ inú bíbélì ọ̀rọ̀ tí ó ní ìyè ọ̀rọ̀ tí ó ní agbára ọ̀rọ̀ tí ó ní ìmísí ọ̀rọ̀ tí ó ní ìrètí ọ̀rọ̀ tí ó ní àlàáfíà ọ̀rọ̀ tí ó ní àwọn ìlérí láti ọ̀dọ̀ ọlọ́run wá ọ̀rọ̀ yìí ni kí ó yẹ kí a fi etí sí àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà lé àyà rẹ bí a bá ṣe èyí a ó rí wípé a ó ní ìṣẹ́gun bí a bá ṣe èyí a ó rí wípé agbára yóò wà nínú wa bí a bá ṣe èyí a ó rí wípé a ó lè máa rin ìrìn òdodo a ó lè wà ní ìwà mímọ́ ṣùgbọ́n bí a bá ń ro àwọn ọ̀rọ̀ mìíràn bí ó bá jẹ́ àwọn ọ̀rọ̀ mìíràn ni ó wà ní òkan àyà wa àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó dájú wọn ó gbé wa ṣubú jẹ́ kí n fún ọ ní àpẹẹrẹ bóyá o ti ní ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí obìnrin ọmọkùnrin yìí ó sì jẹ́ ẹni tí ẹjọ́ ń rin ìrìnkúrìn tí ẹjọ́ ń ṣe ìfẹ́kùfẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n o ti di onígbàgbọ́ nísinsìnyí bí o ti di onígbàgbọ́ nísinsìnyí ọmọkùnrin yìí ó tún kọ ìwé ránṣẹ́ sí ọ ó tún sọ àwọn ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ wípé kí ẹ tún jọ máa rìn ìrìn tí kò bójúmu kí ẹ tún jọ máa rìn papọ̀ bí o bá ronú sí àwọn ìlérí tí ó ń ṣe fún ọ àwọn ohun tí ó ń sọ fún ọ àwọn ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ tí ó ń sọ ó dájú wípé ó ṣubú ṣùgbọ́n bí o bá fetí sí bí o bá jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kí ó máa gbé inú ọkàn rẹ ọ̀rọ̀ kristi kí ó máa gbé inú ọkàn rẹ ó jẹ́ aṣẹ́gun ó lè borí èṣù ó lè borí ìdánwò ó ṣeéṣe ìwọ tí ó jẹ́ ọkùnrin kí ó jẹ́ wípé ẹnìkan ti wà tí ẹjọ́ rin ìrìnkúrìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n o ti jù ú sílẹ̀ nítorí wípé o ti di ọmọ ọlọ́run bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wá bá ọ ó ṣeéṣe kí ó máa sọ ọ̀rọ̀ ìdẹ̀wò tàbí ọ̀rọ̀ ìdánwò bí o bá fetí sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ́n lágbára láti gbé ọ ṣubú ṣùgbọ́n bí o bá kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sílẹ̀ tí o fetí sí ọ̀rọ̀ ọlọ́run tí o ń ronú lórí ọ̀rọ̀ ọlọ́run tí o ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ ọlọ́run tí o ń ronú sí yìí yóò fún ọ ní agbára yóò fún ọ ní okun yóò sì jẹ́ kí o jẹ́ akọni nínú ìgbàgbọ́ wo
orin Dáfídì orí ọgọ́fà dín kan. Orin Dáfídì orí ọgọ́fà dín kan, òkan òkan ẹ̀sán, ẹsẹ̀ ìkọkànlá. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi, kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi, kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ. Bí o bá jẹ́ ọlọ́pàá, tí o sì jẹ́ ẹni tí ó wà ní ìhìn rere, o ti ní ìgbàlà, o sì mọ ọ̀rọ̀ Ọlọ́run, o fẹ́ máa gba owó ẹ̀yìn tàbí owó àbẹ̀tẹ́lẹ̀. Bí o bá fetí sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá mìíràn tí wọn ò tí ì di àtúnbí, ó ṣeéṣe kí o padà sẹ́yìn. Ó ṣeéṣe kí o bẹ̀rẹ̀ sí ní kó àwọn èébì tí o ti pọ̀ sílẹ̀, kí o bẹ̀rẹ̀ sí ní kó wọn jẹ. Owó ẹ̀yìn tí o ti kọ̀ sílẹ̀, kí o bẹ̀rẹ̀ sí ní gbà á. Ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi, kí èmi kí o má bàa ṣẹ̀ sí ọ. Ó ṣeéṣe kí o jẹ́ ìyàwó nínú ilé. Bí o bá fetí sí ohun tí àwọn obìnrin mìíràn ń sọ nígbà tí a bá wà ní ilé ìdáná, o ṣẹ̀ sí ọkọ rẹ, o ṣẹ̀ sí Ọlọ́run, o ṣẹ̀ sí ìjọ. Ṣùgbọ́n bí o bá kọ èyí tí wọ́n ń sọ sílẹ̀, bí o bá pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́ lé àyà rẹ, ọ̀rọ̀ Ọlọ́run yìí ni ó pa ọ́ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi, kí èmi kí o má bàa ṣẹ̀ sí ọ. Ó ṣeéṣe kí o jẹ́ wípé láàrin ọkọ àti aya, àti ní èdè àìyedè díẹ̀, ìyàwó sọ ọ̀rọ̀ sí ọkọ, ọkọ sì sọ ọ̀rọ̀ sí aya. Ṣé o mọ̀ wípé ní àkókò èdè àìyedè, bí a ò bá ṣọ́ra, ọ̀rọ̀ a máa jáde láti ẹnu wa láì sí wípé a ń ṣe àbójútó ohun tí à ń sọ. Ṣùgbọ́n bí oníkálukú ìkíní sí ẹnì kejì, bí o bá ti bẹ̀bẹ̀ wípé kí a parí àwọn ọ̀rọ̀ yìí, bí o bá ń ronú sí àwọn nǹkan tí ìyàwó rẹ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àbí o ń ronú sí nǹkan tí ọkọ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀rọ̀ yìí ò ní parí. O máa dá ẹ̀ṣẹ̀ jù bẹ́ẹ̀ lọ ni. Ìbínú yóò dé, àràn kan yóò dé, kí a máa nodì, kí a máa fẹ́ kí ara wa yóò dé, tàbí kí a máa rìn láàrin ilé gẹ́gẹ́ bí èkúsí ológbò, yóò jẹ́ ìwà irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá lé àwọn ọ̀rọ̀ wọ̀nyí jáde kúrò nínú ọkàn rẹ, bí o bá gba àwọn ọ̀rọ̀ èdè àìyedè nínú ọkàn rẹ, bí o bá gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè nínú ọkàn rẹ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ní kí a dáríji ara wa, kí a fẹ́ràn ara wa, kí a tẹríba fún ọkọ, kí a tọ́jú ìyàwó wa, kí a tẹríba fún àwọn tí ó jù wá lọ, kí a ní ìrẹ̀lẹ̀ ẹnìkan sí ẹnì kejì. Bí ó bá jẹ́ ọ̀rọ̀ yìí ni a ń gbé yẹ̀wò ní ìgbà gbogbo, ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi, kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ. Bí ó bá jẹ́ ọ̀rọ̀ yìí ni a ń ronú lé, a ó rí wípé ọ̀rọ̀ yìí yóò fún alágbára láti rin ìrìn òdodo, àti láti rí wípé kò sí ìkórira, kò sí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa. Yẹ kí a wo Róòmù orí 10 ẹsẹ̀ 8. Ṣùgbọ́n kìlì ó wí, ọ̀rọ̀ náà wà létí ọ̀dọ̀ rẹ, lé ẹnu rẹ, àti lé ọkàn rẹ. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù. Ó ní ó yẹ kí ọ̀rọ̀ kí ó wà lé ọkàn wa, kí ó sì wà lé ẹnu wa. Ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù, gẹ́gẹ́ bí a bá ti ń gbọ́ ìwàásù, kò yẹ kí a jẹ́ kí ó gba etí ọ̀tún wọlé, kí ó gba ti òsì jáde. Ó yẹ kí a tò ó jọ sí ọkàn wa. Ọ̀rọ̀ ìgbàgbọ́ tí à ń wàásù, ọ̀rọ̀ ìgbàlà tí à ń wàásù, ọ̀rọ̀ ìyè ẹnipẹ̀kun tí à ń wàásù, ọ̀rọ̀ ìwà mímọ́ tí à ń wàásù, ó yẹ kí ó wà nínú ọkàn wa, ó yẹ kí ó wà lé ẹnu wa. Ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́jọ́ ajé, ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́bọ̀, ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́ Àìkú, ọ̀rọ̀ tí a ti gbà sínú kásẹ́ẹ̀tì tí a ń gbọ́ ní ìgbà gbogbo, ó yẹ kí a tò wọ́n jọ sí ọkàn wa. Èyí ni yóò jẹ́ kí a gbé ìgbésí ayé òdodo, kí a sì máa rìn déédéé níwájú Olúwa, níwájú Ọlọ́run. Nínú Deuteronomy orí kẹjọ ẹsẹ̀ 7, ó sì rẹ̀ ọ́ sílẹ̀, ó sì fi ebi pa ọ́, ó sì fi mánà bọ́ ọ, tí ìwọ kò mọ̀, bẹ́ẹ̀ ni àwọn bàbá rẹ kò mọ̀, kí ó lè mú ọ mọ̀ pé ènìyàn kò ti pa oúnjẹ nìkan wà láàyè, bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde lé ènìyàn wà láàyè. Bí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a kà yìí, bí ó bá yé wa, a ó dín àkókò tí a ń lò ní ibi iṣẹ́, ní ilé ìtajà, a ó dín kù díẹ̀ kí a lè wá sí ẹ̀kọ́ ijọ́
eko bibeli ni ojo aje bi ohun ti akaye bi o ba ye wa bi abaje ki olorun ki o ko sinu okan wa a o di irin kirin do ti a rin ninu aye a o di iko mo fe lo si abule mo fe lo si yin mo fe lo si ohun eyi ti o nje ki a pa eko ojo aje ti o nje ki a pa won je a o di won ko a o wa lati gbo oro olorun bi ohun ti akaye bi o ba ye wa dara dara a o pale mo oja ti a nta ni akoko ti o ye a o wa lati gbo oro olorun je ki n tun ka si o leti bi mo tin la aye o o si re o sile o si fi ebi pa o ohun ti a n so fun wa nihin ni wo pe olorun din ounje ti ara ko ebi pa wa die ki a ba le fi aye sile fun oro olorun nitori ohun ni ounje emi mo fe ki o wo ara re gege bi eniyan meta ti o wa papo si ojo kan eniyan nipa ti ara eniyan ti okan eniyan ti emi o sese ki o ma yi o yi olorun sugbon teti sile ninu awon eniyan meta yi o n fi ounje fun ti ara ni igba gbogbo o n bo ara yi ni igba gbogbo ni e meta lojumo ni ojo meje ni ose e je ni igba mokan lelogun ni ose kan ni o n bo ara sese apere ti mo n se fun o yi feti sile dara dara eni meta ni o wa ni iwaju re eni kan ninu awon meta yi o fun won lo nje ni igba mokan lelogun ni ose eni ikeji o fun ni onje ni ekan sosho ni ose nitori we pe ojo aiku nikan ni awon elomiran ni won wa si ile ijosin lati gbo oro olorun ojo aje won o si nihin ojo alamisi e ti se ojo bo won o si nihin onje ekan sosho ni an fun iru eni be iketa a o tile fun ni onje kankan rara so fun mi gbati eyi ti o fi eyi to je aropo fun ara o n dagba eyi ti a fun ni onje ekan sosho lose ko ni pe ku eyi ti a o fun ni onje rara nko iku ti de o ye ki a mo wepe ara okan ati emi o ye ki a ma bo won ara ki a bo pelu ounje ti a n je ti a n fi senu okan ati emi wa ki a ma bo pelu adura ti a n gba pelu isin ti a n sin pelu orin emi ti a n ko pelu oro olorun ti a n je pelu oro olorun ti a n fa sinu okan wa ni igba gbogbo sugbon bi a ba tile ni ki a wa ni ojo aje ati ojo bo ati ojo isinmi e meta lose se e meta yi poju nigba ti o je wipe e meta lojojumo ni a n bo ara o ye ki a fi atunse si awon nkan ti a n se o ye ki a ri wipe a n bo emi ati okan wa pelu ounje eye je ki n tun ka fun o leekan si o si re o sile o si fi ebi pa o o si fi mana bo o ki iwo ki o le mo bee ni ti iwo ko mo bee ni awon baba re ko mo ki o le mu o mo pe eniyan ko ti pa ounje nikan wa laaye bi ko se nipa gbogbo oro ti o ti enu oluwa jade le eniyan wa laaye bi a ba fe wa laaye ni tooto o ye ki a le ri wipe a n je ounje ti emi ounje eye a si fi oro eye yi a n fi bo ara wa ni igba gbogbo bawo ni a se le se eyi awon elomiran orin dafidi nikan ni won ma n ka won ma n ro wipe dafidi je eni ti o mo olorun o je eni ti o la inu remi koja o je eni ti o la iponju koja o je eni ti o wa ni ipo opolopo gege bi baba gege bi oba gege bi jagunjagun gege bi eni ti o wa eni ti o sa kaakiri ti ota n le kaakiri gege bi eni ti o ni isegun gege bi eni ti o ni awon omo gege bi eni ti o sin oluwa gege bi eni ti o josin gege bi eni ti a pe ni eni bi tinu olorun nitori awon ohun amuye yi ti o wa ni inu dafidi awon elomiran won ki ka nkan miran bi ko se orin dafidi nikan soso sugbon a so fun anihin
ni apa ti o gbe ninu ese iketa o ni bi ko se nipa gbogbo oro ti o ti enu oluwa jade li eniyan wa laaye e je we pe ki se orin dafidi nikan ni o ye ki a ma ka gbogbo oro ti o ti enu oluwa jade awon elomiran ni ti won nkan ti won ma nka ni ewe owe won ki ka nkan miran ewe owe won ni nitori Solomon ti o ko ewe owe yi o ni olorun fun ni ogbon ogbon ti a ko fun awon eniyan saaju re ti a ko se fun awon elomiran leyin ti re yato si Jesu Christi omo bibi olorun ni kan soso nitori be loro losan lale igba ki igba ti won ba fe ka bibeli ewe owe nikan ni won ka awon elomiran nkan ti won ka ni awon bi Samueli awon bi Chronicle awon bi Chronicle awon bi awon iwe awon oba won ni nitori opolopo iriri ni o wa ninu awon iwe wonyi nitori be ni won se nka awon iwe be won ni opolopo ogun jija opolopo ogbon mebemeye ti a fi jagun ti a fi segun ni o wa ninu awon iwe wonyi nitori be eyi nikan ni awon ma nka awon elomiran ni ti won ofin mo ofin mewa ti o wa ninu iwe eti Mose ko ninu Exodus ati ni Deuteronomy eyi nikan ni won ma nka ni ti won awon elomiran ti le so pe awon o ti le ni fi nkan won yi se awon iwe woli nitori pe awon woli won yi le ase loju lati mo kini ife olorun lati mo kini isipaya ti won ni lati oke wa nitori be Isaiah tabi Ezekiel tabi Jeremiah tabi Daniel tabi Hosea tabi Joel ni awon ma nka ni ti won sugbon a nso fun wa wi pe gbogbo oro ti o ti enu oluwa jade eyi ni o mu ki a wa laaye awon elomiran o je mo wi pe won ki ka majemo lai lai majemo titun ni won ma nka ni ti won won ma fe wo igbese aye Jesu oro ti Jesu Christ so ise iyanu ti o se won atele lo si Galilee nibi ti a ti nka won atele lo si Jericho nibi ti a ti nka won atele lo si Jerusalem nibi ti a ti nka won ki ka gbogbo oro Olorun won so wi pe awon fe mo nipa Jesu si o mo wi pe ati e ti a nka lati majemo lai lai gbogbo won ni o so nipa Jesu Christi awon elomiran a so wi pe Jesu papa o so fun awon omo ehin re wi pe opolopo oni mo ni lati so ti n ko ti so fun yin nitori e ko ti le gba won nisinsinyi sugbon nigba ti emi mimo ba de yo fi oyi on gbogbo ye yin nitori be won mo we pe epistle won yi ti ako ako nipa imisi emi olorun nipa be epistle nikan ni awon ka awon ki ka nkan miran awon elomiran iwe ifihan nikan ni won joko ti won ka ti won yewo won ni Jesu papa ti so nipase angeli ni fun Johanu we pe awon nkan wonyi ni ohun ti ko le sala isele ni lolo nitori be iyi nikan ni awon nka sugbon ohun ti olorun je ki o di mo fun ani we pe ki se apa kan bibeli ni o ye ki a ma ka ni igba gbogbo o ye ki a ma ka gbogbo bibeli ohun so fun a wi pe bi ko se nipa gbogbo oro ki se majemu lai lai nikan ki se majemu titun nikan gbogbo oro ti o ti enu oluwa jade nipasẹ bayi ni a o wa laaye bi o ba wo bi a se nse nihin ninu ijo wa o ri wo pe bi a ba nko eko ninu Kolose bi a se nse le oni bi a ti nko eko ninu Kolose ori keta ese ikerindinlogun ati ese iketadinlogun be ni a n lo sinu majemo titun be ni a n lo sinu majemo